0: kile ni abala orin igba ni yi eko wo loko eyin kini te ri gba mu nbe kini te ri gba mu 09123708675 kini eko ti eyin ri gba mu labala orin igba ni hello
1: hello e ma pe to
0: olorun ni ma nto
1: olorun ga ogo to pe ko ni fi sile
0: amen e se o
1: e ma tesiwaju
0: amen
1: abawa kayode oyebode nko
0: ah bye o waye be leni ni o
1: eh nitori aguro won jo ije edogun na wa yin na le wa
0: eh ije edogun emi ko emi ko
1: eh
0: emi ati won lajo wa nbi ni jejo
1: eh be ni ami je edogun
0: eh ni je edogun a seto a seto
1: okay yan se se
0: a dupe lodo lo
1: ni gani olorun da la tabe kuta
0: eh okay eyin le pe mi ni ale ana
1: orin gba ni
0: ya
1: o si wa leti o so fun wa pe ta ba ma do ninu kristi ka duro
0: ka duro
1: o wa sisi ninu kristi nitori pe ko se ni keni to le gba waju jesu lo e wa wo orin ti won ko laye si se orin ko la gbo ni si ni se mo orin ni
0: orin ni orin ni
1: orin gidi to je ke ma gbo ti mi si wa nu e ohun re to le ma to wa sona ina do ninu jesu to ri pe olo le gba mi o fe lo mi na leyin jesu
0: be ni o be ni o be ni o
1: ba jesu mo jesu to lo se ni o se ni adura e se ma gba to ba jina fi jesu adura re o le gba emi ti mo n ba yin soro yi gbogbo gba mo ma n soro o mi ìrìnà rárá emi nìkan mo wà ní three bedroom ọdún kẹtàlá tí mo ti ń lò lórí
0: ọdún kẹtàlá
1: bẹ́ẹ̀ ni láti ya 2014 ọjọ́ kẹwàá oṣù kẹrin ọlọ́run dẹ̀ wà pẹ̀lú omi
0: ọlọ́run yìí ọ̀dẹ̀ ni fi yín sílẹ̀
1: nìkan kọjú jésù lọ
0: kábíyèsí ọ̀gá ògbóngbó ọjà o a jẹ́ pé baba de abala ti eri eyin gan ere ri je
1: mo ni eri re pete o
0: awon iyanu wo le ti ba pade kile ti dire re lara baba kayode oye bode oju oluwa e ma ti je ki un kati wonu yen lo e je ki a ton fa aye sile fe lo mi pe kini eko ti an ko ni bi abala orin igba ni eje ka fa aye le fe lo mi yo dara fun yin e si sa eko wo le yin ri ko ninu orin yi kini ti kini ke lo fa okan yin si e ba mi sile kun ejo hello
2: hello sir
0: adara fun yin oruko yin ati bi te tin pe mi
2: lati loji oku
0: baba
2: eh
0: erora o oluwa wa pelu yin o
2: emi ati baba kayode oyebo bi o ta ti jobo
0: eh
2: lati aye enti
0: to e ti fe mu wa bale ri niyan o
2: okay ka fi abala yele
0: e ja fi yen le na ẹ̀kọ́ tí orin ìgbà ni mú kọ́ wa ni ẹjẹ́ àsọ náà a sì padà sí bí ti ẹ̀rí yẹn a máa padà síbẹ̀.
2: ọ̀pẹ ni fọlọ
0: adúpẹ́
2: láti alẹ́ àmì mo kì í gbọ́ yín
0: ẹ sí ń sà.
2: ẹ tó dárúkọ pé àjálẹ̀ kan pẹ̀lú olúwa nínú mi sì dádùn
0: olúwa ṣeun
2: kò sí àwo kí ẹ fẹ́ lò tó lé àṣà dànù rárá
0: àdúpẹ́
2: èmi adúró gbé jésù abala ńlá ni o.
0: ṣe ẹ lè ṣàwọn tọkọrin yẹn fún wa bàbá.
2: rárá mi ò rántí àgbàlagbà ni mí ìwọ ọpọlọ ló kó dakẹ rọra fún gbé ilé ayé yẹn.
0: ọlọ́run ṣeun
2: god bless allah fi yẹn ní ìjìálá òun náà ọpọlọ ń bẹ lórí rẹ orí kì í gbé bó ṣe ti ọlọ́run.
0: Ikeji mi ni Yemi Ijala David Ijala leleyi.
2: Okay, David Ijala.
0: Bẹ́ẹ̀ni David Ijala Jesu David Olatoye Ijala Jesu leleyi.
2: o ma jora won
0: ko adupe lodo olohun okan lo olohun
2: dada ni baba wa kayode oyebode ma de
0: amen
2: mo mo pe loyibo ni won lo wa de layo atala
0: amen amen amen
2: god bless you
0: amen esin sa e se o agbodo mo riri eyin te mo pe wa tori hey owo le finra eh le finra card te fin pe agbodo mo riri yin lopo lopo igba idarun moju na agbodo mo riri yin e ba mi silekun fe ni to tun nkanlekun yen hello oruko yin ati bi te tin pe
3: hello ya tomo sin ni latari se apata
0: mama alafia fun yin o
3: alafia fun gbogbo wa ni oruko Jesus se ri ni birin o fun yen ni ifokanbalẹ ati ireti ojo ela pe leyin Jesus ko se ni kankan
0: ko si enikankan
3: ni ona iye ki o ti to se n ba de ti ni Jesus o gba pe ko so kankan to le bori o
0: beeni
3: ni ri ni e kan mi ma nbalẹ ti ma ti n gbo program
0: baba kayode oyebode
3: oye mo ogbon ati oye mi ni o ba ti tere mi ninu igbagbo o ma n boost igbagbo mi lori lori ti n ba ti n gbo
0: ko si ni re yin
3: ami Jesu bebe to ku die kaato o tun se iwosan fun mi ninu agbo ara wipe lotito ati lododo olorun wa ninu rin ajo aye mi
0: o yes
3: olorun wa se to si ri fun mi yen o fun mi ni igbagbo bi ko si agbara isu kankan to le bori ise olorun o to ba sele weda o ba mi lara mo ko ba mi lara olorun wa nbe olorun o de ki nbe yan ti erin o padanu rere o fokan mi bale igbagbo nti mi o ti ri gan fokan mi bale pe mo ti ri en ti wa ni mo n ba ka
0: oluwa seun
3: aye ile yo ma ni abijobo oro ile ti ki wo ile ti ki ku ti ki sha ile aye raye ti o ti pejo kan la to kuro ile yen lo se pataki dule aye yi lo
0: beeni beeni
3: gbogbo lo mo
0: beeni
3: olorun ko sha afun fun wa lori ofe
0: a si fun wa ori ofe yen yo fun wa lagbara olorun e se o god bless you ma e se ero ibani soro te fi wole la bala orin igbani yi eko owo le yin ri ko ninu orin igbani eko owo eko owo le ri ko kini eri gba mu nbe kin lo kin le ri ni pataki nbe o 91 23 70 86 75 te ba ti kanlekun won ma silekun fun yin se wa ri eje ti a ba ti gba pe enikan si a wa lo si abala ti eri gangan tori awon baba mi to pe won ti fe ma wonu ti abala ti eri yen won ti fe ma wonu re lekan e da ko e ba mi silekun fun won hello e kale o e kale ku daji e ku ajin gbogbo e na la mo ko po mora won era sa ki loruko yin ni bulletin pe wa
4: emi ni apostle lati wero mo lati okeado
0: lati okeado e ko wo le ri ko
4: oyin ko wa ni tabe ka ma tun ti su gidi ka si ma ti a se ka ma do ko olorun ni ta bi awon akorin movement next movement church so wa ni sùúrù lérè lẹ́sìn àwọn ló kọ orin yẹn àwọn ló kọ nígbà náà a ti mọ̀ pé kílẹ̀ jésù gbà ní àwọn ìfẹ́ ìmọ̀ sọ lẹ́kọ̀ọ́ sùúrù lérè lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n kọ orin yẹn spiritual gidi lórí yẹn kọ́ wa ń bà yẹn pọ̀ tí ní ìpín orin tó wọn kọ lásìkò yìí ó ti yàtọ̀ sí tí wọn kọ ń bà yẹn so ọlọ́run kó gba gbogbo ògún lórí ayé wa.
0: Ìmísí náà ni kò sẹ́ni tí ó fara balẹ̀ tó wá ojú ọlọ́run tí ò ní rí ìmísí tó dáa kò sẹ́ni tó fara balẹ̀
4: agbára ọlọ́run wà síbẹ̀
0: ayé
4: tá a wà nísìnyí ayé ti dàpọ̀ mọ́ ìjọ.
0: Ṣé ẹ rí kò sí ẹni bí bàbá mi Káyọ̀dé Oyèbọ̀dé ṣe máa ń sọ wípé kò sí ẹni tí ó fi ara balẹ̀ ọ̀nà tó bẹ́ẹ̀yàn bá ṣe bá ọlọ́run rì sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe jèrè rẹ̀ mọ́. So bẹ́ẹ̀yàn bá tó bá jẹ́ wípé èèyàn wá ojú ọlọ́run fún nǹkan kan ní téèyàn bá wá ojú ọlọ́run fún ọlọ́run yóò yọ̀ǹde ẹ̀ fún. So wọ́n á rí pé nígbà yẹn àwọn fi àyè sílẹ̀ láti pé olúwa kí lọ fẹ́ ká kọ olúwa kí lọ fẹ́ ká wí. So bí àyè yẹn bá ti wà wípé kéèyàn sọ wípé olúwa kí lọ fẹ́ tí kì í ṣe wípé kí ni àwọn èèyàn ó jò sí kí ni àwọn èèyàn kí ni yóò mú wọn lórí. Ọlọ́run wà láàyè síbẹ̀ ìwé mímọ́ sá sọ fún wa wípé ọ̀kan ni lánàá lónìí àti títí ayérayé.
4: Bàbá tí ò kúrò lórí
0: tẹ̀lé. Ọlọ́run ò yí padà rárá.
4: But kí ló wá ta orin tó ń kọ lásìkò yìí pé wọ́n ti dàgbọ̀ mọ́ ayé ni.
0: Tá a bá wò náà kì í ṣe ẹ̀rí wípé kì í ṣe gbogbo ẹ̀ náà ni àádọ́ àwọn tó ń kọ tí ọba ọkàn ọlọ́run mu. So kì í ṣe gbogbo ẹ̀ náà lọ dàpọ̀ nígbà jẹ́ wípé ntẹ́ èèyàn bá fẹ́ gbọ́ náà ni ọ gbọ́. Ṣé ẹ mọ̀ wípé ní bí kẹ́mìsì bẹ́ẹ̀yàn bá ṣàdé bẹ́ẹ̀ tó bá lóun fẹ́ ra oògùn oní kẹ́mìsì ọ̀tà fún bọ́ bá ní àṣàì náà lò fẹ́ rà ṣé ẹ mọ̀ pé wọ́n ọ̀tà fún. Wọn ò ní bíléèrè pé kí lẹ fẹ́ fi ṣe sẹ́ẹ̀fìsì fẹ́ tọ́lẹ́ẹ̀tì ni àbẹ́fẹ́ dàmú. Bọ́ bá wá gbedélé tó bá wá dàmú ṣe mọ̀ pé òun lọ́mọ tó fẹ́ lò fún. So nínú òun kálukú lọ́mọ̀ wípé nǹkan yìí tóun fẹ́ gbàbọ̀ níbi tóun ṣe rèé èrè tóun fẹ́ rí bẹ́ẹ̀ ni káwọn èèyàn dẹni ìgbàlà ni tí mò ń ṣe kì í ṣe torí wípé kí n lè bá a lówó lọ tó bá jẹ́ wípé torí ìyẹn ni àjẹ́ wípé ntọ́ bá ti pé ọlọ́run yóò pé èèyàn ṣùgbọ́n tí ọba pé ọlọ́run kò lè pé èèyàn ẹ ṣe sà.
4: Okay. Ẹ ṣe mọ́bítò lọ.
0: Yes sir. Ẹ ṣe o God bless you sir. So gbogbo ìgbà náà lọ yẹ ká máa wò pé n tá a fẹ́ ṣe kì í ṣe tí yóò jẹ́ fàǹfààní ti wa nìkan bí kò ṣe wípé yóò lè pé gbogbo yóò lè pé ọlọ́run ntọ́ bá ti pé ọlọ́run yóò pé àwa gangan tá a ṣe ṣùgbọ́n bá a bá ṣe tí ò pé ọlọ́run kò lè pé àwa tá a ṣe. Mo ti ẹ̀ ìbéèrè kan tawọ́ tasẹ̀ náà mi ṣùgbọ́n n ó fi ìbéèrè yẹn n ó fi sí ọjọ́ iwájú n ò ní béèrè rẹ̀ báyìí. Hello, ẹ bá mi sílẹ̀kùn fún ẹni tó ẹ̀yin ni wọ́n gbàgbẹ́ yẹn ní abala yìí.
5: Ẹ kú dájú o.
0: Ọlọ́run ni o ẹsẹ̀ ń sa o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
5: Mo ń pè láti Ìlúpẹ́jù.
0: Ẹ ra sà bàbá.
5: First time tí máa gbọ́ program ni.
0: Okay, bàbá kan náà máa ń pè wá láti ibẹ̀ yẹn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
5: Tẹ̀rí orin àtijọ́. Ó ní ìmísí ìbẹ̀rù Ọlọ́run sì wà.
0: Ó wà ń bẹ̀.
5: Ìbẹ̀rù Ọlọ́run wà tẹ́ ẹ yóò bá tẹ̀fẹ́ lọ sọ tẹ́ ẹ bá gbórin yẹn. Á yí ọkàn èèyàn padà. Ṣùgbọ́n àwọn ayé ìsìn. Owó wọ́n lé pa owó. Bíbélì ti fi yé wa ni pé káàkó wọ́n jọ̀bọ̀ ọ̀run náà.
0: Àti òdodo rẹ̀.
5: Àfikún ni. Àfikún ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn tó ń kọrin ní ìsìn. Kọ́lọ́n sànú.
0: Àmì.
5: Ọlọ́run náà ti sọ pé tóun bá padà dé tóun wà bá gbàgbọ́ láyé. Ìwọ́n ká máa béèrè fórí ọ̀fẹ́.
0: Kò sí ẹni tó dà rẹ̀ ń gbà náà.
5: Ẹ̀kọ́ yẹn tó dà.
0: Àwọn ti dá ni wọn ò rí dáhùn fún. Ṣé táwọn ti sin ni ọ wà dáhùn?
5: Nígbà tó mọ̀ kẹta àgbà tá a kó dání. Ẹ wò kọ́ lọ mú wa délé.
0: Àmì.
5: Kọ́ lọ mú wa délé
0: o. Olórí nìyẹn.
5: Olórí àdúrà nìyẹn.
0: Ẹ ṣé o.
5: Kò sí ẹ̀kan nínú ayé yìí. Allah ti dààmú. Ọlọ́run mú wa délé.
0: Àmì. Ẹ rọra sà.
5: Bàbá yẹn náà ẹ jọ ẹ lè fẹ́ di nọ́mbà kan máa fàdúrà ràn wá lọ́wọ́.
0: Ó dà sà. Ó dà.
5: Ẹ ṣe gan.
0: God bless you sà. Ẹ ṣé o.
5: Délé ọ̀dá kú mi ni.
0: Ọ̀dà. A fẹ́ kọjá lọ sí abala tiẹ̀ rí. eri lo ba de bayi kini nti e mo nipa baba kayode oye bode eri ki le le je nipa won ninu lati igba te ti mo won baba mi kan so le kan wi pe awon ti mo won lati latodun iwa lati eje ki mo boya wa yi nigba na adupe lodo Olorun awa si awa kere ni anti ma so wi pe eh baba gege e ri pe mo so le kan wi pe ba se jade be ni a ri onku wa kan ni an so pe ah daddy lati gba bayi lati gba tan ti wa ni kekere na ti mo gbo yin lan ti mo gbo yin lan ti mo gbo yin kene eri ti on ti eso ti ise iranse won ti so ninu aye yin te le jeri e kini eso ti ise iranse won ti so ninu aye yin te le jeri e te le wi pe nigba ti e wo abala ise iranse bayi o su eso bayi ninu aye yin boya nigba ti cinema ni o boya nigba ti ti igba chan soro lori radio ni o ni oloko ojo kan iwo leyin lere le le soro nipa re ero ibani soro we ti mo wa abalorin ibani e ba mi koja lo sibe sa

0: mo ki kaabo pada o ti ja si eri o o ti ja si eri eri wi pe ise iranse ti a se lori ikanni ti lagelu ni asale idaji kan pelu oluwa lori ikanni ti lagelu 96.7 ne ose to koja eri wi pe baba mi kayode oyebode won soro nipa eri bi ijo ti papa oko tutu bi olorun se pe ohun fe tun ti pase won gbe ijo kale eyin pe olorun ti nlo won fun sinema oniyin rere lo niruru loloko ojo kan ile itemi na le menu ba nbe iji aye wa nbe agba woli wa nbe ari no niruru eyin gan le menu ba kan boya ti eyin na ba fe soro ele menu ba kan mo wa so wi pe lati gba ti e ti n gbo won lori radio ni o lori television ni ninu ise iranse ni o loloko ojo kan keni eso ti eyin ri ninu ise iranse won to di eri feyin loni te le so nipa eri re te le so pe emi gege bi enikan nigba ti mo ri ise iranse won bi bayi ti mo ba won pade bi bayi mo ri eko kan bayi ko iru re ni yo wa ja si eri loni wi pe ohun ti eyin ri ngba na gan o wa di eri o o ti ja si eri loni nigba ti won soro ni jejo o ja si eri pe o pe odun metala ti oluwa titi pase won awon o si bi bayi leni sugbon won gbo mi nirin ajo ti won wa won gbo mi ero ibani soro te fi wole si ile agbara yi o na ni e ti mo awon kan si ti won kan lekun ti won mo ba mi silekun fun won ba ti daruko yin igba wo le yin mo won kini eri ti eyin le je lati pase won ninu aye ti yin 09 1 23 70 86 75 + 2 34 81 42 49 106 e mo ba mi silekun fun awon to n kan lekun hello
1: hello
0: e karo o oruko yin ati bi te tin pe mi
1: oruko mi ni ariwulo isiaka ti ola music lati wo
0: baba alafia fun yin o
1: yes sir mi o
0: aku le yi o
1: yes sir
0: erora sir
1: eku eto aku aje
0: olorun ni ba wa to iyan ko o
1: eto oju oluwa ko le run
0: amen
1: tori pe baba o si nle baba wa nle na ni
0: adupe lodo olorun
1: tori pe ohun yen o ba de ato si ti baba tin tin ba ni o
0: adupe adupe
1: baba ni abi baba ko
0: elebu na le bu ojo
1: adupe lowo olorun
0: yes sir
1: báwọn kan bá máa wí wọn ní ìgbàgbọ́ nínú jésù wọn ní ẹ̀sìn àtọ̀hún ni wọn ní ṣùgbọ́n nípa tèmi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé jésù ló wá mi rí bí o bá sí sórí ọ̀fẹ́ jésù bóyá ìbá ti kú bí o bá sí sórí ọ̀fẹ́ jésù bóyá ìbá ti yá wẹ́rẹ́ bí o sì torí ọ̀fẹ́ jésù bóyá ẹ̀wọ̀n nígbà máa gbé o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: olúwa ṣeun
1: torí pé ohun tí mò ń gbàdúrà lé lórí tí mò ń pòǹgbẹ́ lé lórí pé òun ni mo máa ń gbójú òun ní ti débẹ̀ màmá atọ́lání ọ gbé mi wọ swat fm lágbélú fm bàbá náà gbé mi wọ bẹ́ẹ̀ o
0: olúwa ṣeun
1: mo dẹ̀ ń gbàdúrà pé bó mo ti lè wọ studio lágbègbè bó mo ti lè débẹ̀ mo sọ níjọ́ ìgbà tí ẹ gbé mi wá pé àṣé jésù ko ni ohun si nipa temi olukan mura mugo be worowo so te ba ngo oro baba to nda romoju adua ni o oro sisi ni o o do o ni sise gbe run aye o ka ru si ma fa si olo
0: iyan je wi pe iyan je wi pe eri ti yin ja si wi pe lati odo baba kayode oyebode ile yin ti ni ori ofe lati wo lagelu 96.7 fm yi
1: ko da yin bi anere
0: ko
1: da woni e pe mi jazi fun mi ni ojo kan bi emi fun si
0: alon
1: jesu lo se yen o
0: so adupe adupe adupe ese god bless you sir ese o kene o jasi eri feyin na loni o ti jasi eri o eri pe hello
2: hello sir
0: alafia fun yin oruko yin ati bi te tin pe mi
2: samuel bitoye
0: baba
2: o kilo wa
0: era sir
2: o pe ti mo tin ba won bo o pe ojo pe
0: te tin ba baba mi kayode oye bo de bo
2: ojo pe ti soro 30 years
0: o wa jasi eri loni
2: o jasi eri o tori akeko awon ton ma gbe wa si ori eto ngba e eji lajo wa
0: hey
2: ya wa ba won ton ma ko wa jo awon adigun jale ogologbo awon to ma yi omo ninu aboyun
0: oluwa o
2: wa gbe won wa
0: Kada
2: ba ya pari eto wa fun wa ni tonic jawaro iruko tonic e nigba e o ke ko popo popo lara won ti do to fi bo asi bi to hospital ni worodu se ba ko ba so baba kayo
0: di oye bode
2: ele o we o ni oju kokoro awon kan ti won ko fun won lori igba tan ma je program e ti se kere mi tan ba ku lo le won kan ni tan ba ke se e ri ti won ri o
0: ese
2: mo ko eko nipa awon ogbologbo ole adigun jale ti won gbe wa ikan wa to wa ko wa ba se lujiditi
0: hey
2: ta ba fe lujiditi bi aba mo da abo mi so wo ni a jade loju keji owo e o ba we da laye
0: iriri po ninu ise inase baba kayode oyebode eko po nbe
2: se ba fe ma lu gidigidi abi o fe lu yan gidigidi gbogbo e lati mo gbogbo owo adan ti ja wa si
0: ese
2: ma fe ni ka bi ko pa ja lobo fun wa
0: ese eyin na lojo rere
2: wa lo ri wa bo re ni bi tan lo
0: amen amen amen
2: gbogbo ọ̀nà wọn ire ni
0: ọ̀rùn
2: ọ̀lẹ́nu méjì ẹ̀ ẹni tí mo bá yín sọ̀rọ̀ yìí mo wọlé mi ń ṣoní báárà opó ni mí ìyàwó mi ti lọ sùn nínú olúwa tí ẹ̀ tán bá ní opó opó ẹ rí pé opó ọkùnrin kì í kọ́ mọ̀ láti sọ pé opó
0: àwọn
2: obìnrin náà ló máa ń ṣopó
0: bẹ́ẹ̀ ni
2: ẹ dẹ̀ rí ẹ bá rí àwọn míì tán bá ń fún yàn lẹ́bùn jù lórí rédíò ẹlòmí lè torí ẹ̀ pa ọkọ ẹ̀
0: ó
2: náà lè jẹ́ opó tàbí kó máa wàhálà wà nílùú yìí o
0: àwọn kan máa lo gbólóhùn yìí bàbá wọn á ní opó àlàyé làwọn ìyẹn ni pé ọkọ wọn wà bí aláìsí
2: olúwa ẹlẹ́dàá bó ṣe rí ni
0: ẹ. Wọ́n á fojú wo wọ́n á ní ọkọ àwọn wà bí aláìsí wọ́n á ló pọ̀ àlàyé làwọn àwọn kan máa ń lò bẹ́ẹ̀.
2: Oríjàre Kóńgò kan.
0: Torí ẹ̀bùn lẹ́lòmíì fi máa ń sọra rẹ̀ dopó kíákíá.
2: Sọ ẹjọ́ tí kò bá jẹ́ bí ọdún gbọ́rọ̀ díẹ̀ àwọn yọ́ǹgì opó wọ̀nyí pátáfíìtì ni wọ́n wọ̀. Ọlọ́run ni bá ti wà jẹ́.
0: Àmì àmì àmì. Ẹ rọra sa. Ẹ ṣe.
2: Ẹ ká bá dẹ̀ rí Ọlọ́run máa kó wa yọ.
0: Amen.

0: pasẹ sinimo l'Olorun ti ba yin pade ati ri awon to je wi pe lati pasẹ sinimo oniyin rere ti Olorun ti pasẹ baba gbe jade l'Olorun ti ba won pade ati ri awon dile to je wi pe lati pasẹ ise iranse ti Olorun ti pasẹ won gbe jade nipasẹ sinimo l'Olorun ti ba won pade ati ri ise iranse to je wi pe lati pasẹ ise iranse ti Olorun ti owo won gbe jade nipasẹ sinimo l'Olorun ti ba won pade kini eri ti o ti di eri loni kini teyin le so wi pe nipa ti se baba o eyin Olorun ba yin pade e jere nkan bayi ni ara won
1: opolopo kan le mi ti jere latara won nipa isesi won ati iwuwasi
0: iwuwasi
1: to je wi pe ko nkan oni nkan ogbodo mo je ki o mo ran mo yan le ati ise de do ba mo gbe ko mo wo ese elese gbe gbogbo nkan yen la wa ti ko latara ti won
0: e se pupo god bless you sir e se e to ba nfa aye le fe lomi ka mo na o jeri ti won hey se mo wi pe baba kayo di oye bode ti mo nso nipa won yin fun yin yi pe olorun la hello hello olorun ni mo nto
2: yes lo papa gbara yin sa
0: amen kene ire teyin ti je lati pase se ranse baba to le di eri loni
2: lati ojo pipe ṣùgbọ́n bá tí mo ti wá ń tẹ̀lé nínú ìfì wọn mo ti ń tẹ̀lé láti 1998
0: tẹ̀ ti ń tẹ̀lé ministry wọn
2: bẹ́ẹ̀ni
0: ṣé rí ọ̀gbun gbadé lẹ́yìn wà ní.
2: Rárá o ministry tọlọ́run gbélé wọn lọ́wọ́ ó pọ̀
0: náà lọ ní ìrànjẹ́ ń béèrè
2: iṣẹ́ ìránṣẹ́ ilé tí mo ti ń tẹ̀lé láti 1998 tọ́lọ́run ti pàṣẹ wọn gbé kalẹ̀ lórí television station NTA ní 1998 òun ni wọ́n pè ní ojú olúwa ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé wá ní dáfẹ́tì yẹ kó wá ṣe àtẹ̀símọ́nì ìgbé ayé wọn evangelist Káyọ̀dé Animasha ni wọn wọ́n sọ iṣẹ́ táwọn ń ṣe nínú ayé nígbà yìí ọ̀sẹ̀ rí yẹn lórí tẹlifíṣàn fẹ́ ni àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ fúgáàmù fúgáàmù tó máa ń ṣe ní alálẹ́ yìí kó tó di pé ṣe àṣálẹ́ kọ̀ọ̀kan ilé olúwa
0: yìí
2: ojú olúwa ojú olúwa fún ìbẹ̀yẹn ni mo ti rí àṣírí òkùnkùn tí wọ́n tún nígbà yẹn pàápàá jùlọ níbi ọ̀sọ̀ ọlọ́sọ̀ nìgbé yẹn then I was small I was in secondary school I was in ministry then. So pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run láti ọdún yẹn mo ti gbọ̀ pé kò sí nǹkan kan nínú ayé yìí
0: kò
2: sí nìkan ṣoṣo and ẹ̀kọ́ kejì tí mo tó rí kọ́ lára bàbá fúnra lára wọn ni wípé wọ́n jẹ́ ẹni tó ní ìforítì
0: wọn
2: kì í give up bàbá ò kì í give up ọlọ́run wọn á mọ̀ dúró ti jésù yẹn títí tí ò fi lànà bíi tọ́nà òfin ni mo rí ẹ̀kọ́ yẹn náà kọ́ lára wọn ẹ̀kọ́ kẹta tí mo tún wá rí kọ́ ni wípé ó jẹ́ ẹni tó ní òye ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn films tí wọ́n máa ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ó máa ń pọ̀ jù ó jẹ́ kíni náà kí n tún wá fún mọ́ ọ̀rọ̀ ọlọ́run sí
0: bóyá
2: ṣe máa ń lò ó
0: ní
2: àwọn ìkórìtà kankankankankankan téèyàn bá bára rẹ̀ tó dẹ̀ máa ń la ọ̀nà fún yàn.
0: Ẹ kúrò ní asáàtìkọ́pẹ́
2: in fact
0: gbogbo
2: ẹ̀kọ́
0: yẹn lára ìdílé wa ní tó dẹ̀ lánàá fílùmọ̀. Ṣé ẹ mọ̀ wípé gbólóhùn lẹ̀ lómi mọ́ wí kókó ohun tí a sọ gan ibi tí a ti sọ́kọ̀ mọ́ mọ́ kọ́ pé ṣùgbọ́n ẹni tí ń ká ọ̀kà pé.
2: Ibi tí mo fẹ́ mú jáde gan ni wọ́n máa sọ ibi tó wà nínú bíbélì
0: wá
2: lè kàn kan sí omi yẹn ni ẹ̀kọ́ gangangangangan tó wà bẹ́ẹ̀
0: tí ẹ rí kọ́ lára wọn
2: bẹ́ẹ̀ ni a ti kọ́ oríṣiríṣi ọ̀rọ̀ náà
0: kọ́
2: sí níbẹ̀ ṣùgbọ́n ọ̀bọ náà ti sọ ibo náà ti mú jáde so ma n je ki imole ko tun tan sinu ese oro olorun fun awon ton ba fi okan ba ise nu
0: se se lo e se
2: so je ri ti buri ni pa won ibi ti mo so wi pe won ki gbo gege won ni igba ti won ti television station yin to wa gba won laaye mo baba tun fi adura ati irin ajo won tun fi lo lorun lowo ti to tun fi pada si ori to tun fi wa gbe wa si ori radio Ọlọrun to tun wa di asale oruko pelu Oluwa
0: lowo asale idaji kan pelu Oluwa
2: asale idaji kan pelu Oluwa mo gba ladura pe ati gbo won le mu won ni demi eyan
0: amen e se pupo te n ba wa lo loruko Jesu yo ro yin lorun
2: amen
0: e se God bless you ma
2: e no te wa duro te duro ti wo gege bi ya ke so pe bi Aaron n gbo won mo se soke
0: adupe o
2: ko ni
0: amen
2: in fact ti eyan ba fara bale eyan le so pe baba kan lo se program leni
0: ah e se o
2: inu mi wa dun wi pe mo kokko ma ko si program yen leni mo fi lost pelu eh ati ma tele ni lati bi ojo meta
0: kan
2: ti e ti gbe kuro ni won yen
0: se ah
2: but thank God for today
0: eh
2: inu mi wa dun for testimony
0: ko
2: se le ni
0: e se God bless you ma
2: yes,
0: e se o
2: ayin ni ko le to fun testimony baba o
0: bi
2: a se to ri
0: pe se so da pa mo da ti fun yi se bi e mi mo ba tun so wi pe ka tun ya si be
2: alright
0: to ba tun so pe ka tun ya si be njo mi e tun ni ori ofe lati mo latun ti mo latun ti mo so
2: okay
0: se mo wi pe
2: amen
0: se mo wi pe ni opo gba afẹ re to je wi pe ni ile ti wa nbi nigba ti awon eyan oba to si mo la to mo so fon rere won
2: Yeah, I like you, yeah.
0: Tuba.
2: Boy, really.
0: Tell your man, say that, Edia saw no do a year. A shape of ball. From busy, a kiss, then you say, you're dara for me.
2: But one fair round when you know what? It's all about you, you want to see. You want to saw.
0: You want to saw?
2: I want you want someone with that. If it's all about you, you want to push. Come at you, you like to saw. So that one le satunse
0: e se pupo God bless you ma
2: o ni awon ni gbagbo ta ma so pa ma se birthday a ka ma jo lasan ni awon nkan to e kan so ni pe ni to celebrate yen won tin so a ma se mistake yen lodo wa ni so awon to sumo baba ki won se awon nkan ti won ri to ku die
0: ka to ku die ka to oda oda oda
2: awon le satunse
0: oda
2: ko Jesu ijobo ran fi sere je
0: ni ko amen amen amen
2: e
0: se o God bless you ma
2: yes.
0: Hey baba kayode oye bode oju oluwa baba ke mo ni mo fe so lekan jeje mo pe baba isa laine baba won ni ani to hello
3: obini so soro si so soro tani si olo olo aje ko jere omo e
0: amen amen
3: ah oni la kayo to pe gan
0: mo
3: so kini all the time ori so si mo ri na alebu won ola mo ma so yi mo fe ran omo ni keji ju ara won bibeli de ni fe ran omo ni keji
0: gege bi ara re
3: o ma fe ju ara o fe ran omo ni keji ju ara re mo mo church won mo mo ogun gbade gbade baba wo e se ai wo e to wa nsan go wa laye lo gbo kini baba n gbo won gere gege gege awon ton de ba ton promote ki jo won ti wa tobi leni ton ti lami la ka ton tobi o mo won mo o mo won ma o ye kan se kankan je lo e kan wa ma gbe million billion ba won ni but they don't do it but ko se kankan mo ma so kini kan because mo ni page kan won pe ni you are your god page mi kan lo don dey that family bi to your maya
0: e se e se
3: guys jeli maya we jeli maya ori kai 75 o ni gbe ni fun eniyan to fe le rara si gbe tele ile
0: o ku nibo wa laye
3: eh nkan ti mo tele ni e
0: ẹ ṣe púpọ̀
3: gba èèyàn gbọ́ rẹpẹtẹ
0: ẹ ṣe púpọ̀ sà
3: àwọn tó máa tó ṣe lóore àwọn tá tó fi ṣe tó máa ṣe pé fún ẹ bẹ́ẹ̀ ti pé máa mọ́ ọmọ wọn ó máa mọ́ wọn gan direct ó máa rọràn
0: ẹ ṣe
3: ẹ ṣe bá dédé wo àgbàlagbà tó kọjú tó ń ṣe pé
0: fún
3: àgbàlagbà ẹ máa gbé kó bára ẹ God bless you.
0: Yeah, you too, sir. Ẹ ṣe púpọ̀ sà kíni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tí mo fi ń sọ̀rọ̀ ni pé bàbá yìí nínú àwọn tí a lè pè ní àwọn olórin lónìí kò sẹ́ni tí ọlàmìlaaka tí ó sọ wípé ti bàbá bó o ni tí ó gba abẹ́ bàbá kọjá tí ó gba inú iṣẹ́ ìránṣẹ́ bàbá káyọ̀dé oyèbọ̀dé tí ó gba bẹ̀ kọjá. Hello. Hello.
4: Hello.
0: Hello, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí.
4: Orúkọ tèmi ni
0: kí lẹ pé?
4: Stephen Olowe láti Ọ̀sán Sàmì.
0: Stephen Olowe láti Ọ̀sán Sàmì.
4: Bẹ́ẹ̀ni, sà.
0: Kíni ẹ̀kọ́ tẹ́ ẹ rí kọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ bàbá tó di ẹ̀rí lónìí fún yín?
4: Iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbé dání. Ẹ̀kọ́ tí mo rí kọ́ ó pọ̀ púpọ̀. Orí ó pẹ́ tí mo ti mọ̀ wọ́n.
0: Olúwa ṣeun.
4: Nígbà tí wọ́n ti wà ní Liberty Stadium yìí. Mo ti mọ̀ wọ́n. So mo máa ń fọ́lọ̀ wọn púpọ̀ púpọ̀. Ṣé nínú fíìmù tí wọ́n ń ṣe. Mo rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. Nínú iṣẹ́ ìránṣẹ́ tí a tún gbélé wọn lọ́wọ́. Ìyẹn tún pa pámbárì. Ṣé rí nínú ìwàásù wọn ni kí n sọ ni? Tó yẹ pé wọ́n go deep in the Bible. Wọ́n bá ti ń wàásù. Wọ́n máa ń fi ọ̀rọ̀ ọlọ́run gbé lẹ́sẹ̀. So ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ tí mo kọ́. Òtítọ́ tí wọ́n gbé dání nínú iṣẹ́ ìránṣẹ́ ó ṣọ̀wọ́n púpọ̀. Tẹ́ ẹ bá dé ilé ìjọsìn gbogbo nǹkan tí wọ́n jáde lẹ́nu wọn kò lè jáde lẹ́nu àwọn pásítọ̀ míì rí pé ohun tí wọ́n jẹ kò lè jẹ́ kán sọ jáde. So iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbé dání infact ọ̀rọ̀ wọn dàbí àwọn ọmọ ẹ̀yìn láyé jọ̀hún nínú bíbélì tí wọ́n sọ pé ibi tá a wọn ti tẹ́ bá ti di orúkọ Jésù wọ́n máa rẹ́sì wọn. Ṣùgbọ́n nìkan dìde nínú pẹ́ńpìlì nígbà náà pé orúkọ ènìyàn náà máa jẹ́ Gàmálíẹ̀. Ó ní tó bá jẹ́ ìmọ̀ ènìyàn ni ó ló máa dà sán ó ní tó bá jẹ́ ti ọdọ́run ó máa dúró títí láyé. Ẹ̀yin ẹ wo ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ yìí.
0: Àdúpẹ́.
4: Tí wọ́n dẹ̀ ṣe wà bìsìn. Tó wọn ò dojú kòkòrò. Báyìí pé àdìgbà tí wọ́n ti ń bá iṣẹ́ ìránṣẹ́ bọ̀ ni. Tó wá pé àwọn ẹlòmíì ni. Ó yẹ kí wọ́n á ní. Ṣùgbọ́n wọ́n ní ìtẹ́lọ́rùn. Nínú gbogbo tó wọ́n sì gbé òtítọ́ dání. Kò sí ìbẹ̀rù kankan fún wọn. Tó láti sọ òtítọ́ jáde. Àwọn fíìmù wọn tí mò ń wò. Ó tiẹ̀ wo fíìmù kan ṣé ayé agbára ni ká sọ ni àgbà ẹ̀fọ́ méjì ayé wọ́n tiẹ̀ wo kan ẹbí ta ní gbogbo kan wọ́n bá gbé ìdúná ẹbí ta ọba náà sínú fíìmù yẹn at the end of the day gbogbo àwọn tó ń fiṣẹ́ rẹ̀ lọ jẹ́ pé ẹ̀mí òkùnkùn náà ti ń ṣe wọ́n tún àṣírí wọn mẹ́rin.
0: Àṣírí ìrètí olúwa wí pé.
4: Tí a kọ́ ẹ̀kọ́ tó lágbára nínú fíìmù ọ́ ni ẹ lèmi fi ń sìn in tẹ̀lé wọn dàrọ́ àlẹ́ ń tì náà. Gbogbo ẹ̀ náà mo máa ń lọ ń gbà ẹ̀ tó ẹ pé fúnbúrà mi wọ́n máa ń ní agbára. Àwọn tí wọ́n dẹ̀ ń wá sórí fúdà wọn tó ń tún àṣírí láti ṣe yẹ mo sọ pé ọlọ́run lódìdí lù wọ́n o. Ọlọ́run á tún pọ̀ fún wọn ní okun àti agbára láti tẹ̀síwájú.
0: Àmẹ́ ẹ ṣe púpọ̀ God bless you sir. Bàbá wa Stephen Olowe ẹ ṣe o. hey kato afe koja lo si wakati adura didun ti n ba ti gba ipe eyan bi meji si eyan meji si n ba ti gbe teyan meji si a koja lo si wakati adura didun e ba mi silekun fun won eko kinle yin ri ko ninu ise iranse to di eri loni kin lo di eri fun yin kin le ri lati pase won hello
5: e kale o e ku ti
0: oruko yin ati bi te tin pe mi eyin na se ite se ye na are ni wani eni to eni omo ni loju o na se die nbe kenen ti eyin ri mu mo so wi pe baba se mo wi pe awon ti baba olomo lo baba fun lati pe ki won gba nkan kan fun won baba ya ton fi kun ni mo ton fi kun ni pe nkan tomo ni keji to je to tomo ni keji won o ni dapo mo ti won rara rara ebi o le pa won lo na be won ni ite lorun lori nti olorun se fun won koda awon ti awon to je wi pe gbogbo owo ni elo me gan ko ni laji ninu ti olorun se fun won to fi to olorun fori ofe se fun won ko ni laji ninu ti olorun fori ofe se fun won ti olorun fun won ni ifokan bale lori e elo mi o ni laji ninu ti olorun fi ori ofe se fun won
5: hello
0: e ka ro oluwa ku se re
5: o kẹ́kọ̀ púpọ̀ lára bàbá
0: orí
5: ìrírí láti 1998
0: orúkọ yín àti ibi tẹ́ ti ń bá mi sọ̀rọ̀ o.
5: Àpẹtẹ níwájú àpẹtẹ ni mo ti ń sọ̀rọ̀ nínú ìyá àfin arábìnrin apan
0: ok
5: mo ti mọ bàbá láti 1998 láti o láyé lta bàbá jẹ́ ẹni tó ní àforíjì ó ní ìtẹ́lọ́rùn ọ̀rọ̀ ọlọ́run jinlẹ̀ ní ayé ẹ̀ ó fi ọ̀rọ̀ ọlọ́run ó fi ṣe àkọ́kọ́ kò jẹ́ kí gbogbo ohun tó wà nínú ayé kó dàbí wípé ohun òun ló ni ẹ ń rí àwọn ìlàkọjá tó ti làkọjá tó ti làkọjá
0: ìwọ
5: ìdádúró pé kó má tẹ̀lé ọlọ́run
0: rẹ̀ bẹ́ẹ̀ni
5: ìyẹn ò ní pé kó padà lẹ́yìn ọlọ́run ó sọ̀rọ̀ nígbà kan ó ní àwọn olè wá káwọn mọ́lé nígbà tó ń bí àwọn ọmọ kan àbí bẹ́ẹ̀ kọ́ ìyá òun bá tí wọ́n ń wé ọmọ nínú pálọ̀ àbí fẹ́mi ọlọ́run sọ fún wípé kó ń jáde.
0: ẹ̀rí ẹnìkan tó jẹ́ láti pasẹ̀ ẹ̀rí ẹnìkan tí wọ́n gbé wá sórí ètò táwọn yẹn sọ wípé tí wọ́n sọ bí wọ́n ṣe ń digun jalè ìlọ́fà sábà bíi tí wọ́n fi torí rẹ̀ wà bá wọn gbà yẹn.
5: bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ìrírí rẹ̀ kò pé kó pẹ̀yìn dà tó dúró ti ọlọ́run ọlọ́run tó ń dúró tì ló mo di àsìkò yìí
0: àdúpẹ́
5: àwọn tó ti làkọjá làkọ ìrírí rẹ̀ pọ̀ tó bá ń sọ mo mọ̀ wò láti ayé alálùmọ́lẹ̀
0: mo
5: ti mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn ìní orí ọ̀fẹ́ àti máa pè sí orí ètò mo ti pèpè gan kó tó di pé ilé yìí wọlé
0: okun
5: àti agbára ọlọ́run yóò fún wọn o.
0: àmì
5: ní ilé ológo wo ní gbà wá tì.
0: àmì àtẹ̀yìn náà.
5: mo wà ní jẹ́ sáńbọ́ọ̀dù lásán tó ń dìbò ọ̀nà.
0: àmì
5: wo ní dẹni èrò tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ kò ní jóná.
0: àmì.
5: àwa náà pẹ̀lú agbára ọlọ́run gbogbo tí wọn ń kọ wa a lè mú lò ó
0: a lè
5: jẹ ní ìtàn.
0: àmì
5: ẹkún ìdílé wọn láyọ wọn á dé wọn.
0: àmì o ẹ ṣe púpọ̀ ẹ ṣe o god bless you ma. ní ti abala ti ẹ rí ẹ jẹ́ kí ẹ ṣe ma ẹ jẹ́ ká fi igi gun be yen leni enti eyin ri ko eko te ri ko ninu ise iranse baba irin ajo te ba won rin lati gba te ti mo won eyin ti so ti yin mo si ma wi pe eleyi to ti di eri fun yin yen yo wa titi lai hello
6: ekueto
0: e se o
6: ekuse adugbo re olorun
0: olorun ni se o ta ni ba wa soro o
6: oruko mi naro wolo ise akato ala music
0: lati wo eyin le tun lori ofe ati wole
6: ben
0: era sa
6: yeri oro baba mi o le yan fe so ewo eri da won na je njo yin joko bayi gbogba yen won ati mo jesu o so olorun ti gba pelu won lati kekere lati igba ni wa
0: adupe
6: ore ti won ra okada fun to bi to fi o kagbu abo ka lo so won ore ti won fi ra pe pa won ni ara ni se ni se orin ti o kagbu agbare si orin lowo won baba si yonda re
0: eh
6: e le ti ba won
0: je nso asiri kan fun yin baba ti soro nipa eniye won ti lawon to ba ba won mo won pe okan awon fe ri won ti an ba si wa laye
6: beni
0: se eyin na gbo ngba yen
6: e wa wo baba loni
0: eh
6: o ti mama ti won so le kan yen pe bi ti won ba ku si awon to won ko won so emi o mo won ṣugbọn nigba ti won gba ni ijo kan won ni awon yen ba lomi ti won gbe omi si tosi o mo se ha mo ni ha bi adua ba ti gbona to so tun ni di omi ni lori mi o gbagbo ni omi rara gbagbo ni olorun pelu jesu kristi nikan lasan ni igba ti mo gbe pelu awon mi so laye nkan ni so ai ta ba lo si egbara danieli wa ni ki n ro mi mi da won lu won pa mi ja si ngbo ya mo mu go rago yi kini ki rago yi dabi kini gbe yen oro omi yen mi fi enu kan omi yen olorun le gbadura o de riran
0: se
6: so ibi omi yen nikan ni mo kan wo pe bi adu awon se gbona to mi ro ko ni de omi ma olorun ran wa lowo
0: amen
6: wa la mi se lati
0: e se sa e ri wi pe ki se gbogbo igba ti an ba gbadura ni an ma so wi pe eni to ba lomi ko gbin omi
6: Sheman
0: wi pe ki se wi pa won ni agbo mi leyin lo ki se wa won ni so wi pe won ha omi fun yan
6: ara o
0: so ito ni bi olorun ba nlo yan ko si ona ti olorun o le gba lati sise so to ba ye pe in te yin se lo ba se njo kan iyan o ba ko ba igbagbo je eri wipe ninu ise iranse awon baba wa to di agba ninu oluwa omi omi yin ta pe ni omi ati ororo iyen o je nti a ma fi so wipe in lo je iwosan lati ya omi si mimo fun yan itoni latodo olorun ni so e se pupo god bless you sir eje ka fi otele ibe yen loni ni jo mi olorun o tun mu wa yo tun fun wa lori ofe lati le ma tesi waju mo wi pe bi oluwa tin be temi re nbe layi eyin na e ni ojo rere e ni ojo eri e si ni ojo eye bi oluwa tin be temi re nbe layi baba ti an soro nipa ti won na won o ni baje tori wi pe won gbe Jesu leke ni gbogbo ona ninu ise iranse won Jesu ni won gbe leke Jesu yen ko si ni joju oti won o na ni won fi han o na ni won si n soro re e ri wi pe o na ni mi na menu ba lati gba ti mo ti bere o ni mo n soro nipa re a fe koja lo si wakati adura didun wakati adura didon wakati adura didon wakati adura
7: Jesus Oluwa soro ni Luke chapter 18 verse 1 we pe o ye ki a ma gbadura ni gba gbogbo ki a ma si sare apostle Paul na tun soro ni Thessalonica kini ori kanu ese ikije pe e ma gbadura ni aisimi pari pari re oro Olorun ni Johanu kini ori kanu ese ikenla we pe eyi ni igboya ti awa ni niwaju re bi awa ba bere ohun kon gege bi ife re.

0: mo ki kaabo pada si ori eto wa sale idaji kan pelu oluwa kini a fe gbe yewo ni wakati adura didun ni abala yi mo lo ninu iwe oba keji ori ikarun iwe oba keji ori ikarun oni inje namani olori ogun Syria oje eniyan nla e ma wo awon amuye ti afun namani olori ogun ni oje oba Syria eyan nla ni olokiki ni bibeli so wipe nipasẹ re gangan lati fi isegun fun Syria jagun jagun ni eni to ni ola ni eni to se pataki ni to si gbanle ni eni ti agbara wa fun sugbon bibeli so nkan nipa re oni sugbon adete ni namani je olori ogun oba Syria eni ti oni ogbon eni to ni agbara eni to ni ola sugbon awa fro wi pe adete ni e mo gbagbe wipe lati pase re gangan oni isegun ti de ba Syria omo benrin kan wa ti a mu lati Juda wa ti a ko ni gbekun ohun lo wa wipe oluwa mi iba si farahan ni waju woli iba si mo o hey nigba ti namani gbe yi o wo pe omode ni mo nsoro yi ta le ni tin soro iranse kan ninu awon iranse namani o wole o si so wi pe odomode kan wi pe oluwa mi iba si lo farahan ni waju woli ara re iba si da o si gbo iyawo re won wi fun o si gbegbe se o lo sugbon nigba to di ohun o wi pe woli wi pe oba ti namani koko mu iwe re o koko ko iwe gege o ko ranse pe ki won fi ranse si oba Israeli ngba ti oba Israeli gba iwe nti e ti o ka o fa iwe ya o wa nu banu je nla pe ta lohun to nti je sugbon nigba ti woli Elisa gbo o wi pe file jo to mi wa ngba ti namani si di odun Elisa wi pe ko lo we ni Jordani kara ni gba meje ki ara re ko si da namani wi pe awon odo nbe ni Damascus awon odo to da o lo won wa lo we ninu iru odo yen ma gbo mi namani je olori ogun Syria nipase re lati fi segun fun Syria sugbon to se koko ta ri gba mu nbe ni wi pe sugbon adete ni nibo lo ti dete ninu rin ajo iwo na lo to lo gbon oloye sugbon kan si wa ninu aye re jabesi la mo korin yen fun ninu chronica kini ori ikerin ese ikesan wi pe jabesi lola ju awon arakunrin re lo ṣùgbọ́n torí wípé nígbà tí ìyá rẹ̀ ó bí pẹ̀lú ìbànújẹ́ ìbànújẹ́ wípé ó pàdánù ọkọ rẹ̀ ní àsìkò ìgbà náà ó jẹ́ kí ó lẹ ìbànújẹ́ mọ́ jábẹ́sì kó pè é ní ọmọ ìbànújẹ́ àwa kọ wípé jábẹ́sì wá ké pe ọlọ́run rẹ̀ ọlọ́run sì dá lóhùn òun làwa mọ ọkọrin yẹn fún wípé ṣùgbọ́n kan bẹ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wo ṣùgbọ́n jábẹ́sì wo ṣùgbọ́n ayé mi ṣé mọ̀ wípé námánì yìí òun gangan làwa kọ wípé ó jẹ́ olórí ogun ọba síríà láti pàṣẹ rẹ̀ láti fìṣẹ́gun fún síríà ṣùgbọ́n adẹ́tẹ̀ ni kò rí ogun adẹ́tẹ̀ kò rí iṣẹ́ fún rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ náà nínú ayé rẹ̀ ó rí ogun ṣùgbọ́n ó tí ì rí iṣẹ́ ìwọ náà wò tó ọba wò fún ó rí pé ṣùgbọ́n kan bẹ nínú ayé rẹ̀ ìwọ tó ń gbọ́ mi ní òru yìí gbogbo ṣùgbọ́n tí ń bẹ nínú ayé rẹ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè ọlọ́run yóò mú kúrò ní àṣálẹ̀ yìí ọlọ́run yóò fi ọwọ́ agbára rẹ̀ mú kúrò lóru yìí ṣùgbọ́n tí wọ́n fi ń pè ọ́ ẹ rí wípé wọn ò pè é ní námánì ó ti di adẹ́tẹ̀ ṣùgbọ́n tí ń bẹ nínú ayé rẹ̀ ọ̀jẹ̀ wọn ò lè pè ọ́ ní orúkọ rẹ̀ mọ́ wọ́n ti ẹ̀ gbàgbé orúkọ ẹlòmíì orúkọ ogun tí ń jà á òun ni wọ́n fi ń pè é wọ́n gbàgbé orúkọ ẹlòmíì wọn ò lè dárúkọ rẹ̀ mọ́ wọn ò lè sọ wípé orúkọ gangan tí wọ́n sọ lọ́jọ́ kẹjọ wọn ò lè dá a mọ́ ìṣòro gangan tó ń wà nínú ayé rẹ̀ yẹn ni wọ́n fi ń pè ọ́ ìyẹn ni ṣùgbọ́n ayé rẹ̀ mọ bí olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè níwájú ẹni tí èmi ń dúró ọlọ́run tó pe bàbá àmẹ káyọ̀dé oyèbọ̀dé ojú olúwa ìṣòro tí ń bẹ nínú ayé rẹ̀ ṣùgbọ́n tí ń bẹ nínú ayé rẹ̀ yóò mú kúrò lóru yìí gẹ́gẹ́ bí ẹnìkan tó ń gbọ́ mi gbólóhùn rẹ̀ àkọ́kọ́ náà ló wí pé gbogbo ṣùgbọ́n eléyìí ti ń bẹ nínú ayé mi tí ayé fi ń pè mí ní orúkọ ṣùgbọ́n tí ayé fojú sí lára mi ohun tí ayé fi nítọ́ jẹ́ ṣùgbọ́n nínú ayé mi ọlọ́run mú kúrò lónìí gbogbo ṣùgbọ́n nínú ayé mi olúwa lóru ọyẹ mú kúrò gbogbo ohun tó jẹ́ ṣùgbọ́n nínú ayé mi gbogbo ohun tó mú ṣùgbọ́n wọnú ayé mi gbogbo ogun tó jẹ́ tó fa ṣùgbọ́n sínú ayé mi olúwa mú kúrò ohun tá à ń pè ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń ka ìwé lọ tẹ́ ẹ kan ṣùgbọ́n ẹ tí ì lè dúró torí pé ọ̀rọ̀ kù lẹ́yìn ẹ̀ ìyẹn ni wípé ogun tó jẹ́ ṣùgbọ́n ogun tún kù mẹ́ ẹ porúkọ jésù olúwa gbogbo ṣùgbọ́n nínú ayé mi lóru òní olúwa mú kúrò ọwọ́ agbára tó fi ń jí ọlọ́run ọwọ́ agbára rẹ olúwa fi mú kúrò ṣùgbọ́n ayé mi olúwa mú kúrò ẹ sọ dàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù gbogbo ṣùgbọ́n nínú ayé mi nínú ayé gbogbo ọkàn tó ń gbọ́ mẹ́yẹ lóru òní olúwa mú kúrò olúwa gbogbo ṣùgbọ́n ayé ẹni tí ń gbọ́ mẹ́yẹ gbogbo ṣùgbọ́n nínú ayé yín lórúkọ jésù lóru òní ọlọ́run palẹ̀ rẹ̀ mọ́ gbogbo ṣùgbọ́n tó fa ayé yín ṣe ibùgbé gbogbo ṣùgbọ́n tó mú orúkọ yín kúrò tọ́jẹ́ pé ogun ti ń bẹ nínú ayé yín làwọn èèyàn ń rí lórúkọ jésù lóru òní ọlọ́run palẹ̀ rẹ̀ mọ́ gbogbo ṣùgbọ́n ayé yín lórúkọ jésù lóru òní ọyà kó dágbére fún yín kẹ́ ẹ di òmìnira jésù olúwa wa àmì. Obìnrin kan ń bẹ tí wọ́n ń pè ní ọlọ́lá súnémù ohun gbogbo tí ló ní ó ní ọlá náà ni wọ́n fi ń pè ní ọlọ́lá súnémù ó ní ọlá ṣùgbọ́n wàá kù kankan kan nínú ayé rẹ̀ ṣùgbọ́n ayé tó kù náà ni wípé ọjọ́ ẹni tí ò lọ́mọ ṣùgbọ́n ní ọjọ́ kan olorun mu sugba aye re ku o iwo to ngbo me yi sugba aye re loru oni olorun yo mu ku nbe iwo na le poruko jesu ni bikibi to ba wa pe loru oni pe oluwa gbogbo sugba aye mi oluwa mu kuro loru oni oluwa fi owo agbara re mu kuro gbogbo sugban eleyi ti mo nboju rinu aye mi yi gbogbo sugba ti mo nwo to taku yi oluwa fowo agbara re mu kuro loru oni eyin olugbo mi e poruko jesu e soda ru abe oruko jesu e mimi mo o gbogbo sugban aye ninu aye eni ti ngbo mi ye gbogbo sugban ninu aye re ninu aye mi gbogbo sugban ti o je ka aye ri o lo siwaju gbogbo sugban to da aye re duo gbogbo sugban to je ko wa loju kan loruko jesu loru oni oluwa fowo agbara re mu kuro gbogbo sugba aye re olorun pale re mo be loluwa wi jesu oluwa wa amen se mo wi pe bi na ma ni se je jagun jagun to ta si pe ni adete kororun fun lati ma gbe arin ilu tori wi pe adete yi gbe laarin ilu e si mo wi pe yo ni bi kan to je wi pe bo ba fe lo bi kan won sese gbe ni won sese gbe ni se mo wi pe to ba je wi pe bo se ji olola to je jagun jagun yen o wa je wi pe eni ti o da pe eni to je wi pe ki se wi pe won sese gbe e ri wi pe ogun ti o tun ma se yo ju iyen lo bi sugbon ba si ninu aye re bi ogun to nboju wo yen eyi to musu sugbon to nwo gege bi sugbon yen ti o ba sinu aye re so mo pe aye ri o tun ni tumo ju bo se wa lo e poruko jesu iwo na mo sugbon aye titi e o le di oti memo ni sugbon aye re o le je owo fife abi ki le pe o le je wi pe o ni sugbon aye ti e ti nkan oni nkan to sa mo wo bi eni wi pe ko sa je ti e o le si je wi pe agbere o ni sugbon aye ti e o si le je wi pe ko wa se ko sise ko mo lakojo o na ni sugbon aye ti e iwo na o le ma wo ba ba wo fin o ri wi pe awon ona kan wa to je wi pe sugbon in lo je fun aye re o na ni wi pe gbogbo awon ti ejo je iro won ti tesi waju oju kan na lo si wa sugbon aye ti enu iwo na loru oni poruko jesu in to le mu sugbon ku onu aye re o na ni ko gbagbo ninu jesu mo gbagbe gege bi iwe beru se so fun wa wi pe lai si igbagbo a le wu olorun bo ba ti ni igbagbo ninu jesu oluwa mo si lara awon ti o so wi pe o gbagbo ko ri yanu bo o se pataki ko gbagbo o tori jesu so fun mata ninu joanu ori ikokanla ese ogoji o wi pe bi iwo ba gbagbo iwo ri ogo olorun awon to ba gbagbo awon ni won ma ri ogo olorun o eye wi pe o gbagbo ki yanu osele nu aye re won gbio mugun ni o afi ko gbagbo pe oruko jesu loru oni oluwa gbogbo sugba aye mi to mu ki aye osu mi gbogbo sugba ti n fi aye su ni gbe oluwa loru oni oluwa mu ko nu aye mi e so da ru abe ni oruko jesu e mi mi mo o gbogbo sugban ninu aye okan gbogbo to ngbo mi gbogbo ogun to je sugban ninu aye won ele to mu ki aye osu opolopo gbe oluwa loru oni oluwa mu kuro oluwa mu sugban won ku o je ki aye won ko yin o je ki aye won ko wa lomi nira gbogbo sugban aye won oluwa pale re mo gbogbo sugban awon na fe la mi la ka Elo mi na fe gbiyanju sugbon gbogbo sugbon ko je ko le lo gbogbo sugba aye yin loruko Jesu olu apale re mo loruko Jesu loru oni edi ominira tori pe Jesu so ninu Johanu ori ikejo wi pe bi omo ba so yin di ominira e si di ominira loruko Jesu gbogbo kan to n gbo mi loru oni edi ominira sugbon ko nu aye yin o ti ri be Jesu oluwa wa amen kini sugba aye re afi ke owo na ba olorun soro loru oni to ba ti gbagbo o ri dandan ko ri ogo olorun iwo na wo lo se sugba re ni ta iloko sugba re o ni ta ilomo sugba re ni wi pe iwo nikan lo ndanu legbe sugba re o na ni wi pe o ri owo mu lenu sugba re o na ni wi pe o si se bi erin o njeje liri o poruko Jesu le kan si oluwa gbogbo sugbon ninu aye mi oluwa loru oni oluwa mu kuro oluwa mu kuro e mu sugbon ku o mu ka ye temi na wa lo menira e poruko Jesu e so dadura be oruko Jesu e mi mi mo o gbogbo sugbon ninu aye okan gbogbo to ngbo mi gbogbo sugbon ninu aye mi ninu aye yin loni oluwa mo ko mu kuro oluwa ko mu kuro loruko Jesu oluwa mu kuro gbogbo ibi aye sugbon ninu aye yin loruko Jesu ko dale ilagbara loruko Jesu lati oni lo e ma gbegbe aye ominira o ti ri be ogo ni fu oruko oluwa Jesu oluwa wa amen oruko Jesu ni oruko Jesu baba yera ya gbe yin ga olorun gba ope wa ajinde atiye olorun gba eyan wa e ti soro yin be se mo so awo sa ari wi pe sugbe ije ka ye eyan tesiwaju gbogbo sugbon eleyi to nbe ninu aye yin gbogbo sugbon eleyi to nbe ninu aye mi gbogbo te nwo gege bi sugbon lati oni lo loruko Jesu ko fa aye yin sile ako wi pe ogun je farao te nwo loni e oni ri won mo gbogbo te nwo gege bi sugbon loni lati oni lo loruko Jesu o fa aye yin sile e tun ri won mo e gburo won mo o ti ri be o e di ominira ni oruko ti Jesu Kristi oluwa wa amen amen amen ni oruko Jesu ere ba ni soro ti e fi wole ni seju ti e to ku o na ni 091 23 70 86 75 70 75 hello e ba mi sile kon fun won hello
1: hello sao
0: Oluwa wa pelu yin.
1: E ku se Oluwa o.
0: Oluwa ku se re.
1: Olorun ade se yin lade.
0: Amen.
1: Olorun to pe yin ko ni fin sile o.
0: Amen.
1: Olorun ga ogo ade ka se na bebe ri.
0: Amen.
1: Oruko temi ni Daniel Olorun da lata be kuta.
0: Hmm.
1: A fi da kokon fin sile.
0: Oluwa seun. Oluwa seun.
1: Atun baba wa na.
0: Hmm.
1: Ti won travel laye no ma de o.
0: Amen.
1: Ah, lẹni kọkan ju Ọlọrun lọ.
0: Ọlọrun ni o. Ọlọrun ni o.
1: Bẹẹni.
0: Hmm.
1: Ẹ ma tẹsiwaju.
0: Amen.
1: Ọlọrun ni fin sile o.
0: Amen. Gbogbo to le.
1: Ati gbogbo ọtẹ koro ra tẹjọ n jiṣẹ, abọlọ adaju lori yin.
0: Amen.
1: Bẹẹ lo ma ri loruko Jesu.
0: Amen. Ohun to le ku gẹgẹ bi sugbon ninu aye yin loruko Jesu loni, Ọlọrun ko gbẹsẹ le.
1: Amen.
0: E di ominira. Jesu Oluwa wa.
1: Ah,
0: me Jesus. Hmm. Hey, ero ibani soro. 091 23 70 86 75 Hello, eba mi sile kun fun won. Eba mi sile kun fun won. Hello.
2: Hello.
0: Hello. Buletin ba mi soro.
2: Ako adura o.
0: E se pupo.
2: O gba gba yori adura o.
0: Amen.
2: orúkọ Jésù ilé ológo táàlé fa ọlọ́run yóò mọ̀ ní débẹ̀.
0: Amẹ́.
2: Mo gbàdúrà fún bàbá wa Káyọ̀dé Òyìnbó lórúkọ Jésù. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ kan ti fi bẹ̀rẹ̀. Wọ́n sì ti ń tẹ̀síwájú lórúkọ Jésù wọn ò ní ṣubú.
0: Amẹ́.
2: Nínú ara nínú ẹ̀mí wọn ò ní ṣubú.
0: Amẹ́.
2: Ẹ̀yin náà gẹ́gẹ́ bíi olùgbéọwọ́ Mósè wọn sókè. Lórúkọ Jésù ilé ológo ò ní bọ́ lọ́wọ́ yín.
0: Amẹ́.
2: Inú mi dùn, mo ti máa ń pè látọjọ́ ìmú wọlé lónìí.
0: Olúwa ṣeun.
2: Wọ́n gbàdúrà wípé bí mo ṣe wọlé ìdórúkọ Jésù èyí ò ní jẹ́ àgbọ́mọ nínú ọ̀rọ̀ sínú àná.
0: Amẹ́ amẹ́ amẹ́. Ẹ̀yin gan lè rí i wípé àìwọlé yín gẹ́ ọ́ dàbí ṣùgbọ́n.
2: Bẹ́ẹ̀ni.
0: Láti òní lọ ṣùgbọ́n kóònú ayé yín. Ẹ̀yin náà di òmìnira. Ìdíwọ́ ni à ń pè é, ìdíwọ́ gbogbo tí ṣe ìdíwọ́ lójú ọ̀nà yín, Ọlọ́run palẹ̀ rẹ̀ mọ́. Jésù Olúwa wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pe bàbá mi Káyọ̀dé Òyìnbọ̀dé sí òun náà ni 08057929941. Ẹ bá mi sílẹ̀kùn fún kí n gba ìpè bíi méjì sí. Hello.
1: Bàbá mi ni Olúwa.
0: Olúwa mọ̀ ni o.
1: Ẹ gbàdúrà fún mi.
0: Orúkọ Jésù.
1: Ẹ gbàdúrà fún mi. Torí pé n tẹ́ ń wí èmi ló ń bá mu. Ọkàn mi ò balẹ̀. Ọkàn mi ò balẹ̀.
0: Orúkọ Jésù. Àjíǹde àti yè Ọlọ́run gba ọpẹ́ wa. Gbogbo ogun tó dúró gẹ́gẹ́ bíi ṣùgbọ́n nínú ayé yín tó takú lórúkọ Jésù Ọlọ́run gbẹ́sẹ̀ lé. Láti òní lọ ẹ di òmìnira. Ṣùgbọ́n kóònú ayé yín o. Olúwa sun yín lórúkọ tuntun. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Jésù Olúwa wa.
1: Àmì àmì àmì orúkọ Jésù.
0: God bless you, sir.
1: Àmì sir, thank you.
0: Thank God.
1: Thank you, sir. Thank you.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè lórí ọ̀fẹ́ àti pé David Ìjálásí. O náà ni 08032255192. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pé David Ìjálá Jésù sí o ní 08032255192. Ẹ jẹ́ kí ó tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run tí a ó tún kọ́kọ́ pàdé ní ojú Olúwa ní ọjọ́ Wednesday tó ń bọ̀. Bákan náà a ó tún pàdé ní àsálẹ̀ ìdájí kan pẹ̀lú Olúwa. Èmi pẹ̀lú bàbá mi Káyọ̀dé Òyìnbọ̀dé ojú Olúwa ni a ó jọ ṣètò tíjọ́ náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí mo kí àwọn ẹ bá mi kúrò lójú òpó ẹ sísà yóò dára fún yín. Lẹ́ẹ̀kan sí mo kí àwọn ọ̀gá Túndé Ọláwúwo mo kí yín o, Kébùgì mo kí yín o, ọ̀gá wa Gbẹ̀ngà Ọláìwọlá ó yàtọ̀ mo kí yín o, ọ̀gá Fọlásadé Àjàlá mo kí yín o, ọlọ́wọ́ Bọ́tìn wa tó ń bá wa tẹ̀ láti àsálẹ̀ àná dísìn ìtùnú mo kí yín lórúkọ Olúwa ẹni ṣíṣe o. Ẹ ṣe púpọ̀ o. Ẹ jẹ́ kí n gbẹ́ ìpè ẹnìkan yẹn sí kí n tó máa lọ. Hello. Hello.
1: Hello.
0: Orúkọ yín pàápàá.
1: Ọgbà láti jẹ ẹran kan.
0: Ẹ rà sá. Orúkọ Jésù. Àdúrà gbà fún yín. Ọlọ́run tó mú ṣùgbọ́n ayé ni Námánì kú o. Ṣùgbọ́n tó kùnú ayé yín Ọlọ́run kọ́ palẹ̀ rẹ̀ mọ́. Láti òní lọ́kẹ́ di òmìnira. Jésù Olúwa wa. Ó tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. A ó tún máa pàdé. Mo fi ń lé orí ọ̀fẹ́ Kristi lọ́wọ́. Kọ́pọ̀ kan yín mọ́ àti ara. Kẹ́ ẹ wà lálàáfíà. Kájọ wà lálàáfíà. Yóò dára fún yín o. Iléeṣẹ́ rédíò rẹ ti lágelu 96.7 FM kò ní bàjẹ́ òkè òkè ní ọmọ lọ o. Ó ti dára fún yín o. Jésù Olúwa wa. Amen.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani sani frequency tí ti wá o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Káre mọ dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ara yẹ rọrun lẹẹkan ṣoṣo. Ọmọ mi alápẹ̀lẹ́ tó sọ ilé ayé rọ. Ọmọ mi tó unique tó yàtọ̀ sí àwọn ọba kéékèèké. Kì í kọ́ ni kì í dá ni kì í bá ni jẹ́. Gbogbo ilé pariwo go go go go go go go go go. Pastor Fakeye Emmanuel Baba Alábíyamọ ni mò ń jẹ́. Lọ́nà ọjọ́ Tọ́sídẹ̀ẹ́, àdúrà gbọ̀n pẹ̀pẹ̀ lórí ọmọ òní báwọn gbarú ẹ̀ láyé. Báráyé ṣe ń sáré nílé ayé ń sáré. Ọmọ 12 years ń sáré bó ṣe máa sáré kọ́lé. Ọmọ 13 years ti ń sáré bó ṣe máa ra mọ́tò rẹpẹtẹ. Ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí òun náà fẹ́ máa bímọ. Ọmọ tí wọ́n ń tọ́ lọ́wọ́ òun náà fẹ́ máa tọ́mọ. Àìsà àkókò wà fún gbogbo kan ní abẹ́ òrùn yìí. Sọrí ìgbésí ayé gbogbo wa ní ṣiṣẹ́ ìtẹ̀lé ni. Bí Ọlọ́run ṣe lálẹ̀ fún ọ máa rìnrìn àjò rẹ. Kò dáa tó bá ló fẹ́ fò kan tí Ọlọ́run lálẹ̀ fún ọ. Nítorí Bọ́lọ́run ṣe lálẹ̀ fún gbogbo ènìyàn. Òun ni wípé àkókò kan wà tí ènìyàn máa kẹ́kọ̀ọ́. Àkókò kan wà tí ènìyàn máa dàgbà nínú ẹ̀kọ́ tó kọ́. Àkókò kan wà tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tó ti kọ́ yóò bẹ̀ sí so èso rere. Àkókò kan wà tó jẹ́ wípé nínú èso tó ti kọ́ jọ ó tún lè bùkún àwọn ènìyàn. Àìsà àìsàn sùúrù lóní ilé ayé. Àkókò rẹ ò lè kọjá rẹ tó bá dúró nínú Jésù. Ó lè pẹ́ ṣùgbọ́n dandan yóò dé. Ó dájú pé kó o kánjú ṣùgbọ́n kó o má débẹ̀. Tàbí kó o débẹ̀ kó o má rí bẹ́ẹ̀ lò pẹ́. Ìwọ náà wọ ọmọ tó ṣe yahoo ní ọmọ ọdún 12. A tún sọ fún ẹ wípé kó o bá ọmọ wí kó má ṣe mọ́. Ọlọ́yẹ ń ṣerú ẹ̀ ná. Nígbà tó máa tún sọ̀rọ̀ ni wọ́n ti fi ọ jẹ́ ìyá alága àwọn ìyá yahoo. Ọmọdé yìí rọra máa wá ọ̀la nítorí ọ̀la tá a fi ẹ̀rú ó lè lani mọ́lẹ̀. Olùfẹ́ rọra máa wá owó kówó má bàa padà wá òtúrú nílẹ̀. Nítorí owó tó rí yẹn ẹ̀mí kan ni níbi tí Ọlọ́run bá ti darí rẹ̀ sí ló ń lọ. Bẹ́ẹ̀ náà ni ìṣẹ́ ibi tí èṣù bá ti darí rẹ̀ sí ibẹ̀ ló ń lọ. Wọ́n ní kó rara máa sáré kádàrá o. Nítorí wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan ń jẹlẹ́, wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan gọ̀pẹ́. Kí ni Dávìdì sọ nípa sùúrù ní Psalm 27:14?
1: Dúgàdé Olúwa.
0: Oh yes.
1: Yóò sì tújú ká.
0: Yes sir.
1: Yóò sì mú ọ ní àyàlẹ́.
0: Abiyamọ ìṣá mi, ogó ò ní fi ọmọ rẹ lẹ o. Ọmọ rẹ máa rí ọgọlò. Gbogbo ọmọ rẹ ò ní wọmi. Ayé ò ní gbogbo lọ́wọ́ rẹ bí sọ. Torí pé Jésù fi ẹ̀yẹ wọ Jerusalem lórúkọ yẹ wàá gba ìwà gbẹ̀yẹ tọmọtọmọ. Ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ torí ọmọ rẹ yóò jẹ̀bi Ọlọ́run. Màmá orí Ọlọ́run ò ní gbà ṣe rẹ ṣe lọ́jọ́ ayé ọmọ rẹ o. Orí la fi mẹ́rọ nínú pọ́ọ̀tù orí ọmọ rẹ máa múre wálé. Orí gbọ́rọ̀ Olúwa ó yá lọ di àpésí tọmọtọmọ. Ọjọ́ bí ọmọ ariwo mu wọ́n mu wá lọ máa ń kẹ́ ọ yá ayé rẹ mú ire wálé ni o. Àánú wọ ọmọ rẹ wà. Ìbùkún wọ ọmọ rẹ wà. Ògo tuntun wọ ọmọ rẹ wà. Ìrẹ̀lọ́jọ́ owó máa rí ojú rẹ máa rí rí ọmọ rẹ. Ọwọ́ rẹ méjèèjì rí ọmọ rẹ ló máa fi gbà. Orí ọmọ rẹ ò ní yí mẹ́rẹ̀. Ìwà tọmọ rẹ ò ní ráre. Ibi jẹ́ tọkọ rẹ ti rí tọrọ kọ́bọ̀ wọn ní dá dúró níbẹ̀ o. Ayé ò ní fún ọjà ayé mọ́mọ́ rẹ. Wọn ò ní fà ẹ̀sọ̀ ṣe ọ́ tọmọtọmọ. Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja o. Ẹ̀sí àti ìtìjú dọ́pin nínú ilé yìí o. Ní koríta pé ó ti tẹ àánú yọ sí ọ. Ní koríta kò sógo mọ́ fún àkọ́bí Ọlọ́run gbógo fọlẹ̀ rẹ. Ní koríta kò sí ìrètí mọ́ ìrànlọ́wọ́ dìde sẹ́yìn àkọ́bí. Ní koríta kò ṣeé ṣe yóò ṣeé ṣe fọmọ rẹ o. Ẹni dá orun mọ́jú láti fọmọ fòrọ́ ẹ̀mí rẹ lórúkọ yẹ yóò ṣègbè dànù. Ẹ̀yin àkọ́bí agbára yóò ní ká yín mọ́kànnà. Gbogbo òkùnkùn ò ní dèyí mọ́lẹ̀. Ẹ̀yin àkọ́bí ẹ lé ọrọ̀ náà lọ o. Mo kéde lórúkọ Jésù lọ ṣe rere. Ọlọ́run gbogbo ẹran yóò ran àkọ́bí rẹ lọ́wọ́. Agbára ayé kò ní ká ọmọ rẹ. Agbára gbolé kò ní ká àkọ́bí. Agbára ìmùlẹ̀ kò ní ká àkọ́bí rẹ. Agbára alárọ̀ká kò ní ká àkọ́bí rẹ. Agbára àwọn afàkókò ìdíṣòfò kò ní ká àkọ́bí rẹ. Alátakò àyànmọ́ kò ní rí jẹ́jẹ́ lórí gbogbo ọmọ rẹ o. Ẹni tá a fi jẹ́rẹ́ láti jẹ́ ìyá àkọ́bí wá lórúkọ Jésù yóò ṣiṣẹ́ jẹ o. Yóò ṣe ra rẹ̀. Ẹni gbẹ contract láti fi àìsàn sọ ẹ̀yìn àkọ́bí mọ́lẹ̀ yóò forí ara rẹ̀ gbé. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ ní jábọ́. Ẹ ò ní ré bọ́. Àkọ́bí yẹn ò ní rìn lọ lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀. Ẹ̀yìn bàbá àkọ́bí dà lórúkọ Jésù ẹ lọ́dọ̀ olóríire. Ọmọ ọba àkọ́bí ò ní padà dé ẹrú. Ẹ̀yìn àkọ́bí wà ní ran yín lọ sọ́run àjàǹtẹ̀. Àkọ́bí rẹ̀ ò ní lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbìnú. Àrísì kí ẹ̀yìn àkọ́bí ò ní wọlé lójijì. Àkọ́bí rẹ̀ ò ní jábọ́ látorí àga ògo. Aran mi sí àkọ́bí ni ẹ máa dìde láyé. Òun tó fayọ̀ kójọ lórí àkọ́bí kò ní bàjẹ́ lójú rẹ̀. Abánikọ́mọ tó gbogbo àkọ́bí ló yẹ gba nǹkan yín padà. Ẹ tọ́jú àwọn àkọ́bí lórúkọ Jésù ẹ̀ ní jẹ̀bi lórí wọn o. Irú ladùn ọbẹ̀ Lẹ́kìtì lórúkọ Jésù ọmọ rẹ̀ máa dùn dalẹ̀. Ayé àkọ́bí ò ní kan o. Ò ní dẹ́yẹ àkọ́bí padà sẹ́yìn o. Ẹ̀yin ọmọ yòókù ẹ̀ ní ṣerú ẹ̀gbọ́n yín o. Ò ní jogún ògo alákìsà. Ẹ̀yin ọmọ yòókù ayé ò ní bá yín dárò. Ẹ̀yin ọmọ yòókù ògo yín máa búyọ̀. Ẹ̀yin ọmọ yòókù ẹ̀ ráyé yín gbé. Ẹ̀yin ọmọ y yoku ẹni kò sẹlẹ o ẹyin ọmọ yoku ayé òní bá yín dárò tọmọ rẹ nílànà ọlọrun ọmọ rẹ òní dídàkudà ọmọ rẹ òní jẹẹrù Zechariah chapter 4 verse 6 kì í jẹ nípa ipa ọmọ rẹ máa dìde ọmọ rẹ máa di ayọ ìdílé àkọ́bí àtàwọn ọmọ yoku ẹni ṣe é rí fínì ilé alàyè Proverbs chapter 24 verse 10 ẹ má rẹ wẹ̀sì lórúkọ Jésù gbóyin máa buyọ màmá ṣàmì òní pìtàkọ bímọ rí o gbogbo ìlú ẹ ṣàmì o ẹ ò ní rí àkọ́bá tó dàbí ọ̀ríjìnà Jésù olúwa ẹnjiníà ìrípọ̀ lọ́wọ́ rẹ mo mọ̀ ṣùgbọ́n lára èyí tá a ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní kọ́lọ́nì kẹta ni kò bá ń gbé sí.
2: Ó ti pẹ́ tí first born mi tó ti fún mi kan gbẹ̀n mi ìdẹ́ ń bèrè kó tó fún mi.
3: Ìyá àkọ́bí yín.
2: Ifugbọ ti máa bèrè 2000 lóhun òní máa kékeré mọ lọ́mọ tó ti fún mi. So mo wá wá ní ọjọ́ Tuesday tó lọ yìí. Mo kàn délé pàdé wá ní mọ́mì mi wo orí fóyín mo kàn rí ni ó ní 180,000.
4: Ó fún yín.
2: Bẹ́ẹ̀ni.
3: Ó fún yín. Ó fún yín.
2: Ó ti ya oníbàlẹ̀ ṣe ní fóònù tí máa fi close ǹjọ́ yẹn wọ́n ti wá deliver fóònù fún mi.
3: Ó tún gbé fóònù wá. Fóònù eléyìí yọ kọ́lọ̀.
4: Ó yọ
3: Facebook. Ó tún ṣó bàbá alábìyamọ. Adúrú fóònù ló fún yín.
2: Bẹ́ẹ̀ni sà. Alẹ́ ẹjọ́ Tuesday yẹn náà lọ deliver.
3: Wọ́n deliver.
2: Dẹ̀rẹ̀ lẹ́yìn wá
3: yẹn. Mama àjẹdọjọ́ alẹ́ ni.
2: Àti mo wà á ta bẹ̀ yẹn. Ó ti sẹ́ndì owó sí mi.
4: Ó ti sẹ́ndì owó lẹ́yìn ní àbí.
3: Bá a ṣe ń gbàdúrà.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ̀yin ń gbowó. Àwa ń pariwo.
2: 100k.
4: 100,000. Ilé-ilé.
3: Àwa ń ṣe program.
4: Ẹ̀yin 100k.
3: Ẹ̀yin ń gbowó. Kí aago mẹ́sàn-án alẹ́ ìtọ́lù. Ènìyàn 100. Ẹ máa rí alert.
0: Ẹ̀yin àkọ́bí àti ìyá àti bàbá àkọ́bí. Àti àwọn ọmọ tó tẹ̀lé. Program tí mo ròyìn lánàá àárọ̀ ìní aago mẹ́sàn-án ni. Ìwọ ló ń wò wípé àkọ́bí yẹn dàgbà jù. Ṣùgbọ́n ọmọ ló sì jẹ́ lọ́wọ́ rẹ àti lọ́wọ́ Ọlọ́run. Jẹ́jọ́ fi àdúrà gbé àyàn mọ́ àkọ́bí rẹ ró. Nítorí ogun tó mú àkọ́bí balẹ̀ kò gbọ́dọ̀ mú àkọ́bí rẹ balẹ̀. Jọ tó bá ti ń bọ̀ bá mú fọ́tò àkọ́bí rẹ dání. Àtọ méjìlá tó fẹ́ lórí àkọ́bí àtàwọn ọmọ nítorí a máa dáná sun gbogbo ẹ̀ lẹ́nu. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀súbọ̀ sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùnṣe. Ní bọ́ọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ. Buhari rẹ gbà. Evangelist bá ń gbígbé àgbo ìgbàlà kan ń bẹ̀ yẹn mo fẹ́ sọ̀rọ̀ kan. Tó bá gbọ́ àgbo yẹn dáadáa. Buhari wí pé àgbo ìgbàlà ló ń kẹ́yẹn. Buhari wí pé àgbo ìwòsàn ló ń kẹ́yẹn. Buhari wí pé àgbo ìtúsílẹ̀ ńlá ló ń dún yẹn. Buhari wí pé àgbo òjò ìbùkún ló fẹ́ rọ̀ yẹn. Nítorí ìsọjí ọjọ́ tún mo tún ṣe ń tẹ̀ mọ́ létí. Ìsọjí ọjọ́ márùn-ún tí Jésù Kristì gbé kalẹ̀. Tá a máa ṣe wọnú bẹ́ẹ̀dẹ̀ wòlíì tó ń gbọ́ yìí. Jẹ́ kúkú pé ọ̀sẹ̀ yẹn ní ọ̀sẹ̀ ayọ̀ fún àwọn ọmọ bàbá alábìyamọ lórí afẹ́fẹ́. Gbogbo àwọn tá a jọ ń jàǹfààní àdúrà orí afẹ́fẹ́ ni mo fẹ́ ká jọyọ̀ ní ọ̀sẹ̀ náà. Ibikíbi tó bá wẹ̀ mí ò mọ bó ṣe jìnà tó. Tó bá fi sínú ètò rẹ̀ wàá rí pé wàá débẹ̀ ní ọjọ́ náà. Òróró májèmọ́ ojú ẹbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́ni kan fún abiyamọ kọ̀ọ̀kan. Rẹ́ẹ̀sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn. Wàá rí rẹ gbà. Mo sọ ní ànájẹ́ tó ti sọ lẹ́ni fáwọn tí ò gbọ́. Nǹkan mẹ́ta ló máa ń jẹ́ kí n gba aládùúrà níyànjú wípé kó dá ọrẹ. Ìkíní ni wípé bíbélì wípé ọwọ́ ni kẹ̀kẹ́ ìrere. Ṣé o mọ̀ wípé láìsí àwọn ọrẹ yìí ìrere yìí ò lè lọ bá a ṣe fẹ́? Ṣé o mọ̀ wípé ọrẹ táwọn kan dá ló jẹ́ kó rí mi gbọ́ láàárọ̀ yìí? Ìkejì ni wípé ọrẹ a máa ti àdúrà lẹ́yìn. Nítorí Ọlọ́run máa ń wo ìgbìyànjú ẹ̀dá nínú àdúrà. Bó ṣe múra sí nínú àdúrà àti bí ò ṣe rọrùn tó tún ń dá ọrẹ. Ìkẹta ni wípé ọrẹ dídá dàbí irúgbìn ni. Tó o bá ti gbìn wọṣẹ́ àlọ́dúró de ọjọ́ ìkórè. Òun ló máa jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run dá ọrẹ láàárọ̀ ìní orí afẹ́fẹ́. Tòní mo fẹ́ kó ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìbá kéré ìbá pọ̀. Ìwọ ṣé kó o máa retí èsì rẹ̀. Ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ààyè ló wà.
6: Hello, hello, prophet. 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.

0: ṣùgbọ́n kí n tó ṣe bẹ́ẹ̀ ẹjá tún gbàdúrà ti fáìlì yẹn ẹ pé orúkọ jésù kẹ pé ẹ̀mí mímọ́ wà ní mo sọ tẹ́lẹ̀ sí fáìlì gbogbo ìrìn àjò mi láti ọjọ́ tá a ti bí mi títí di òní ìmọ́lẹ̀ rẹ̀ kó tàn nínú fáìlì gbogbo ìrìn àjò mi láti ọjọ́ tá a ti bí mi ìmọ́lẹ̀ rẹ̀ kó tàn sínú fáìlì ìmọ́lẹ̀ rẹ̀ jó tàn ìrìn àjò mi láti ọjọ́ tá a ti bí mi ìmọ́lẹ̀ rẹ̀ jó tàn ó yẹ àdúrà
1: orúkọ jẹ́
0: sí fáìlì rẹ o gbogbo ìrìn àjò mi látọjọ tá a ti bí mi ìmọ́lẹ̀ rẹ̀ jó tàn
2: sínú fáìlì
0: jó tàn sínú
2: ìmọ́lẹ̀ rẹ̀
0: jó tàn sínú fáìlì
2: ìmọ́lẹ̀
0: rẹ̀ jó tàn
2: sínú fáìlì
0: ìrìn àjò mi látọjọ tá a ti bí mi ẹ̀dẹ̀rà bá lè dá yàdà yàdà yàdà àmì mẹ́ta jésù olúwa wá. Mo bi ọ́ tó bá ní orí ọ̀fẹ́ láti darapọ̀ nínú ìpàdé ọlọ́run kankan ní àárọ̀ yìí màá gbà ọ́ níyànjú pé Thursday mẹ́ta ni mo fẹ́ fi gbàdúrà sí omi tẹ́ ẹ pọn láàárọ̀ kùtùkùtù sò kété tá a bá ti ṣetán báyìí wàá lọbi tó ti lè pọn omi wàá pọn sínú ike bottle water wàá dẹ̀ máa gbébọ̀ níwájú olúwa ẹ̀bẹ́ mo bẹ́ẹ́ ìwọ ṣáàrí dájú pé o gbé omi yẹn dání mazavarua bahada ó di ẹlẹ́ẹ̀kejì màá wá sọ fún yín pé kẹ múra ti ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní àárọ̀ yìí mo máa ní orí ọ̀fẹ́ láti gbàdúrà papọ̀ pẹ̀lú ogunlọ́gùn àwọn ènìyàn ní ṣọ́ọ̀tì wa ní ìwòrò òdù ní àárọ̀ yìí láti aago mẹ́fà láti wà ńbẹ̀ màá bẹ́ ọ pé kíwọ náà tètè dé wá wo iṣẹ́ agbára ọlọ́run ẹ̀yin tí ẹ mọ̀ pé olúwa kún fún agbára ẹ wá wo bí iṣẹ́ agbára rẹ̀ ti tó ó máa kún fún agbára láàárọ̀ ṣò ìwọ náà rí dájú pé ó wà ńbẹ̀ ẹnìkan ní dáàdì ẹ bá ń júwe báwo ni màá ṣe dé ṣọ́ọ̀chì yín ní ìwòrò òdù lórí bíríjì ìwòrò òdù gangan kì í ṣe nísàlẹ̀ o lórí bíríjì wàá kọjú bí ìgbà tó ń lọ sí ọjọ́ wàá máa bọ̀ níwájú wàá kọjá iléepo àkọ́kọ́ iléepo ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pe iléepo yẹn ní popular filling station ẹgbẹ́ iléepo yẹn ní street church wọlé ní ẹgbẹ́ ẹ bó o ṣe wọnú street yẹn béèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú ibẹ̀ yẹn pé church ọlọ́run kankan ni mò ń lọ wọn náwó ẹ̀ sí ẹ ó máa kún fún agbára láàárọ̀ yìí ní kété tí a bá ti wọnú àdúà ẹni tó rán mi sọ pé òun yóò náwó agbára ṣùgbọ́n náà wá wá wo ohun tí olúwa ń ṣe ní ọ̀la bí ògo ti ń jẹ́ ti ọlọ́run ní ìlú abẹ́kúta ẹ̀sà omi tẹ́ ẹ pọn láàárọ̀ kùtùkùtù òun ni màá gbàdúà sí ẹ̀yin ò tí ì nílò rẹ̀ láàárọ̀ yìí tó bá di ọ̀la lẹ̀yìn máa pọ́n òun náà ni màá gbàdúà sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú abẹ́kúta ẹ já wo ohun tí olúwa yóò ṣe torí pé ọwọ́ agbára rẹ̀ ó ń bẹ nínú ìpè yìí kò jù bẹ́ẹ̀ lọ mú nọ́mbà yìí fún ìjúwe bí ẹ ti lè débi ìpàdé ní àárọ̀ yìí ní ìlú ìbàdàn gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní ìbàdàn nọ́mbà yìí ló máa pè wòlíì ẹ júwe fún mi 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.
3: Lagilu FM 96.7
4: La Lagilu FM Jagaba Gogo Radio Ma

mọ̀ bọ́yọ̀ ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ sí ẹlẹ́dàá ọba tó pọ̀ ní ipá àti agbára kìkì mọ́lẹ̀ kìkì ògo ẹnìkan níta gan ló ń dùn yìí program wo la wà nú ẹ̀ this is pastor Dekunle Epaphras wòlíì yín ni ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank temidiri market gbagi titun ní ìlú ibadan tó jẹ pé lónìí gbogbo sona church is going to be mighty because ìpàdé tí ènìyàn gbọdọ fi ṣe awẹwà ni so gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ ní àǹfààní láti máa gbọ mi káàkiri àgbáláyé ẹ wá dìde ńlẹ ẹ jájọ kí hallelujah ńlá márùn ògo mẹrin kí gbogbo ọjẹ mẹsànán ayé asan ó orúkọ tó ń jẹ yẹn asan ó ayé agbè ó lórúkọ tí bàbá tọmọ àti tẹmí mímọ ẹyin wo lẹgbọràn láàárọ yìí ìgbà tẹ bá fẹ ké ẹ mọ fò sókè ni tó o bá lè mọ̀ọ́mọ̀ jump ìgbà tí ó bá fi di ago méjìlá ọ̀sán ọ̀la ifun kò tó di ago méjìlá alẹ́ yìí nǹkan tó jọ ṣẹlẹ̀ màá wà lórí facebook ní agbára ọlọ́run gbogbo sona church ẹ̀ ń lọ a lọ alágbára ọlọ́run sunday service ti ń bọ̀ yìí ìsìn only communion méjì méjì ni and yóò sì fa kíkì àní gbogbo ibi tá a bá wà náà láti mọ mọ̀ọ́mọ̀ pé only communion ẹ jẹ́ ń dé yẹn mọ̀ ẹ jẹ́ àjọ fò somebody stand up and shout five hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ jump ògo mẹ́rin ni ẹja fi tì í ògo ògo ògo ògo fún mẹ́sàyà.

bí bàbá ìbáyọ̀ máa sọ tẹ́lẹ̀ orí tiẹ̀ náà rọ̀ mi. O ti rí bẹ́ẹ̀. The name of God the Father, God the Son, and God the Holy.

0: Ogbosona Church is going to be mighty because ipade ti eniyan gbodo fi se awewa ni ni agbara Olorun Ogbosona Church en lo alo and lagbara Olorun Sunday service tin boy is only communion meji meji ni and Joseph Akiki and ni gbogbo bi ta ba wa na lati mo mo mo pe only communion
1: family wa o ti le ni 20 years to ti je pe gbogbo omo ti mama mi bi gbogbo won ti ku tan
2: Mbo, ogun kinu sare tan we so baba yago je wo oni apere kan ni omo melo mama yin bi Mbo
1: arun emi ati omo kekere kan na la ku awa meji
2: na we mejeji so meta ti lo wa ke eyin aye Ogun afijo mi mo ni o fun won e gbogun afijo mi lati oni lo ogun afijo si mi lo sit down
1: so o wa sele pe igba ti eto ku ni bi odun merin ni isin tin ba ti wa sun enikan o jade lara gana yo so pe taiwo dije o ti ya mo ni bo la nlo o lo ye ki nlo ba awon egbon mi mo ni ah emi o se ta ku
2: won mo bo yo ni ki won mo bo ko ya ja ma nlo bi to ye ka won yoku na wa en be ran lo dede toru toru en be ran awon mo to bi lo dede toru toru bo lu wa se nbe ti emi en be laye mo pa ma se a joku mo bi lo ko ti won pe ile Bíbélì ni ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ẹni tó tẹ̀dó sínú ẹ̀ bọ́ ọ má ṣe àmì ilẹ̀ àgbè mi.
1: So
2: mọ̀mọ́ sídà.
1: Ó wá di wípé mo ti kirikiri ṣọ́ọ̀ṣì débi wípé ogun ìlú sọ mí di alágbèrè ẹ̀sìn kò síbi tí mi ò kí ń lọ ṣùgbọ́n tí n bá ti wọlé lálẹ́ nǹkan yẹn á sáré wá ó lè faṣọ mọ́ mi lára. Tàbí kó fàmì kó sọ pé kí n dìde ó ti yá orújọ kan mo sáré jáde gbogbo èèyàn ní kí ló dé mo ní ẹ wá wo ẹnìkan wọn láwọn ò rí.
2: Ọwọ́ ìwò ní fìyà jẹ́ ọ́ ta lọkùnrin burúkú tí máa ń mú àlá ibi wá tí wọ́n máa ń bà oh my god ẹbí ọwọ́ lórí oúnjẹ náà lè jẹ lójú ayé. Ọkùnrin tí ò lè tọ́sí ẹ lójú ayé tó jẹ́ pé wà gbá ṣẹ sọ dànù pé ìwọ sí mi irú ẹ sí mi tí mo ń lò ó pọ̀ lójú oorun ẹ̀yin aládùádà ẹ ṣe àmì lónìí ó yẹ gba ìpínyà mo ní lórúkọ jésù ẹpínyà ẹpínyà ni ọwọ́ lórí.
1: Gbàtọ̀ wá di wípé mi ò lórí gbogbo nǹkan tí mo sọ yìí mo ti ta gbogbo aṣọ láti fi ṣoògùn ṣùgbọ́n kò ṣe sóńjọ tí màmá wa pè mí wípé àwọn bẹ́nìkan ṣiṣẹ́ kò fáwọn lówó mo wá lọ́kàn wọn ń fa mi bí mo ṣe dọ́dọ̀ wọn náwá láwọn múra ṣọ́ọ̀ṣì wọn ní kí n ká lọ mo ní mi ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ó ti sú mi pé mo ti ṣoògùn gan kò ṣe náwá ní kí n ká lọ bá a ṣe débí ń jọ yẹn wíwá ta wá tán gbàdúrà omi tí mo rà yìí tí mo gbé lọ mo ṣe délé tí mo domi yẹn nínú yàrá gan mo ti fi wẹ̀ yàrá ni mo ti tú sọ.
2: Ẹ ti tó mi.
1: Mo ní kí n rí n tó máa ṣe ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo sùn tilẹ̀ fi mọ́ nǹkan ni ò wá so ìgbà tó dijọ́ kejì làwọn ẹni yẹn bá tó yọ ọkùnrin kan àti obìnrin kan ní ẹ bá ní ṣé ta ni máa ṣe nǹkan rẹ ní ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé o fẹ́ kọ́lé àwọn ní kó lọ báwọn ẹ̀gbọ́n rẹ àwọn ò ní jẹ́ kó o ṣe mo wá sọ fún wọn mo ní ẹ wo omi tí mo gbé dání mo ní omi Ọlọ́run òjijì ni mo ní Ọlọ́run òjijì ọba yín wí ẹ padà lẹ́yìn mi ẹ jẹ́ kí n ṣe nǹkan rẹ ọmọ mi nìyí mi tí ì ṣe tán kù náà bá lọ láwọn àtijọ́ yẹn níjọ́ tí wọ́n wá ní ká bọ́ síta tán fún wa ní jọ́tà mo wá mú jọ́tà yẹn mo máa ń fi sígbèrí mi tí bá ti fẹ́ sùn lálẹ́ omi tí mo rà bí mo máa ra mẹ́ta màá tún kan sórí tán pátápátá ní yàrá lálẹ́ màá kó sùn ma fi jota yen si gberi mo sa dupe lowo olorun pe mi ori ogun yen mo itoku ni ko lohun o da ko lo mi pada tori gbogbo nkan ti tan lara mi
2: e fokan yin bale ngba ten tin le ni ba ti kokko pada nkan bere si duo mama lawon ti gbogbo owo sogun tan ilu wo le ti wa imo le
1: oyo nkan na mo lo se nbe ogun ni mo lo se
2: le ba kuku duo pa
1: ngba ti o si owo
2: oro mi anya.

ilégbìmọ̀ asojú sòfin orílẹ̀-èdè yìí náà ló mú ti fẹnu kò sọ̀dùn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára lórí ẹ̀sùn eléyìí tí wọ́n ti tán fi kan àwọn aṣọ́bodè fọpo lórílẹ̀-èdè yìí. Àjọ UBEC náà ti kọ àwọn yàrá ìyáwé kàwé tó fi mọ́ yàrá àwọn ìkẹ́kọ̀ọ́ eléyìí tó ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rin ní ìpínlẹ̀ Kánò tásìkò ìrìn kí bọ́ sì gba àwọn olùkọ́ ṣiṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ààrẹ Donald Trump náà ló ti ń dúnkokò mọ́ orílẹ̀-èdè Iran láti kọlu àwọn ibi tó ṣe kàn ìlú orílẹ̀-èdè ọ̀hún bí orílẹ̀-èdè náà bá tún tẹ̀síwájú láti mọ́ kọlu àwọn ọkọ̀ agbépo lójúsàn omi wọn. Ikọ̀ ti Wolf náà ni wọ́n ti wọ́gi lé ìgbaradì wọn látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tó sì ní ṣe pẹ̀lú àrokòdárì. Níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti fẹnu kò sọ̀dùn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára látàrí bí wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ikọ̀ kan eléyìí tó ń sọ àwọn bíi ẹbu ìwakùsà lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ pé wọ́n wádìí owó kan eléyìí tó tó bílíọ̀nù méjì tí wọ́n sì ní tí wọ́n rí owó ọ̀hún ní àpò àsùnwọ̀n ọ̀gá kan lára àwọn àjọ aṣọ ẹbu ìwakùsà náà. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ náà ló jẹyọ ní àsìkò ìgbà tí ọ̀gbẹ́ni Abdulmalik Danga tó pé ìpè náà níwájú ìjókòó lé níbi tó ti ń jẹ́ kó di mọ̀ pé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ mọ̀ wípé ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ ìwakùsà tó ń ti àwọn àlùmọ́nì ilẹ̀ lórílẹ̀-èdè náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè láti ṣe ìdásílẹ̀ àwọn kọ̀ọ̀kan tí ó mọ ṣe àmójútó àwọn ibi ìwakùsà lórílẹ̀-èdè yìí ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2024. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mọ̀ pé bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ mọ̀ pé àwọn èèyàn eléyìí tán ṣe ìdásílẹ̀ wọn ọ̀hún náà lọ bí 2,200 láti ikọ̀ ààbò ara ẹni láàbò civil defence òun náà sì ti kó àwọn èèyàn náà jáde gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú òfin ìdásílẹ̀ àjọ náà tó ń ti ibùdó ìwakùsà lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n dá sílẹ̀ ọ̀hún tí wọ́n sì gbé iṣẹ́ lọ́wọ́ láti mọ dáàbòbò ẹbu ìwakùsà lójú náà ti rí wípé àwọn kan kò mọ ìwakùsà lọ́nà tí ò bófin mu bákan náà sì ní owó tó yẹ kó jẹ́ kí ti ìjọba iná ni àwọn karàmbà ní ẹ̀dá kan ò mọ kó sápò ara wọn. O ní àmọ̀sán tó yanilẹ́nu ń bẹ̀rẹ̀ náà ni wípé àwọn tán dá sílẹ̀ ọ̀hún òun náà ná tún wá wà nídìí ìbàjẹ́ náà tó sì jẹ́ wípé ńṣe náà ni wọ́n ṣe àwọn owó kan mọ́kùmọ́kù. Gẹ́gẹ́ bó ti wá pè níwájú ìjókòó-lé òun náà ló ń pè fún ìwádìí alágbára eléyìí tí ó fi ojú aṣebi hàn tí wọ́n sì fi àwọn èèyàn eléyìí tí wọ́n bá lọ́ọ̀dì wọn mọ́ ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi mú wọn kó ata òfin lórílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti pè fún ìbáṣepọ̀ tó gún mọ́ra láàrin lóde tuntun orílẹ̀-èdè Germany pàápàá jùlọ lẹ́kan tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé tó ń ti ọ̀rọ̀ ètò ààbò kódà tó fi mọ́ ẹ̀ka àmúṣagbára ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ́ látọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè yìí Ambassador Bianca Odumegwu Ojukwu. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀ lásìkò ìgbà tí wọ́n ń gba àwọn aṣojú láti orílẹ̀-èdè Germany lára àwọn tá a ti rí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè ọ̀hún Johann Kathu. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ níbi ìpàdé eléyìí tó wáyé. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé náà ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé ìbáṣepọ̀ tó ti wà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti orílẹ̀-èdè Germany láàrin àwọn orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ Europe òun náà ló jẹ́ èyí tó ti wà láti ọdún bíi mélòó kan sẹ́yìn tó sì ti pẹ́ gan. Gẹ́gẹ́ bó ti wá ṣàfikún rẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé ìbáṣepọ̀ ọ̀hún òun náà ló ti mú kí ìdàgbàsókè kó dé bá orílẹ̀-èdè méjèèjì. Gẹ́gẹ́ bó ti wá ṣàfikún rẹ̀ pé irú àsìkò tí ìṣòro ń dojúkọ orílẹ̀-èdè káàkiri àgbáńlá ayé báyìí lára àwọn ìṣòro tá a ti rí ìṣòro ìgbésùnmọ̀mí àti ìkọlù lóníranran kódà àyípadà ojú ọjọ́ tó ń ti ọ̀rọ̀ oúnjẹ eléyìí tí ò sùn ábọ̀ tó ń ti ètò ọrọ̀ ajé eléyìí tó ti dẹnu kọrẹ̀ òun náà ló wá ń jẹ́ kó di mọ̀ pé ó ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gún mọ́ra láàrin orílẹ̀-èdè méjèèjì láti dájú pé nǹkan mọ́yán lórí sí pàápàá jùlọ lẹ́kan tó ní ṣe pẹ̀lú àmúṣagbára ìmọ̀ ẹ̀rọ ayé òde òní ọ̀rọ̀ ìmọ̀jìnlẹ̀ sáyẹ̀nsì tó ń ti ohun àlùmọ́nì ilẹ̀ ìdánkansílẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn àti ètò ìlera àti ìdàgbàsókè kódà tó fi mọ́ ètò ọrọ̀ ajé ìbámu pẹ̀lú ti ayé òde òní. Àjọ tó mójútó àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ UBEC náà ni wọ́n ti ṣe ìṣísọ lójú àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ kan eléyìí tó ń lọ bí 4,000 níye ní tìbútòrò ìpínlẹ̀ Kánò. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ wípé àwọn ọmọ náà ṣe àwọn àkànṣe sí ọ̀hún lójú náà àti rí pé gbogbo èèyàn ló láǹfààní sí ètò ẹ̀kọ́ iléyìí tó yè koro gẹ́gẹ́ bí ti

0: gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe akọ̀wé àjọ náà Aisha Gaba ó ṣàlàyé lásìkò ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn àkànṣeṣẹ́ náà eléyìí tó wà ní ìpínlẹ̀ Kano pẹ̀lú ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Tunji Alausa tó ń ti ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ fún ìpínlẹ̀ ọ̀jọ̀gbọ́n Suhaiba Said Ahmad tó ń ti gómìnà Abba Yusuf gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àbẹ̀wò ọ̀hún òun náà ní kì í kàn sí àbẹ̀wò lásán kódà tó tó bá ìwé ìgbanisíṣẹ́ dé fún àwọn olùkọ́ ilé ìtàn ẹ̀sẹ̀ ìgbàsíṣẹ́ ní ìpínlẹ̀ Kano gàbẹ́n tó ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà làwọn dá sílẹ̀ pẹ̀lú ìdásí àjọ UBEC lábẹ́ àsíá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti ìrètí ọ̀tún eléyìí tí ààrẹ Tinubu gbé dání gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ojú náà àti ni pé gbogbo èèyàn náà ló láǹfààní sí àyíká tó dùn ún bójú rí láti kọ́ ẹ̀kọ́ òun náà làwọn fi gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ bákan náà ni wọ́n wá kọrin re kí ìjọba ìpínlẹ̀ Kano fún bí wọ́n ti ṣe gba àwọn olùkọ́ eléyìí tó pọ̀ bíbà tó ń lọ bí 1,400 ni gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn olùkọ́ ọ̀hún òun náà ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní pápápá ní ìpínlẹ̀ náà láti dájú pé ètò ẹ̀kọ́ ó túbọ̀ gòkè àpá sí i ní ìpínlẹ̀ Kano ní báyìí láti ilẹ̀ òkèèrè ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump náà ló ti dúnkòkò wípé òun ò yin adúgbàmọ̀ àdó olóró lu gbogbo àwọn ibi tó ṣe kanrinkanrin ní orílẹ̀-èdè iran bí orílẹ̀-èdè ọ̀hún bá fi lè kọ̀ láti dáwọ́ dúró nínú mímọ kọlu àwọn ọkọ̀ agbépo eléyìí tó kọjá lójú ọ̀nà omi strait of hormuz gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà òun náà ló ti kọlu orílẹ̀-èdè ọ̀hún ní àṣálẹ́ mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè ọ̀hún ti jẹ́ kó di mímọ̀ wípé owó eléyìí tí orílẹ̀-èdè amẹ́ríkà ti ná lórí ọ̀rọ̀ ogun eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ọ̀hún ó náà ló ti tó 137 billion ó lé ọ̀wọ́ 5 owó ilẹ̀ òkèèrè dọ́là gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ò ní dẹ́kun láti mọ kọlu àwọn ibi tó ṣe kanrinkanrin ní orílẹ̀-èdè ọ̀hún bí orílẹ̀-èdè iran bá fi lè kọ̀ láti jogun omi gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè iran àwọn náà fèsì síta wípé àwọn ò ní dáwọ́ dúró àfi bí orílẹ̀-èdè amẹ́ríkà bá jẹ́ kógun omi láàrin orílẹ̀-èdè méjèèjì gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé lóòótọ́ àti lódodo òun náà donald trump dúnkòkò mọ́ àwọn àmọ́ tó jẹ́ wípé àwọn ò ní bẹ̀rù pẹ̀lú ìdúnkòkò rẹ̀ tí àwọn ò sì mọ̀ ṣe tó bá tọ́ lásìkò ìgbà tọ́rọ̀ náà bá ń lọ lọ́wọ́ lẹ́ka ti eré ìdárayá ikọ̀ eléyìí tó ń kópa nínú ìdíje kejì ti ilẹ̀ gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ ti wolf òun náà ni wọ́n láǹfààní ńlá tó ti kópa ní àsìkò ìgbà tí wọ́n fẹ́ gbáradì eléyìí tí wọ́n ti wọgilé báyìí tó yẹ kó wáyé tó sì tó kọ́kọ́ wáyé ní campton park eléyìí tí wọ́n ti ń gbáradì àmọ́ tó jẹ́ wípé ńṣe náà ni wọ́n wọgilé tí wọ́n sì kó àwọn òṣìṣẹ́ elétò ààbò bìbà síbẹ̀ lẹ́yìn tí agbáwọ iwájú fún ikọ̀ ti super eagles tó lu arúkọ dáre tó kọ̀ láti fi pápá ọ̀hún sílẹ̀ ní ọjọ́ ajé monday gẹ́gẹ́ bá ti jẹ́ kó dìímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé lẹ́yìn tí ẹni tí ń sakọ́nùmọ̀gbá tuntun ṣe sapẹ̀sọ́tò tó sọ fún agbábọ́ọ̀lù náà tí ń ṣe ẹni ọdún 25 tó jẹ́ ọmọ bíi orílẹ̀-èdè wa nàìjíríà pé kó fi pápá ọ̀hún sílẹ̀ látàrí bó ti jẹ́ kó dìímọ̀ pé kò ní máa láǹfààní láti máa gbáradì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó dìímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ lásìkò ìgbà tí agbábọ́ọ̀lù ń kọ̀ láti fi pápá náà sílẹ̀ eléyìí tó sì mú kí ìtàgbòrò kan kó wáyé gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn tó wáyé òun náà lọ́mú kan yọ orúkọ rẹ̀ kúrò lára àwọn ọkọ̀ tí wọ́n jọ mọ tẹkọ̀ létí lọ láti lọ́ọ́ kópa nínú ìdíje eléyìí tí wọ́n gbà á ṣáájú ìdíje gangan tí wọ́n ti máa kópa nínú rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ ọ̀hún òun náà ló kọjú wàhálà lásìkò ìgbà tí wọ́n já kúrò nínú líìgì àkọ́kọ́ bọ́ sí líìgì ẹlẹ́ẹ̀kejì lásìkò ìgbà tí wọ́n fìdí rẹmi gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá rántí bàbá kó bẹ́ẹ̀ bá gbàgbé ẹ mọ̀ pé arúgbó dáre náà ni ló darapọ̀ mọ́ ikọ̀ ti wolves láti inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti genk tí ó jẹ́ ti orílẹ̀-èdè belgium lórí àdéhùn owó kan tótó 23,000,000 ó lé ọ̀wọ́ mẹ́rin owó ilẹ̀ òkèèrè pound gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ló tiraka láti mi àwọn mẹ́ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó lé ní tótó 23,000 tó ti kópa nínú ẹ̀ fún ikọ̀ ọ̀hún tó sì jẹ́ pé òun náà ló mú kí ikọ̀ ọ̀hún kó fìdí rẹmi nínú ìdíje eléyìí tó ti ń kópa nínú rẹ̀ èyí ló pín ìròyìn àfẹ̀mọ́jú wa fún tòórọ́ àmọ́kútó di pé mọ̀ lọ́jẹ́ mú àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹ̀mọ́jú wa tòórọ́ mo ti ń jẹ́ kó dìmọ̀ pé ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí náà ti fẹnu kò sọ̀dún láti ṣèwádìí alágbára lórí ẹ̀sùn ilé ìtàn fi kan àwọn òṣìṣẹ́ aṣọ ẹbu ìwakùsà lórílẹ̀-èdè wa nàìjíríà bákan náà gbogbo ìsinmi létí pé àjọ UBEC náà ni wọ́n ti sọ lójú àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ tó ẹgbẹ̀rún mẹ́rin ní ìpínlẹ̀ Kano tí wọ́n sì kọrinre kí bí wọ́n ṣe gba àwọn olùkọ́ bíbà ní ìpínlẹ̀ ọ̀hún. Láti ilẹ̀ òkèrè mo ti ń gbé sí ilé tí pé ààrẹ Donald Trump tún ti dúkokò mọ orílẹ̀-èdè Iran láti kọlu àwọn ẹbu ìmúṣagbára wọn lẹ́yìn tán bá kọ̀ láti jogun omi àti láti mọ́kọlu àwọn ọkọ̀ ojú omi aképo tí ń kọjá lójú omi wọn. Bákan náà láti ẹ̀ka eré ìdárayá mo ti ń gbé sí pé ikọ̀ tí Wolves ò láǹfààní láti gbáradì lẹ́yìn tí wọ́n wọgi lé ìgbáradì wọn torí lẹ́yìn tí nǹkan ṣẹlẹ̀ láàrin arókòdáre tó ń ti ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun wọn. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọlé kan sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ wá lórí ìkànnì X wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook lagelufm 96.7 Túnde Ọláwo olóòtú ìròyìn tẹ gbọ́ tàyìn pẹ̀lú ìkúnlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú Adékúnlé Yusuf ló ti mú ìròyìn wá sí ti ìgbọ̀yìn ẹ kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ èèyàn wá láàyò ní ìkànnì ti Lágelú.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: ọpọlọpọ àwọn onílé epo ọgbọ́n kan tó ti wà tó ń dá o ṣẹ̀rí tó bá ṣe ṣe ẹ̀yìn tẹ̀ ń rí epo sí mọ́tò yìí tán bá ti fi nọ́ọ̀sù yẹn sínú táǹkì mọ́tò yìí tán ń tà lọ ẹ̀yìn fi style ẹnìkan yọ mọ́ ṣe ń ta yẹn ẹnìkan rọra yọ síta díẹ̀ ṣe epo ń jáde sínú táǹkì yìí ah big man presenter tí mi ìbárí mi kì í wí tájà mi ò bá rí kì í gbó. bá sọ fún yín pé omi ń jóná ẹbìrì rú ẹ lọ́wọ́ mi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé epo attendant yẹn náà ń ta irọ́ sínú táǹkì báyìí dóò àwọn tó ń hùwà bẹ́ẹ̀ àwọn ọ̀nà ọlọ́run wọn kò ní tiwọn wájú wọn á bẹ̀rù wọn níbodè torí owó ọ̀wọ́n la fi ń ra ọjà wọn kò dẹ́ ká tún wá ń rajà yẹn kó tún má pé bí ìgbà téèyàn gbá yàn ni bí ìgbà téèyàn ṣe fọ́wọ́ ana ẹ̀fún yàn ni irú èèyàn bẹ́ẹ̀ wọn á kẹsàn ìwà wọn bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ á fi ojú kókó wọn á rojú kókó wọlé epo láti rí epo ni wọn á tún lójú kókó jáde sí àmì kan tó ti yín sókè báyìí sí ó ti di 1300 báyìí 1290. ẹ jẹ́ ń fi mọ bẹ́ẹ̀ yẹn torí ọjọ́ ti lọ ẹ jẹ́ ń tún wá mọ̀ gbìyànjú àti mọ̀ múra àti lọ lé tọ̀dọ̀ tèmi báyìí ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ máa kọ́ ọmọ lọ́jọ́ ìbí èní dáadáa ọmọ mi pàdé mi olólùfẹ́ mi ọmọ alálùbáríkà ọmọ olóríire. Ẹni July 23rd. Onlọjọ ìbí ẹ̀. Ẹni ta ni? Emmanuela Oladejo. Emmanuela Oladejo. Happy birthday to you, my dear daughter. God bless you. Long life and prosperity. Emmanuela Oladejo. Igba ọdún ọdún kan wàá ṣọ̀pọ̀ ọdún láyé. Èmi àágùn. Wàá ṣe rere. Orí akànkè. Òní ṣerú ẹgbẹ́ aṣèdùmarè. Ẹjẹ́ ń yojú òpé ìwò fún èèyàn kan dondo. Ọjọ́ ti lọ, ọjọ́ ti lọ. Ẹjẹ́ ń wo èèyàn kan kó tó di pé ìtùnú Dixon máa sọ́ngọ̀ pàkọ́ mi pé ọ̀gbẹ́ni dìde. Hello, lajú ẹ má sùn, lajú ẹ má gọrẹ o. Hello, ẹ káàárọ̀ o.
1: Hello, àpọ̀jùmọ̀.
0: Ìyá àbejì ẹlẹ́gùsí mi dáadáa.
1: Àpọ̀jù yóò tún ala.
0: Àmì ìwà àpọ̀jù.
1: Owó náà gan-an ní tí òye wa kò ń dá wá sí. Irú àlejò ọ̀nà ọ̀nà àlejò ọ̀ràn.
0: Ọlọ́run ọjà gba àlejò ọ̀ràn ìyá mi o.
1: Ọ̀pọ̀lọpọ̀ wà gan-an orí mi ti táàsì bó ṣe sọ. Wà ní ọ̀tún ọ̀rọ̀ mi.
0: Orí yìí táàsì.
1: Ọbọ̀lọpọ̀ lọ́rẹ̀ ń bí ọ̀rẹ́ mi a ní kókó sùn díẹ̀.
0: Sùn díẹ̀ kẹ̀. Ẹ ṣe máa kò sí tún já sùn díẹ̀ ò jẹ́ ń bọ́ ra kinní kan wá oògùn kan wá nara díẹ̀ kò tó máa lọ lé nara díẹ̀ kí ni ẹ̀gbọ́n ẹlé bọ́ tá ń sì náà ń jẹ́ ra tí gọ́gọ́ kó máa lọ lé ẹ̀ ló jàre. Hello ma. Yes ma.
2: Ṣé ẹ rí àlejò tẹ gbà yẹn? Ṣé èèyàn máa ń gbà yẹn? Ó ṣẹlẹ̀ sí bọ́dà mi kan náà
0: rí. Ó ṣẹlẹ̀ sí bọ́dà yìí rí.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ṣẹ̀rí bọ́dà yín ẹ máa gbọ́ ìyá mi. Broda yin to sele si te fi fidi oro imule e jo tori olohun e make sure pe pe mi lojo mejo mo fe ke pe mi ejo ojo ti lo
2: broda mi gogo ni o yin wa la te ni ore won won ti ti pete pete o wa fi odo omo di o wa fi lesi visitors ni o lo visitors ni o wa si ma to ma da ojo keji o se ku ni o wa jo lo wa ti
0: eyan igba to da lo ojo keji o ti ja faabu bọ̀dá yín òròjọ́ táyà o ọjọ́ ti lọ ìyá mi ẹja sọ́ díjọ́ méjì ọjọ́ tó lọ ọlọ́run ọjọ́ ti lọ olúwarẹ̀ mi lẹ́kùn kò sáyé ọlọ́run kún fún aláyè sẹ́ lórí ètò ìkọ́ ló ń ṣàánú wa ó yẹ ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n dáadáa ni it is well. Olúwarẹ̀ mi lẹ́kùn adésínà big man presenter ó díjọ́ méjọ ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.
3: AFM 96.7.

Ìjọba ń wá gbàdúrà lọ́jọ́ ìkẹyìn tí gbogbo èèyàn máa wọlé àánú tí wọ́n máa wọlé ológo dádì ẹ̀yin mò ń bá wí o mami ẹ̀yin lẹ làdúrà yìí lọ́jọ́ ìkẹyìn ilẹ̀kùn àánú ò ní tì mọ́ wa lọ́jọ́ ìkẹyìn ilẹ̀kùn ò ní tì mọ́ wa ó lẹ́mi ó sọ fáwọn kan àtàpá kan wípé ẹ kúrò lọ́dọ̀ mi o èmi ò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ́ ẹ̀sìn ó láwọn yẹn ọmọ sọ́njọ́ yẹn pé ńlá mọ̀ fi jí òkú dìde orúkọ rẹ ńlá mọ̀ fi lajú afọ́jú ó lóun ọ̀ wá máa sọ wípé àní mi ò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ́ ẹ̀sìn yìí ẹ kúrò lọ́dọ̀ mi ó láwa gbé wọn sọ sínú òkùnkùn lóde ilẹ̀kùn ọdẹ tì mọ́ wọn mami ilẹ̀kùn ọjọ́ àṣeyọrí ò ní tì mọ́ yín o lọ́jọ́ ògo ilẹ̀kùn ò ní tì mọ́ yín o àwọn nǹkan mẹ́rìnlá ó ní mo ṣàkíyèsí tó máa ń tilẹ̀kùn mí níyàn láyé gbogbo ẹni tó wà ń gbóhùn olúwa lẹ́nu mi láàárọ̀ yìí mo gbàdúà bó ṣe wù kọ́nà ó há tó bó ṣe wù kọ́nà ó le tó ọ̀nà máa là fẹ́yìn ẹgbẹ́

ayé ní ń pariwo tó rò pé ọlọ́run lòún ṣe ṣùgbọ́n tó jẹ́ pé kò tí ì mọ̀nà ṣùgbọ́n bàbá mi sọ wípé èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sẹ́nikẹ́ni tó lè dé ọ̀dọ̀ bàbá bí ò bá ṣe nípasẹ̀ mi mọ́mì torí ẹ̀ ni mo fi ń gbàdúrà fún yín láàárọ̀ yìí wípé gbogbo ibikíbi tó wà áńgẹ́lì tí máa ń fi ní mọ̀nà ó máa fi ọ́ mọ̀nà dádì mọ́mì áńgẹ́lì tí máa ń fi ní mọ̀nà ó máa fi ọ́ mọ̀nà mo sọ fún yín olúwa sọ pé kí n máa gba àwọn àdúrà mẹ́ta kan mo wà ní dàgbà lẹ́yìn lẹ́mí yẹn tọ̀ mí wá pé ó ṣe jẹ́ káwọn èèyàn gbà pẹ̀lú rẹ̀ kí làdúrà ọ̀hún nọmba one olúwa bá ń tètè fọ̀nà àwọn ọmọ mi ẹ wo ọ̀pọ̀lọpọ̀ bí ó ṣe wàhálà ṣùgbọ́n ọ̀nà ọmọ rẹ̀ ò ní mọ̀nà ó ní ó tún máa bọ ọmọ yẹn àdí ẹjọ́ 50 kẹ́ ẹ tún máa gbé owó oúnjẹ fọ́mọ ọmọ tó wà nílùú òyìnbó kan tún máa fowó ránṣẹ́ sí láti Nàìjíríà nígbà tó jẹ́ pé sáré káàkiri ni kò rójú ọ̀nà ẹ tí ọ̀bá dẹ̀ rójú ọ̀nà inú aginjù ni ó ti máa ṣeré rẹ̀ mo gbàdúrà orúkọ Jésù ọmọ yín àtẹ̀yìn ti kára yín ọlọ́run ó tètè fi yín mọ̀nà ọlọ́run ó tó fi èmi ti kára mi mọ̀nà ẹ mọyẹ iṣẹ́ tí mo ṣe láyé ta ló sàmí bàbá mi máa fi ọ́ mọ̀nà oh my god.

Ọ̀nù Àwórí Arẹ́gbẹ́sọlá Arẹ́gbẹ́gbọ̀fà àti àti máa ń pèrè Berkeley Estate Ṣúmi Kàmú kiri fún ọdún méjì oṣù mẹ́sàn-án. Nígbà mo tún pọ́n di iṣẹ́ bàtà ìyẹn ò tún pé mọ́, mo bá tún ní àmọ́ mo lù ẹ̀, mo tún lọ ń bá mo lù ẹ̀, wàásù nu mo lù ẹ̀, mo wàásù fọdún mẹ́rin nu mo lù ẹ̀, tí n bá ti wàásù tán, màá tàwé Ọlọ́run tí ì fọ̀nà àmínà. Nígbà ọya fa

lójú àlá tí mo ṣẹ́gun ìlẹ̀kùn tó sí o. Màmá ẹ máa bọ̀ ọ́nú àdúrà ní tààrọ̀ ìsà ààyè lọ́hùn á sì gbàdúrà ń sì dá òróró àánú lé gbogbo èèyàn lórí. Ẹyin tẹ́ wà níjẹ̀ bóde ẹ máa múra lẹ̀ wò ó ní ń bọ̀ sọ́dọ̀ yín láàárọ̀ ọjọ́ Friday. Ẹ tẹ́ wo ìgbà tí mi ò bá ti sí níbẹ̀ yẹn ẹ make sure wípé gbogbo yín wà nínú program. Orí ilẹ̀ má jẹ̀mú yẹn wọ kàṣà má gbọ́wọ́ lé orí ilẹ̀ yẹn pé Ọlọ́run má jẹ̀mú ló mọ̀ wò. Jẹ́ káyé tèmi náà ó sọ̀rọ̀ jẹ́ káyé àwọn ọmọ mi ó sọ̀rọ̀ sórí àwọn wòlíì wa ti ń wá láti gbàdúrà fún yẹn. Èmi kọ́kọ́ ń dáwọ́lé wọn lórí kó tó di pé àwọn wà ń dáwọ́lé yín lórí. Èmi kọ́kọ́ ń ànọ́ ìtì wọn kó tó di pé àwọn wà ń ànọ́ ìtì yín lórúkọ

ìbánidọ́rẹ̀ Facebook ti kàn ní Lágélo 96.7 FM. Lórí Jágámọ̀ Fan Family ọ̀wà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100 at Top Striker 100. Èrópọ̀ ń bẹ̀ rẹpẹtẹ. Ébàrìbà ẹ gbé láìkì yìí o. Ẹ jẹ́ kí láìkì yẹn kó gbéra tán yányán. Ní ọ̀bá lẹ́jọ́ nu. Ó yá gbágbà pa láti bẹ̀yìn àti rẹ̀ gò. Káṣe, káṣe, káṣe.

ẹgẹ ló máa gbé yín débẹ̀ o mẹ́gọ́ra rẹ mọ́ wòra rẹ ràn bọ́ bá ti sáǹdì kóòdù yẹn wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ ojú ẹsẹ̀ bọ́ bá ti tẹ iye tíkẹ́ẹ̀tì tó fẹ́ bóyá méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ó dìpẹ́ǹdì lórí bó bá ṣe ká owó mẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ bá ti dá padà fún ẹgbẹ́ iye báyìí ni wọ́n wá sáǹdì sí ẹgbẹ́ ṣe transfer lọ fẹ́ àbí ussd code 1 ni transfer 2 ni ussd code bọ́ bá ti tẹ wá yẹn gbígbé transfer lọ fẹ́ ṣe wọ́n á sáǹdì bank details yẹn pé báǹkì tá a fún ọ yìí o ọyà sanwó bẹ̀ bọ́ bá lówó lórí bank app rẹ o lè ṣe direct lọ́dọ̀ ẹ̀ bí ọ bá sówó ń bẹ̀ lọ sọ́dọ̀ àwọn pos mú báǹkì tí ẹ sáǹdì lọ fún ọ lọ bẹ̀ pé wọ́n bọ̀ sanwó bẹ̀ fáwọn yẹn ní káàsì wọ́n bọ̀ ṣe ojú ẹsẹ̀ tí ẹ bá ti bọ̀ ṣe mẹ́sẹ̀jì máa dán lọ́dọ̀ rẹ pé nọ́mbà rẹ o ti padà wà eligible lára àwọn nọ́mbà tí wọ́n yí koto fún ni ọba lẹ́jọ́ kẹ̀kẹ́ nu every day by day ni mo ń ṣàlàyé ṣùgbọ́n tá a bá wá rí ẹni tí ò yé tálàyé yẹn ò yé. bóyá kẹ́ ẹ pé nọ́mbà yìí 020 òun ló bẹ̀rẹ̀ rẹ̀ 13 30 1390 6194 ẹ pé nọ́mbà yẹn tàbí kẹ́ ẹ chaati wọn lórí nọ́mbà yìí 090 26 02 6314 ọ̀dẹ̀ lè pè wọ́n whatsapp call bó ṣe rí nìyẹn lágbàbẹ̀ yẹn ẹ̀dẹ̀ kú òjò yìí o sọ́dọ̀dọ̀ ti yín sójò dọ́dọ̀ ti yín náà ojú ayọ̀ ojú òbùkú ojú àlùbáríkà ló máa jẹ́ o ẹni ojú ọ̀pá tóòrùn ọ̀pá ebi àtìṣẹ́ àtìyá wọn ní yọ̀pá onítọ̀hún ẹ̀yìn kálukú àwọn tó tún ti jíjáde láàárọ̀ ẹ̀ ti jíjáde lára wọn là wá wà ẹ̀yìn iṣẹ́ ni àwọn tó ti jíjáde ẹni iṣẹ́ ti ẹ̀ ò sì bọ́ sí tàárọ̀ ṣé é gbé afternoon shift lọ wà kò kí yín kú oríire ẹ máa gbádùn tòjò yìí lọ o òjò ọyà pa libya náà òjò ń ràn libya náà àdá ẹ máa fomi lò ó ṣùgbọ́n wọ́n tó yẹ pé ọ̀lẹ́ àfàjò ni ọ́ tọ́wọ́ ọ̀lẹ́rí kú ọkọ ti ràn mọ́ ó níjọ́ ọkọ òun ti kú òun ò bomi ara àti ẹ̀fẹ́ jáde náà òjò ni èjì á jáde ẹ̀ ọ́ wáìsì máa lọ́tọ́ wẹ́nu àlùsì mọ́ díkì túnrè fúyàwó ẹ̀ lóyún omi lẹ́yìn ọmọ méje ti wà ńlẹ̀ wà ń lọ́tọ́ wẹ́nu òsì mọ́ díkì weather for two láì níṣẹ́ gidi kan lápá méje ti wà ńlẹ̀ òtún lọ́tọ́ wẹ́nu mọ́ dì olójo ti rọ̀ láàárọ̀ ó tún gbàrò ń di ẹni ẹlẹ́ni múra sí ń yẹ̀yẹ́ ọ́ wáìsì. wèé sọ fáfọ́jú pé lẹ́sù nígbà tó náà bá gbòòrò ẹsẹ̀ mọ́ yóò mú pọ̀ parẹ̀ yọ mọ́ relé múra sí i káàsì ẹ̀ bọ́rọ̀ káàsì ẹsẹ̀ jẹ́nu o ọmọ wàhálà ẹni mọ fọ́nì ókè gbogbo ẹ̀yin tòmán ẹkú gbádùn bẹ̀ yẹn náà o ẹ̀yin tòmán ẹkú gbádùn ẹ̀yin ti dubai ẹ̀yin náà wà ń bẹ̀ àwọn ti dubai wọ́n lóòrùn ní oòrùn ní oòrùn ọ̀já wọn gbádùn lápá abẹ yẹn ẹ̀yin bẹ́ẹ̀ ṣe yan ti yínú ẹ múra sí i kálukú ni ọyàn tiẹ̀ bó ṣe wù ú bí ẹ ṣe yan tiẹ̀ lápá abẹ yẹn nìyẹn o ọ̀jẹ́ bó ṣe lóhùn ọjẹ́ bí kálukú ntẹ́rí tọ́lọ́ ń bá ti dà sí kálukú lágbádá kọ́ra máa yan nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o kò dítẹ́ nìkan ò dítẹ́ lòmíì lọ́wọ́ lọ́dọ̀ tí a gbogbo wẹ́dà lọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn lápá bí gbogbo nǹkan lọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn lápá bí ó kú ká ní olórí gidi ló kù kọ́lọ̀ wọn yàn fún wa tí wọn ó tún wá jẹ́ kí gbogbo rẹ̀ ká yẹ́ ọ rọrùn fún wa dáadáa ìyẹn là ń tọrọ báyìí lọ́wọ́ ọlọ́run gbogbo yòókù ìrọ̀rùn lọ́bádé many rising sources
ele ta ni lo lede Nigeria o ti to ka ma je gbaladun o lede mi o ni je yo kedondo bayi lo won si nje gbaladun sugbon ni ti ani lopolopo sugbon awon adari wa kolorun o ba wa ro won lokan o ko si won nu ka wa na le ma se bi omo onilu gidi ka ma fi lu wa yan ga daada bi pe I'm proud to be a Nigerian. Eyin Olorun o se be. Ju gbogbo e lo. A nilu mi o. Adura na lai ma ro orilede yi lowo. Oje bo se Olorun o je. Ka se eni tun code yen pe. Star 347 star 1004 star 2 hash. Star 347 star 1004 star 2 hash. Bo se je niyan lapa be yen. Adex omo ba gbogbo Dublin. Adex omo ba gbogbo Dublin patapata. Aku ojumo lapa be yen o. Bo ni gbogbo Dublin. I olede Ireland lapapo. O po yeye orun o iti nbe yin laamu. E ma run. Agbele bu todo ti yin nu e ma run. Ara Abuja won lojo ti ro lale ana gidigan. O se ro nbi na nu o tun ti bere laaro yi. E ja roju oja ka lo pa akade. Ba ba toju oja de. Idije Commonwealth yo bere leni o. Commonwealth Games. Idije Commonwealth yo bere leni. Olede wa Nigeria na si wa nbe pelu awon akopa to timba. E wo e ja roju oja ka lo pa akade. Ba ba de. Kati owo waju.

0: kan owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Ṣé ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán? Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
3: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
2: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
0: 20 hours

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sáṣẹ́láde Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogoluwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nigeria Novosti.
1: Pastor Akin pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa ṣúre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀ ní CAC
1: Fagunrẹ́ Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdìo.
1: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Zoro Mbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Ali Abileyo, Epe 003-765-2404. Africa Gem Aba. Egbo Giafara Lokumara Yagaga Gani Okoja Abe.
1: Idile oni lera pipe, ojo la ton ton, shetu ojo waju re, ni ona ti o labo, ilera re, yinyon re, ojo waju re non. Ifesto somo bibi nroni lowo, lati kminu ibati yomo ti o fe bi, onfun idile ni agbara lati mura sile, ni ti emi, ati oro aje.
2: Nitori non, shetu lo di fun ola to dara julo, sibe. Àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Albarka Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
3: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: mẹjọkọ.
1: Ẹ̀yin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe

0: káàbọ̀ padà. Ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ síwájú lágelú 96.7 òkè tó ga jòkè ń bàdàn. Lẹ̀tí ń tẹ́tí gbọ́ ẹ má gbàgbé pa wà lórí Facebook lágelú FM 96.7 ni ẹ ṣàwárí ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo ẹ̀pìn kó kárí ètò lórí tẹlẹ̀mù. Nínú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀ yìí, gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ tó tún ti fi ìgbà kan rí jẹ́ alákòóso ìjọba àpapọ̀ fún ọ̀rọ̀ iṣẹ́ òde, Babatunde Raji Fasola, n ló ti sọ̀rọ̀ síta o pé òun ò nífẹ̀ẹ́ láti jáde díje dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló pé ipò tóun wà lásìkò yìí àti bóun ṣe ń gbé ìgbé ayé òun, ó ní ó tẹ́ òun lọ́rùn. Bẹ́ẹ̀ ni ó wu òun o láti lọ sí ipò òṣèlú tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà náà. Fasola, ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un nílé iṣẹ́ móhùnmáwòrán kan ní ọjọ́rùú Wednesday, níbi tí ó ti da àwọn àhesọ àti báwọn èèyàn ṣe ń garùn tí wọ́n sì ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ jáde tó ti fìrìnfìrin pé ọjọ́ ń pé Fasola náà bó òde yóò pé òun ó díje dupò ààrẹ, tó sì pé kò sí nǹkan kan tọjọ irú ẹ̀. Nígbà tí wọ́n wá ń bi léèrè pé ọ̀dà bó bá tiẹ̀ wá jẹ́ pé o ò ṣe lérò yìí, ìgbà míì ńkọ ṣé yóò wù ọ́? Ohun tí Babatunde Raji Fasola ẹnu mi àgò tó sọ òun náà ni wípé kò sí ntọ́jọ́ rárá o, n ló fi dáhùn láìró lẹ́ẹ̀mejì. Nígbàtí àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wà lẹ́nu wò tí wọ́n tún dọ́gbọ́n láti tún rí wípé wọ́n ṣe àwẹ̀mọ́ ọ̀rọ̀ eléyìí tó sọ yìí wípé bóyá yóò tiẹ̀ fẹ́ gbìyànjú láti pé òun ó bọ́ ọ̀tà díje dupò ààrẹ gẹ́gẹ́ bí olóṣèlú. Fasola níṣe ló bẹ́yìn kẹ tó pé ààrẹ kíni oní ṣùgbọ́n ṣáwẹ̀ ààrẹ lòun jẹ́ báyìí ná nínú ilé òun, èyí tóun sì ń jẹ́ lọ́ọ̀dẹ òun yìí ó ti dáa púpọ̀. Nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní ṣe bíbí odidi 20 ọdún ń lòun fi ṣiṣẹ́ sin ìlú, ó ní gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó tóun sì tún lọ láti lọ rí sojú àwọn èèyàn òun pàápàá nínú ìjọba àpapọ̀. Ó ṣe àpèjúwe rẹ̀ wípé irú àsìkò tóun fi ṣiṣẹ́ yìí àǹfààní alágbára tó lówura gbà ń lòun rí o, ó ní ó sì dá òun lójú pé ìrìn àjò òun yóò máa jẹ́ ìwúrí fún àwọn ọ̀dọ́ langba ní orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí àwọn náà ń jàràn kan láti bọ́ sí ipò iwájú nílẹ̀ Nàìjíríà.
1: Ó dá bẹ́ẹ̀ jẹ́ ká wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, níbẹ̀ ni mo ti mú ròyìn kan tó ń bẹ ní ojú ìwé ìròyìn Tribune kẹta fún tòní. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tó jókòó rẹ́mú síbàdàn, òun ló ti dá àjọ EFCC lọ́wọ́ kọ́ láti mọ́ lè tẹ̀wájú ṣe ìwádìí lórí ètò ìnáwó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ọjọ́ ń pé ìgbésẹ̀ tí àjọ EFCC fẹ́ gbé yìí ìlejò rẹ̀ lọ́wọ́ nú adájọ́ Maha lásìkò tó ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ kan eléyìí tí nọ́mbà rẹ̀ jẹ́ FHC/IB/CS/61/2025 lánàá ọjọ́rú léyìí tí ìgbẹ́jọ́ ń wáyé nílẹ̀ Ìbàdàn. Wọ́n ní lóòótọ́ ló jẹ́ pé àjọ EFCC ló ní agbára láti ṣe ìwádìí lórí ìwà ọ̀daràn lórí ètò owó náà, ṣùgbọ́n irú agbára bẹ́ẹ̀ ò ní wọ́n gbọ́dọ̀ lò ó ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ wa Nàìjíríà. Ilé ẹjọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí olùbánidámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ìta, ìyẹn ọ̀mọ̀wé Sulaiman Ọlárẹ̀wájú, níbẹ̀ ló ti ṣàfọ̀mẹ́ wípé àjọ yìí ìyẹn EFCC ni ló ń béèrè nínú lẹ́tà kan tí wọ́n kọ tí déètì orí rẹ̀ jẹ́ ọjọ́ kejì oṣù kẹfà 2025. Wọ́n fi ń béèrè pé a fẹ́ mọ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ná owó, pàápàá jùlọ tí wọ́n wípé ṣe rí ìgbésẹ̀ yìí iná àlejò rẹ̀ lọ́wọ́ nù tó sì mú ìfura lọ́wọ́ pẹ̀lú adájọ́ Máà ìlógbé ìdájọ́ kalẹ̀ pé ṣe rí ẹ̀tọ́ olùfẹ̀hónúhàn wípé ó ṣe pàtàkì o, wọn ò sì gbọ́dọ̀ tẹ ẹ̀tọ́ rẹ̀ lójúmọ́lẹ̀, pàápàá jùlọ wípé ààyè gbọ́dọ̀ wà fún ẹnì kíní àtẹnìkejì láti sọ tẹnu rẹ̀ ni, kì í ṣe pé wíwà ákáná mani lorun ni pe oro ti nbele yi wi pe won ti fe ma lu ofin loju o se njo bi pe ijo kan lowo nu nbe ninu esun abi ejo e ti ijoba ipinle oyo pe leyin to je wi pe ajo EFCC ti kowe si eni to je akaku agba ni ipinle oyo akanta general ile ti won fi nbere fun gbogbo da iwe e ti won fi gbe owo ta ni ipinle oyo fa won kongila won agba sese latodun 2021 si ojo keje osu kefa 2025 gege bi ijoba bi won o se fesi lona to to won pe ki ajo EFCC ki o jade ta ko salaye ise akanse e ti won soro nipa re tabi kongila tabi ile ise ti won soro npa re won ni bayi o ni ajo EFCC ajo mu ni ma dai lo ba re mo bori ti o wi nkan kan lori oro na gege bi ijoba won se wa safomo e wi pe gomina ipinle oyo eni to je amofin agba yanyan ni ipinle oyo ati eni ti o nje akaku agba ani won dijo pe ejo ti nbe nle yi an meta nu be won pe eni to wa je agbejoro fun won ile to je pe amofin agba yanyan ni ipinle oyo lo le waju won abi odun aye komo o na ni won fide oro mule wi pe ibere ajo EFCC ile to je pe owo ja re o to eto nawo ijoba apinle oyo fun opolopo odun o na lojo profe jo bi eni pe ko fe mu ogbon dani pin pin ati wi pe nise lo dabi pe ejo ayoyo kan o wa ndi oro na be ba fe seri e te fe wa ko egun le te ka lakadi opin eyen lo soju iroyin tribune keta foto ni ibe logun wa si
0: ninu iroyin kan eleyi ti o jade ninu iwe iroyin the punch la aro yi oni senator ti o soju ekun gusu ipinle Borno Ali Ndume lo ti so di mimo pe esun ti an fi kan ohun pe ni asiko kan ohun je eni to dabi agbodegba laarin awon agbesun mo mi kan ati ijoba tabi awon araalu nigbati oro ijinigbe to waye o se atenumo re wi pe ohun o ti fi igba kankan ba eni keni se dunadura elo le gba ke to tu eni te jile abi elo le yin fe san fun won bi ti wu ko mo asofin agba ohun Ndume ohun lo soro na lasiko iforowanilenuwo kan ti o se nile ise mo maworan kan ti nbe nile yi lojo isegun Tuesday ninu eyi to ti nfesi si awon esun eleyi ti ojade latenu eni to je are fun egbe awon odo parapo ni ekun idibo gusu Borno Smaila Kaigama eni ti ohun to soro wi pe Ndume un lo je wi pe ohun gangan lo lowo ninu bi an se lo re gbe owo itusile fun enikan ti an ji gbe papa awon eyan ti an pe won ji gbe ni agbegbe Ngose ni ipinle Borno asofin yi ohun lo wa so di mimo wi pe ohun kan to n le pe ohun mo pe ohun ba won dasi lori oro isele ijinigbe ohun ni wi pe ohun ke si awon iko eleto abo leyin ti Kaigama to ti pe ohun wi pe isele ba isele o to n si ri fanran kan eleyi ti awon omo iko agbesunmo mi Boko Haram ati ISWAP ti won fi lede nibi ti an ti n bere bilionu 5 naira gege bi owo itusile lori awon ogoro eyan ti an je olugbe agbegbe Ngose yi eleyi ti won jigbe ni ipinle Borno oni ohun o ti egbe igbese kankan rara lati pe ohun jade lati lo ri mo se agbodegba laarin awon mejeji pe oda eyin eyan ti eje mo lebi awon ti an jigbe elo leyin ni eyin ti eji won gbe elo le gbagbe dele dele ki awon o le ijomo bawo se mo na owo ohun oni ohun o ba won dasi o ohun o si mo nkankan nipa e oni ko si ajosepo laarin ohun ati awon agbesunmo mi oni koda ohun o ba ijoba gan se idunadura debi pe ohun wa mo ba araalu se idunadura o gege bi oro eleeto so oni Kaigama o kan pe ohun ni leyin ti awon agbesunmo mi ohun ti an ti lo ri ji awon eyan 16 ti won je olugbe agbegbe ngo se ti won ti ji won gbe to si je wi pe awon ti won ji won gbe won fi foran lede ni an ba nbere nkan kan eleyi to ni se pelu owo itusile won oni rara o ko si nkan kan eleyi to nba won da si nbe jupo on kesi awon alase ijoba ile yi ati awon eko eleto abo pe isele bayi ti sele ni agbegbe to n soju ebo n wa awon eyan on be ba gbagbe ni ojo odun leya ni won pe iko Boko Haram won lo si abule ngose yi ni ijoba ibile ti ndume ti o si lo re ji awon eyan on gbe oni won si pe ohun pe to won ti ji awon eyan yi gbe o ti awon eleyun si pe laarin wakati meji le ni adorin 72 hours ki won o lo re san owo ti to je bilionu marun naira 5 billion naira oni gba to rele lara ta ohun lo ki si awon eko eleto abo pe e ba wa da si oro yi nti nbe nle ye tete ri pe e wa ona lati tu awon eyan wa ti nbe lahamo sile o
1: o da be e je kemi o wa sile ibadan ti sololu ipinle oyo nibe o ni mo ti mu iroyin kan ti o morin bonu bi pe a e se adupe o fuji merenge
0: dara lati jo gbegbe
1: orin to mo gban wa ti wa ni se ilu to joju ngbese
0: se bi ti wa ni o a e se adupe o fuji merenge dara lati jo ara ya la ko lulu yen se
1: a ba
0: ti lulu gbegbe didi
1: e ti wa lu si lojo na nu iro ilo safo ma e wi pe igbimo alase ikani lagelu 96.7 fm okay to gajoke nile ibadan bi ta kale si le fun balao felele ni ibadan oni won ti darapo mo omi lengbe awon to je lati leyin awon afeni fere ore idile gbaju gbaja onkorin fuji uni to je ogo ibadan omo bi ile ibadan Ogo ipinle Oyo kakiri agbaye Alhaji Rashidi Ayinde Adekunle tugo yen mo si merenge fun ayeye ori kado won to tuko iyen loni ile ti se ojo ketaleni ogbon ejo ketaleni ogojari osu keje 2026 iroyin opinbe ninu atejade le ti en to je oga agba leka bowo sese nya si Tunde Olawo se fita loko igbimo alase ikani lagelu fm oni won ti sapejuwe Alhaji Rashidi Ayinde Adekunle merenge gege bi eni to gbe asaro gege bi ekan ele to je pe nfan rere yoruba ede yoruba papa julo ele to je ke eka amuludun oni won tun gbe laruge ni gbogbo le yoruba ati tayo kaakiri agbala aye be oni ikani lagelu fm lapapo oni won gbe osuba kare yen fun irele ele ti o legbe ti Alhaji Rashidi Ayinde Adekunle merenge ti eledumare fi jin ki won o bo ti le je wi pe won ji alase yori ni gbogbo ona sibe sibe oni won ni irele to tayo ele to je pe opolopo ona oni won si wo won gege bi awuta gege bi awukose merenge oni oje enikan gbogi ti oni fe ikani lagelu fm okay to gajoke de gongo be in lo je omo bi ile ibadan nile oluyole omo ajegbin yo fi kara nfo ore mu to ye pe opolopo ona oni ninu won ma ndo ta ba ti rin pe okan lomo ni ni ile ibadan bi to ye pe o ti di araba igi aloye to ye pe idi ise to yan layo to je fuji o ti gbe de ipele to ga ni awujo wa kaakiri agbaye to si fi fanrere ile ibadangan kiri agbala aye o won ni bakan na in lo ye pe lana korin won o tun ba ti igbalode mu to ye pe opolopo odun seyin oni won ti n korin yi bo to ti le ni bi odun merindini aadota 46 years ti won ti n lu ilu ti won se n lu ohun ko ya o be lo orin ti won ko ohun o fi gba kan ko baje ogun wa n tan si ni gbogbo igba ikani lagelu fm lapapo oni won wa gba ladua bi pe ki eledumare ko tubo fun Alhaji Rashidi Ayinde Adekunle merenge ni ogbon imo ati oye ati alaafia pipe eyi ti won o fi tun ma se le aye won lo ti ogowo si tun ma tan bakana in lo je wi pe gbogbo awujo to je elere elere daraya agbomo je o baje yen ona ni won tin da word nu pelu onkorin yi to je ti fuji alaji rashidi ayinde adekunle to nti ikeji won na alaji fatai alade adeniyi ti awon fi ilu new jersey america sebugbe gege bi won se nsa ejo bi won loni ojo bo to je ojo keta le ni ogun osu keje odun ta wa yi to je pe awon molebi ore afeni fere ojuluma gbogbo won patapata ni won ti nfi awon atejade ikini ku orire aye ori kadun ta si alaji rashidi ayinde merenge fun eledumare to fi anu gba won lati wa laye laye won titi di akoko yi won wa npe lati se ami ojo bi yi won pe eto adura yo waye o iye loni ni ago mewa ni legbe won ile to wa ni adeleye crescent leyin oja elebu ni badon bi ni mi ti gbogbo awon afeni fere o ti kurajopo lati gbadura fun adeda seda ile eto epo na in lo ye ki iru ojo oni koko layo ati alaafia alaji rashidi ayinde adekunle ti won pe eni odun meta le ni ogota loke pe bayi 63 years ona in lo je alulufo bajo to ye pe to ba ti joye gbogbo araalu ona lo feran won adegongo fun ilana sowo korin ti won ati beledumare se da won gan pa to ye pe fun opopolopo odun ona ni won ti n ba ere bo ti eri ohun si n te siwaju titi di akoko to je pe ilana ikorin won o muyanyan gidi ni o ti won si n gbe asa ise wa gan laruge o be ni won pe se ri en to won a je ikeji won ti e iyen to je ikeji won tajo bian ni ojo kan na gege bi ibeji alaji fatai alade adeniyi ti e won pe america new jersey in lo fi ese bugbe won lawon yen sa pe pe awon mejeji na won mo jora po gan ni o ti rele ti rele o na na ma se ile ti won si ma se atileyin fun ra won ati fun awujo lapapo won wa gba ladura o wipe bi awon mejeji ohun to je ejire e laki wipe bi won se nse ayeye ori kadun won ni oni yi won gba ladura pe ki eledumare oba atenlegelege sagbeji ara ko tesi waju lati fun won ni ilera pipe ko tubo oro won loro daada ki won ri taji se ki won rina ki won ri lo ki idunu atayo ko ma dase nile won gba kokan o
0: ami ase edumare ke po laaro lori ni orere gugu lase edumare ninu oro ati ilera pipe oya o eje kemi na otun bo si agbo oselu loju iwe kefa the guardian won pe bo se ku bi osu die ta se ti eto ipolongo ibo lapapo yo bere ni orilede nigeria ni murasile fun eto idibo ti odun 2027 won pe nise lara awon egbe oselu nya gale gale ti o je pe won ti ko ilu ko fan bo sita labele ti an ti yo se ipolongo ibo ni apa odo ko wa awon lawon ibi kan ni orilede nigeria bo ti e ti le je wi pe eyi taku alakale ofin eto idibo ti odun 2025 eleyi ti ijoba eti ofin ile yi to ti lakale nipase ajo eleto idibo ti orilede nigeria won ni won gba ti ajo eleto idibo ile yi INEC ti oje wi pe un to laale lori ate eto eleyi ti

0: sí rárá.
1: Kò sẹ́ni tí ó mọ̀ pé ọmọ aṣẹ́gità níná ní ègbógi. A ò sì ní sọ̀rọ̀ elégédé. Ká lóbìnrin sẹ́yìn gbágbágbá lọ̀rọ̀ tó kan odò kan ẹja lálẹ́ odò. Gbogbo wa lọ̀rọ̀ òṣèlú àti ìṣàkóso ilẹ̀ yìí kan. Bẹ́ẹ̀ ni kò sì yẹ ká fi juju bora wa lójú lórí ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n. Ìdí rèé tí iléeṣẹ́ Lágelú FM fi wá ṣàgbékalẹ̀ ètò pàtàkì tí yóò máa túṣu désàlẹ̀ ìkòkò nípa ìṣèlú nílẹ̀ wa. Òkódóró ọ̀rọ̀ ni kò ṣeé mọ̀ gbọ́ ètò fún gbogbo ẹ̀dá tó ń pòǹgbẹ láti mọ ibi tí nǹkan dé dúró láwùjọ ilẹ̀ yìí. Ní gbogbo aago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday lẹ ó máa pàdé olólùfẹ́ yín. Ṣẹ́gun Salam lórí ètò òkódóró. Nìkan ni Lágelú FM fún tọ̀sẹ̀ yìí. Kò ṣeé má gbọ́ ètò ni.

0: bẹ́ àtúnjí sáyé. Ìjí tí mojí bájé. Ìjí tí mojí bá ọ̀rọ̀.
1: Òkèèyàn gbogbo Ọlọ́run olókòdì tó sì máa Ọlọ́run alágbára.
0: Ìjí tí mojí bá làáfíà tí ṣe àkú bàbá ọ̀rọ̀.
1: Gbogbo tán sí o, àwájú bàrẹ̀.
0: Mo gbàgbọ́ pé mo bá yín lálàáfíà ní gbogbo bùdó tẹ wà. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. Ẹ jẹ́ ń fowó bẹ̀rẹ̀ gbèsè ayé mi. Ẹ jẹ́ ń fowó lo àárín ayé mi. Ẹ wá jẹ́ ń fi owó lo alẹ́ mi gbẹ̀rẹ́. Owó mi dà bá mówó.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go queue buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: iRecharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
4: Sharp like that.
5: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.
7: 20 hours totally marathon prayer.
8: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
9: Àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka.
8: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà Building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bú rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débi ọ̀rajà.
10: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: paki ekifon oyun ni o o yo so mesan le ba tun ma gba
1: egungun to nbe lara ohun bi ite mi ko lonu
0: ode tese se nwa omo yen
1: baba baba dije mu jojo
0: e ma safira
2: baba baba dije mu jojo
0: baba ba yara lucky ile ilana ki
1: body o go uro sese loto
0: sitting room ki
1: o ma jojo wa le ko sese wa baba langba ma se la
0: inu oko
1: baby baba dije mu jojo
0: baby baba jojo e o dale ipe n toro le leri oni le ka
1: ere mu jojo alujo to nbe le mi ajo wa o de ami eni
0: olorun lo ma bi ajima to kan so ma ju le ni
1: to so pa o le la jojo kaye o mu jo
2: ale ni to so pa o le la jojo kaye o mu jo
0: emi o ma reason te yo fi ma to gbe la aro kutu ojo Thursday
1: agbagba to ba tori e pe o ma ko le mole
0: mo riran si o o sun maju
1: ni o tehun lorun to wa nsereke
0: Friday ni soru ewo la sun maju ti e loni
1: akon doju dele to be doju dele si o
0: orun be loju biola melody na
1: da paye pere nitori pe kulu seyin pa ni
0: ngba to nkun yomoyomo loru so ma pe onise la ro Lọ́tọ̀ ẹ káàárọ̀ ẹ kúṣẹ́ o.
1: Olùṣẹ́ ìfàánì.
2: Ìlàlà ò bá dé.
1: Ẹni tó lànà ọwọ́ ń bẹ̀ ní kòótó.
0: Obì ẹ̀mọ̀rá ìyẹn sì ń tẹ̀.
1: Lẹ́gàsì tí wọ́n fi sílẹ̀. Òun láyé rí wí.
0: Bí bá ń tò gbé.
1: Àwa ta ikú nínú.
0: Àìsùn recording lóru ni.
1: Ọ̀jẹ̀ ń jẹyẹ jẹjẹ.
0: Mo kí gbogbo bẹ ti ń gbọ́ mi láàárọ̀ yìí.
1: Gba kan ò lórí ayé gbó.
0: Mo kí wá síkọ àwúsì ìdòròmọ̀ àwúsì ẹ̀mẹ́rẹ́ telúmẹ̀sà kárúbọ̀ àwọn ara bí ojúmọ́ ti máa wálé ayé.
1: Èyí kò tí fi sílẹ̀ má bá jẹ́ ò lọ́la omi iṣẹ́ ńlá.
0: Ó ń ró sì lè tó yìí.
1: Ọmọléèwé dìde mú jójó.
0: Ẹ dẹ̀ mọ̀ wípé mi ò ní fi dùn yín rárá. Ọlọ́run mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Lẹ́ni ó lọ tẹ́ kí ti sì kó máa.
0: Mo ní wọ́n bá wí wọ́n láwọn ń gbádùn mi.
1: Ẹni tó lẹ́ni ó.
0: Mo bẹ ọ́ ni aláwọ̀ sáàtì.
1: Iye jẹjẹ.
0: Mo gbòun lẹ́nu mi o.
1: Gígì àgì àkómọ́ pọ̀ lápò.
0: Ọlá ti tóbi rẹ.
1: Bí orí adé tù.
0: Ọlá àná Muhammad sallallahu alayhi wa sallam.
1: Ilà àríkà.
0: Ọlá ànábì yìí sá alẹ́ ṣaládùá sálàm.
1: Ìtara wájú ṣe sílẹ̀ làwọn èèyàn ń rí wí.
0: Ọlá ìyẹn àgbàlagbà.
1: Ǹjẹ́ ta lẹni sọ pa ò lè lálùjọ káyé ó mú jó.
2: Àlẹ́ni tó sọ pa ò lè lálùjọ.
0: Èdùmàrè má jẹ́ ń lọ àwọn mi o.
1: Ẹ jẹ́ ká kọ́ ṣe lára rọ̀sùlù.
0: Òkèlè.
1: Ànábì Muhammad.
0: Ẹlẹ́rùfù.
1: Akẹ́ǹdẹ̀ o.
0: Tájú-tájú.
1: Ẹyọ ǹbọ oníṣẹ́ ńlá.
0: Ìná jẹ́ máa lọ́mì má jẹ́ ń lọ àwọn mi o.
1: Ẹlọ ọmọ Abdullahi Muhammad Rasulullahi.
0: Mo kí ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò ilẹ̀ Nàìjíríà àti ní abroad.
1: Ojíṣẹ́ ńlá.
2: Sọlá
1: bá bí ń tura sílá bábá rù káyá o. Bàbá múlù kúrúsìmù bàbá Zainabu.
0: Mo kí ẹ̀yin olùkú mi. Ìbá gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀.
1: Bá Kozim nínú ọmọ ẹ̀ tó kúnjọ́ ilé.
0: Ìbẹ̀yìn olórin.
1: Tọ́lọ́hún fi ṣàtúrà kalẹ̀.
0: Ìdí iṣẹ́ mi mọ́ wà.
1: Kí náà wá.
0: Mo ń gbọ́ tara mi lọ́wọ́ kì í ṣẹ̀ṣẹ̀.

0: wọlé àlọ́ wúta.
1: Olóòtú àgbà Túnde Ọláwú.
0: Ọkọ̀ àdì jáde àkúrẹ́.
1: Bó ni o.
0: Èjì mú wọn mọ́ mi ṣe sílẹ̀ lọ́jọ́ ọjọ́ sí.
1: Yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ní kí lọ wá dọ́dọ̀ ìyá lóru yìí.
0: Ara àná bí mú wọn.
1: Túnde Ọláwú.
0: Ẹbá mi yóò ń bò rọ túlù láyé.
1: Yàrá òkú jìnà síra wọn. Confidence lọ́la yín láàrin. Mọ̀mọ́ kan balẹ́gbẹ́ ni eti sẹ́ ẹ̀kọ́ rí yàrá yìí. Àti wọ́n àti yàrá mi mú ní. Àti dán lóhùn. Láwo káàárọ̀ Túnde. Á tún jọ mú nǹkan lẹ̀ láàárọ̀ yìí.

0: ọ̀rọ̀ àbámárá.
1: Ọ̀pọ̀lọpọ̀ ní dọ̀dẹ̀ tó bá fẹ́ fẹ́ mi.
0: Ẹ pẹ̀lú ogun fi arẹwà ilé yín kọ́. Rọ̀dá kò pẹ̀lú àbúrà kùn ní ilé yín kọ́.
1: Ọ̀pọ̀lọpọ̀ adórí omi jẹ́jẹ́.
0: Yálà bí ànáwà lọ́mọ dúkà gbogbo ẹran ní kọ́lé.
1: Àgàgà náà tútù.
0: Ìbọ̀bọ̀ tìlú mú.
1: Dákun dákun.
2: Bébí bọ́bọ̀ nìyẹn mú.
1: Bá ń sílẹ̀kùn dákun. Ọ̀dà ń ọ̀rà gbo tó fẹ́ hùn.
0: Ṣé ń fọ́ ní sí
1: yọ? Ọ̀rà bàtà ń pọn olówó run.
0: Àṣà táwọn ọmọ.
1: Mo fún ọ lásọ.
0: Tí yóò dèyàn káwọ́ mọ́rí.
1: N ra dátà.
0: Bàgbàlagbà bá kọ
1: rẹ̀ jẹ́. N sanwó oorun rẹ̀.
0: Bẹ́ẹ̀ pẹ́.
1: Owó sọ̀bù ẹ̀ má wọrí. Ọlá ni mo fún ọ.
0: Ènìyàn yẹ pẹrẹ ni. Àwọn ta ló sọ ọ́pà òlé làjòjó ká.
1: Jẹ́ ọ̀ràn mú kó ń bẹ̀ tán. Ṣé mo sọ bẹ́ẹ̀ sá? Ọkùnrin agbórí omi jẹ́jẹ́ sọ́ra ẹ.
0: Ọlọ́mọdé dìde òmújójó.
1: N tọ́ bá nílé ṣe má sọ pé ó ṣe. Ẹ ń bá promise èèyàn. Tọ́ jẹ́jẹ́ tí ò mú ṣe ìka àti apààyàn ni.
0: Ni mo fi sọ pé iná mọ̀lúmọ́rù àbí sùn bẹ́ẹ̀ dà o.
1: Bàbá lórin tó hàn ti báyìí. Òtútù ilé kìyàn má lẹ̀ gbá. Gbá. Àrẹ o.
0: Ó ní ilé iṣẹ́.
1: Ẹ bìlẹ̀ pé ń gbàtà rẹ̀ wọnú ọ́fíìsì.
2: Ẹyin tó ti fi sílẹ̀
1: lọ. Ń làágùn ni.
0: Ó ní ilé.
1: Máa wò pé inú ọkọ̀ ló ti jáde.
0: Ìgbàmọ́ o.
1: Dráíbà ló sì gbé wá. Oògùn ti jẹ́ ìsìn mẹ́nu ọkọ̀ ẹ̀. Oníbọ̀dà ẹ mọ̀ bẹ́ẹ̀. Wọ́n ṣe ayé mi pé. Ibi titi ń bọ̀ lọ́fà.
0: Oníbẹ̀ẹ́sẹ̀ sí ń fipá lọ́wọ́.
1: Òkè sápátì ẹ̀mẹta lógun kílẹ̀ ò tó mọ́.
0: Àgbàlagbà máa ṣòro.
1: Àrẹ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́.
0: Oníṣàjọ tó ń gbọ́ ní sẹ́yìn tèwé sàgbà tó mú jójó.
1: A jọ mú nǹkan lẹ̀.
0: Bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni mo ti
1: fún. Mo kí lórúkọ Bíọ́lá Melody lójú àjùmọ̀tò kan.
0: Àgbà ìṣòro bí ewé mi.
1: Dáfídì ọmọ ìyá Jésù. Obì ẹ̀.
0: Ó má bàgbà máa ṣe lágbàlá.
1: Àbá àgbà.
0: Efula bọ́jì.
1: Ìyàkà bútẹ́rì fìláyọ̀ wá ga.
0: Láwọn òyìnbó ń wí lọ́jọ́ kọjọ́.
1: Ẹlẹ́bùyẹ̀rí fìlà.
0: Efula bí ti kí ni ká ti pè yẹn fà.
1: Abẹ lọ́jọ́.
0: Àjọ òun bèlè o.
1: Kárí.
0: Èfúlà sì ti.
1: Báyọ̀ oyè lékè. Èlékè.
0: Tí o bá lè wùwà àgbàdúrógbọ́n lórí. Ta ló sọ pa ò lè mú jójó.
1: My bosom friend, good morning.
2: Ta ló sọ pa ò lè mú jójó.
1: Àgbà. Ṣé ń tẹ̀tẹ̀kútẹ̀?
2: Àbúrà. Àbúrà. Àbúrà. Àbúrà wá ṣe fún.
1: Bá a ṣe ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà wọn ni ìkà lọ́jọ́ ogbó. Àwọn kan máa wo obìnrin tó fàyàn náà ní pẹ̀lẹ́ ẹ̀lẹ́ wọn a máa bú ọmọ. Irú aṣọ wo lówó lọ́wọ́ rádà dáhùn. Kí ni gbogbo kẹ́tìkà títẹ̀ tẹ̀ sí alẹ́ káàkiri?
0: Lánàá
1: o. Màlè. Lọ́wọ́ ewu. Lọ́wọ́ sọ́kíá. Ọ̀ràn ti gbọ́ wà kékeré tí yẹn bá kọjá wájú ẹ̀ bá gbà wá kékeré yóò bò ní.
0: Ọjà kan ń bẹ.
1: Bàbá gbogbo ń tẹ́lẹ̀ tí sè òní bàjẹ́. Ẹ máa fàdúrà ran àwọn ọmọ kéékèèké báyìí lọ́wọ́.
0: Mo ka pàtì.
1: Àwa sì kéré.
2: Bàbá kò yẹ.
1: Ojú àjọ mọ wà.
2: Kò sí lọ́wọ́ ẹ̀ lè
1: pọ̀. Ojú ọpọ́n ayò mọ wà. Àbí òrí ẹlẹ́gàn. Wá try mi. Try mi kọ yẹ̀ ń wò.
0: Àbọ̀wá búra bí ewé ò bá ṣe rẹ́ rí.
1: Bọ́ọ̀bá béèrè yun ilé ni ọ lọ. Ọ̀rẹ́ àbejì ni ọ lọ.
0: Àmọ̀ kúlú ṣe.
1: Kò wò bàgbàlagbà ṣe ń dààmú àgbàlagbà.
0: Ìlàlá
1: àwọ̀ ẹ̀. Bọ́sìn bàbá ẹ ti dàgbà ẹgbẹ́ lọ sinmi bá rúurú ọkọ̀ wọlé lè báyìí. Bá ń gbé nǹkan mi máa hàn lè mọ̀.
0: Bákì àjò sàmàdò.
1: Ìrọ́sì ni ẹ̀nà.
0: Tùwà bàjẹ́.
1: Wọ́n máa ṣàkẹ́kẹ́.
0: Àjò
1: àkẹ́kẹ́ àkẹ́kẹ́ bú.
0: Síkìrù mi àyíndí ajé omi ká fún.
1: Ṣé ẹ ti rẹ́kẹ́ á tún dá sí nǹkan kan láàárọ̀ yìí?

0: san owo fun opopolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbogbo lakotun ajeje na ma lagbara dun ni ugbayugba owo to le ni 80 million naira 50 million naira lo wa le lati pe ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn ẹ mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyò kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹ jọ báwo lè mí ẹ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má ro sẹ̀, àkókò yín rè láti Cash. Ayẹyẹ ọdún kejì Cash ogun lẹ́.

0: Monday. Káwá fi weekend wa jẹ̀gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣe àgbà wọn.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Colabex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Colabex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super.
3: Mo ti bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: abanise ayonise asonise mu kan be ko wa mi expand
1: ayajo.
0: Hello.
2: Hello,
0: ma ko jumo. E ma le o, ewo le mu o.
2: Ma
0: le ma ko jumo. Ke lo ko yin ewo le mu o.
2: Yeru, ko lo yin o ni
0: sabi la. Ami o, ami o.
2: Ti mo ma ro ni pe se ma nsu ta. Ori teyan to wa ro gbogbo kan ma ra run, o fe bara won mu. O mi pe ti sa tumo tumo
0: de. Eh, Olorun lo lorun.
2: O ba to. O ni ka oro awon ran so na ni pe ti mi tin ba won eyan re so loni o. Opolo ni o ni ja ri bi ta ti mu ogbon na jade. O ni ba je o.
0: Ami.
2: Lagba Olorun e ko ma so mi e ko so mi ile o ni ja so mo.
0: Ase Edumare.
2: Eh, se wa ri ife egbe kale.
0: Ewo le mu o.
2: Oruko ti mi ni Mama Ki lati Wema. Se n se egbe kale yi. Koda.
0: Mo san ronu pe iwo ni ki mu.
2: O mu kan ni o. Ko
0: tin se
2: eyan mo ti o ni kun mo. Wa le.
0: Wa mu
2: afunise. Se wa ni ninu afunise, afunise, abanise. Be ru arun te ka le.
0: Mu kan ni o ma lo ma nta ma gbo nta ja si. Inna. In le gba re lo.
2: Mo gbo ba
0: mi. Mo ngo ma alaja mu kan ni ma ba mi fe loju.
2: Eh, emi wa mu afunise.
0: Oya.
2: Se. Ta ba wa soro nipa afunise. Ìtàwọ́ Ọlọ́run ló wà.
0: Ohun
2: gbogbo téèyàn rí kọ́dà láyé yìí Ọlọ́run fún un ṣe ni. Kọ́lọ́run tó wá fún un ṣe irú nǹkan ìṣe lọ́wọ́ ẹ̀ nìfún. Ó ti fún un ní ọgbọ́n, ìmọ̀, òye gẹ́gẹ́ bíi ti Solomoni. Mo tún wá gbàdúrà fún yín pé Ọlọ́run tó máa fún ní àlékún ọgbọ́n sí
0: i.
2: Kí èèyàn tí wọ́n tó sọ pé lágbájá tàjàǹkátà rẹ̀ Ọlọ́run fún un ní nǹkan yẹn ṣe ni. Ẹ jẹ́ kan ṣàpẹẹrẹ ta.
0: Ọya.
2: Ẹ rí pé àwọn ọmọ tí wọ́n jí gbé àtàwọn olùkọ́ wọn yìí.
0: Olúwa o.
2: Kí Ọlọ́run ọba fún àwọn tán lọ ọbẹ̀ ṣe ọ̀sọ́gbọ́n ta fẹ́ dá sí
0: o. Olúwa o.
2: Bẹ́ẹ̀ ni bàbá mi. Ọlọ́run fún wọn ṣe. Ẹ rí pé kì í ṣe ọ̀sẹ̀ kìíní, ọ̀sẹ̀ kejì, ọ̀sẹ̀ kẹta tán ti débẹ̀. Kì í sóṣù kìíní.
0: Ọmọ ga.
2: Nígbà tá sì pọ̀ Ọlọ́run wá tó lórí pé kò ní méwu dání ló tó fún wọn ṣe.
0: Ó fún ìjọba ṣe.
2: Bẹ́ẹ̀ni, ó náà ni mo sọ, ló fún ìjọba
0: ṣe ní ìṣẹ́ wájú ìjọba tó fún. Ó fún ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àtijọba àpapọ̀ méjèèjì.
2: Bẹ́ẹ̀ni, ìjọba gbogbo ẹ̀ pátá ìkàwé Ọlọ́run
0: lọ́wọ́. Má lọ, má ba lọ nábẹ̀, má lọ, má ba lọ nábẹ̀, má lọ nábẹ̀, má lọ nábẹ̀. N ó ju lámbà fún ọ tó bá lọ bẹ̀. Yóò dá fún ọpọ́ dá sétò ire kabadi.
2: Ire.
0: Kabadi. Kabadi ni ẹ. Ìwọ ń bèrè pé kí ni ẹ ń ṣe lọ. Òun ló sì léléyìí. Ẹ máa wọlé ń máa gbé.
3: Ẹ máa fàdílì tí wọ́n bọ̀ ọ́ kẹ́ máa fi mèrè rí mi. Ẹni bá lòdò lè mọ̀ àbò lè ṣàlàyé.
0: Hello, mo ń gbọ́ yín o.
4: Hello, Yẹ́buru Afájá.
0: Ẹ dá sọ̀rọ̀ nínú afúniṣe.
4: Ẹ dá sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ayẹ́.
0: Atúniṣe, afúniṣe, abániṣe, ayọ́niṣe àti asọ́niṣe. Ẹ mú kan bẹ̀ kẹ́ sọ̀rọ̀ lé lórí.
4: Atúniṣe. Ọ̀kan náà nínú atúniṣe ni ẹ bó ṣe wà yìí. Ẹlòmíín wà tó jẹ́ pé àtijọ́ àti mọ̀ ẹ̀ olè otú ayé ẹ̀ ṣe. Èmi bí ẹnìkan, mo ń jẹ àǹfààní ẹ̀, mo ń jẹ àdùn rẹ̀ látọjọ́ tó pẹ́ láyé alálùmọ́lẹ̀. Ìwọ ló la àwọn tó kù lójú láti máa fún yẹ̀lẹ́bù náà. Ṣé ẹ̀rẹ́ tí Samuel bí tó yọ ọmọ ìyá orí tó kí lọ ìwà?
0: Mo ń gbọ́ yín.
4: Mo ń jẹ ọlá rẹ, mo ń jẹ àdùn rẹ, atúniṣe ni ẹ. God bless you.
0: Ẹ̀mẹ́.
4: Ìyẹn búrọ̀ fájà lọ àti bàbá ojó. Mo ti bá yín sọ̀rọ̀ lórí Facebook.
0: Ẹ sọ jáde kí gbogbo Nàìjíríà gbọ́.
4: Kí lẹ́ni kí sọ yìí?
0: Ẹ lẹ́ ti bá mi sọ̀rọ̀ lórí Facebook, ẹ sọ kí gbogbo ayé ó tún gbọ́.
4: Rárá kò sí wàhálà kankan, àwọn oníkọ̀ ẹ
0: máa ẹ jẹ́
4: máa fún mi ní ìkànnì, mo dẹ̀ ti rí. Mo dẹ̀ fẹ́ dàtà
0: ẹ ṣe bàbá, ẹ ṣe bàbá.
4: Bí máa ṣe máa jẹ gbádùn ẹ láéláé mi ni ẹ ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ àgbà ti dé.
0: Mo ti gbọ́.
4: Ìdí àgbà ni ẹ.
0: Mo ti gbọ́.
4: Ẹ̀rẹ́ kí ni gbọ́ àtọ̀ àwo.
0: Ìdùnnú ló ń jẹ àgbà.

0: tó wá fowó tún ayé ẹ̀ ṣe ara tún ìṣe nìyẹn. So irú bẹ́yìn náà ṣe wà ń sìn ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu yín tá à mú lò ẹ̀ ń tún ayé wa ṣe iṣẹ́ àtúnṣe nìyẹn. Ọlọ́run ọba tó wá dáyé ọ̀run ọ̀run náà ó máa ń tún ayé ẹ̀dá ṣe. Ó máa ń sọ olórí burúkú dolórí ire. Ó ti tún ayé ẹ̀ ṣe nìyẹn. So èmi tèmi nìyẹn fún ètò làákàyè yín ò ní dàrú.
1: Ní agbára àṣẹ̀dá tó da yín láyé ní agbára ọmú méjèèjì tẹ mú lára ya yín ní agbára mọ́jánmọ́ján tẹ forí kó wá sí dúníyàn. Ọlọ́run tó ti tún ṣe kò ní padà sọ yín di aláìní láyé.
0: Àmì Jésù.
1: Ẹ jẹ́ fún lámbà kan lámbà yẹn náà ni.

0: Hello, I'm be. Hello. Ah, Oga, I do pe.
1: Afunishi.
0: Nlefe, nlemu.
1: Ni gbogbo ipari gbogbo e.
0: Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ń máa mi. Ẹ

0: Opo si let get soro 091-2370-8675
1: Hello.
0: Hello, Baba Agba.
1: Hello,
0: sir. Ojari, ta lo nsoro yi? Ah, egbon mi. Egbon mi e ba mi da si kini.
1: I say awon ni wa kan ni awon afa awon ni gbogbo en to ba se ko le ja omo la keji awon lo ni ti se si ati ni se ja ti e ba tin yan se ti ba gogi lo tin tin yan se ti ba so kale owo mewe ya lawon ti yo ti to se ni ti gba wole mo ti gba sile o keji gbogbo tin ni se esa meji mo ma ko won ke san le do lo o tun kase lojo awon yen tan tun se
0: kasa
1: e wa ri o almukaddara lona o se dabile ni aja o ti ko kada sugba won sa dabi re olorun ran si wa awon la tun mi se o je pe iye nkan ba sori re nkan na da mo ran ja governor pon yin le o le ma mo governor nkan ni pe o je mu baba wa baba yi o sa fun mi e se tabi e kan
0: Mba mi lo. Atun ni se ni gomina je fun mi. Atun ni se. To e ale e gbo sa enikan ma wo mi sunsun ni. Iwo te jijoba je. Olose lu lo ntun. Mo wa wo ba mo wo bayi, mo wo le mo wo orun sama. Ise kokale yo se da aye kan ko to rin ari ya.
1: Mo wa na ti gba fa ni gomina atun ni se.
0: Atun ni se ni gomina lodo mi o.
1: Mi ja mo yi gba ti mo lo faaji lo pe ko o se tun pe. So be awon atun ni se wa.
0: Se ma pin abe baba.
1: Na.
0: Se ma pin abe se ka wo nbe an lenu won ma joboroboro tun won ni ni la kai ati gboro gidi jade fun eni to lo nsanu funu aye.
1: O si mi won ti gomina ri to fi pe yi. To fi se ni an gba ni. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èèyàn lè má gba káwọn èèyàn má sọ̀rọ̀ tàbí kán má gbé ọlọ́run ló máa mú ẹ̀ dúró. Èyí tó wá jẹ́ jù wọ́n ní pé kí gbogbo akájá tún ní ṣe. Tí wọ́n bá rẹ́rìn sunkún tó rojú wá sọ́dọ̀ wa fún rẹ́rìn kò lẹ́yìn abúlé ilé ayé gbé dáadáa.
0: Àtún ni ṣe ẹ ṣe bàbá.
1: Alhaji ọ̀mọ̀wé Ayílágbogbo.
0: Ọlọ́run tó di tún ṣe ò ní pa lẹ́yìn o. Ọlọ́run tó di tún ṣe. Kò ní padà lẹ́yìn o ire. Ẹ ti sọ bíi mẹ́ta ẹ̀ tí okùn méjì àti mẹ́ta ńlẹ̀. Okùn mẹ́ta abánisẹ ayọ́nisẹ àti asọ́nisẹ. Ìyẹn ni mo fẹ́ ká lọ báyìí. Afúnisẹ́ ti pọ̀ ńlẹ̀. Ẹ já sọ̀rọ̀ lórí abánisẹ àti ayọ́nisẹ àti asọ́nisẹ ó jẹ́ mẹ́ta. Òkè la máa lọ ẹ̀ lóòó tá ń wà ń bẹ́ o.
2: Hello. Ẹ káàárọ̀ o.
0: Ẹ mà nílẹ̀.
2: Ẹ kú èso.
0: Eba.
2: Ìyá ọmọ bá mi kú.
0: Àṣẹ.
2: Ìyá ìwé mi ga.
0: Ẹ sọ̀rọ̀.
2: Abánisẹ lè mí mú o.
0: Àti abánisẹ ọ̀yà.
2: Abánisẹ mo mú. Kọ́lọ̀ ọmọ bá wa ṣe ni o.
0: Àmì.
2: Gbogbo ẹni tó lọ ń bá ba ṣe kò ní fún wàhálà kankan ṣe. Fífi wulẹ̀ ọmọ. Nígbà tó lọ ń bá yín ṣe. Ó wá fi ọ̀rọ̀ mi lọ́rùn báyìí. Kò sí wàhálà kankan fún yín.
0: Àmì.
2: Nígbà tẹ́ ń wọ́n kí káàkiri ọ̀dà bí èkó ọlọ́run fún mi nígbà náà ni. Ṣùgbọ́n báyìí ọlọ́run ti bá yín fún pátápátá.
0: Àmì. Àmì o ìdí ó kù sí kọ́lọ́ bá yanjú gbogbo ọkọ̀ sẹ́ńtì lánìí tán kò ní wọ ẹ̀sìn o. Ẹ ṣeun. Okùn abánisẹ ayọ́nisẹ àti asọ́nisẹ ńlẹ̀. Màmá tó pe ọlọ́run ọbọ̀ ṣe. Ọ̀rọ̀ rẹ̀ ó yanjú dalẹ̀. Kò ní sunkún alẹ́ lóò. Olúwa ni Ṣọlá. Ọlọ́run ni Ṣọlá.

0: Hello.
1: Hello, Baba.
0: Iye bu afaja.
1: E soro.
0: Ala se ju ba boju.
1: Olorun lo so mi lo ko yen.
0: Oju ore ti.
1: Ami.
0: E ma ma se.
1: Ase Edumare.
0: Mo se ri pe gba to awon mo yan gba ju.
1: Ami ase Edumare.
0: Ayi ni ma yin lojo to ti pe. Olorun ti e ti de ni ana. Olorun mo jo to se.
1: Ami Olorun.
0: Gbogbo ti n ja to senta won mo pe baba awon le se. Owo gba gbo baba e joko se gbe kan be.
1: Ami Olorun oba mi o.
0: Eh ba wole se radio mi lo ba te ba tun bi comedy lane bi ta ti na sade lapa to o ye. Ma ni baba yi.
1: Baba yi. Baba yi lenti. Baba yi lenti. Ba na amore ko dai otamodi.
0: Ala se le se tin mo bi ah baba e tu ba kan le o.
1: Ewo le mu. Ewo le mu.
0: Wa alaikum salam. Omi ẹ lórúkọ mi láti ayé tó rẹ gbọdọ sí wa.
1: Sọ̀rọ̀.
0: Bá mi ṣe ni mo mú.
1: Ok, ó sì wà ń bẹ̀ torí ayọ́nise àti asọ́nise wà mọ̀ ń gbọ́ ẹ má sọ̀rọ̀.
0: Abá mi ṣe ìrànlọ́. Tí ẹ fún bá wa bá yẹn ṣe, yóò wà rán àìmọye ọ̀gọ̀ èèyàn fẹ́dà. Tí ogbó tí wọ́n bá gbé iwájú rẹ̀ báyìí, yóò sì máa fún yẹ. Orí pò gẹ́gẹ́ ní jẹ́ abánisí. Ṣùgbọ́n kì í ti pò gẹ́gẹ́ lọ́fẹ́ sọ̀kalẹ̀ wá sí. Ẹni tí ìhòòrò kan ni ọmọ wa ti wà ní àṣẹlẹ̀ yẹjú ẹ̀ fún. Jẹ́ ọmọ yẹjú. Ṣé lẹ́tà abẹ ń lọ́fẹ́ gbà ẹ̀ṣọ́ rẹ̀ fún. Òun àmọ́ òkú sí agbára òun wá débẹ̀ ni.
1: Ọlọ́run bá ṣe ni.
0: Ẹ sọ̀rọ̀ pé ẹnìkan sọ pé ọ̀yẹ́jọba jẹ. Kò wò jíjọba jẹ.
1: Mi kọ́ máa ṣàtẹ̀lé ìyá káàkiri kọ́ máa hó
0: mú kí
1: kọ́ máa forí nínú agi kí ayé.
0: Torí pé nígbà tó yẹ bá ń yọ̀jọba jẹ kẹ́ ń gbé jẹ kẹ́ ń bù ú jẹ nígbà tẹ́ ẹ ti ń ṣe wàhálà bọ̀ lóru yìí plẹ́tì ọ̀sọ́pẹ́ ń yọ̀yà jẹ.
1: Olódùmarè.
0: Ẹni kó bá ń dààmú tó ṣe tó gbìyànjú báwọn èèyàn. Tí ọlọ́run wá yọjú mùkúlùmù kẹlẹ́kan sí i tó gba ilé lámúlùkẹrẹ ogun ẹnu ogun omi lù ú ogun kan tẹ́ẹ̀tì. Kẹ́nìkan wá sọ pé ẹni ó ṣe ń jẹ ìgbádùn. Ṣé ẹ mọ̀ pé èèyàn gbọ́dọ̀ wí mí fún
1: mi. Ẹ ṣáṣe.
0: Ní pé bí tọ́lọ́run gbé yín kà tó bá fi yín sí ọ̀dọ̀ àwọn àjọ ẹ tó wá rí làákàyè. Kìí ṣe kí wọ́n yá ìjọba kan nítorí pé ìjọba kan wá wá fi kan lẹ́wà wo ìrédè lẹ́bàá máa ìrọ̀lẹ́ tuntun tí wọ́n bá tó kù fún ìjọba nu. Èwo ìjọba wọn kí ní ìkú òbí yìí o. Wọ́n mú wọn jọ bú wa ní o. Ẹ ti máa ń ṣe báwọn kọ jẹun jẹ ìjọba òbúrú. Ìjọba ń jẹyọ ò ní parí lórí
1: o. Ẹ máa ń ṣàdúà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ibi tó bá wà kádùá mi máa bá.
0: Pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí máa ń sọ ẹni ọba gorí àṣẹ àga ìjọba. Ìdùnnú wa náà ni kó tó ń sọ̀kalẹ̀ láyọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹyin láti ṣe láti dé Ọlọ́run bá ajọ́ sọ̀kalẹ̀ ayọ̀.
1: Àmì.
0: Ọlọ́run bá ajọ́ sọ̀kalẹ̀ ayọ̀.
1: Àmì.
0: Torí pé téèyàn sọ̀kalẹ̀ ní dáadáa tó máa lòjọba ọdún mẹ́jọ ń bì kan. Àti wọn dìbò kan wọn ò dìbò kan ni ó sàfi go tiẹ̀. Ó sì ti ń pé lọ. Wéwé mi ni kíní kankan lọ́kàn á ti pẹ́lú kùmọ̀ ibi tí ọ̀rọ̀ mi kálukú bá kù sí ọmọ yẹjú tiẹ̀ kálukú fẹ́ ṣe ọlọ́run.
1: Ṣùgbọ́n
0: ti tiẹ̀ tóun fẹ́ sí ọlọ́run ló ní ògún ní ayọ̀. Gbogbo àwọn tọ́ náà wá ti soríire lára tiẹ̀ náà. Ọlọ́run mẹ́jẹ̀ wo sórí ibú o. Ọlọ́run mẹ́jẹ̀ wo sórí ibú o. Kọ́ bá ajọ́ sọ̀kalẹ̀ ayọ̀. Kọ́ mẹ́jẹ̀ ọ̀fẹ́ mi rẹ̀ di o. Kọ́ mẹ́jẹ̀ ọ̀fẹ́ mi ìyàwó ẹ̀ di o. Kọ́ mẹ́jẹ̀ ọ̀fẹ́ mi àwọn ọmọ ẹ̀ di o. Gbogbo àwọn olólùfẹ́ náà mẹ́jẹ̀ wọ́n fẹ̀ mí ẹ̀ di o.
1: Gbogbo
0: tó wá kù tó wá jẹ́ àṣìṣe. Ta lè mọ̀ dàbí àṣìṣe fáwọn náà.
1: Ó
0: lè mọ̀ mú kéèyàn sọ̀kalẹ̀ ayọ̀. Ọlọ́run mẹ́jẹ̀ ọgbọ̀n wọ́n ọwọ́ mọ́ o. Gbogbo tó lè má ṣìṣe fún wọn.
1: Tí
0: ó fi lè ṣubú Ọlọ́run bá àgbà kúrò lọ ọwọ́.
1: Gbogbo
0: kékeré tó kù fi wọ́n lò yìí. Ìfẹ́ aráàlú ni
1: kan bá wà fi ṣ ilé iṣẹ́ ti ń fún aláǹfààní tá a fi ń gbọ́ wa dáadáa tí wọ́n fi wá ń mókè láàrin gbogbo rédíò káàkiri ní south west ẹ̀ ṣàdúrà fún wa kẹ́ ẹ̀ ṣàdúrà fún bá a kan dé.
0: Lágbèlú. Ọlọ́run mẹ́jẹ̀ lè fẹ́ yòó jóná.
1: Àmì.
0: akoko na ninu ile ise ti e mo nbe fun la gelu nbe kini reason ni pe baba re ati iya re ti o to fi joko o baba ye isori lo jade lara class ori ki baba ki ti nu radio ti jobu ara won to ja koko la gelu ni ya kule se kan dale se kan le wa o so ko o da mi le tojo mo re so mo ge ti wa fe fe laju agba radio bo mi lo
1: yo da fun
0: o mo fe laju agba radio bo mi lo
1: on follow wa po on follow wa po
0: ke se keke
1: e sadua ke fin kan le
0: olorun mo je le se yojo na
1: amen
0: awon te n sise nbe mo je sare
1: amen o
0: gbogbo yin wa ni kolo nda loko wa yo
1: amen
0: o mo je seru ara yin
1: amen
0: o je ke lagbega
1: ese
0: o ega la wa olorun mo doro yin
1: amen olorun
0: lada yin o rosi lati jo nba bo orun sile lo tun se lo
1: e na ni nlo yin
0: eh ngalasi jo le
1: eh
0: wa bo mo sepa ere je ti ki to mo ti gun ka ku
1: olorun
0: mo doro yin
1: amen
0: mo wa la yin o
1: thank you amen
0: wa olorun to ta wa nko to ri eto yi
1: mo
0: je aneta da to ri kan
1: amen o
0: meja nkata tori kan Nigeria mejo baje
1: I think kale
0: Oyo state mejo daru
1: amen
0: ilu badan mejo baje
1: amen
0: ola bismillahir rahmanir rahim
1: amen ya allah
0: allah la ilaha illa huwa alil qayyum la ta'khudhu sinatun wa la nawm
1: amen
0: wala lahum la huma fi samawati wa ma fi al-ardi
1: amen
0: anzal ladhi yadfa'u inda wila bi ismihi ya'lam ma bayna aydihim wa ma khalfahum
1: wa la
0: yu'tun bi shay'in ilmi ila mayta
1: wa
0: shay'a kursiyyi samawati wal ardi wa la ya'udu ifu
1: shu'un
0: wa la alihi la
1: eba nfin le
0: ibrahim eke umuyet lo ko mi
1: e wa gbo mo ti sami mo ti gbe to emi e lo 5 minutes lori itan se 110,000 ni e san fun ile ise ni ise ese
0: bye bye.

0: sa pour moi.
1: Lagilu FM 96.7.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin, ṣugbọn ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ere tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
7: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Gbogbo ọmọ ológun pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
10: Ṣèmi nítorí ògo ni o.
9: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Ilé Àtùmọ̀lẹ̀ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owó wa tó gbàdúrà súre fún ọ. Ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: ọ̀rẹ́ wálé là wálé. Lọ́ àti gbọ́ rẹ́kọ̀dù bá ìlú ẹ̀ mọ́ dùn ni. Bàbá promo grab your copy now. Bàbá kàlẹ́ndà ti wà ń kàlẹ̀. Ṣé ẹ ti ṣetán láti gbọ́dọ̀ wọn lé ni? Ọ̀pọ̀n ṣiṣẹ́ bí aláìṣe. Ọ̀pọ̀n ṣe iṣẹ́ oníṣẹ́ inú ayé. Wọ́n wọ́n tí ọ̀yọ́ wọ̀, ọ̀pọ̀n mú tí ọ̀yọ́ mú. Ọ̀pọ̀n sun bí tí ọ̀yọ́ máa sùn kọ́ máa gbórí sí. Ọ̀pọ̀n rìnrìn àjò tí ọ̀yẹ́ kọ́ lọ. Ọ̀pọ̀ takú kalé tó yẹ kó rìnrìn àjò. Gbogbo ẹ̀ tiẹ̀ wá lágbára gbá. Wọ́n máa mà ní fún ìrànwọ́ gbogbo ẹlòmíì tí ń bẹ nínú ayé gbogbo ẹ̀kọ́ láyé fi ń ṣèyàn. Àìlákèsí gan ẹ̀jẹ̀ èèyàn ó gbérí. Olúwa mo dúpẹ́ iṣẹ́ mi mò ń ṣe o. Mi ò ṣiṣẹ́ oníṣẹ́. Ká má bàa wá sí oníṣẹ́ náà ni. Ara wa ń bàbá ẹ̀ mo nígbà yà á tẹ̀lé àtẹ̀lé àtẹ̀lé láti àwọn ọdún bíi mélòó kan. N ti ń bẹ lára yín ẹ má jẹ́ ó gbé. Gbàdúrà fún yín bàbá o, èmi yóò gun o.
1: Àṣẹ bàbá mi àti yín náà.
0: Ẹ pẹ́ o.
1: Àṣẹ o bàbá mi àti yín náà.
0: Ẹyin
1: ti gba àwọn olólùfẹ́ wa o.
0: Ẹyin tẹ̀ ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá kàlẹ́ndà rèé.
1: Mo jẹ́ o.
0: N ti wọn ó bí ọ ni pé ọjọ́ wo ni wọ́n bí ọ. Yẹn pé wọ́n di kíní ọ bí ọ. Oṣù wo sì ni? Bíi pé 1910 ni wọ́n bí mi bí àpẹẹrẹ.
1: Ọjọ́ kẹwa oṣù kẹfà.
0: 1910 ọjọ́ kẹwa oṣù kẹfà. N tí bàbá fẹ́ bọ́ lásán nù àbí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lẹ́yìn ẹ̀ wọ́n wá sọjọ́ tí wọ́n bí ọ gangan nínú ọjọ́ bóyá Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday.
1: Ọjọ́ kẹwa oṣù kẹfà 1910 ni tí mo dá ọkọ mu. Ọjọ́ Friday ló bọ́ sí.
0: 1910 kẹ́kọ̀ọ́ sí inú ayé báyìí àbí bó wà ní.
1: Ààrẹ ìtọ́ wà nù ayé bàbá.
0: 1910 wọ́n ti kọ́ sẹ́ wọ́n ti kọ́ lé létàrí wọn o. Ọlọ́run fún kálukú lẹ́bùn tiẹ̀. Bàbá wọ́n máa pè báyìí. Ọ̀nà méjèèjì ni kẹ́ ẹ sílẹ̀. Wọ́n máa pè báyìí láàrin ìṣẹ́jú díẹ̀. Ó bá ti pè nítorí sọ́nà lásán. Ẹ bá bàbá sọ̀rọ̀.
2: Ẹjọ́ káàárọ̀.
0: Ẹgbẹ́ nǹkan ṣe ti ṣe ẹ gbọ́n tá ń gbà.
1: Ẹgbẹ́ òun sókè.
2: Orúkọ mi ni Ibrahim Adékúnlé Ọ̀rẹ́lẹ́ kan. Wọ́n bí mi 52/1973. Ọjọ́ kẹ̀ẹ́dógún oṣù
0: kẹ̀yìn. Mo ń gbọ́ yín bàbá.
2: Ọjọ́ kẹ̀ẹ́dógún oṣù kẹ̀yìn 1973.
1: Ọjọ́ kẹ̀ẹ́dógún.
2: Oṣù kẹ̀yìn 1973.
1: Ọjọ́ Thursday nìyẹn.
2: Bẹ́ẹ̀ntà iṣẹ́ olúmọ ṣe tó bára wọ̀ inú.
1: A fi bí yín ilà ń pè ní ìràwọ̀ atẹ́gùn ọmọ tá a fi ràwọ̀ atẹ́gùn bí ni yín. Aquarius star so fifth year zodiac sun sign star businessman because you have organizing ability to organize a business entrepreneurship. Ẹ dẹ̀ máa ṣiṣẹ́ lábẹ́ èèyàn as simple as ABC.

0: Hello.
1: Ẹ ká ọlọ́run.
0: Ẹ mà ńlẹ̀.
2: 1976. Oṣù wo 1976?
1: December 1976.
0: Wọ́n ti bọ̀ wọ́n ti bọ̀ wọ́n ti bọ̀
1: wọ́n ti bọ̀ ọjọ́ Tuesday.
0: Ẹni tára ẹ̀rọ bá balẹ̀ kọ́ má dáṣètò lọ sáàyè láti máa wá lo wà àkókò lọ báyìí. Hello.
1: June 23, 1997.
0: Ṣé bẹ́ẹ̀ ni mama?
1: Ọjọ́ ajé.
0: Wọ́n ní iṣẹ́ wo ló lè ṣe?
1: June 23, 1970. Kazelian star nìyẹn. Ìràwọ̀ ta fi omi bí. So cardinal water sodium sunsan star. Cardinal ni the realm of spirit, leadership ni. So olùdarí. Ìṣe aṣíwájú. Business tó bá rọ̀ mọ́ omi. Tó bá dẹ̀ ìrìnsẹ́ sí bánkì, ìrìnsẹ́ sí governmental post. I mean governmental kìíní. And you can still be, I mean, become a politician if you like politics.
0: Asiwaju no sa ma je.
1: Asiwaju no sa wa. To ba de fe si business ko je business toro mo mi. O le gba yan sise, won le gba sise.
0: Ti agbo ma. Ẹ mà nlẹ̀ ń gbìyàn méjì láàyè sí. Ẹ lọ́wọ́ ta ló wà nbẹ̀?
3: Orúkọ mi ni Umar Salam láti Mọ̀dínlẹ̀ Lẹ́kọ̀ọ́.
1: 1996. Ó bẹ̀rẹ̀ ìjọ Sunday. So December 2nd yẹn, ó máa jẹ́ Monday mà.
0: Ṣé bẹ́ẹ̀ ni mà? Ẹ sọ̀rọ̀. Iṣẹ́.
1: Iṣẹ́. Ìràwọ̀ tá a fi bí ẹniyẹn Sagittarius nìyẹn. The mutable fire zodiac sun sign star.
0: Iná ò ní ju àbí orúkẹ́ àní fire tẹ̀sọ̀.
1: Iná ìràwọ̀ lélẹ̀
0: yìí. Iná ìràwọ̀.
1: Ìmọ̀ influence ni. So ìtumọ̀ mutable ní realm of spirit ni wípé communicator ẹni tó jẹ intermediary láti níbi kan síbi kan. So ìràwọ̀ náà ló mú wálé ayé. Iṣẹ́ iná náà gbọ́dọ̀ máa ṣe ana bá ní NEPA ana wọ́n jẹ́ electrician tó bá dẹ̀ fẹ́ ṣe business.
0: Alágbẹ̀dẹ.
1: Electrical materials alágbẹ̀dẹ gan.
0: Gbogbo tó jẹ mọ́ iṣẹ́.
1: Gold kọ́mọ̀tà jewelries.
0: Jewelries ká bẹ́yẹn bẹ́yẹn.
1: So business yẹn nìyẹn. O lè ta cimenti náà torí cimenti kò tó jáde under fire ló bá jáde. O lè sa petroleum. Under
0: fire. Hello mama.
3: Hello sir, mo dá inú bàbá.
0: Ọ̀rọ̀ lẹ́gbọ̀n.
1: So kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé bá fẹ́ gbọ́ lẹ́kọ̀ọ́? Mo pe bàbá kálẹ̀ dá.
0: Wọ́n yọ̀ǹda yín. Ṣùgbọ́n kí n tó yọ̀ǹda yín. Káyà máa disturb tèmi o mi o bẹ́ẹ̀ bá lọ pé kíní kan ní mo lè pé ẹ máa ń lọ dẹ́sọ̀ kété o. Ọmọ ọmọ gbá rẹ o. Ẹ bá sọ pé kíní kan ní ọ ẹ̀wọ̀n bí ọdún January 9th ọ̀pẹ ni ọmọ ẹ lọ dá.
1: Mo dọ̀rọ̀ àwọn èèyàn
0: gbọ́dọ̀ orí tó lọ. Ẹ sọ nọmba yẹn jọ
1: number Babaka Nendo Yepada. Number mini is 0 0 0 14 48 40 60 0 0 0 14 48 40 60.
0: Say 14
1: lepe. 14.
0: Epo nko kan 1 4 kini kan kan kan epo. Oya.
1: 0 0 0 1 4 4 8 4 0 6 0.
0: Ema lo ba ma yo ara yen de. Ema bi emi o.

0: gbodo yin lo po ba lo se eko si iwo rodun badan ni with god gangan.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma to ya ki won gba toju to fi mo ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà. Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
7: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
6: battle school items souvenir bags high quality stainless pots. The doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ. For the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir Ide Ape Oduduwa building directly opposite NNPC filling station Ide Ape Ibadan. Bu raja lọpọ o le pe 08069134989 08069134989 0813-4989 White Stone Souvenirs. Debi Oraja.
7: Oro madie joki ni ana ti daku ko gagara ti ko fo odua lojumo lojumo kasa agba olorin fuji nile yi alaji rashidi india deribi demerenge ati bejire alaji fataya adekunle ti pe eni odun metale logota 63 years loke pe alhamdulillah july 23 2026 lojo pe alaji rashidi india merenge eku oriire oju rodun ori kadun ti segun gbeyindele laku laku emi gigun ninu iloro pelu ilera to peye la toro fun yin adora kabanta hun adora konti gbin iran ko tutun kan ipayin iran ada tutun ipaun da bomo wu ba subu lurin ifohun jade ni eku oriire ojo bi osonu lekan yi bejire oninu re ni bedun happy birthday sir merengue ayinde global fans club labe akoso alaji surajudeen ola ajala ati akowe aji ademola

0: ọjọ́ wọn o wọn ni ngba ti wọn ma se nkan awon eyan yi wọn lo bi meta le ni ogota niye ani to si je wipe enikeni ninu won ni won so wipe oya oboya an yi ejo re si ojo mi ojo re ni tabi ki won so wipe oni tohun o je bi iroyin salaye oro siwaju ati siwaju si won ni enikan iye ninu ajo eso oju popo to je ti joba apapo eleyi ti nbe ni ipinle ogun won ni oni tohun to je pe o wa on gangan ni eni ti se oludani leko iye ni awujo papa julo fun awon ti won lo oju popo won ni afolabi odunsi won lo gangan lo fi idi isele ohun mule fun awon ti won je oniroyin ni ilu abeokuta o salaye oro wipe se fe gbo awon eyan ti won mu gbe won si lu ofin loju popo won ni won ki se awon eyan o nka won ki se meta le ni ogo ogota nikan o won ni awon onito nigba ti won ka gbogbo won papo won lo bi 15 logoje niye eleyi to ja wipe esun oju popo awon esun ti won si lu ofin loju popo ni won mu won si iroyin salaye oro lati enu odun si o je koro ko di mimo o wipe ohun elo kan eleyi ti won gbe kale lati ma to pinpin boya oko o nsa ereju eleyi to si bere si ni se ise re won ni loja wipe ohun elo ohun o ti mu opolopo awon eyan lori esun pe won sa yati ninu ere iroyin tesiwaju gege bo ti se tesiwaju ninu oro re oni se ri awon eyan gbogbo eleyi ti won mu yi won ni awon to je pe won sa ere asapajude awon gan ni onka won in lo lewaju ju lo lara awon eyan ti won mu wipe loju popo won o tele awon ofin irinna loju popo oni se ri opolopo awon eyan eleyi ti o je awako loju popo yi ọpọ won ni o ti eberu emi ara won won ni yato fun eyi awon eyan ti won ko sinu oko na koda bi pe won beru won pelu awon ere asapajude eleyi ti won bere si ni sayi nigba ti enikan to ti etun je oga agba iyen fun ajo ohun iyen oludare ogunjo bi to won mo salaye oro onise fe gbo onise ri ajo eleyi to je ajo ise oju popo yi lo nsise takun takun lati ri daju wipe ijamba oko ko ma si mo loju popo eleyi to je pe opolopo re na lo ma sele sasasa nipase aike sara won ni ba won ti se wa wa yi o enikeni to ba koja aye ara re eleyi to ba lu fi oju popo won ni ni sose o na ni won tete ma wo lo si waju ile ejo won ni tori pe ko si aye fun ati sese ma duro sese ma wo pe kini sele nbe un ogunjo bi o se kilo kilo fun awon eyan ti won lo oko o salaye oro fun won wi pe onikaluku yin e ma tele ofin ati alaale eleyi to ti wa nle labi ofin fun gbogbo eni ti o ba ma wo oko loju popo won ni lakoko emi ara yin e ma fi wewu lele keji emi awon eyan te ba ko sinu oko gbogbo e ma fi wewu lele keta awon eyan mi so de ma rin lo ni oju opopo na ti e tun le fe ko ti yin ba nigba te ba tele ofin nigba to nte siwaju ninu oro re oni ohun gbe osuba kare o fun won iyen ni eka eto dajo oni ohun to gbe osuba kare fun won iyen ni eka eto abo pelu awon eyan ti won je osise leto abo oni ohun to gbe osuba kare fun won pelu awon ikokan le to je pe o ma n to pinpin lati ri daju wipe eto abo ati lilo bibo oko o lo gerege ti onikaluku to si n wa oko loju popo to n tele ilana eleyi ti won la kale iyen fun ajo eso oju popo ti o fi n sakoso fun awon eyan ti won ma rin loju popo oni leyin eyi nko ohun tun gbosuba faripare osuba kare fun gbogbo opolopo awon eyan eleyi to je pe won tele ofin ni ti won loju popo ni mo ni sugbe enikeni to ba ti so pe ohun ori ofin ah won ni ofin yo juwe ara re fo ni tohun ni o
1: iroyin mi on tun re gudugba iroyin gba ni o
0: okay now
1: awon afurasi omo elegbe okunkun kan oni won ni won mo ti fi ban gbemi eni to je adari fun ajo eleto abokan to je ti ijoba ibile ti ogba egbema ndomi ni ijoba ibile kan ti on lo wa ni ipinle rivers gege bi won ise lalaye iko to je ti eleto abo ohun oni won pe oruko re ni iko eleto abo o igbimo oludani moran fun won ni ijoba ibile ogba egbema ndoni ohun won pe olule egbe olule ijoba ibile ohun o na nlo kale si ipinle rivers koda won ni erin ti won gbe mi eyi to je adari won ni ekun na oni won pe oruko ti e ni ozomela steven nwa ocha ojo isegun tuesday lowo orole ni awon ikaida yi ni pe won lo re fi bon gbemi e akosile iwe royin the punch o so di mimo pe ni ojo ru wednesday oni awon obirin meta kan ninu eyi ta ti ri omo ya eni to je adari iko eleto abo yi ohun ati awon ore re mi ni won mo jo joko ti ajo n takuroso saaju ko to di wi pe won se ikolu si okunrin yi to si je pe awon eyan ti tun be ni ayika re yi awon ikeda yo tun fi awon na le laaye won tun gbemi won ni o awon eyan won yi ni won pe won lo ri ikolu eni to je adari iko vigilante ti amenuba yi eyun ogbeni ozomela steven nwaucha won ni won gbemi e o ni asiko to n kan ran gba tegun ni gbagede ile re pelu awon obirin yi ni agbegbe ti an pe ko jina si oju opopona oba ni ilu omoku enikan eleti o ba awon oniroyin soro laarin awujo ohun sugbon to pe ki won dakun mo fi oruko ohun lede ohun lo ba awon eyan soro wi pe won ti ko se ipade awon odo kan eleti o je wi pe awon olubi eda kan won lo ri daberu ni ojo isegun tuesday leyin ti o je wi pe awon iko eleto abo yi ta mo si ospark oni awon omo egbe won ni an pada wa lati ri pe won dola awon eyan nibe ki wahala o ma ba sele ati pe ki won ma ba gbemi enikeni ama ngba awon omo soro won ni nise ni awon ikeda yi ti an lo ri da ipade awon odo ru nbe won ni won fi ibon won fi dabatani si ara awon odo meji kan to je wi pe koda oju ogbe ibon ara won oko jante eyan le ma fi enu so niru asiko yo nigba ti o ma fi di isele imule ninu foran ohun eleti o fi sowo lojoru wednesday erin to je agbenuso fun ajo eleto abo ospark yi eyun ni ipinle rivers nkem god knows oni o so di mimo pe awon agbeban ti an je olubi eda yi ni an lo ri kolu oga iko eleto abo vigilante ohun nigba to joko sita pelu omo iya re obirin ati awon ore re ninu ilegbe ti e won pe awon eyan mejeji ti won tun awon eyan meji mi tun wa to je pe iban lo re ba to se ipalara fun won lawon ileyun won ti sare gbe won digba digba o di ile ewosan nibi ti awon tin gba itoju amo okunrin eyi ish atohun ati awon eyan meta ti an wa pelu e won pada gbemi won latara isele ohun ki eledumare ko ma so wa lowo isele gudugbe won pe aigbele eni ka forun ro
0: eledumare ba ni dasi ni o
1: abu olon nikan
0: nikan ni o
1: lo le yo ni o
0: o ye ja lo taja dan nigba ta ba taja ta pada de nko iroye le ta pe ni gudugbe yen a si ma tesi waju awa mo riri yin be ti se wa nbe pelu wa
2: gudugbe iroyin agbokogbon
3: idile onilera pipe ojo ola to ntan seto ojo waju re ni ona ti o labo ilera re iyan re ojo waju re na ifeto somo bibi ran ni lowo lati pinu igba ti iye omo ti o fe bi o fun idile ni agbara lati mura sile ni ti emi ati oro aje
4: nitori na seto lodi fun ola to dara julo sibe awon oyun ati oyun ti o jabo ti o le fi aye eni sinu ewu le sele labi ofin itoju ilera to daju wa lo do awon akoshemose onisegun ilera ni awon ile iwosan ti ijoba fowo si se oni isun eje pupo bi isalenu dudu to lagbara iba tabi ki o ma re o leyin ti oyun ba jabo lara re tabi farapa ninu oyun jowo wa iranlowo ilera lowo akoshemose onisegun ilera lesekese
3: ilera re eto re ojo waju re ntan ikede wa lati owo albarka health spring foundation tojo ara re o
5: je ti gbo wipe iran ti de fun gbogbo eni to fe sanwo na tabi ra token license office IBDC pelu lana I recharge boju ese ni o
6: bawo la se le ma lo I recharge
5: e download I recharge app ni app store tabi play store yin e si I recharge app yin e te number meter sori e lati ra token sori prepaid IBDC yin loju ese tabi ke te *6606*1# ke te le igbese yoku lati sanwo yin ni seju aya bẹẹni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀
7: lẹ́gbàá IBDC tó kí yín.
8: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
9: iRecharge sanwó iná nírọ̀rùn.
10: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
11: Lẹ́bẹ̀ẹ́kẹ́ wọ́n mẹ́.
12: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣeé fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá, kí wọ́n fòkọ́ lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkú ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tí wa, ètò ilégbé ìrọ̀rùn tí ò jìnà sí haram, oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè, tìyára sí gbogbo àwọn àyè tó yẹ, tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedigun Shopping Complex opposite Bufas Filling Station, Iwo Road, Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wa, tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa, bíznílàì tààlà.
13: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. ₦1,000 péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ máa nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọ bára, kò ní dín dúró mọ́ wa lágbárí.
14: Happy 48th anniversary!
15: Fún ogójì ọdún, Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀. Fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti padà di ọ̀tún, ó rí ọ̀bẹ rẹ̀ dúró láyé. Pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run, a ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ 16 oṣù keje, bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́, pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìrànṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Ọ̀nàgbọ̀, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbadé Ògúnlànà, Wòlíì Kélé Ẹ̀bọ́ládùn Olúwàdé, Bàbá Àdúrà Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìrànṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé Gbọ̀ngàn Ìjọwa, CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olúńlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa

0: ìlera lọ̀rọ̀ lóòótọ́ ìdí nìyí tí Betty Wellness Therapy fi ń sọ fún gbogbo ènìyàn pé ká mójútó ìlera ara wa. Aṣojú Betty wọ́n ń bẹ nílé abẹ́ pẹ̀lú mi, ẹ bá ń kí àwọn èèyàn tá ń gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa pé ẹ kú kalẹ̀.
0: Yes sir.
1: Láti ilé iṣẹ́ Betty Kangen Water. Ilé iṣẹ́ tó jẹ́ pé ìwòsàn la mú ní bàdà. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò wa ní àkókò yìí.
0: Yes sir.
1: Ìwòsàn ààrẹ ṣe pàtàkì. In fact, òun number one investment ní ọdún yìí.
0: Okòwò àkọ́kọ́ tó yẹ ká mójútó ìlera ara wa ni.
1: Inú wa ń bí ọlẹ́rẹ̀ wípé kí ni nǹkan tí òun bá fínra. Bóyá o ti náwó sí.
0: Okay.
1: Tó wọ̀ pé wá wò pé òun tọ́bọ̀ òun ọ̀fẹ́ lọ.
0: Tọ́ yarí tọ́ lagidi pé òun ọ̀lọ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ látọ̀ orí ìfúnpá gíga.
0: Okay.
1: Ṣúgà nínú.
0: Okay.
1: Ojú rẹ sójú ọmọ yọ lẹ́nu. Wọ́n náà bira eléèrè. Bẹ́ẹ̀ tọ́ bá wo gíláàsì kan bóyá òkè lézeke ni.
0: Bẹ́ẹ̀ni
1: lè rìnrìn.
0: Èèyàn lè rìnrìn dáadáa.
1: Tọ́ ọ̀ bá lóògùn ò lè sùn. Oorun sì ní oògùn ni.
0: Oorun oògùn ló ń ná. Àwọn kan wá ń ṣẹ̀ṣẹ̀ ń lo oògùn kan tó rí oògùn sùn.
1: Bẹ́ẹ̀ni ẹlòmíì ẹ̀yìn dàlámù. Ẹlòmíì àṣà tí ń ṣe apá kan ẹsẹ̀ kan. O ti ní issue.
0: Okay.
1: Ẹ̀yin náà ti mọ̀ pé bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: oríṣiríṣi àwọn àìsàn kan tó ní kò tiẹ̀ ní kò gbóògùn.
0: Àwọn míì wọ́n sọ fún wa pé mọ jẹ nǹkan báyìí mọ jẹ nǹkan báyìí mọ jẹ nǹkan báyìí o ò lè jàgbà dúdúta o lè jẹ
1: kíníkà. Inú ọmọ kan wọ́n ní inú kan nu wọ́n á ní ké lọ ẹ mọ manage ẹ̀ ni kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ.
0: Tí ọ̀lọ́nà àbáyọ.
1: Èèyàn lè mọ ti ìpàdé ẹ̀.
0: Má ti ìpàdé ẹ̀.
1: Ẹ mọ̀ bọ̀ wá sí Betty Kangen Water. Ṣé ní Betty Kangen Water.
0: Tí wọ́n tún ń pè ní Betty Wellness Therapy.
1: Bẹ́ẹ̀ni a ní oríṣiríṣi machine. One a látòrí therapy 90.
0: Okay.
1: Therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ mẹsàn tàbíjọ mẹẹdógún.
0: Okay.
1: Ẹ lè rà sílé.
0: Fúnra yín.
1: Bẹ́ẹ̀ni aláṣẹ Betty Kangen Water wọ́n wà lára àwọn distributor tó ń distribute therapy 90 machine ní Nàìjíríà.
0: Okay.
1: Then a tún wá ní quantum machine a ní quantum mat. Quantum machine yẹn sà ó ní iná méje iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn.
0: Bí pè ní jàrá kọ̀ọ̀kan bá ṣe rí bọ́pàṣẹ
1: ibi kí wọ́n sọ irú iná tí wọ́n á tàn. Níṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n ní sìvíẹ́ bá pé ayin ní o. O ti norí iná tó wọ́n á tàn síbẹ̀.
0: Iná yẹn ó dẹ̀ mú
1: kó. Ẹni yìí wọ́n ní ikú rẹ̀ ga. Ẹ ó ní ìju. O ti ní irú iná
0: tí wọ́n á tàn sí.
1: Ẹ ó ní liver problem. Akéde rẹ̀ kò ṣe dáadáa. O ti ní irú iná tó wọ́n á tàn sí. Fún wọn ní machine lóríṣiríṣi. Àárín wa ni distributor àwọn machine Nigeria.
0: Okay.
1: Lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti China.
0: Okay.
1: Ajẹ́sọ méjì péré.
0: Okay.
1: Nígbà wà ní oògùn ẹ̀fọn. Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn.
1: Gbogbo ìyẹn ẹ̀yìn alátẹ ẹni ọmọ kó ń bẹ̀ ní all six.
0: Káwọn náà máa tún ta.
1: Ṣé ẹ ní oògùn ẹ̀fọn ẹ̀sà? Ẹ kàn spray sára yẹn bíi perfume ni.
0: Oògùn ẹ̀fọn spray sára.
1: Bẹ́ẹ̀ ni bíi pef ni. Kì í pààyàn lára. Ẹni wuyẹ tẹ́ bá ti lọ ẹ̀mọ̀ mu jáde. Tẹ́ bá lè tẹ̀sára yín lẹ́yìn 8 hours.
0: Ẹ̀fọn máa rí yàn sani.
1: Ẹ̀fọn máa rí yàn sani. A tún wá ní Ganoderma coffee tea.
0: Kí ni iṣẹ́ yẹn?
1: Ṣé Ganoderma coffee tea yẹn eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o. Ganoderma coffee tea la pè
0: é.
1: Ó ń ṣiṣẹ́ fún immune system wa.
0: Okay.
1: O ṣiṣẹ fún kidney wa. O ṣiṣẹ fún liver wa. Ẹ̀kan sára tẹ bá ti fi bóyá ẹ fẹ́ mu tea. Ẹ̀yin àgbààgbà tẹ ti lé 40 ẹ̀ ní ìdí ṣúgà mọ̀. Ẹ̀yin ra Ganoderma ẹ̀kan jí láàárọ̀ ẹ̀mú kan epo. Ẹ lọ bí ṣe wá dọ́wọ́ rẹ̀ yín kẹ tó sùn.
0: Ẹ̀mú kan epo.
1: Ẹ̀mú kan epo kẹ lọ sùn. O máa ń ṣiṣẹ fún stress. Ẹ wá check wa ní Betty Kangen Water or Betty Wellness. Fún gbogbo àwọn kan tí a ti dárúkọ yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀yin ó sì wá ní ọ́fíìsì wa. Betty Kangen Water wà ní number.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹ̀yin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sáfisalárí Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogolúwa Voice.
1: Ọlá Yari Vine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir.
1: Pastor S. Oladele CAC President.
0: Nàìjíríà Nọ́mùsì.
1: Pastor Akínpẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀ ní CAC
1: Fagunrẹ́ Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdì o.
1: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: ẹ̀yin ara ilé ẹ káàbọ̀ ẹ kú ilé látòjọ ọjà gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa sọ fún yín kẹtùfà ọ̀rọ̀ tí Fọlákẹ́ dálẹ̀ lẹ́ẹ̀kan yẹn ọdún náà òun Fọlákẹ́ ní ó ní ó right but tí kò bá ní ìdìmọ̀sọ́lẹ̀ kò bìnrin jẹ́ kú mọ́ lu every action ó gbọ́dọ̀ ní nǹkan kan tó ṣẹlẹ̀ kéèyàn tó ní action yẹn àwọn ọmọ mi wà tó jẹ́ pé wọ́n ti change orúkọ wọn ṣùgbọ́n
1: bẹ́ẹ̀ni
0: tó jẹ́ pé ẹni tó gbà wọ́n
1: ẹni tó adopt wọn
0: ó ti change orúkọ wọn àti sọ sí pé ọ̀rọ̀ ló débẹ̀ tán fi change orúkọ
2: but
0: ká ní eléyìí tí wọ́n change tó jẹ́ pé ọmọ yẹn ti gbọ́n jù mọ́ bàbá ẹ̀ ó dẹ̀ mọ̀ pé òní bàbá ń bì kan tí bàbá yìí bá wà responsible tí ọmọ ló ní sèṣà lójú tèmi má jẹ́ kí n bá kí n má wá òpòlọ ní olóró
1: jẹ́ ká máa gbọ́ ọ̀kọ̀ táwọn ènìyàn
0: fẹ́ tèmi ni o hello
3: hello
0: yes ma
3: ẹ ká sọ ẹkú program
0: yes ma
3: ẹ wo à ń tọ́lá kẹ́mi wá dá fún yín jáde pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀dá lẹ̀
4: ẹ ṣeun
3: ẹ wo ẹ lé mi tí mò ń sọ̀rọ̀ yìí
0: bẹ́ẹ̀ ṣe mọ́ dájà lẹ́ nìyẹn ṣé olùkọ́lẹ̀ sàdúrà fún èmi ńkọ́ bẹ́ẹ̀ ṣe máa ń
4: tàlà mo ti dá fọkọ mi náà
0: kí lẹ wí
3: ẹ ṣe oríire
0: ó sóríire ó ya ó ya pópópó mò ń gbọ́ yín
3: ṣe ní ṣíṣe pópópó ló sọ̀rọ̀ o
0: mo mọ
4: wọ́n mọ̀
0: slogan ó sóríire yẹn ni.
3: torí ṣé ẹdí ẹni tí mo bímọ fún látìgbà tí mo ti bímọ kò náà ní ọmọ kankan pàápàá ìyá rẹ̀ ló máa ń dáná ìgbà tó yálẹ̀ mi gan kọ̀ títí tí àwọn ọmọ fi dàgbà èyí tó dàgbà jù nú àwọn ọmọ yẹn ní ìṣesí 21 ìgbà tí mi ì kúkú sọ nǹkan kan fáwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ a lọ nígbà tó yẹ àwọn ọmọ náà mọ̀ wá rè so ẹ wá sọ fún mi irú ẹni yẹn kọ́mọ ẹ wá fẹ́ ṣe nǹkan ìjọ kan lọmọ yẹn sọ pé tó bá débẹ̀ tó jà lòun máa fi gbé mọ ni àwọn ń ṣerú ẹ.
0: màmá
3: sá
0: ṣe ọmọ yín obìnrin àbọ̀ ọmọ yín ọkùnrin.
3: ọmọ mi obìnrin.
0: ok ma tọmọ ẹ jẹ ká wò ó tí ọmọ yín obìnrin tó bá fẹ́ wed tí ọkọ ẹ wá bèrè lọwọ ẹ wípé ṣe ti lọkọ mi.
3: èyí tó jẹ ọkùnrin ibẹ ó ti padà ṣàìsí nípa carelessness ẹ.
0: ṣe ti lọkọ mi ma.
3: èmi bá wà pẹ̀lú àwọn ọmọ mi ni.
0: jésù lọkọ yín ànábì.
3: jésù lọkọ
0: yín bẹ́ẹ̀ ni. now ẹ jẹ́ ká wò ó akàn assume ni o assumption wípé ọmọ yín obìnrin yẹn fẹ́ marry ọkọ ẹ ó wá bèrè pé dádì nkọ ṣé dádì ti kú ni pé dádì òkú wọn wà bí báyìí tí ọkọ ọmọ yín wá insist wípé ó dáa kó jọ kó ṣe fóun pé kó òun fẹ́ jẹ́ kí bàbá ìyàwó kó wà níbẹ̀ lọ́jọ́ wedding torí wípé kò fẹ́ jẹ́ káwọn mothers àwọn family tiẹ̀ kan fi bú òun lọ́jọ́ iwájú ẹ jọ ṣé ẹni jẹ́ bàbá yẹn wà ń bẹ̀.
3: ẹni ò ní ó má sì ń bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ti pa lọ́lọ́run lọ́wọ́
0: ó ti tán
3: èmi ò ní má sì ń bẹ́ẹ̀
0: ṣe ti gbọ́ báyìí wọ́n máa wà àwọn ò ní ṣe láti ní kó má sì ń bẹ́ẹ̀ ẹ ṣé màmá ọlọ́run.
4: you cannot push your own opinion you can't say wọn ni say ìyá ní ṣe
0: nǹkan tán sọ ni ọmọ ní ṣe I'm talking about her own her personal one sọ pé kíní wọ́n láwọn ò lè ní kó má sì ń bẹ̀ tọmọ bá sọ pé nǹkan.
4: however everybody ní opinion sí ti wọn ẹ jẹ́ ká tún gbé ìpèsè in case tẹ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ store number wa 0912-370-8675 ẹ fi lágelu ẹ fi store ẹ ẹ
0: ṣe. ẹ fi lágelu Fọlákẹ́mi Mighty. hello.
4: ẹ tún sọ̀rọ̀ o.
5: oyè àtìmọ́lá.
0: alaba.
5: ẹ máa kọ́ àbẹ̀ pé tí
0: wọ́n. kí ló dé ṣe ń sunrun ọ̀sán ni.
5: àbúrò igi ti pẹ.
0: ìgbà ọlẹ jí bí 30 minutes ago.
5: ó di ṣe ilé ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ tó ní alájí.
0: ó ti dáa ẹ mọ̀ jà á jà.
5: ẹ jẹ́ ká ti Fọlákẹ́mi máa sọ̀rọ̀ sí wa.
0: ó yá mò ń gbọ́ yín.
5: orúkọ tèmi ni alaba bá dé.
0: ó ti yé mi àwọn ìbejì ojú ẹ̀sùn lóru.
5: ó jẹ́ ti ààrẹ tí mà àwọn ìbejì ojú yàn sún
0: dáadáa. extra cool ẹ ṣe yẹn.
5: ìyá àwọn tí ń gbé kan lèmi náà ń gbé kan.
0: bẹ́ẹ̀ ni.
5: àìsàn là ń ṣe lọ́wọ́ yìí.
0: ẹ ṣe.
5: ṣé rí intanẹ̀sọ yẹn ó ń wọ́pọ̀ dáadáa. àmọ́ tí èèyàn bá fẹ́ fi egun lélẹ̀ ojú tèmi fi wo ni pé bàbá tọ́mọ o kò tọ́mọ o ó lẹ́tọ̀ àti jókòó. obìnrin ní ò fàrígà pé irọ́ ẹ tó tọ́jú ọmọ àwọn ni ó jókòó. bàbá tọ́mọ kò tọ́mọ ó lẹ́tọ̀ àti jókòó tèèyàn bá fẹ́ fi egun lélẹ̀ òun gan-an ni yọ ọmọ yẹn. ama family go fi kiku aku aseyori ba jo mo ti okoyin o o go fi lenu oro ama family oko go do fi kiku aseyori
0: on ten so e bayi awon obirin o mo won ni like n ten so yi o
5: e won le man like e be di anti for like kemi o le so do
0: eh
4: ni gbodo ma to yin lenu ni
0: to si wala
4: se aba tojo awon beji
0: e ba tojo awon beji e gbe won jo daada o ko sorun fun yin o alaba yawo yin lesun eyin gaga ni
4: ko sorun fun
0: eyin lo daada
4: hello
5: hello hello e ku se o
0: yes sir
4: eshun
0: daddy
5: olutunde engineer ni o e ku se
0: yes sir
5: e ri oro te dale yen
0: yes sir
5: kuda awon okunrin agbodo mo bi se wa ni bẹ toju omo bẹ toju omo omo kule feran ya
0: Allahu
5: Akbar e ma je nkan e wo emi ti mo ba yin soro ma mi iya to bi mi mu feran re bibi pe sugbon time to wa ye ki daddy wa ma je won mo ni won jade laye
0: eya
5: e get me se ri okunrin o gbodo toju omo to ba bi ma dada obirin ba won mo yin o fi ya je yan olohun gan le fi ya je yan mo to ba soju se lori omo to ba lawon fi ya je olohun ni je ki ya o je o e get me dada ni kokunrin toju omo
0: eh an soro ojo nkan eye bayi baba ti o wa responsible
5: e se ri lojo nkan eye ki mama ma so nkan kan rara o fun gbogbo le folorun
0: gaskiani
5: e pe ko joko olosise omo e o toju won lo to sugbon joko okunrin to ba ni tiju gan ni jeun be e wo mo ni customer kan obirin ni won nigbati won lomo won fe se introduction wedding baba e ti lo over 28 years won lojo to wa bayi won lawon meji lo wa won loju nti
0: ese won loju ti lo to elomi elomi o ti lo pe gbogbo ara ile pe bo e ma bo e tele mi wa
5: rara won ni won ni ohun ato
0: won lo gba boss ni woro
5: won ni soja gan ni ma yen won ni ese ngbon poju nti esa lojo nkan iye omo yin tete ni oju oni ti wa
0: ami ami olorun
5: kokunrin soju se lori omo ti obi iyawo ba wa nko awon omo si baba won o ku ko olorun
0: ese
5: ese e ba nki anti fola mighty
4: ese
0: mi ni o nu olorun first time to ma pe ni fola mighty o de wa dun
4: mi fe e se sa mi fe
0: iye olohun o fe daddy e ti pada first time mi o gbori o so mi o gbori
4: mo gbo agbe daddy
0: emi gangan emi ti mo ni emi o gbori
4: o se oko mi eh olohun to ni mi oluwa lo ni gbogbo wa
0: o tu yo mi
4: mo je daddy
0: hello
4: hello e ka san
0: hello
4: oh
2: hello
0: hello ma
2: hello e ka san
0: yes ma
2: tẹni tẹ dalẹ lọsàn
0: yìí
2: nítorí lágbára ni
0: ọlọ́run bá wa bí yá ẹ
2: ṣe rí gẹ́gẹ́ bí n tẹ dalẹ ṣe rí tèmi kò tọ́jú ọmọ ìwọ́jọ́ ọjọ́ ìyàwó a pè é kò lè yọjú
0: ojú tì ní wọ́n lójú tì ní
2: ọmọ rẹ̀ pè é èmi gan pè é ẹ̀tọ́jẹ̀gbọ́n mi pè é kò lè yọjú kini ka ti pe yen
0: oju ti ni won ni oju ti ni
4: se no e je ka bere lowo yin mommy se won yoju tori oju ti ni
0: won invite
4: abi won binu
2: a invite ko yoju
0: won lawon ma wa won kan wa abi won reply yin
2: ko ko ti e soro
4: won fi yin gun
2: like awon to je gbon won so fun wi pe o ba ti e awon ni ko wa nawo iwo sa wa so ko wa so gidi ko de pe ore kan ko kejo ma bo
0: dibo te fi lo picture won sibe
2: ko yoju rara
0: it is where
2: ni yan ko
0: ah to ko si so
2: mo wole loni olorun seun
0: e se
2: wole ri
0: eh ya ile lu ko yin ma
4: ile ni ile yin
2: e fo ko mi le
0: dibo adugo gbo la dugo yin
2: o
0: do na elewe inu wa dun
4: e ba ki gbogbo
0: ah e we rin inu mi dun faraka wa na rerin rerin ti e emi na
2: e se te o ti fola kerin my tf ku ya ka san
0: e fe ki ku orire e so tan e fe ki ku orire e ki ku orire
2: e ku orire
4: e seun aduna kari
2: ami o
4: mo ro po fe ki mi pe mo ku eri because I don't even know what you're talking fun gbogbo awon eyan ton fi fe han wa ton le salaye ma awon ton tin gbianju lati
0: pe ti pe
4: but ti o ki nwole e wo
0: e ma binu
4: je gbe tateji gbe yen ki yen to cut
0: ah to leyin eto ka ma je hello
5: hello e ka so
0: yes ma ya bi je legun si yes ma
6: Golden Chance Lotto Vogue, Masun Piye, Berale Magore, Munamba, Kala Ola Tola, Odimi Mushe, Ta Golden Chance Lotto Vogue, Game Haro Kutu, Ta Kurukore Nik Vogue, Golden Chance Lotto Vogue, Nibubu Haro Jo, Anfani Wafon, Lati Je Wotabwa, Wosati Ta Golden Chance Lotto Vogue, Ta Ta Je, Ken Hope Ke, Anfani Benipe, Toba Jeninwe, Yowu Anwa Game Wa, Olegba Winnings, Nye Yike Yi Golden Chance Lotto Payment Center Wa, Kilotun Duode, Lo, Siye Yike Yi Golden Chance Lotto Kiosk, To Wala Dubore, Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Sa lago mesa, koja sa jume edogun uro. Ago mesa abu aro lo besi. O sim mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darako, manwe bi olori re. Golden Chance Lotto.
7: Golden Chance Lotto Vogue. La be do de.
8: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
9: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
10: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
11: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
12: Eti yin melo gbogbo eyan pinle Oyo White Stone Souvenir lo ran mi si yin lori gbogbo eyan to ti ilu kan wo lu Ibadan te ni kan re se te si nilo souvenir lori sirisi to je original pambele te le lo ninu le te le fi seven pawon ni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagidi yapa high quality stone mix blender garage n be lori stone mix blender wa stone mix yam panda asosu di yan leyo soka back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awu gba lo de lori sirisi abomo for 7 dish rechargeable fan gbogbo rin se to wulo fe yin ketra solar fan won we lo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir pe ran le ma lo si white stone souvenir ide ape odudua building directly opposite nnpc filling station ide ape ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi oraja
13: gbogbo omo ologo pate ti yin melo ona bayo si feni ti o le gbadura wonu ogo
14: sebi nitori ogo ni o nitori ogo
13: idire yi ti olorun reverend pf owa fi pe gbogbo eniyan sibi ipade adura lagbara sunday merinla 14 sunday prayer service leto ti bere lojo sunday on the 28th of june ti o pari ni sunday on the 20th of september 2026 bere latago meju aro si meji labo san ni sunday ose kokan ni gbangan soji la wa christ river miracle church kremik to nbe ni number 7 reverend pf owa christent leyin saint luke college adeyemo layout malete nbadan ti akori re je idapada wonu ogo o ti gbadu ojo pe o ti po yori oke ati wonu ogo won ti fe su elenu kilode to fi sise fun elomi je ti wo si seru ogo akoko to to ku deba iwo na darapo mawo eyan mi mo ninu adura sunday merin la yi kayo foko tutu pese da re bi ti jacob ati jabesi nu we mi mo agbo ti gbagbe joseph sinu ogba iwon oluwa si ona ti re o wonu ogo lo opo na si olorun alaye olorun o lo fun o ti baba wa ninu oluwa reverend pf owo ati reverend cc owo wa to gbadura sule fun o sayo ti mo pe ninu adura lagbara sunday merin la yi emi ori temi se o e gbagbe loruko jesus

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ròyìn rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí adesina big man presenter pẹ̀lú rẹ̀mí babajide mc general láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì friday ní ìkànnì lágẹ̀lú 96.7 fm entertainment program.

Lagilu FM 96.7.

0: ẹ káàbọ̀ padà látòjú ọjà ẹ̀yìn aráalé ogobi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri ìkànnì iléeṣẹ́ rédíò lágẹ̀lẹ́ fm ibẹ̀ náà la wa àwọn èèyàn sì ń pè wá lọ́tùn lọ́sì mo mọ̀ pé nǹkan tí fọlákẹ́mi dálẹ̀ yìí kápá rẹ̀ lè kà ní.
1: Àjọ dálẹ̀.
0: Hello.
2: Hello.
0: Yes sir.
2: Bí ẹ ká sọ.
0: Yes sir.
2: Gàlíọ́ àfisì látọ̀jà aláàfin.
1: Èyà ẹ ká sọ.
2: Ẹ ká sọ. Ẹ ọkùnrin gbọ́dọ̀ wà ń bẹ̀.
0: Why?
2: Ọkùnrin. Ẹ ṣe. Ṣé rí irú situation báyẹn bá ṣẹlẹ̀ tí ọkùnrin bá kọ gbére. Gbogbo ọkùnrin náà kan náà ni ò fún nìkan ṣe ọkùnrin àwọn ọkùnrin kan bẹ tí wọn fún nìkan ṣe but àwọn obìnrin òun nígbàwọn gan ń fà ó pọ but péèyàn ṣe ojúṣe lórí ọmọ ìgbà but ọkùnrin gbọdọ wà ń bẹ.
0: Ọ̀gá mi ọkùnrin tó bá ṣojúṣe lórí ọmọ ìyẹn yàtọ̀ àní ọkùnrin tó jẹ́ pé kò wà responsible rárá.
2: Yóò wà ń bẹ̀ náà olóbi mẹ́ ẹ̀ òun ló bi yóò ó gbọ́dọ̀ wà ń bẹ̀.
0: Àwọn máa sọ pé who be must tọ̀ ni.
2: Ẹ̀lo sà. Àwọn kan ti ń bẹ èmi ti rí bàbá kan tó jẹ́ pé bàbá yẹn ó ti lọ for some 15 years more than 15 years ìgbà tó ma ẹ́ dẹ̀ ọmọ lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ owó dé ọládé gbogbo ẹ̀ dé. Ok ebi baba lo lo sojuse.
0: Ẹ ọmọ ló pe baba abi baba sọ pun fẹ wa.
2: Ọmọ ló pe baba.
0: Ọmọ ló pe baba nkan ta n sọ ni.
2: Yes òun ló lọ sojuse ó tún gba ìjì ìyá gan lọ. Ó ṣe mọ̀
0: orí ìjì ni
2: orí ṣe rí gbogbo nǹkan tẹ ẹ ọlọ́run ṣàánú wa sá.
0: Ami.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣe kan.
2: Yeah.
0: Ẹ ṣe kan.
1: Ẹ ṣeun.
0: Bí mo ṣe lè àwọn bàbá mi wà tó jẹ́ pé wọn ò. Àwọn tó wúlò wà àwọn tó sojúṣe wọn wà àwọn tó struggle àti rí pé wọn ní impact láyé ọmọ wà àwọn bàbá kan wà wọn ti ní notion wípé ọmọ àwa bàbá ẹ lọjọ iwájú.
1: Bẹ́ẹ̀ni àwọn yẹn lèmi ò tí ẹ mi ò rate wọn rárá.
0: Wọ́n á ní màá jáyé òní ọmọ ẹ̀yọ́lá.
1: Wọ́n á ní kí ni tó bá fẹ́ bínú lọ kó mọ bínú lọ ọmọ òwà bàbá ẹ̀ tó báyà ìwà burúkú pátápátá gbà
0: ni ìwúlò fèèbù wọn tún ṣọ́ọ̀tì fún ìjọba.
1: Because tí ẹ̀yin àti obìnrin tẹ́jọ wà tí ìjàmbá wà ẹ̀tọ́ ẹ̀yin méjèèjì ni pé kẹ parí ẹ̀.
0: Tẹ́bà dẹ̀ parí ẹ̀tọ́ jọmọ.
1: Ọkùnrin dẹ̀ ló tiẹ̀ máa múṣẹ́ sóbìnrin lórí. As a matter of fact nǹkan tẹ bá sọ fún wa ló máa ń fọkàn wa balẹ̀. There are some ọkùnrin tó jẹ́ wípé owó lè má sí lọ́wọ́ wọn. Ọlọ́run lè máa yọ̀ǹda nǹkan tó ń nílò láti jẹ́ bàbá àbí jẹ́ ọkọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu wọn lè dà. Ọkùnrin mi a sọ fún ìyàwó pé ó rí bẹ́ẹ̀ ni ṣáà máa bá mi foríti ṣáà máa support mi ṣáà máa ṣe àìmọye ọkùnrin tó jẹ́ pé wọn ò tiẹ̀ rọwọ́ mú sí ẹnu débi tí wọ́n fẹ́ fìdíyàwó àtọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu wọn ìṣesí wọn support wọn ó máa encourage obìnrin wọn tí wọ́n jọ tọ́mọ jọ dà wọ́n pọ̀ tó dẹ̀ pé kò sí bó ṣe lè jẹ́ irú obìnrin yẹn ò lè fi wọ́n lẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin tó yẹ pé ìdàkejì ni wọ́n tó yẹ pé lílù ni bí ìbàrá lílù ni ṣáàbí boys brigade ẹ̀yin náà mọ̀ orúkọ bẹ́ẹ̀ ṣé irú ọkùnrin yẹn lèèyàn máa dúró tì wà tún wá ka gidi bọ̀ pé yẹn mọ́ lọ ń gbọ́ bá lù tán ó tún wá ní kó mọ́ lọ pé ọmọ ìwà bàbá rẹ̀ irú ìwà burúkú wo.
0: So lílù ń da ṣùgbọ́n lílù ni àwọn obìnrin bíi 10% làwọn ìyàwó ilé tó yẹ kí wọ́n ní ohun tútù.
1: Ìsọ̀rọ̀ ni gbèsè ọkọ mi.
0: Ó náà ni mo sọ.
1: Tó bá ṣe sọ̀rọ̀ sí obìnrin gbà mi lóòótọ́ o ti wá wà lára wa o.
0: Àwọn ọ̀rọ̀ tó máa sọ gbà mi ṣé kò ṣe mí bẹ́ẹ̀ o ní sọ̀rọ̀ gbà mi bọ̀ lítù ni àwọn obìnrin.
1: Ẹ ṣe bẹ́ẹ̀ ti rí wa bẹ́ẹ̀ ṣe mọ́tò sọ pa láwọ̀ òkú ni wa. Ibi táwọn bàbá wa wò wá dé náà gbé fún yín pé kẹ máa ṣe. Ẹ̀yin náà ti mọ̀ pé wọ́n máa ń sọ sórí tá máa sọ pé sùúrù náà fi ń ṣọkọ obìnrin. Ó lè dàbí ọ̀rọ̀ ẹnu lásán. Nígbà tó bá ní obìnrin kàbí méjì ní àkàtà ẹlò tó máa mọ̀ pé sùúrù yìí kì í ṣe sùúrù lásán sùúrù promax ni. Torí obìnrin máa fẹ́ tọ́yàn sùúrù ń gbà mí. Bí mo àwa gan tá bá wora wa lọ wora wa bọ̀ a máa sọ pé kí lè tí mo ṣe nǹkan tí mo ṣe gan-an irú ìwà wo mo wí. You know àwa gan ò lè explain some certain things. That is why they say that marriage àbí ìbárẹ́pọ̀ láàrin ọkùnrin àti obìnrin kì í ṣe ẹrù ọmọdé rárá àti rárá. Àwọn èmi dẹ̀ tún máa padà sí ọ̀dọ̀ àwọn ọkùnrin tó jẹ́ wípé láti gbà tálàyé ti dáyẹ̀ láti bìlí pé ọkùnrin lè yẹ kó jẹ́ provider. Ọkùnrin tí ò bá wá láǹfààní àti jẹ́ provider.
0: Ní Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni. Ọkùnrin tí ò bá wá láǹfààní láti jẹ́ provider yẹn kó tún lọ́rọ̀ tó tutù lẹ́nu. Kì í ṣe pé kó kàn máa sọ̀rọ̀ ẹni àbí kó máa fagídí. Ọkùnrin mi ò ní fowó sílẹ̀ a máa fi agídí lílù yẹn ni.
0: Èmi ò fi ayẹ́ láyé ṣá. Ìmíì ni ṣùgbọ́n ọkùnrin mi ò wà tó yẹ pé o ti n fori ti kan ma soro kan ma soro to pori ti fe pa nipa ke ma soro si o da le limit sun kan te yan le
1: fa lake won ni lati ba awon egbe mi na soro awon obirin bi ti temi eh lo to ore nu wa na nigba mi
0: o mu o ti ese o fa lake
1: o kilo wi
0: ti ese ise o
1: emi o ti I'm a good person ore nu obirin mi bi dilenu meji to ba in fact obirin to je egbe gan wa tun pe
0: eyi ma lowo oko
1: eyi ma tun buru yato ore nu yi ma de tun le wo o ma le cause earthquake ti e ba fall siru situation yen gege bi obirin e je ka tun tun ra wa wo te ba de tun fall situation to je bi pe o ma frustrate okunrin kuro in life eyan de bi tokunrin ma so pe lomo wo mo da wo ngbo ba yo mo bere show mo pe yen na tun wa tokunrin yen gbogbo bo ba se try to ani ngbo ba ya omo bere babe sati e mo lo na je nte ri mu mi
0: obirin mi fali
1: however
0: o de le kunle o le kunle fun omo kekere
1: ngbo but oko late e ko rate however gbodo pada sodo awon obirin ti won duro toju omo abi awon okunrin ti won duro toju omo to wa dijo eye te wa ma ankara
0: iyen lo dun e
1: iyen o le work you
0: won invite won won wa mo ankara ankara te you know oto ni wed aso ti ma gbo oto laso tan to fe se wedding mu but iwo to toju omo to si ninu life omo ton ma so fe pe ah iru en ton na fun invite ti o wa
1: fun invite
0: so won lo pe awon mo nlo sodo kini mo really e ba debe ah se ani ma so ni boda mi ah yemi o mo mo se ma se ah a ma so e ibe le ti ma ran ti adugbo kan to pe awon na mo n fifi la awon si waju de ge fi enjoy en ge fi won ma de awon lo wa lo si gbagi won wa ma so won a ma ta so kakiri won o wa
1: won fi le poti
0: won wa lo si woru dabi challenge won wa ti lo lo charter bus bi meto meta won wa lo be
1: beni
0: won
1: fe show you know ashi ni se ju die
0: ojo yawo won a ma fe ki yawo ya iya oko ma force lati ma oya
1: iya
0: sa ki oya e ki
1: eh ijatitan ijatitan ao e ma jati e ma ton ra wa
0: ijado pin
1: awon e na ma pin ke pin si bi pin kini kan ton ma show pe awon sala won lo ma won you know
0: the head mora we
1: iyan o make sense however call on kushanu fun wa ni iyan lati ma ro atunboto you know it's very important nkan ti yan ba de se sile o na niyan ma wa ba iyan ikan ikeji a ma to yi ko to cashier
0: be ni cashier nisin
1: *347**1004*2 ashi ngba ba wa yi ko ton amen to je sugbon awon eyan nla nfani lati pe nje o to okunrin abi obirin baba abi iya ti ko si ni igbe aye omo nigbati omo ndagba to lo bi ori toto to kai mi laragun se won lanfani se e ka fun won ni eto se e ka fun won ni aye lati wa joko ni joko baba abi ni joko iya awon obirin kan na wa te pe won ja omo sile ni kekere
0: be ni
1: ton ma lawon o le fori ti mo awon o le ba duro mo ton mo gan o le identify pe iya awon lele to je pe iyawo baba abi iyawo oko e on lo wa ti lo wa last to toju omo be seru iya yen so ye ko ti e wa aso rara so ye ko joko
0: lori Facebook ta lo nje TFK shitu lori Facebook
1: ah community bi nu oju e ti change
0: yes na oni e ku eto Mr. Asoleke
1: okay
0: and sister Pretty Folaski
1: meje fola wa ti mo
0: TFK eyin ni olorun ni e
1: o n wo won bayi
0: folake mo promise e n ko n ba promise and do ni

0: Hello?
1: Hello, Mr. Gwinga.
0: Yes, sir.
1: Iṣẹ́ọpọlọ ni bàjẹ́ ní gbàgbé wọn. Mo kí Adéṣọlá Kẹ́mike. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Àwòlọ́wọ́ ìdúró ògbó ẹ̀kẹ́tọ́ ọmọ ló ń sọ. Mo sọ̀rọ̀ láti Adétọ́kùn Ògbẹ́wò Lẹ́m̀bàdàn.
0: Yes, sir.
1: Ẹ kú iṣẹ́. Ṣé rí nípa nǹkan tẹ́ ń sọ yẹn? Tí ọkọ̀ àti ìyàwó bá wà, àdàbọ̀ pé wọ́n fi ra wọn lẹ̀ ń wọ̀n sí nǹkan tẹ́ pa wọ́n ṣe. Ṣé ọjọ́ kan ọjọ́ ẹ̀ yẹn? Wọ́n àǹfààní wà láti wá kò bàjẹ́ yẹn kò bàjẹ́ àbáni. Ọjọ́ kan yẹn máa wá wọn kan o.
0: Kí bó ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀?
1: Torí pé kò sí pé ló bí ọmọ rẹ̀ kò bá jà lángànà kò bá jẹ kò bá wọn wáyé sponsible. Ọjọ́ kan yẹn jọjọ ni ìwà lè sọ ìdè mí o àwọn léde ọjọ́ kan yẹn. Àwọn ẹlòmíì dẹ̀ ni wọ́n tà lọ mọ́ rẹ́ǹtì yà fún ọmọ wọ́n sì lọ mọ́ rẹ́ǹtì yà fún ọmọ àgbọ̀n àmọ́ kó jẹ́ ní tí ó wà sponsible náà ọjọ́ kan yẹn wọ́n á wà kan ipò ọmọ rẹ fẹ́ ṣe nǹkan o wàá dúró tì.
0: Bóyá rules kan wà tó jẹ́ pé bó ṣe yẹ kó rí ni mo ṣe béèrè pé báwo ni.
2: Ẹ mọ̀ ká ṣàkó ètò ládùn lónìí bàjẹ́.
0: Ọ̀kẹ́.
2: Orúkọ ti ní ọ̀kẹ́ olúwa contain àríṣe ààrẹ aláṣà pátá ìbàdàn. Dóò náà Yorùbá máa ń sọ pé òkè ìkúlò kúlò ìbábọ ọmọ ló lọmọ. Tí wọ́n bá fojú àánú wò ó ìyẹn àwọn ọmọ àti wọ́n lè fún lórí ọ̀kẹ́ pé kó wáá jókòó lọ́jọ́ yẹn. Kì í ṣe pé ó fi gbogbo ara lẹ́tọ̀ọ́ náà o torí pé kò ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lórí ọmọ kò tọ́jú ọmọ. Ṣùgbọ́n àwa Yorùbá máa ń wò pé nígbà tó fóun náà ni biological father. Vice versa ni o bó bá jẹ́ pé tọ́jú obìnrin náà ló kẹ́gun sí all the time. Ẹni tí ò bá ṣe kò yẹ kó jẹ olúwa contain àríṣe àwọn aláṣà pátá ìbàdàn kù.
0: Ọ̀rọ̀ ìtọ́ gámi. Ṣé kò ní ni ó yẹ kó rí àbí ṣé kò ní.

0: tele.
1: Àwọn gidi tán máa ah ìyá yìí yàda sọlá ọmọ rẹ níbi tán bá wà bá ó wù mí kí n rí gèlè ìyá ọyọ náà.
0: Àgèlè yẹ ìyá ọyọ náà ṣe gèlè wọn sókè báyìí ni wọn ni wọn yẹ máa
1: ń ṣe gèlè gidi
0: báyìí wọn máa ah ìyá bìjẹlẹ ṣe
1: máa sọ tí wọn fi bọ ọ.
0: Ah no gèlè wọn kò tí ẹ
1: kọjú sọkọ
0: gèlè wọn anytime any day wọn lè di ju wẹ gan style wọn. Okay ayédáyé ọ̀làjú
1: wọn ló di wípé
0: ah ìyá mi ni wọn a máa ń jà but no ìyá mi ni wọn anytime any day anytime any day. Ṣé ọkọ ayédáyé ọ̀làjú ni àwọn èèyàn bẹ̀rẹ̀ ti ní fowó wé gèlè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ before now gbogbo àwọn ìyá wa ló ní bọ́n ṣe ń wé gèlè wọn tó jẹ́jẹ́ style títí wọn ó ní bọ́n ṣe ń gbé ní bọ́n ṣe ń ṣu ní bọ́n ṣe ń yá.
1: Fọlákẹ́ mi ìṣúọ̀ bò yá o lè mi ò fẹ́ bẹ́ gan mo mọ̀ pé bó ṣe wà tí mo fẹ́ fún ẹ ní nǹkan o máa fẹ́ gbà ni bá ní pé nba tó surprise ẹ kí n tó fún ẹ ní full tank epo sínú.
0: Full tank the last one a ti lo tan.
1: Kí wá kí wá lo fẹ́.
0: A ti lo yẹn tán máa lo fún ní full tank.
1: Màá tún ṣe dídì àdìmọ́lẹ̀ mi fún
0: ẹ. AI full tank.
1: Màá tún ṣe àdìmọ́lẹ̀ mi fún ẹ. Ṣe ṣàdìmọ́lẹ̀ mi fún ẹ. Tàbí ẹ̀yin ara ilé tẹ̀ wá ń bí tẹ̀ ń gbọ́ wa. Ẹ̀yin ara ilé tẹ̀ wá ń bí. Ǹjẹ́ mọ̀ pé nílẹ̀ Yorùbá àwọn kan wà Fọlákẹ́
0: ṣe pé
1: wọ́n máa ń tán bá gbégèlè wọn tán wọ́n á parí ẹ̀ síwájú.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn kan wà wọ́n parí ẹ̀ sẹ́gbẹ̀ àwọn kan wà wọ́n parí ẹ̀ sẹ́gbẹ̀.
0: Ṣe ṣe ọ̀pẹ ní full tank.
1: No ma worry.
0: Are you sure?
1: No. Mo ti sọ pé mo ti change. Ẹ̀yin tẹ̀ wá lórí Facebook ní ẹ̀dá àkọ́jẹ́ kí Fọlákẹ́ lẹ̀ Fọlákẹ́ omi ti pẹ́ lára ọṣẹ.
0: Ó ti gbó pọ̀ jù. Ó ti finally dọ̀ṣẹ́ kò dé àtẹ wa dá àdẹ́wé mọ̀ àdọ́ṣẹ́ mọ̀ mọ̀ báyìí. Ẹ bá bẹ̀rẹ̀
1: Yorùbá lọ́wọ́ mi kà sọ́tọ̀ ẹ̀ bí lọ Fọlákẹ́.
0: Ẹ ó ga jù. Ẹ ó bẹ̀rẹ̀ sọ́tọ̀ lọ́wọ́ mi. Ìkànnì Lagẹ̀ 96.7 FM ibẹ̀ la ẹ jẹ́ ká mú ẹni tó jẹ́ káṣẹ̀ lọ́sàn. Yes bro.
1: Ṣé mi ní close Facebook yìí báyìí? Bóyá kí n tẹ̀ máa ka Facebook kankan mọ́.
0: Kí ló dé?
1: Jọ ṣé wà lórí Facebook?
0: Mo lè lọ.
1: Jọ lọ ka kọ́mẹ́ǹtì Mr. Olúwaṣẹ́yí Adéyẹmí owó gbè mí lọ ka mi fẹ́ sọ anything mọ́.
0: Ok.
1: After the lemon, ma close Facebook.
0: Straight.
1: Ma delete Facebook Lagelu àti anybody in access Facebook Lagelu mọ́.
0: Ta ló kan ọkọ mi ní Igbo àbí ní Ewo?
1: Ṣo ti ri Fọlákẹ́ lọ́kọ̀?
0: I'm looking for it.
1: Ẹyin èèyàn tẹ wà lórí Facebook lẹ́yìn moment yìí ó possible tẹ pé màá dé activate Facebook Lágelo ẹ̀ níwò mọ́ ṣo ti ri?
0: Mo wà
1: tètè lọ wà
0: for some reason
1: tí mo fẹ́ mú káṣẹ.
0: Okay.
1: Kí ni
0: kí ló korúkọ wọn náà?
1: Olúwaṣẹ́yí Adéyẹmí Awógbèmí Owógbèmí.
0: I blow you come out bros.
1: Eh?
0: I blow myself come out.
1: Ṣo ti ri?
0: Mo ti ri.
1: Kọ́ àǹkan tó ń sọ.
0: Wọ́n ní ẹ̀kọ́ ètò Fọlákẹ́mi dey enter my eyes kí ló dé ẹ lọ wáyà wò tí yín náà.
1: Mr. Olúwaṣẹ́yí ẹjọ́ kí ni àdírẹ́sì yín W kí ni?
0: SW007.
1: SW kí ni? Fọlákẹ́ ṣe ká sáré mú.
0: Jẹ́ ká mú kàṣẹ. Jẹ́ ká mú kàṣẹ.
1: Àbíkáṣẹ́ ní sóru bẹ̀rẹ̀ àbí 2 minutes bẹ̀rẹ̀ lómi fẹ́ pín sí hàn.
0: Ẹ jà mú kàṣẹ.
1: Oya star 347 ṣe ti pe oya ẹ ká wo tó bá jẹ káṣẹ Fọlákẹ́ dey enter your eyes. Bẹ́ẹ̀ ló mi ṣe máa ń rí àpòlò nìyẹn o ṣọ́mọ.

0: òmìnira kò fi ọwọ́ gbà.
1: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Kò ká nǹkan kan láti rà mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni.

tọ ọlọrun ọba elédùmarè ìwọ la fọrọ wálé lọwọ ìwọ náà ni o lè ṣe ohun gbogbo ìwọ náà ni o lè fara dẹyàn ìwọ náà ni o lè gbéyàn lórí sókè àfọrọ wálé ọlọwọ o ọlọrun ọba tó ń ṣe dáadáa fún wa a kì ọ a sì sọ pé o ṣe fún àsìkò yìí tó fún wa àgbájọwọ òun la fi ń sọyà òun náà ni ètò eléyìí tí ó tún gorí afẹ́fẹ́ ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pe ibi tá a wà yìí ṣé àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí àgbájọwọ́ tẹ̀ ń wòye òun la fi ń sọyà òun ló mà dífá fún ètò yìí o ètò tá a pè ní àgbájọwọ́ léyìí tó mú kí gbogbo àwọn obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n kó ara wọn jọ láti sọ èròǹgbà wọn kí ni wọ́n fẹ́ bó ni wọ́n tún ṣe fẹ́ kí ìpínlẹ̀ yìí kó gòkè sí torí tá a bá ń sọ nípa àwọn ọlọ́jà obìnrin ó jẹ́ pàtàkì nínú àwọn tó ń tà tó ń rà nínú ọjà gbogbo àwọn obìnrin tí wọn ò sì gbọ́wọ́ lọ́wọ́ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun bójò ń rọ̀ bó òrùn ń ràn wọ́n ti bọ́ sínú ọjà wọn láti máa tà á ó tọ́ ó sì yẹ wọ́n yẹ lẹ́ni tí èèyàn ń fún láàyè láti sọ̀rọ̀ agbátẹrù ètò yìí ó ní ìyámapo center for peace women and youth development àwọn tó ṣonígbàwọ́ ètò yìí ó ní eribo foundation eléyìí tó ń bẹ ní ìlú abuja fọláṣadé àjàlá olórúkọ tèmi tí mò ń jẹ́ mo kí gbogbo lé o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa jákèjádò àgbáyé mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò àgbájọwọ́ lẹ́tọ̀ èyí tó mú kí gbogbo obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń fẹ́ ìtẹ̀síwájú àti ìlọsíwájú ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń fẹ́ kára ó tún dẹ̀ wọ́n sí lórí okòwò wọn gbogbo tí wọ́n ń ṣe àwọn nǹkan wo ni ó mú kára ó dẹ̀ wọ́n o ni wọ́n mọ̀ wá sọ lórí ètò lónìí mo ti ní àwọn àlejò gbàǹkọ̀gbàǹkọ̀ àwọn gbàǹkọ̀gbàǹkọ̀ méjì eléyìí tí wọ́n wá sórí ètò lónìí ẹni ṣe mo lálejò lóòótọ́ mo mọ̀ lálejò mo ń padà bọ̀.

0: Gbẹrùdórí
1: o. Gbẹrùdórí o. Ẹnlẹ́ màmá wa.
0: Ẹ kásán.
1: Ẹ pẹ̀lẹ́ púpọ̀.
0: Ẹ ti.
1: Bó o lọ jà.
0: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
1: Kò ní sí wàhálà kankan. Ojú yín tẹ̀ ń járòdò. Èyàn ti mọ̀ pọ̀ jà ń dùn. Kò ní bàjẹ́. Bákan náà ni mo ní ìyá wa kan níbi tó jẹ́ pé ìyálọ́jà ni àwọn náà. Àwọn ni ìyálọ́jà ní Moniya Complex. Alhaji Azeez Ajibola. Àgbàjọwọ́ o.
2: Láfi sọ̀yà.
1: Àjèjì ọwọ́ kan.
2: Kò gbẹ́rù dórí.
1: Ẹ̀lẹ́ màá ẹ káàsán.
2: Ẹ káàsán gbogbo ilé
1: o. Ẹ káàbọ̀ sórí ètò àgbàjọwọ́.
2: Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣe ojú òní tì yín o.
1: Ẹ jẹ́ kí n padà lọ sọ́dọ̀ wa ìyálọ́jà ìjọba ìbílẹ̀ Akínyẹlé. Alhaji Fausat Adégbìtẹ́. Màmá.
0: Ẹ káàsán.
1: Ẹ̀lẹ́ màá.
0: Ọjà rí.
1: Ta bá ń sọ nípa ọjà. Ọjà tí wọ́n tí àwọn èèyàn ń tà tí wọ́n ń rà ńbẹ̀. Tí Ọlọ́run ọba sì wá ta kókó wípé kí ẹ̀yin jẹ́ ìyálọ́jà níjọba ìbílẹ̀ Akínyẹlé. Ìyá mi yóò ti tó bí ọdún mélòó tẹ́ ti ń wà nú ọjà tẹ́ ti ń tajà gan. Torí wọn pé àwọn míì náà tí wọ́n bá gàn pé wọ́n jẹ́ ìyálọ́jà jẹ́ nǹkan kẹlẹ́jà àwọn gan ìní gba aṣẹ́. Bó o lẹ̀yìn.
0: Àwa ti wà ní ọjà.
1: Ó sì tọdún mélòó.
0: A mọ rí bíi 40 ọdún 40.
1: Ogójì nìyẹn.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ogún méjì ọdún.
0: Bẹ́ẹ̀ ni.
1: Lẹ́ẹ̀tì jẹ́yà lẹ́ẹ̀tì ń ṣòwò nínú ọjà.
0: Ta ti ń ṣòwò.
1: Sẹ́yìn náà ń ṣòwò bẹ́ẹ̀ ṣe wà yìí.
0: Mo ń ṣòwò èlò lèmi ń tà nílùú ọjọ́.
1: Wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tẹ́ bá sọ pé ìyálọ́jà gangan ni wọ́n kò sí èèwọ̀ gangan kàn máa lọ kàn máa pọ̀
0: lọ́rùn. Ìyálọ́jà tí ò bá ṣòwò ọ̀lẹ́ nílé yùn yóò sì jẹ́ǹjẹ́ ọ̀tẹ́. Tọ́lẹ́dà tí ò ṣiṣẹ́ sẹ́ni ó ṣe wàhálà lọ látòrọ́ ṣe lọ́ gbà tiẹ̀ tóun ó fi tọ́jú ọmọ rẹ̀. Gbogbo àwa tá a jẹ́ ìyálọ́jà làwa ń ṣòwò ní gbogbo òlú Ọ̀yọ́ ìpátá.
1: Nípínlẹ̀ Ọ̀yọ́ yìí.
0: Nípínlẹ̀ Ọ̀yọ́ yìí.
1: Ẹni olówó lẹ́yìn èèlò lẹ́yìn tàbí kí lẹ́lẹ́ ń tà.
0: Èèlò lèmi ń tà lọ́jọ́ tó ti pẹ́.
1: Ṣé ni Akínyẹlé náà lẹ sì ti ń tà?
0: Ọjọ́ mo ti ń tà mọ́ ń rà Lákínyẹlé àmọ́ lọ Ọ̀yọ́ ń gbà mí àmọ́ la aláàka tí ọjà Hausa bá dé àmọ́ lo ògèrè lọ rajà. Bá gbé wá.
1: Bẹ́ẹ̀ ṣe wá ráyè mójútó inú ọjà. Torí wọ́n ní o gẹ́gẹ́ bí n ta gbọ́ ọ pé ẹni tó bá jẹ́ bí ìyálọ́jà kò ìwé sábà ní sọ ìdí sì ni wípé kí wọ́n fi lè mọ ọmọ nítọ̀ kán mọ̀ tẹ tọ pinpin bó lọjà ṣe bó lọjà ṣe ń lọ.
0: Kò pè àmọ́ mọ̀ nítọ̀ ọjà.
1: Bó lẹ́yìn ṣe wá ṣe ẹ̀yin tẹ́ ti lọ rajà.
0: Ọlọ́run ni bá wa ṣe lónìí ní ìsìn tí mo jí mo ti kọ́ lọ rajà mo pò lọjà mo tún lọ ọ̀dọ̀ Kábíyèsí Akínyẹlé.
1: Kìí ṣe ní òjò lẹ ti lọ rajà
0: tẹ́ lọ. Nínú òjò ni òjò pa mí ẹni òjò ọ̀pa tóòrùn ọ̀pa ìṣẹ̀ ní ọ̀pa.
1: Lọ́run ọba mọ̀ jẹ́ ṣe ó pa wá.
0: Tẹ́ bá rí ẹni ọ jẹ́ ìyálọ́jà yóò mójútó sẹ́ rẹ̀ yóò sì mójútó ọjà fún gbogbo ọmọ ọjà rẹ̀ kí gbogbo ọmọ ò lè bá a nílọ síwájú. Ìyọ̀ là á pè ní ìyálọ́jà kìí ṣe pé ká jókòó. Ká máa tọ́jú
1: sọ́ọ̀bù ọmọ
0: tí ọ̀kan wà ká máa dá sí ń tọ́ ọba kan wọ́n wà bọ́nú sọ̀rọ̀ rẹ ló dìde lọ́lọ́ yanjú ẹ̀ kì í ṣe pọ́ọ̀mọ̀ fi mí fúnlẹ̀ ká.
1: Ṣé ká pé ọ̀rọ̀ ọjà ṣẹlẹ̀ báyìí wọ́n sì wáá fẹjọ́ lọ ìyálọ́jà ni wọ́n wáá fi ọ̀rọ̀ tó ìyálọ́jà létí. Inú sọ tiẹ̀ gan lòun náà ó ti dìde tí ó fi lọ yanjú tí wọ́n bá wá.
0: Yóò sì ké sí gbogbo ọ̀tọ́ bá yẹ tí wọn ó fi yanjú ọrọ tó bá sí ọjà àbòmíì tí èso ọjà àtọdọ mi màá wọkọ màá lọ màá pin tó bá yẹ ká pè lẹyìn bó ṣe járí já màá lọ bó ṣe olú lọsìn Akínyẹlé òǹdùǹdù àtàn èmi máa kiri kàní.
1: Kò sì dí ọjà yín tẹ̀ ń tà lọ́wọ́.
0: Kò dí ọjà mi lọ́wọ́ kò dí lọ́wọ́ àánú Ọlọ́run sì ń sọ kalẹ̀ a sì ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. N bó ṣe pé ìyálọ́jà tá a jẹ kọ́ mọ́ bàjẹ́ la jẹ́ fún kí ló sì le tòrò. La jẹ́ fún àjẹ́ fún pé ara èmi nìkan kọ́ dáa fún gbogbo ọmọ ọjà làwa wà fún. Torí tó bá dáa fọmọ ọjọ́ kan yà lọ́jà mọ́jà ló lórí ibú lọ́jà. Gbogbo ọjà tá a ní mọ́jà fòsì ló gbà bẹ́ẹ̀. Ń gbé ẹ̀yà lọ́jọ́ ọ̀bá ṣiṣẹ́ yọ jẹ́ǹjẹ́ ẹ̀yà kọ́lọ́mọ ṣàwà níyà lọ́jà tí ọmọ jẹ́ǹjẹ́ ẹ̀yà.
1: Àmì àṣẹ Ìdùmarè.
0: Ìṣèrí náà dúpẹ́ fún
1: ìyá wa tí wọ́n jẹ́ ẹ̀yà lọ́jà ní Moniya Complex Alhaji Azeez Ajibola. Bó o ní gbogbo ọjà ṣe complex ibẹ̀ yẹn ní Moniya nìkan lẹ́yìn ti jẹ́ ìyálọ́jà lé lórí o.
2: Bẹ́ẹ̀ ni complex nìkan mo ti ń ṣe ìyálọ́jà ṣùgbọ́n èmi mo ń ṣe àkóso gbogbo ọjà tó wà lábẹ́ Akínyẹlé local government ní abẹ́ ìyá wa Adégbìtẹ́. bi nkan kan ba sele emi won o ko pe ninu oja ti ise oja tan gan wa emi o pe ya awon ru ni losin pe o nkan bayi bayi sele o njo la lo e pa ko we e ka pa ko e pe gbimo a si ba won lo a si lo be a si lo yanju e
1: Olorun ba oni je o baje
2: amen
1: agbara lowo Olorun e je n pada wa sodo iya wa gangan ti won je iya loja ni ijoba bile akinyele iya wa Fausat Adegbite iya eni ngba te ti bere si ni lo sinu oja lati ma ta oja je onisowo ninu oja o ti le ni ogoji odun
0: be
1: ta ba ni ka gbe segbe ara won pe ni awon asiko te bere si ni bere oja ni bi o le logoji odun ati ni ru asiko yi se iya to wa nbe sa
0: yato
1: nkan kan wa to yato nbe bo lo se ri ngba yen ba lo se ri nsin
0: o da ni gba na se ri ni nsin anu olorun lo ku adoju ko po fa ninu gbogbo oja ta ni
1: eni suru eni o da ni gba na
0: yo ku die ni nsin
1: ha bi bawo wa ni
0: e ma ji pe ngba na ta baraja ta ta a jere ko si won bo loke won bo nsale ko si nbe ngba na ni nsin ba gbe gba mo gbe ba gbe joko a mo gbe gbogbo iru raja o ti sa lo ma lo tan tori wi pe an ti owo ko lati gboro ti o so nu ojo ojo ti o so ti o raja won ti li ko ko bus stop ko nbe e de sabo ke to so
1: ni bo ni sabo
0: sabo wa ni ona abata
2: yana baraki
0: yana baraki loke seleyun le pada wa
1: isale bi
0: wa raja be ton lo gboro gan be ton woko edo nle aro atojo
1: nibo lo nile aro
0: o nbe lona ui
2: ato de first bank
0: mo je ajo bo wo je koko duro mo je won ba ni raja ngba kan sinu ti won ba ti so nu oko won ya won reran won rara esi won relu ko si be mo ni nsin anu olorun gbogbo oloja nje
1: iya wa se eyin o wa ro wi pe ko le pe ilu na ni won fi se amon bus stop yen goda e ma don bi tori oko se mo pe ijamba oko kolorun o saanu wa ni e se bo ni o se wa pe awon oloja
0: ko pe oloja won a fe ti oloja se mo pe ro ti nbo yo moto won paaki won geran won relu won ra gbogbo nti won esi
1: oni won mo geran na ni si iya wa
0: ajobo je won oduro won le won ni eniyan ba mu owo ni egba moto re anu olorun lo ku
1: sebi won ti so awon bi ti won ti le duro fun won
0: ona ji sinu oja o jena sinu oja
1: ah so wa lojojumo na yin na loja mi kan ta na le loja
0: bo la ba se olorun ja raisan a sabode a je a gbo bukata lori omo so mo tin lo lewe awa laran aye igba kan wa ni bo mo ba ti wole ko bukata ku olorun ya ko ku olorun ya te ya n ba fe ko mo won yanju bi baba se n gbo la wa na omo gbo bi ya ko se n gbo na ni ya yawo na omo gbo nje o le ja joko ka lenu lo je ka wayin loni ka so fun awon eyan ki won saanu wa
1: olorun o saanu gbogbo wa
0: oja
1: iya loja money ya complex alaja sis ajibola
2: maha
1: so ni doju kankan ti awon loja n koju ni ibi teyin ti je ya loja fun won
2: doju ko to wa nbe o po
1: o po bo
2: a le so tan le ni se ri oju oloja n ri oto ni jo bo da wa laamu lori oro shop owo gegege la fi ra
1: se ewo ni da laamu nbe ijoba idayan laamu o ya wa iru damu wo ni
2: shop ti an fowo gegege ra ti an ni a mo san 5 million fun shop ta ba ra tan awon ijoba o tun mo gba
1: ti yin ni ti lai lai te ba ti ra un
2: lai lai ko o ni demarcation imi 50 years won pe fi lo imi nbe 30 years won pe fi lo ki se pe for life mo bayi njo ni for life ko si be yin mo nsin developer ti won o gbe fun yo gbe form le yin lowo be ba ti lo ra form pe iye igba to won o tun fi monitor re ni to se pe won o fe ja wa aya loja gan o lenu nu oja mo ibi ti yan ba de ngbo ba se pe developer to ko shop ni manage shop ni manage complex to ba ko to ti yan ti sojo se we adehun ati joba pe iye odun ta won o fi manage re ni oro wo loku ta ye wa fe fun ya loja opolopo oja ni dudu birimu baba ti rele lale
1: le ki lode
2: ngba ti o si ina ki won o si ko sola ki won fun danu gbogbo oja ki no wa
3: káwọn èèyàn mọ káwọn tí ń bá ní ṣọ ṣọ́ọ̀bù wa kí wọ́n rí iná tó bá dalẹ̀ tí wọ́n bá ti ń rí pé èèyàn lu èèyàn bọ̀ wọ́n mọ bí wọ́n ṣe sáré sí tí wọ́n ṣe bí pé tò kí lọ ń fẹ́ o àsìkò sí inú ilé lọ yẹ ọwọ́ ara àbò ni ọ́ ṣùgbọ́n gbá gbogbo ẹ̀ bá dúdú wọn lè tètè rí iná rí ọ̀pọ̀lọpọ̀ ọjà ni àgbàrá ti dá sí méjì erosion tó ti la ọjà wọn sí méjì tí kò sí ìjọba tí ó dìde sí wọn inú ọjà níná tá a sì ná tọ́jú ọjà bóyá jọ karùn-ún àbíjọ mẹ́sàn-án ìjọba ń jáwé ń bẹ̀ ìjọba àbílẹ̀ ni o wọ́n jáwé ń bẹ̀ kí wọ́n sì mọ fáwa náà láàyè láti já kéékèèké láti fi máa tún inú ọjà ṣe ṣùgbọ́n tíjọba ti jáwé ìjọba wọn ò ní fẹ́ gbọ́ mi ṣùgbọ́n tíjọba bá ní fòǹtẹ̀ lu pé tò báwọn bá ń já 50 naira wọ́n jẹ́ kí àwọn ìyá lọ́jà bàbá lọ́jà náà mọ já mórí kan fáwọn tí wọ́n gbọ́jà wà kì í ṣàwọn tó wá rajà o àwọn tí wọ́n ru ọjà wà látòkò tí wọ́n fẹ́ tà yóò mọ já àǹfààní láti máa tún àwọn ibì kọ̀ọ̀kan tọ́lá ayẹ tí ìṣe gbogbo ògbà láàmọ́ ké síjọba láti máa tún ṣe.
1: Wọ́n ní ẹni tí wọ́n bá fìyàn jo ìyàwó òde ó yẹ kí ó lè gbádìí rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Èèyàn tí wọ́n pè ní ìyá lọ́jà àbìkan láìsí ọwọ́ ìjọba ń bẹ̀ ó yẹ pé kí irú ẹni bẹ́ẹ̀ àti àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣàkóso inú ọjà kí wọ́n lè mọ bí wọn ó ti ṣe jọ ṣe láàrin ara wọn láàrin àwọn ọlọ́jà láti kówó jọ gbódà a nílò nọ́ḿbí torí kì í ṣe gbogbo nǹkan náà níjọba ó mọ báyàn ṣe o.
2: Arárú rẹ ní tí mo sọ yẹn máa.
1: Ẹ̀yin ò lè dáṣe láìṣe pé bóyá ẹ fẹ́ kí ìjọba kó wà yín fi òǹtẹ̀lú.
2: Tẹ́ ẹ bá bọ́nu ọjà nísìnyí pé kí gbogbo kálukú dá 2200 naira o. Orí rédíò tí wọ́n ti máa pariwo wa rèé pé wọ́n ń gba 2200 naira ọjà tán sì tà látàárọ̀ ju 1000 àwọn òjèrè ju 500 múrí márùn-ún lọ. Wọ́n mọ pariwo ni bí ẹni pàwa la fẹ́ ná owó yẹn sápò ara wa bó ṣe máa ń rí nù oríṣiríṣi ìjà lórí àárín yẹn. Ṣùgbọ́n nígbà tí ìjọba náà ṣáà ń rí owó lórí ọjà tí wọ́n ná ó yẹ kí wọ́n fún àwa àyà lọ́jà àti ìgbìmọ̀ ọjà náà láǹfààní láti jẹ́ pé a lè di ẹrù tó wúwo láwọn èèyàn wa lórí tó rà mọ̀ wọ́n. Ṣùgbọ́n níjọ́ àná bí ìyàwó ṣe sọ gbogbo àwọn tí wọ́n bá gbé ẹrù lórí ìta mẹ́rin ẹgbọ́n tí wọ́n ní wọ́n ń gbowó ilé wọ́n sì ń ṣe láàrin àwọn kan ní bódìjà ní dọ́là pé ẹ sanwó iṣu lẹ́ra kalẹ̀ ẹ sanwó ilé ẹ tó gbé tẹ bá ti ra aṣọ kọjá pé ẹ fẹ́ jẹ̀lẹ̀ méjì tẹ́ ń ra bí ọ̀fà wọ́n lẹ́ sanwó ilé. Irú àwọn owó bẹ́ẹ̀ yẹn téèyàn náà bá ń rí gbà nu ọjà àwa náà fi máa maintain ọjà tá a fi ní máa fi gbogbo ìgbà kì í síjọba tọ́ra àwa náà rí i pé ẹrù tó wà lọ́rùn wọn pọ̀ o.
1: Èyí tó jẹ́ kókó tí ẹ̀yin mú jáde níbẹ̀ ni wípé káǹfààní wà
2: fún ìyá lọ́jà àti bàbá
1: fún àwọn tó ń ṣàkóso ọjà fún ìyá lọ́jà àti àwọn tán jẹ́ bàbá lọ́jà láti lè máa mọ bí wọ́n ṣe máa ń ṣe owó jọ láti fi gbọ́ bùkátà nú
2: ọjà bẹ́ẹ̀ ni
1: ṣé kì í ṣe fápò ara yín ni kìíní ọ̀hún ó padà
2: ká sí rárá o kò sí ní tó jọ
1: ká tẹ̀sọ́ pé ìjọba sọ pé ó yá ẹbẹ̀rẹ̀ rẹ̀
2: kò sí ní tó jọ nínú ìyá wa ti sọ lẹ́ẹ̀kan kò sí ìyá lọ́jà àti bàbá lọ́jà táwa ní lákin ẹlé tí oníṣẹ́ tiẹ̀ ti ń ṣe gbogbo kálukú lọ́jà tiẹ̀ ti ń ta ìyìn tí sì ń dako náà sì ru ọjà rẹ̀ wá sínú ọjà ń jọ ọjà láti wá tà tó rárá àwọn tí ń dako nínú wa kò sí iye tí wọ́n lè dá
1: bẹ́ẹ̀ tán dako tí wọ́n sì tún tajà
2: bẹ́ẹ̀ ni wọ́n rún tí
1: wọ́n sì jẹ́ obìnrin
2: ní àwọn bàbá lọ́jà ni mo sọ kì í ṣobìnrin àwọn ò dako ìyàwó wọn ò rú ọjà wà tà fún wọn a rí inú wa tó ṣe pé ń dako tó kó wọ́n sì pọ̀ gan so àwọn náà sì ń obìnrin ń dako obìnrin náà ń dako ìyá lọ́jà járíjà ní ìsìn ń dako dáadáa ń dako ń sì ń rù wá sọ́jà ìjàyè ń rù wá sọ́jà járíjà ń tà ń bẹ̀ a máa rù míì gan kọjá sẹ́kọ̀.
1: Ìyá wa alájà adégbìtẹ́ ṣé gbogbo ọjà tó ń bẹ lábẹ́ ìjọba àbílẹ̀ ẹ̀yìn pátá lẹ̀ mọ̀
0: mo mọ̀ wọ́n kò sẹ́ǹtì mọ̀ nínú gbogbo ọjà tó wà ní ọ̀dọ̀ wa ìdojúkọ tí gbogbo wa ní bí ọjà ọ̀nà járíjà ìjàyè àtàn ìkẹ̀ẹ́kù òǹdùǹdù olùńlọ́sìn wọn ọjà ń bẹ ń bẹ
1: ṣùgbọ́n
0: lábẹ́ ìjọba àbílẹ̀
1: akẹ́lẹ́
0: ṣùgbọ́n ìdojúkọ wọn ni pé ọ̀nà wọn ò dáa
1: ọ̀nà ò dáa bò
0: títí ọ̀dà láti kó ọjà wá gbogbo ọ̀nà gbó olóyin sí olùńlọ́sìn ọ̀dà tí bá bá wa ìsọ̀ láti dà lọ́wọ́ à ń bẹ̀ mọ́ te ba de be ni nsin be ba ndo gbagudu gbagudu gbagudu gbagudu ni gbogbo ona ko je won ori nkan ko wa oja se ri doju ko ti awo oloja ni opo die nta kan si le be awon ijoba wa bi en ti se nse wa ku mo tun mo ba wa fowo kun tori won ti rai oga ni won sugba wo oloja ani idoju ko nu oja gege bi emi ti mo du eyi ninu ojo ojo idoju ko ta ni nisin e wo kini ile ti en gbe kaki goro ile ti en ni a mo gbe hun ka mo dale si ta e ba kan titi ojo ni nisin iro ti e le koja ra jorun ni mo ko
1: kilode eyin o lo ba awon ajo to doro kan abile ise doro kan pe kan wa ma ba yin gbe ni
0: a lo ba awon mo ni moto baje ni gbogbo je ta si jerin ise re ni gbogbo awa agbimo oja ta se sugbon ta ri so nbe ni pe ke abe awon ijoba won ba wa tun oyo se ke so jo nikan o gbogbo bi ki bi te ba koja e ba ile to ga olodum mo ja rogun konera
1: amen
0: konera ni mo da wa laale e re ro ti o koja mo fa so di mu ni ko wa tun bo si koro ko si gbangba titi ojo roundabout ni e ti mo pe ojo nlo je kini fun akin ele ko si gbogbo oko ti nkoja on la abuja ni yo lo gba ni yo fori sojo ka wa pojo nlo wa doti ti joba gbe ile fun a ta wa dale ti mu ba ni ko ki mo jowo ki mo se wa ni anu ko le omo ja rogun ko nera ilu ojo gbogbo to wa legbe ebe ti n taja gan o wa mo tori po run poju be ba fe koja gan asure koja ni asipe won won ni opoko baje ki joba dakun ko si alaanu nu lu eyin eyun iru na ta so ki won ba wa ri yi tori gbogbo omo baba rere baba ke won kunu oja enduro fe raja nu okun ti mu eyo nkan mo la ko ni mo ina ba nbe se mo pa ri na ri ki joba ki won dakun won ba wa tun oyo se obirin se wahala won je ka jere re nisin isa to be nse opin o se da kan re a si le pe opin ni kan be ni
1: mi o ni gba yen fun
0: e gba ni nisin be ba le mo su
1: awon okunrin wa se ise gan o
0: mo si se oni bi an na si
1: ibo ni mo na si iya wa de
0: e ma gbo e ba fe sanwo osuku nkan kan mo le omo wa ni olo baya re nbo yi o le mo si o kosi bi ti o le mo si o pa aru na ni omo bi o ti san nbi ati arowo aro aro jata abe orun oja aro jata aisero bus stop ti an ko kaki ko ja aro jata
1: e ma gbo iyawa mo fi owo atomode yin leru lenu yoruba bo won ni eleru gan ni o kokoko ko fe akitiyan wo leyin na se gege bi iya loja pelu awon oloja igan pe o da na o ya o e je ka ma soro le yi e je ka ma se bayi lo to ijoba fun wa ni goro idalenu si awon kan se eyan won pe o da awon yi gan ni o lo ma yoju si won nile won ti ko le nkan kan
0: loni oloni
1: o ya o ba se sere o e ja da bi ogbon bayi o e je ka wa na tun gbegbe se bayi o tori pe opolopo awon aladani awon le aladani awon shop aladani mi wa to je pe awon na ni goro dalenu si ti awon to si n wa ngbele ti won lo be lati lo ma gbe danu o akitiyan wo leyin na ko ninu oja
0: awa na se akitiyan se ni anta ni an ta aladani
1: ori ijoba ile to nbe lode bayi ijoba ti ele ti gbaroye
0: ni na la fi wa ba pe ko gbo ti wa gbogbo aladani awon oni shop ti an se ngba ba re le tan soja la san gbogbo won wa ruje ile wa ta la ri bo de fe riyan mu ninu okun ti o si na bo ni o se mu won
1: yo ke se eyan loja na ni e ma da gbogbo awon leyin sibe ni
0: ke se aleja
1: lo mi na tun ma da sibe ti ki so loja
0: awon moto won park ka n ta ba ri losan gan an le won si park won se runu ta ba pe kini mo pe joba ni pe joba lo gbe ile kin la wa fe se ngba ba re le tan opolopo oru wa be ngba le ba mo ni gbogbo titi okun ni oga awa oloja aye igba kan ti an ra oja onkoko ni mo si fi koko di oja wa wa mo ni nsin ko si na alu ewe mo ora nka luku nlo ko se nti nlo beba awon ara agbole gbogbo moto won pa ki gba ba lo tan won dale wo gbe wa
1: la ti ki sara anu oja
0: ti sara anu oja
1: o je pe o ye pe ki ijoba ba yin wa ona to fi je pe
0: wa wa ona si
1: won ma gbaru won mu
0: won ma mo won ma ba wa kole awa gan odara duro ni bo se duro yin mo ti yan awon meji kan loni bi an merin pe ki won lo si secretariat won lo wa mu mo to nta ba se si ti won fi wa ko te ba ko jo ni isin ke si so jo ni kan mo nbo ni isin gbogbo bodi jalukun ke la fe si asipa ni joba ijoba lo si gbele fa ti joba o ba gbe goro le eni ko le mo adale si be abe awon ijoba ki won foju anu wo wa lori gbogbo ile ati na titi ka le ba mo ri na rira wa gbogbo omo pin ti oni se won ba wa wa se fun won po titi baba rere baba ke be duro be raja won mo gbogbo yin bayi ni se n wa mu mo to mo wa ti raja ti won ba yo tabi won ba yo seti se yo wa be n wa raja mo ko ni wa mo abe awon ijoba won fi oju anu wo gbogbo awo aloja apinle oyo la tokede le asiko yi ku mo je ka mo si daada
1: ninu eleyi teyin je iya loja ni ijoba abile akiyele
0: ki mo da kun won sanu wa o won foju anu wo wa a pe mo se won se won se gudugudu meje ya ya mefa ku mo tun ba wa tu o tun gbon wo si ka le mo ranu gba
1: eje ki ya fi number sita tori papa julo lawon bi te soro de pe awon oju ona kan ti won ti ma nko awon kan oja wa
0: bi olu
1: sinu awon oja
0: olu
1: pe awon ona yi gan pe ko da rara
0: o ti ba
1: be si re ijoba to nbe lode bayi je ijoba to nse ona gan
0: atele kuru dari ja ijaye atan oko ona won oda ko je won o le ko oja wa igboro igbo oloyin si olun losin te ba lo bebe eyan ba lo to ba bo to ba di kola paracetamol ni
1: kilode o
0: ona won oda be ko gokada be gun maruwa be kun mekira ba kan na ni ki won sanu wa won ba wa tun gbogbo onu ko se pata won ba wa tun se ni ere oloja to loja ba n lo layo ti n bo layo ti o si wahala oja gun o tun po n gboro owo oko gan yo dinku owo to ye ka fi ku oja bi 10,000 n gbo ona oda won saroye won le pe 30 ni tipa tipa mu igba 25 pe nu oja na lati yo abi be ka
1: be se re tori ona ngba mi ni won fi ma n gbe owo le awon oko ba e
0: ni iru gbo oloyin ta n wi latojo si olun losin 2000 lenikan oko ti oju 500 lo awa na foju wari ona oda ti moto ba yi se gbagada nbi kan owo ti won ira engine oko ke so wo keke bo se mo ru wa ni ki won sanu wa won sanu awo oloja ti won la nse o won dakun ibo ni nbayi gbogbo oloja na ni o bode ti o dibo fun ko lohun je gbogbo won wole ayo won wa sanu wa wo bo mi wa nu mo fi wo wa o ilu oni baje o
1: eyin eyan won le awon iya loja ta gba lalejo lori eto agbajowo o na ni iya wa ti o sese fule ninu oro won ti won so ti won je iya loja akinyele ni ijoba bile akinyele alaja fausat adegbite won soro ilekun o abe na la si tun ri iya loja moniya complex awon ni alaja aziz ajibola awon na salaye pe awon dojuko ile ita won nilo ninu oja ki se kekere won rojo si ilekun ngba ti ya wa alaja adegbite ti en soro won ni gbogbo ojo rirun ni hun
0: ben
1: te ba lawon kan te fe ba wa so lori awon oro ile ita ti so lori eto agbajowo loni e pe wa sori ero bara eni soro ti 0912370865 e tun gbo le kan si o tori awon kan mo ni a mo sare pe oya e ja ma pe die die bayi ero bara eni soro ile to wo kulu gbo safefe ti mo wa yi oni 0912370865 to ba je pe lati lokere ni +234 814 249 1006 on le ro bare ni sore leti o wo nu kulu gbo nsa fefe ta wa ye nle o hello e kasan o enikan ti wole e kasan
4: se ri lati oyo le mi tin pe asiz mi back loruko mi lati oyo se ri eni ti o se ijoba oyo state ah abi se ajimobi Olorun ba nfori yi kai kai kai kai kai kai se won to be laye re ti won ro ile bambam be o gbe ni ti o se joba oyo se yo diju kan yo ya kan ni gangan gadi o wa nu eje re ori pe ti o ba le diju kan ko ya kan yo se mo ri na ni ri ti ba don se se bere be o gbe ba da da ni bere mo mo po nbi yi gbogbo wa da wa ti e fi wa nbe oju titi bi agbomo la ni le so ga si pako ba te oluwa mi o eh ni pe olorun to laye to lorun yo ba wa se joba na la pe ori wi pe enikan laso o le daju ko fo won oko elo la fin sise ti won fi pe awon oko ijoba na ni ke ba won kan si Ibadan sese bere o yi wo si Ibadan sese bere rararara o kan je ki gbogbo en joba se joba o yo se die bi o wa nu ejere o ibe afẹ owo ero iron hand agaga Ibadan lo bo ba wa se o
1: amen iya wa ibe oro ti won so mo fe ka so si se ti enikan ti gangan to wa lara e to diju kan to pa kan de ti o ba n dari awon loja bo la riwo ni ipinle Oyo se eyin na ko le mo pariwo
0: ariwo po
1: hello hello mi to ti wole lo ta lo wa nbe o
4: hello
1: e ka san o hello e ka san o agbajo owo o
2: la fi soya
0: so ya o
1: ki lo ruko yin bo le si n ba wa soro
4: oruko ti mi ni Esther wa to ni asade
2: yes
4: iya loja selerimbo
1: iya loja ti bo le yin
4: selerimbo oju on elewe
1: e ka san o
4: e ka san e ku eto mo ki iya wa to wa ni beye iya loja ati ale lo ka zo
0: je o
4: ati akegbe mi ya loja moniya
0: e se
4: e ku atotonu
0: ojare
4: lagbara olohun oja o gbe wa
0: amen
4: gege bi atotonu ti ya wa ti se lataro bi gbogbo oja se ri niyan sugbon awon ojaba wa na won gbiyanju fun wa ti won ba gbe goro leye kale ni bo la won loja fe mo dale si gege bi omo mi se yan awon ton je pastor lati mo moju to ibi le e tun gbiyanju siwaju si
0: se
4: e tun gbiyanju siwaju si olorun o de fun wa se
0: amen
4: olorun o de mo ran wa lowo
0: amen
4: lagbara olorun ajo oja won le bu wa je
2: amen o
4: a tun gbe awon gomina wa le kan si won si ju anu gbogbo wa
1: won ja ko won ti n gbo bayi
4: ani to ani bi to lanu oja kokan lo ti to asojo ni bi mo le ba tan losun to tan lale àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ burúkú wọn ni ríbi gọtí ṣùgbọ́n tó òkùn bá kùn àbí òkùnkùn yẹn ni àwọn oníṣẹ́ ẹbí ń gọtí mo dẹ̀rọ wọn agbára ipá wọn kò ní ká wa yóò tó màmá mi ẹ tún mójú tọrọ ọlẹ yẹ ó ṣẹlẹ lọdọ ẹ tí wọn náà lójú ọmọ ilé gbogbo ìgbà tá a rí pé wọn tètè wá gbé agáde ara wa jọ la fi wá àwọn tó yẹ kán wá gbé kan nígbà tá a dẹ̀ rí wọn ilé ọjọ́ náà oṣù fẹ́fún wá bá wa gbé so ẹ tún tó akitiyan ẹyẹ ṣe ọlọ́run ó fòun ṣe
0: àpàdé ayọ̀ ẹ ṣeun
4: ẹ kú ètò àgbájọ yóò mọ̀ tẹ̀síwájú mo kí olóòtú ètò ẹ máa tẹ̀síwájú.
1: Hello, ta ló wà nbẹ̀ wẹ kásán àgbájọ wọ́
2: o láfi sọ̀yà
5: ok olóòtú láfi sọ̀yà
1: kí lorúkọ yín sàn bolẹ̀ sí ń bá wa sọ̀rọ̀
5: yàníyàn àfisùn látọ̀ yàrá ok mo kọ fẹ bẹẹ níbi iná sólà kankan gómìnà ìpínlẹ Ọyọ wọn ń gbìyànjú number one two gbogbo àwọn sẹnétọọsì nǹkan ẹkọ gbogbo àwọn rẹfìrí ó yẹ káwọn náà provide sólà fún yín sínú ọjà so ok àdúgbò tá a wà níbà àdúgbò tèmi wà lọfíìsì mi níbà sólà tí mo bá kà lé ní èjì ẹgbà ó tó mẹwàá tán rí lọ bẹẹ náà ni gbogbo ìgbowó dé mẹyẹn tán rí lọ káàkiri ìyẹn gbó àwọn yẹn ó yẹ káwọn náà lè ṣe yẹn two gómìnà tí wọn dá ẹfàrómẹńtà padà gbogbo ẹfàrómẹńtà wà kò sí gbogbo eléyìí pọ kán dá ẹfàrómẹńtà padà gbogbo bílẹ̀ ṣe ń pọ̀ yẹn nǹkan tí ò dáa ni gbogbo àwọn ọkọ lẹ̀ ń kọ́ ìgbà kan èmi gbé ìbàdàn lèmi gbé ìbàdàn òní mo gbé gbogbo ọba kan tí tójú ò tí là rárá gbogbo ẹfàrómẹńtà tí wà àwọn ọkọ lẹ wà kaibe kabati gele kabati gele
1: bayi okole na wa bayi
5: ehun awon okole yi o to hun o to rara hun o to ile ejina badan ile baba mi ile wa ba badan san yo nbe yen mi le je ki ma lo le lekan then so o ye ki yen wa two ibi o three ibi oja awon oja
1: gberiko
5: won tin mesun awon oja gberiko won tin ko awon kan wa kan ba won se gogbo ojona yen na kan bi ma roje ko wonu olorun ni jo baje
1: ami ase dumare elo ta lo wa nbe o elo elomi to ti wole nbi elo e ka san o
6: elo
1: elo agbajo wo o
0: a fi soya
1: e ka san o
6: iso ke gbe olaja agbaye
0: agbajo wo
3: ase jere ni ti wa
6: la fi soya to e ku eto iya mo ko lo npe
0: mo ti gbo yen o e ka san o
1: Ekaso iya wa mejeji ti won wa nbi loni ti won tin so na lo ni se pelu oja awon iya wa mejeji lati joba bile akiyele ni won si wa ti iya wa adegbite ti won je iya loja fun gbogbo oja to nbe ni joba bile akiyele gbogbo awon oja to nbe ni joba bile akiyele se eyin te je oloja na yato fun pe ijoba njawe se eyin ki jawe kankan ni
0: o je ariwe kankan ja o
1: awon wo ni o je ariwe ja
0: ah joba awon ma wa gbogbo oja ko so ja ti won ti jawe ni jo oja won wa sugba wa oloja se mo pe bi an ba nja ti won ni waso ti an ba ba wa na fowo so wo po ta wa na nja mori kan ta wa na ba ni di owo loja se mo pa ma ri sugba ijoba o gba
1: hello ta lo wa nbe o hello e ka san o
5: hello
1: agbajowo
5: agbajowo
0: afi soya
5: owo kan pelu dori mo ki awon iya wa o
1: ki loruko yin sa
5: won se oruko mi ni Alhaji Waide Olaya lati Boluwaji
1: e se
5: o ki awon iya wa won ko atotonu lataro oja oni baje lori won
1: amen
5: e je dakun e ba ni ru awon ijoba wa won ni dina lowo ijoba lori oro ti won sokale ododo ni awon eyan ma npe ile lati ile won lo ri dasi lo
1: lati nu ile won gangan
5: be ni en ti ba
1: won wa lo da sinu oja
5: ti won mo ju ninu moto bayi elomi o fa lai londa ni ti orin se ti o gbe ju be ki joba ba ni fi awon agbefinro sibe
1: kan fi kele okun fi ma gbe won
5: ki se ile oja nikan ni nkun to ba nibe ododo loro ti mo ma wa so pon mo won mi mo npoja wa mo npe le wa be senta sibe ki jọwọ dakun won ba ni samujuto ani awon ona bi ti won kakale lekan un se tin gbe nkan oko wa si taun o to na ona yen ti worst o ti baje ju bo se ye lo agbara eyan kan o si le se ijoba lo le se ijoba to si wa nta ni si ijoba loju anu ni olohun ni pin won pa ki won dakun won ba ni ku awon iya loja ilowo won dakun won ba ni se ran lowo fun won
1: ijoba na gbo bayi
5: o wa ti n lo ra nkan ta ni
1: ijoba na gbo e seun gan ni oju odi ti wa
5: ati eyin lotu wa
1: o
5: ori yin o ni daro e mo ri se o
1: amen
5: e seun
1: daro ni awujo wa ko se nti o mo wi pe iyo lobirin nbe
3: be
1: ni ti obirin ba si ri tokan re ba bale to ba ri bi joko lati sowo re ilu na yo tun goke agba si
0: be ni gbogbo en wa nbe gan mo gbadun
1: gbogbo en wa nbe gan mo gbadun
0: ni
1: amọ nti gbogbo wa wa nilo na ni pe gege bi awujo tori pe ijoba nikan o le da kini ohun se lo ta lo wa nbe o enikan tun ti wole nbi elo o elo e ka san o ah kini ohun ti re o eyin to wa nbe gege bi oro ni wipe ijoba nikan o le da kini ohun se eyin te joloja na awon abala bi te ba mo ti eyin na o tun fi mo gbe kini ohun lowo lori soke to fi je pe gbogbo re o mo lo bo se to ninu oja e se mo tempele mo elo ta lo wa nbe o
7: elo
1: elo e ka san o
7: e ku eto
1: agbajo wo o
7: la fi soya
1: ki loruko yin bo le tin pe wa
7: ya dufe
1: ni bo le oríta ọ̀dàn lẹ ti ń pè wá.
7: Mo kí àwọn ẹ̀yà wa. Ọlọ́run ó máa fún wọn.
0: Àmì.
7: Ajá ọ̀dọ̀ ní bò wá jù.
0: Àmì.
7: Gbogbo wa la máa rí ṣe.
0: Àmì.
7: Ṣé ẹ ní ọ̀rọ̀ èyí tí àwọn ẹ̀yà wa sọ yẹn? Ọ̀rọ̀ ni nípa ìwé jíjá. Káwọn ìjọba jọ ọkàn fojú àánú wò. Ká jẹ́ káwọn ìyá lọ́jà náà àti bàbá lọ́jà náà máa rí ìwé já. Ṣé ẹni tí wọ́n bá ń rí ìwé já, irú ilẹ̀ tó dọ̀tí yẹn, wọ́n á tiẹ̀ máa rí owó yẹn lò. Wọ́n máa rí lò fún àtúnṣe ọjà. Ṣùgbọ́n tí ò bá sí owó kankan, ẹ̀yin náà wò ó, wọ́n ní láàárọ̀ àwọn tí wọ́n fẹ́ lọ sí kékeré àti. Ọwọ́ ara wọn ni wọ́n á ti mú owó tí wọ́n á fi fún wọn lówó mọ́tò. Ẹ máa rí ṣe o.
0: Àmì.
7: Ọ̀nà ní bí mọ yín o.
0: Àmì.
7: Mo kó lóòótọ́ ètò.
1: Ẹ̀mí ò wá máa fi àǹfààní ìsọfún àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà tí kì í ṣe pé bóyá nú ọjà ni wọ́n wà, tí wọ́n jẹ́ aládàáni bóyá láti inú ilé wọn tí wọ́n pé wọ́n ń gbé ilẹ̀ wá sí inú ọjà, pé ìwà àbàjẹ́ kan ò kọjá
0: eléyìí.
1: Kó ní kálukú má daṣọ orú ẹ̀ ṣòro mọ́ ẹ ló ta ló wà ń bẹ̀ o. Hello.
8: Hello.
1: Hello. Ẹ káàsán. Àgbájọwọ́ o.
8: A ti kọjú obìnrin àgbáyé.
9: Aṣèjere ní tiwa
0: o.
8: Ẹ pé èso.
0: Oo.
8: Ọlọ́run máa fún yín ṣe o.
0: Àmì
8: o. A kí àwọn màmá wa o, ẹ kú iṣẹ́ o.
1: Ẹ ṣeun.
8: Ọlọ́run wà pẹ̀lú yín o.
1: Àmì o.
8: Wà lọ́jà ilé ilé ìbàràpá ní gbèjè ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe o.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣe o.
8: Àti olóòtú ẹ kú ètò.
1: Ẹ ṣeun ma o.
8: Ọlọ́run wà pẹ̀lú yín o.
1: Àmì o.
8: Ẹ kú iṣẹ́.
1: Ẹ ṣeun adúpẹ́. Ètò àgbájọ owó ọ̀tọ̀sẹ̀ yìí a sọ̀rọ̀ nípa bó o lọjà ṣe rí ngbà kan, bó o ló ṣe rí nísìn, tó sì jẹ́ pé ẹni tó jẹ́ ìyá lọ́jà Akinyele ní ìjọba ìbílẹ̀ Akinyele Alhaja Fausat Adégbìtẹ́ jẹ́ kó yé wa pé nígbà náà ó rọrùn fún àwọn obìnrin láti lè tajà dáadáa, torí pé kò sí gbòǹbẹ̀ òun, kò sí wáńbí, kò sí nǹkan kan, wọn ni wọn dá wọn rí yẹriyẹ. Nígbà náà oníkálukú kàn gbé sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ náà ni yóò sì bẹ̀rẹ̀ sí ní máa tajà tí ò ní sí ìnira kankan, torí wọn láwọn ti wà nú ọjà ó ti lé ní ogójì ọdún, tó túmọ̀ sí wípé nǹkan ti yàtọ̀ sí tìsinyìí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni ìyá wa tí wọ́n jẹ́ ìyá lọ́jà Moniya Complex ìyẹn Alhaja Azeez Ajibọlá, àwọn náà sọ̀rọ̀ sílẹ̀kún wípé tọ̀ ó ti yàtọ̀ o, torí àwọn náà ti wà nú ọjà ó ní iye ọdún tó jẹ́. Kí ni àwọn nǹkan tó mú yàtọ̀ wá? Wọ́n dọ́gbọ́n sọ ọ́. Àmọ́ èyí táwa wá ń sọ ń bẹ̀ ni wípé kí ìjọba kí ó fi ojú àánú wo àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà, torí pé wọ́n ń lálàsẹ̀ láwọn ibi tí wọ́n sọ, pàápàá jùlọ àwọn nǹkan tí ó ń mú kí wọ́n máa lálàsẹ̀, kí ìjọba kó bá wọn bójú wò ó. Fún àpẹẹrẹ, wọ́n ṣàlàyé pé àwọn ọ̀nà gbogbo eléyìí tí àwọn ọjà fi ń wọ inú àwọn ọjà ní Akinyele, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà yóò da rárá. Hello, ta ló wà ńbẹ o? Hello.
7: Hello.
1: Hello, ẹ káàsán o, àgbájọwọ́ o.
7: Ẹ káàsán ma.
1: Ẹ káàsán o, àgbájọwọ́.
7: Ẹ kú ètò.
1: Yes, ma.
7: Ẹ jọ máa bàbá wa kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pa àwọn nǹkan táwọn ìyá ọlọ́jà ní ìbò yẹn. Ṣé rí àwọn sẹ́nítọ̀ wa àtàwọn kéékèèké yòókù yàtọ̀ sí gómìnà? Àwọn náà lè ṣe lára ẹ̀.
1: Ìjọba náà ní gbogbo wa.
7: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Ìtọ́wọ́n sọ̀rọ̀ ìjọba kì í ṣe pé gómìnà nìkan náà ni wọ́n máa bá sọ, àwọn tọ́rọ̀ kan náà ó máa gbọ́.
7: Bẹ́ẹ̀ni.
1: Tí wọ́n ó sì máa dá sí.
7: Àgbẹ̀ ni mí. Ibi tá a dá oko sí, ọ̀nà ẹlẹ́sẹ̀ ló wà níbẹ̀. Ọ̀nàrẹ́bù Òsénì yẹn, òun ló sọ di ọ̀nà tí mọ́tò ń gbà. Òun ló jẹ́ kí ọjà wa máa tà ká máa rí ẹyin tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà lójúgbó. Ìtabájáko tọ́ta ṣe wàhálà tán. Ìgboro láàtún fi mọ́tò wa gbé ọjà wa wá. Bẹ́ẹ̀ ti ní ìsìn gbogbo eré láti bá bá kankan yẹn. Àwọn èèyàn ti ń wọlé wá ra ọjà ńbẹ. Tọ́nà bá da ọjà ta.
1: Gbogbo àwọn. Torí ọjọ́ ti lọ, wọ́n ti sọ kókó ọ̀rọ̀. Wọ́n ní tọ́nà bá da ọjà ó ta, ọjà ó sì yá. Adúpẹ́ amọrírì ìyá lọ́jà ìjọba ìbílẹ̀ Akinyele Alhaja Fausat Adégbìtẹ́ àti ìyá lọ́jà Moniya Complex Alhaja Azeez Ajibọlá fún wíwá tẹ́ ẹ wá, tí ẹ sì ṣàlàyé ń tẹ́ ẹ nílò gẹ́gẹ́ bí obìnrin nínú ọjà. lagbara lowo olohun oja oni tuka o oja oni daru o oja o mo tesiwaju aja oja oni gbogbo wa je lagbara lowo olohun e ba wa dagbere fun awon ara ile ta ba si pe yin gba mi ise dahun
0: a daru adupe lowo eyin ti a wa ba a si dupe lowo eyin ijoba eyin gomina wa pe gbogbo n ta so yi nle ti gbo e si ba wa mu se adupe ijo yi o ni ba je o ile ise yi o ni

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yògbàyògbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣìẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣìẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Mo ti bẹ̀rẹ̀ kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Lagilu FM 96.7.

0: O se iba mi dayo kuje ore oni baba mimo ko fun wa ni ogbon imo ati oye e ke bo pada lati eka poluwo oja wa lagele la wa wa ito aye obirin na si le n gbe pelu adirun ke sunshine ati awon eyan re losun to ni n ta si n gbe yewo na ni iwo labromo se graduation fomo koko fomo ti o mo nkan kan fomo ti o ti e mo tun mo n te n se fun e je sare mu pe bi meji meta si ko to di pa mo rele hello
1: hello
0: e ka so ma mi oruko yin bi te tin pe wa
1: ku se ko se opolo opolo yin ni daru
0: ami olohun
1: e ma pe n to se ni pe awon ewe isin ti a fe gbo oko won
0: hmm
1: yin fi da kini n le ti a fi so di se ni won oro telo mi loko mo ti yan
0: hmm
1: to je won so di se ni ti a so do
0: oko ti won to fe gbo lowo oko won elomin ti ka odogba nko eh
1: ah e mo oro ta won eleyin mo ti tan àwọn tí wọn níbi tí wọn ti gbowó talent tí ó fún ọ lówó ara wọn nìkan ní
0: ọ. ẹ dà ẹ ṣe òyà mi ẹ dúpẹ ọ̀nà ń gbọ́. hello. hello.
2: hello ẹ pé tó.
0: yẹ sà ẹ ká sọ sá orúkọ yín ibi tẹ ti ń pè wá.
2: md agbójú ló ń sọrọ láti ṣẹgun fàlànà.
0: oyè bá ń dasẹ.
2: Ṣẹ́rí eléyìí tí ẹ sọ nírọ̀lẹ́ yìí nípa NWA party ní abáṣe ẹ̀ ń gbọ́ NWA party. Ṣùgbọ́n nípa ti graduation yẹn tí ọmọkan máa ń fún wọn ní sọfẹ́níà ṣẹ́rí ìlọ́tọ̀fẹ́ yín obìnrin torí sọfẹ́níà lẹ ṣe ń sanwó pé kán ṣe pàtì dandan dandan
0: kẹ
2: lè máa kó wọn ní aṣèré ń kọ́rọ̀ jọ láì mẹni tí ó nà torí àwọn nǹkan tẹ bí ike omi bí gáàsì àwọn ẹlòmíín oníkíní kan ni wọn há ní sùúrù àwọn ọmọ ọtkẹtù ni wọn torí pọ́pọ́sì kan yẹn nìyẹn. Àwọn ọmọ tá à ń torí ẹ ṣe ìlóòótọ́ yẹ ká máa múná ọmọdún
0: ní
2: tó yẹ ká ṣe ká múná ọmọdún ní pòkè ká gbé wọn lọ ká gbé wọn jáde kára nǹkan fún wọn àwọn tó ń ta dẹ̀ fẹ́ràn fún wọn yẹn ń ta níkàpá ni kì í ṣe pé kan tí wọ́n là lé wa lọ́wọ́ pàápàá jùlọ àwọn àsìkò yín àwọn àsìkò bí wọ́n ṣe pàtí ẹ̀yìn obìnrin náà ẹ ti wá sọ pàtí skul ẹ ti sọ di kí ló ti pè kọpẹ́tìfù to ipe end of year party ta party dawo won sa fun an sefenia sefenia se pe ohun sa lo ohun ni problem yin so and then ta ba fe ka ni oda awa parent lo wa lóòótọ́ làwọn tó ní skul ni wọ́n sọ pé báyìí àwa la sọ fún wọn wípé n tagbara wa kari ẹ wo báwọn ọmọ ṣe parí bí wọ́n ṣe parí wàá ẹ̀kẹ́ ọdún yìí nìsín ní Odo state ẹ wo performance táwọn ọmọ yẹn ṣe tán ṣe yánmọ yánmọ lọ́wọ́ pé wọ́n ti mọ bí wọn máa pàṣẹ ni bí wọn máa fẹlẹ ni wọn ti mọ wọn ti mọ tó máa gbé wọn wáyà tuition wọn ti ń jó dàgbé ní yòdù sọ ọlọrun ni jó bàjẹ o sọ àwa òbí ló wà lọwọ ẹ o md agbójú láti sọ nípa.
0: hello.
1: hello ma.
0: ẹ ká sọ ìyá mi.
1: àtọyọ ni mo ti ń pè yín wa.
0: ó yẹ ẹ bá ń dá sí i máa mi ẹ ṣeun.
1: bẹ́ẹ̀ tí ẹ rí ní àdúgbò ní tèmi ṣe àwọn kò ní fẹ́ àṣẹṣẹ bí mẹyọ kan méjì mẹ́ta wọ́n pọ̀ tó jẹ́ pé wọ́n wá dùn lé ọmọ lórí ọmọ chichi
0: ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje
1: ọmọ ọdún mẹ́fà ẹ̀pọ̀ ọmọ ọdún kan ọmọ ọdún méjì ìṣọ́ba dàgbà jù ní mẹ́ta ṣe wá rí àwọn skul kan wà ní ọ̀yọ́ yìí tọ́jọ́ tó tọ́mọ bá fi lè wọ sẹ́kọ́ńdírì báyìí wọn ò ní jẹ́ ó gbérun wá o pé kó gbérun bíbí wá o gbogbo owó ilé tí mo ti wá ní lánàá dànù àkáǹtì ìbò ni kí n kọ sí torí mi máa ń bí ọ̀pọ̀lọpọ̀ léèrè o máa ní gbogbo owó ilé ìkẹ́ni náà ìmí ìsìn sọmọ ìbáwọn secondary school àgàdà olivet high school kúù yẹn ò bá bẹ̀rẹ̀ rárá ní gbogbo tó àkọ́yọ́ nọmba wà lolivet lọ́yọ̀
0: wọn
1: ò bá bẹ̀rẹ̀ o wọn ò gbà rárá ẹ fẹ́ràn kólókóló ó ní dàda ni ọ́ dàda yọ dàda nínú ilé yín ni kò ní faramọ́ dàda gidi yẹn wò ní dà
0: àwọn aṣọ dàda àtọwọ́dá
1: ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin kí sì ní fà á kì ní ò lè sọ àpò kan di 300
0: kí
1: ni tọ́ba pé ìṣọ́ba jẹ́ pé ní wàhálà rẹ̀
0: ni ó ti mọ́ mú yóò kà lára yóò wò pé owó yìí ò rọrùn.
1: àmọ́pọ̀lọpọ̀ wọn ṣòkòtò wọn máa wọ̀ kiri àdúgbò abilékọ
0: wọn
1: máa wọ ní kàkiri àdúgbò ni
0: tí
1: òjò àtàkùn ọ̀pá kan àbọ̀ wọn máa fi pọ́n mọ́
0: ìlọ́pàá
1: ọmọ ẹgbẹ́ ń oògùn rẹ̀ yóò gbèsè gbèsè ń yọ ọmọ ìpébáwà sábà.
0: bẹ́ẹ̀ ni ẹ ṣe òyà mi. hello. ngan ti ri anika money e ja ka ti eri ero ayelujara wa Usman Ajarat oni mama sunshine e ku eto the most funniest part of this is the kids don't even have the knowledge of the celebration but you see some parents eh ka fi se no ka ja keni e ku eto ko ni baje imo foje pita na nkiwa femi omo to show awon na ba wa dase omo lara ya come awon na ba wa dase e seun lori eto loso to ni boya le ri kan abi meji mo se ka to dagbere ile tori eto ti wonu eto fun wa loso to ni e o iya soro le kan ala won ti o ti yo loju abe tan bimo bo na baje lori be sa fe so pe be lori
3: ale so pe be a de tin lo so pe be ko tori ko to di pe awon agbo se gbogbo awon to lomo ni private school ni won ni won dagba tan to bimo awon to ti marry to even standard school won se now school to standard they are doing it
0: awon na se be
4: awon ti won gan lo ti o po ju
0: owo ti standard lo tu po ju
3: o lo tu po ju
4: awon ri gift ka ma ma gbe lo
0: hello
1: e ka so
0: sir oriko yin bi te tin pe wa yes sir
1: Ami
0: Olorun.
1: Oruko ti n o je pada.
0: Yes sir.
1: Ayo ni de. Oni mo to ni lati lo lan lati.
0: Lati oye bada si ba mi.
1: Seri kini yen owo awobi lo wa o. Won pe mi si padi odujo kan. Mi wa lo school.
0: Yes sir.
1: Mo wa ni ki yawo mi lo school ko lo ba ma tan di ipade yen. E believe pe de lo se po to ninu awa obi okunrin mewa lo wa nbe.
0: Pere.
1: Obinrin ti wa nbe.
0: Won le ni 80.
1: Awon obirin lo nawo lo ni lam tabi ki awon se.
0: Eh igba teyin okunrin o ti po to lati kan ta won.
1: Ta po. Mo wa te pa awon kan fuyo fun ti igba ti enu wa dele. Be ba gbon ko ton lo se kale ni be ero lo n ba mi. Mo pada se o. Omo oje ni gbo gbo ya je
0: ni. Oni je yin o ni simi tori nkan ti po si won le ti po si won lenu.
1: Igba to ba di ojo yen to ba deje yen. Eh bi ni pe omo mi lo sawe won kan o ya mi lenu
0: mm
1: nijo ki ji bayi erin du omo ni
0: ori ndun lori irun to se
1: nja ti wa de omo le gbe ni pocket awon ba ko kon bayi
0: ni won gbe bo
1: ya mi bayi en da ji ba ti ayi ni ka fomo ni e ma wa o ke mi sa ti ile ni nu ile ni
0: suru ni daji wa
1: bi lo wa o ti da o ti sa o
0: e se o sa e se o ba mi lati lan lati Hello. E ka so sa oruko yin bi te ti
1: pe. E ku se opolo san san.
0: Ah, ma
1: ni gbagbe.
0: A mi Olorun, e se o.
1: Awo lowo. Idowo gbo e ke to won so fa le to kun.
0: E se o ba mi.
1: E ni ba le won ka won ko yin dojo wa nbe yan.
0: Awon na n gbo won deun.
1: Ah, eh, se ri lo nkan te so lose. Awon yan di so mi ni so meji.
0: Bene.
1: Eyin yawo wa na ni
0: a ni kabe
1: gbogbo ẹwà ni ọtọ ọdọ yin ẹyin yawo wa ẹyin na le gbogi ẹyin na le ti fẹ kọmọ náà ti gbogi
0: abibo wa ni
1: gbogbo ẹdáwọn fọgbọn ṣe kò ti balẹ fún mo ní fún kú wáyé kí o
0: àkúṣe o àmì ẹṣẹ ń bá mi àwọn lọwọ ọrọ rẹ o a ní bàbá bẹran wí ká bẹran náà wí púpọ lọwọ òbí díẹ lọwọ tán fi ń lọ wọn náà tán gbà á máa dúpẹ pé àwọn ìjọba wọn ti ní kan fi igi gùn bóyá ní tèmi wá rò tó ṣe rí bẹẹ lọdún ni náà ni pé wọn ṣe ẹfi òfin lélẹ ni wọn sì mọ jẹ kó yé ìjọba pé àwọn ti gbowó eléyìí àwọn ti ṣe àwọn ti mọ pọn jẹ kí eléyìí lọ àwa náà sì rí bẹẹ náà pé kòpẹ́kòpẹ́ ni wọn ṣe ṣòfin bí a ṣe ń gbọ́mọ́ta pọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ń sanwó ẹ̀ bó ṣe ń sanwó iléèwé wọlé ní táàmù náà ni àmọ́ mo fẹ́ ro àwọn òbí náà ẹ jẹ́ àṣe gbogbo nǹkan wa níwọ̀ntúnwọ̀nsì àtàwọn tó ní iléèwé náà wọn ti gbé tò kalẹ̀ iléèwé wa rèé owó iléèwé ni owó aṣọ ni owó kan ni ẹ jẹ́ ó mọ níyan tó bá ti wá sọ pé end of the year party agba pon mo end of the year party fine end of the year ni eji omo omo to ba ti toju gbo to mo tun mo to mu nse o lo ni di graduation ti joba si ni pe ko do joba le duty service secondary school ni kan lo so ko eji omo be apo yemi e be ndagbere fara ile
3: to eyin ara ile emi iwon eku oni won te bowo eku ba se to mo oni ko ra fin boju o temi mo niyan o nto ba lagbara oni
0: ko se
4: iso bo ti mo elewa asapon oluwa to bi lo baba logun loruko temi ejo olorun aba wa tojo omo wa
0: ami olorun oni se bo ti mo je mo lagbon be won na oni se bo ti mo elewa asapon melo ni bo fa se bo ti mo ti won fun laye ko se bo ti mo nko àmọ́ èmi ò wá tó padà sọ́nà ọbẹ̀ òun náà pé bọ́n bá fún yàn láyè kó ṣe bó ti mọ́ ọ ní gbogbo ọ̀nà ló gbọmọ alágbára ọmọ ọlẹ́nìkan la yìí ògbà báwọn bá nílé ìwé tàwọn kì í ṣe ohun àmúdúró ipé kínní a lè mú mi lápá àbò mi kọ́ lọ síbi tí wọ́n ti jí ọṣẹ́ mọ́
3: ipé ibi tí wọ́n ti jẹ́
0: kọ́ ọṣẹ́ mọ́ lórí ètò ayé obìnrin àníríì jù báyìí lọ lọ́sàn-án tò ní ẹ̀sán mo ṣe máa ń sọ fún wa níjọ́ mẹ́jọ gbogbo ìgbà pé problem no dey finish make sure you eat tó o bá ti jẹun wà á lè ronú àwọn ọmọ yìí náà tá a bá fún wọn lóúnjẹ gidi wọ́n gbọ́rọ̀ tiwa wọ́n gbọ́ sọ́rọ́ nígbà my mommy said she will cook jollof for me my mommy said she will give me fried rice she will take me out
4: to shop
0: I'm not going to that place ìwọ lọ ń jẹ polówó lórí afẹ́fẹ́ bá ti mú ọkọ ọmọ ọ̀rọ̀jọ́ rẹ̀ she will take me out she will carry me to so so place tá a bá sọ bẹ́ẹ̀ náà fún wọn tá a ti múnú ọmọ yìí dùn tó ti ń lọ kó tó dìgbà yìí kò ní fún nǹkan kan ò ní jọ wọn lójúmọ́ lẹ́yìn tá a bá dìde fúyà ní ètò kan pàtàkì kan tó wọlé tó ní í ṣe pẹ̀lú gbàyé gbádùn gbogbo wa yìí náà ni ó ní í ṣe pẹ̀lú ayé obìnrin ayé ọkùnrin ayé ọmọdé ayé àgbàlagbà tá a bá ti dìde nísìnyí wọn wọlé aláyọ̀ tiwa náà ni o ṣínà aláyọ̀ tiwa ọfọ́ máa lè ṣọ́fà òun náà ni ó wọlé ètò náà ló ní ráńpẹ́ náà ni àmójọpọ̀ bó wọnú ayé obìnrin òun náà láṣẹ fi yanjú ẹ̀ pọ̀ lọ́sàn-án tòní adédọyìn Adédayọ̀ òun náà wà níbí pẹ̀lú mi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ní ti slash media academy náà ni pẹ̀lú Adéṣẹ́wà Ìṣọ̀lá gbogbo wọn náà lájọṣe tó mí lọ́sàn-án tòní amójú ẹ̀rọ mi náà ni asisọ́ kan báyìí filayẹn nẹ́nẹ́ filayẹn gajù bàtì dìde ní aláyọ̀ náà ló ti wọlé wà pẹ̀lú ọ̀dájú ìwà panama orí tiwọn gan náà ó sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ ẹ̀ka àbọ̀ sórí ètò ire o òdìjọ́ mi.
5: Lagilu FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio.

ẹ kúrò lẹ́ bẹ́ẹ̀ láti kú iṣẹ́ àtàárọ̀ àkójọpọ̀ ìròyìn ti àgbáyé lóndẹ̀sẹ̀ ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè pàtínì sàláò lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbẹ́wọ̀n kókó ilé ìtànbẹ̀ nínú ìròyìn ọ̀hún. Ilé-ẹjọ́ ló ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn mẹ́ta ilé tí ó mọ̀ nípa ìjínigbé ti àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Fáṣọlá ló ti ṣàlàyé báyìí pé òun kò ní fún Ààrẹ Bọ́lá Tinubu ní àmọ̀ràn lórí ẹ̀rọ ayélujára. Akọ̀wé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà Rubio náà ló ti ṣàlàyé báyìí pé orílẹ̀-èdè ti Iran òun náà ni wọ́n ti ń jẹ ju ohun tí wọ́n lè mì lọ. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Iheanacho ló ti ṣàlàyé èrèdí eléyìí tí òun fi darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti Turkey ní báyìí ẹgbọ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

ilé ẹjọ́ gíga leléyìí tí ó fìdí kalẹ̀ sílùú Abuja òun náà ni wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn mẹ́ta eléyìí tí wọ́n jẹ́ ní àfúrásì tó sì jẹ́ pé wọ́n ti jẹ̀bi ẹ̀sùn eléyìí tí ilé ẹjọ́ tí wọ́n fi kọ́ wọn lọ́rùn níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé ó ní ń ṣe pẹ̀lú ìjínigbé eléyìí tí ó wáyé ní ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ òní náà ni onídàájọ́ Salem Ibrahim òun náà ni ó gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ pé wọ́n yẹ àwọn ẹjọ́ ọ̀hún wò tó sì jẹ́ pé wọ́n rí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn ọ̀hún níbẹ̀ náà ni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn ọ̀hún kàn òun náà ni ó ń tọrọ tó sì ń bẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ wípé àwọn tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún kọ́ lọ́rùn òun náà kọ́ ni àwọn tí wọ́n jí àwọn èèyàn gbé tó sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ leléyìí eléyìí tí wọ́n mọṣẹ́ sí òfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbẹ̀ náà ló tún tẹ̀ wájú wípé wọ́n jẹ́ ẹni tó ti ní ìyàwó tó sì ní ọmọ nílé àti àwọn arúgbó eléyìí tí wọ́n ń gbọ́ bùkátà wọn nígbà ẹ̀ náà ni ilé ẹjọ́ náà ni wọ́n gbọ́rùn ohun sókè tí wọ́n sì ṣàlàyé wípé lóòótọ́ ni ìpè kìí ṣe pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún òun náà ni ó jẹ́ pé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé àti àwọn olùkọ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe jí àwọn ọ̀hún gbé wọ́n sì kọ̀ láti lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn agbófinró létí òun náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ tọkàn tara òun náà ni kò yẹ kí ó rí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ń ṣẹlẹ̀ ní àkàtà rẹ̀ tí ó sì dọwọ́ bò mọ́lẹ̀ níbẹ̀ náà ni tí wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ báyìí pé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n mọ gba ọgbà túnirọ̀túniṣe lọ tí wọ́n sì mọ lọ síbẹ̀ ní ìpín ẹ̀wọ̀n gbére iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti rivers òun náà ni wọ́n ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ kan nípa bí àwọn ajínigbé kan bí wọ́n ṣe ń díyànjú láti gbé àwọn èèyàn tó sì jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá náà ni ó dá wọn lọ́wọ́ kọ́ níbẹ̀ náà ló jẹ́ pé àwọn afurasí ọ̀hún òun náà ni wọ́n tó mẹ́rin tó sì jẹ́ pé wọ́n ń gbìyànjú láti jí arábìnrin kan gbé eléyìí tí ó ń bẹ níbi ìtajà rẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti okra ní ìpínlẹ̀ ti rivers níbẹ̀ náà wọ́n ṣàlàyé pé ó ń da oníbàárà rẹ̀ lóhùn kó tó di pé wọ́n gbìyànjú láti jí gbé ọ̀nà kété tí wọ́n jí gbé òun náà ni ọkọ rẹ̀ náà ni ó súré pé iléeṣẹ́ ọlọ́pàá tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá náà ni wọ́n súré débi ibùdó ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n lé wọn tí ọwọ́ sì bà wọ́n níbẹ̀ náà ni ó jẹ́ pé ìpè ọ̀hún náà ló wá tí ó sì jẹ́ pé ó wá ní àkókò eléyìí tó jẹ́ pé àwọn ọlọ́pàá náà ni wọ́n ń bẹ ní agbègbè ọ̀hún ẹni tó wá jẹ́ abẹnusọ fún ilé

0: ẹni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ni ti ìpínlẹ̀ ti Èkó àti mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ iṣẹ́ òde àti ọ̀rọ̀ ilégbè ń tí ń ṣe Babatunde Fashola òun náà ni ó ti sọ di mímọ̀ báyìí pé òun kò ní ní láǹfààní láti fún ààrẹ Bọ́lá Tinubu ní àmọ̀ràn níta gbangba pàápàá jùlọ lórí ẹ̀rọ móhùnmáwòrán tàbí láti jẹ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ààrẹ Bọ́lá Tinubu náà ni ó ránṣẹ́ pé òun tí yóò sì pé òun ní tààràtara lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó bèrè fún àmọ̀ràn nípa bí òun ṣe ṣe ìṣàkóso òun sí àti àwọn ọ̀nà eléyìí tí ó kù díẹ̀ káàtó níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ìpàdé ọ̀hún náà ló wáyé láàrin òun àti ààrẹ tí òun sì fún ààrẹ ní àmọ̀ràn eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ ó wá ṣàlàyé wípé òun kò ní ní àǹfààní láti bá oníròyìn kankan sọ̀rọ̀ níta gbangba nípa àwọn àmọ̀ràn eléyìí tí òun fún ààrẹ Bọ́lá Tinubu. ìròyìn àgbáyé ló ní sètí ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. akọ̀wé ìjọba sórílẹ̀-èdè amẹ́ríkà Marco Rubio náà ló ti ṣàlàyé síta báyìí nínú ìpàdé pàtàkì eléyìí tó jẹ́ ti ìpàdé eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn adarí lágbàáyé tó wáyé ní Milan ibi tó ti ń sọ̀rọ̀ nípa ìjọba orílẹ̀-èdè ti Iran pẹ̀lú bí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ pẹ̀lú àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè amẹ́ríkà níbẹ̀ náà ló wá ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún pé orílẹ̀-èdè ọ̀hún òun náà ni wọ́n ti ń jẹ ju ohun tí wọ́n lè mì lọ níbẹ̀ náà ló jẹ́ pé àdó olóró eléyìí tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kejì larú ẹ̀ òun náà ló tún dún ní àṣálẹ́ àná níbi tí àdó olóró ọ̀hún tí ó ti rán àwọn méjì ní ọ̀run àṣàntì níbi tí àwọn mọ́kànlá tí wọ́n ti farapa yànnàyànnà àdó olóró ọ̀hún náà ló dún ní ẹnu bodè ti Mashlash àti ibi ti agbègbè ti Jordan bákan náà níbẹ̀ náà ló jẹ́ pé orílẹ̀-èdè ti Iran òun náà ni àwọn náà tún ṣọṣẹ́ padà níbi tí ikọ̀ ajìjàngbara ti orílẹ̀-èdè ti Iran tí wọ́n ti fi ojú sun ọkọ̀ agbépo eléyìí tó ń lọ lórí odò ti Strait of Hormuz níbi tí àdó olóró tí ó ti fọwọ́ ba ọkọ̀ agbépo ti orílẹ̀-èdè ti Saudi Arabia méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ náà ló jẹ́ pé ẹni tó wá jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe Abbas Rachi òun náà ló ti wá fèsì sí ọ̀rọ̀ ọ̀hún tí ó sì ń sọ fún ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà wípé ìgbésẹ̀ eléyìí ti ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà Donald Trump ti ń gbé ọ̀hún òun náà ni yóò jẹ́ ojú fún ojú. lákòótán ìròyìn ti eré ìdárayá. ọjì ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà Kelechi Iheanacho òun náà ló ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ kan nípa ìgbésẹ̀ eléyìí tí òun gbé tó ń fi darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti ìpele kejì lórílẹ̀-èdè ti Turkey Bursaspor níbẹ̀ náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé pẹ̀lú bí òun ṣe darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún kò ṣe látàrí bí òun ṣe gbìyànjú láti rúra òun sókè lẹ́yìn ìgbà tí àwọn tí ó nífẹ̀ẹ́ òun gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè ti Scotland Celtic tí ó jẹ́ pé òun sì nífẹ̀ẹ́ òun bákan náà ó ti wá tọwọ́ bá àdéhùn ọlọ́dún mẹ́ta báyìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Bursaspor tó sì jẹ́ pé nínú sáà eléyìí tó ń bọ̀ yìí òun náà ló ṣàlàyé pé òun ti ṣetán báyìí láti ti fakọyọ. wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó ilé ìtì oṣù yọ lẹ́ẹ̀kan sí i. ilé ẹjọ́ òun náà ni ó ti dájọ́ ìwọ̀n gbére báyìí fún àwọn tí ó mọ̀ nípa ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ilé ìtò wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́. Fashola náà ló ti ṣàlàyé báyìí pé òun kò ní fún ààrẹ Bọ́lá Tinubu lámọ̀ràn lórí ẹ̀rọ ayélujára tàbí móhùnmáwòrán. akọ̀wé ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà Rubio náà ló ti ṣàlàyé báyìí pé ìjọba orílẹ̀-èdè ti Iran òun náà ni wọ́n ti ń jẹ ju ohun tí wọ́n lè mì lọ. Iheanacho ló ti ṣàlàyé èrèdí ilé tí òun fi darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè ti Turkey. wọ́n ní òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn eléyìí tí ó bá ta kọ́sọ́ jáde ele kan si wa lori itakun ta agbaye wa pelu tona www.lagelofm.com abi ke darapo mo wa lori opo ti ikanni ti Twitter ele ti nse X pelu tona lagelofm 967 tabi loju opo ti Facebook pelu tona lagelofm 96.7 Tunde Olawo lo to royin pelu ranlowo ibokun luwa Olagunju Martini Salao lo tin royin kete tin ba ti kuro lori royin ona ni Kodri Aderogba yo mo gori eto re
1: ta lota
0: e ma kuro nbe o e se ten gbo wa

0: se ko saye repeti bo ba ti mo ko taki ti ese ni mo fenu ya ran so be o le gbori wole o elenu sikin e won fenu ya ran so o ba mo ko taki ko gbori wole o se je niyan lapa be yen o e je ka won ti o pe wole lo se nikan febun se faje number te pe si niyan ka dupe lowo awon to fun wa lebun lori eto ti won jo do kan je o mo te waju ni Mr. Anthony Bodurin oko fun mi no ma to lo nda lola baba niyan lati agbon United Kingdom of Liverpool may you never walk alone ma ntoju kun fun mi no ma ele to se no ma to lo nda lola aku pale mo league titi August 22 bayi Premier League yo gbina ya yo lerin keke po o se je niyan bakana baba Tunde Ajetunmo bi baba je lati island awon ti aniyan lati gbogbo island up chelsea for life gbogbo island niyan bo se je niyan e je ka won ti wo pe wole kan fe mu sere falafolo niyan losan teni e ma ko loju opo ka se o *347*1004*2#. Hello, my first show. Hello?
1: No.
0: Hello? Hello, ma.
1: Hello. Eka so.
0: Eka so, ma. Kilo ruko yin?
1: Iya Chelsea ni o.
0: Iya Chelsea lati abi okuta.
1: Beni.
0: E tu pe wole lo san teni. O da ko si laburu. Eyin e jada le atun sa. O ye wu beri.
1: Ibeere kerin.
0: Ibeere elekerin, ibeere elekerin. Ibeere elekerin abi
1: Beni
0: Baba Sir Alex Ferguson se be mo won
1: Beni
0: won ti tun ko iko Manchester United ri ni le gesi e daruko iko agba oje tan tun ko gege bi oluko ni iko agba oje national team ti Baba Sir Alex Ferguson tan tun ko gege bi oluko ni iya Chelsea lati Abeokuta
1: Scotland
0: Scotland abi
1: Ben
0: ya Chelsea ibo le ti riri irukere baba araba ton ba yin wo wa ya Chelsea ya Chelsea egba ya Chelsea egba e ja bo si bere lekeji papapa ya Chelsea
1: elekefa
0: ibere elekefa abi
1: Ben
0: ibere elekefa oluko ni Antonio Conte omo ile de woni
1: Italoni.
0: Iya Chelsea. Oda ko si laburu. Iya Chelsea lati Abeokuta. E ti je ebun lori eto Iya Chelsea. E tun ti je card lori eto again Iya Chelsea. O binu lati Abeokuta. Iya to taki niyan. Mo won feran ko bi ni o taki daada ko ma gbe o ti yeyin baun. Iya Chelsea won taki. Up Chelsea lati lu Abeokuta. Iya Chelsea. Hello.
2: Hello,
0: sir. Hello.
2: Hello, Lato Yojo.
0: Lato Yama love your joke, Pasekere, my dear Matiba.
2: Yeah, you're big.
0: I'm your killer, Kanyisa.
2: I use a lau, Lato Yo.
0: Mr. Salau, Lato Yo. Tim, what do you say?
2: What about you?
0: Edawa. And you're about Lala Vesegba?
2: I will.
0: Ewo kan like program wa ni ese gan Olorun o fere eyin na lagbara Olorun oba bo se je niyan e ja sare doke lo na lo polowo oja papapa e ja lo pa ka de pa ma ba pada de eyin temi ewenu le wenu oko ibere po nle un le ko lo le eyin na le fi se faje fe en to ba take mo pada bo e ku kale
3: mo tun bere fu o le sala imo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi O ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko o ma ni gbagbe
5: Gbogbo omo ologo pate ti yin melo ona abayo si fani ti o le gbadu awonu ogo
6: sebi nitori ogo ni o
5: ìdíre tí ọlọ́run Reverend P.F. wa fi pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jìnlá wa Christ River Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Malete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tó tó pe ìṣẹ̀dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣẹ́ yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: Wait! Aww.
9: My love, what happened?
8: Before I marry you, the TV where you promise, the fridge nko, where is it? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding.
10: Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care.
9: CD Care?
10: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
8: So all those things don't already dey house?
10: Abba, since last month.
8: Ah, Pastor, continue the wedding.
11: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
12: CD Care. Pay small, small. Live big, big.
13: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́ẹ̀, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe ṣáì.
14: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
15: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
14: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwa building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
16: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
17: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
16: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
18: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

*347*1004*2#. *347*1004*2#. Nọmba yẹn ti n lọ bayi o. Bẹ́ẹ̀ bá ń wò mí lójú òpó, ẹ rí kọ̀pútà kan tí mò ń wò lójú báyìí. Tóun náà ń wò mí, òun ló ń ro nọmba yẹn. Ó ti ń ro àwọn nọmba yẹn báyìí. Ó ti ń ro nọmba wo ló fẹ́ jámọ́ lọ́wọ́. Nọmba wo ló fẹ́ jámọ́ lọ́wọ́ báyìí. Ẹja wo nọmba tí ó jámọ́ lọ́wọ́. Ẹja wo nọmba yẹn. Ó ti ń ro kiní yẹn báyìí o. Ó ti ń ro ẹ báyìí o. Àwọn nọmba yẹn wọ́n ń fi orí gbárí. Àwọn nọmba yẹn fi orí gbárí. Wọ́n bára wọn forí gbárí. Nọmba ń forí gbárí. Nọmba yìí ó ń fi orí gbárí ara wọn. Èmi ni o mú tèmi ni o ṣe. Tèmi ni o mú tèmi ni o ṣe. Nọmba wo rèé? Ẹ mọ ta lọ. Oníṣòwò ẹ.

fẹ́ yà wò ní kẹfẹ́ kasi ẹ yìí ẹ mọ ta lọ. Ẹ mọ ta lọ. Tàló ni nọ́mbà yẹn ó gbé dé o. Ó gbé nọ́mbà yẹn dé o. Ó ti rù dé o. Tàló ni nọ́mbà yẹn. Tàló ni nọ́mbà yẹn o. Tàló ni nọ́mbà yẹn. Ó tún ta tu. Ó ta nọ́mbà yẹn tu. Ó tún mú mi padà. Kọ̀mpútà dára lọ́sẹ̀ ni. Nọ́mbà yẹn bára wọn fún. Ó tún ti ju nọ́mbà yẹn nù. Ó tún ti ń ro àwọn míì báyìí. Ó tún ti ń ro. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Àwọn wo ló ni nọ́mbà yìí? Àwọn wo ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà tó padà mú yìí? Ó ti padà mú o. Ó ti padà mú nọ́mbà. Ó ti padà mú nọ́mbà lọ́sẹ̀ ni. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni. O ti mú nọ́mbà yẹn o. O eto ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn báyìí. O eto 4055. O eto 4055 ló parí nọ́mbà yìí. O eto 4055 tẹ bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. O ti dọbẹ̀ 4055. O eto 564055 ló parí nọ́mbà yẹn. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí o? Ẹja wẹ̀ tó ni nọ́mbà yìí. 08056 4055 ló parí nọ́mbà yẹn. 4055. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? O ti ń lọ báyìí. O ti ń lọ báyìí. Ta lẹ́ tó ni nọ́mbà yìí? Ta lẹ́ tó ni nọ́mbà yìí? Ta lẹ́ tó ni nọ́mbà yìí? Alẹ́ tó ni nọ́mbà yìí? Bizike. Ẹ má mà jọ busy. Ẹ má mà jọ busy. Bizike. Ẹ má mà jọ busy. Ẹja tún wọn pèlè ẹ̀kan sí. Ẹja tún wọn pèlè ẹ̀kan sí. Bizike. Ẹ má mà jọ busy. Ẹ ti gbọ́ báyìí. Ẹ ti gbọ́ báyìí. Ẹja tún ẹ̀kan tá pè wọ́n kẹ́yìn náà rí. Ẹ̀kan tá pè wọ́n kẹ́yìn náà rí. A delete number yẹn. Ẹ̀kan tá pè wọ́n kẹ́yìn ni. Ó ti lọ báyẹn. O ti lọ báyẹn. O ti lọ báyẹn. O ti lọ báyẹn. Ẹja delete ẹ. Ẹja delete number yẹn. Ẹja

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagbara dun ni ugbayugba owo to le ni 80 million naira 50 million naira lo wa le lati pin ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyù kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹ jọ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ yẹn ló

bó ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ńkàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: jẹ̀gbádùn lágbóságbó kò lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
1: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí pẹ̀lú máa fi ṣìyàwó wọn.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM tún bọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa ṣ

0: ṣe.
1: Káṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́ tọ́lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káṣíẹ̀. Ṣo ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
3: Lagelu FM 96.7.

0: ẹni tí ó Adémọ́lá ò lè sọ kí n gbọ́ àtìtò ó ti kó nù kàdá. Ọwọ́ àbọ̀yá ó
1: lè bá a sì sódàkú láàrin èmi àti ẹ̀
0: ọmọ bó ọ̀sẹ̀sẹ̀
1: bó ló tún wò mẹ́.
2: Àní ẹ̀dẹ́kun ẹ̀ mọ́ gbé bàbá mi lẹ́mi ìgbóná ẹ̀ bá ń fa kan ó pólẹ̀.
0: Bọ́ ìwọ gan ma kò ó nù kàdá àṣà ti wá.
2: Bámi mo jẹ́
0: àyálà ti kó nù kàdá.
2: Ọmọ akéré ti tẹ̀lé.
0: Ọmọ akéré ti kó nù kàdá.
2: Dédé ni mo dúró èmi ò jẹ́ báwọn lọ.
0: Ta lọ fẹ́ tẹ̀lé náà
2: méjèèjì. Àtọ̀ òpó ni èmi ò jẹ́ tẹ̀lé
1: wọn. Àtọ̀ òpó ni ojú mi ṣe ràn gàdẹ kalẹ̀. Ta yálà wa kó nù kàdá. Sẹ́mi náà wá pé ìnà ni wà
0: á tẹ̀lé kó nù kàdá. Owó tí mo fẹ́ fún àyálà ẹnu rẹ ló ti bóde
1: àbílẹ̀. Mo lo ní kọ́ mọ̀ wọ́rí. O pé bó sò ní ọ̀fun lówó.
0: Ọ̀dà náà kò òkúkú burú. Gbogbo olólùfẹ́ ètò yìí ńlá kí ẹkú àdúró ti wá. Oríkì ilẹ̀ tiwọ́ òun lètò. Iléeṣẹ́ rédíò ò ti lágelú ni. Ìkànnì mẹ́rin dín ní ọgọ́rùn-ún tó ń dó tó ló méje ni. Òkè tó ga jòkè àwa kalẹ̀ sílé funfun báláwo òpó náà fẹ́lẹ̀lẹ̀ ti bẹ nílùú Ìbàdàn. Ó kọ olóòtú ètò yìí Tèmítáyọ̀ ọmọ òye ládùn àbọ̀rọ̀ elédùà májẹ fẹ́jẹ̀mí ọ̀pàkà kan jẹ kọ́ òsì ní jẹ́ bẹ́ẹ̀.

ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọkọ yọkọtọ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ

Ayala.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ńkàlẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: mọ́ náà sí ìsìn àsìkò pé wà lẹ́jọ́ báwa sójú òpó lẹ̀ gangan ni káwọn èèyàn ó lè bá a pè sórí ètò.
1: 091-23-70-86-75 091-23-70-86-75 ẹ máa pè sórí ètò yín ètò wa ètò ríkì ilẹ̀ ẹ ti wa.
0: Ta alẹ́ni tó à ń bẹ̀. Oríkì ìtìlẹ̀ wa òun lètò iléeṣẹ́ rédíò òtìlágelú ni ìkànnì mẹ́rin ìdín ní ọgọ́rùn-ún tó ń dó tó lé méje ni òkè ìtọ́gajòkè àwa kalẹ̀ sílé funfun bálẹ̀ o ta ń wà ń bẹ̀. Hello.
2: Àkó ètò adé relé ni o.
0: Adé.
2: Èmi ni Yẹrú. Ọmọ ọlọ́fà mọ́jọ. Ọmọ dídúró tó la ìkan ti gbọ́dọ̀. Nǹkan lọ́jú lọ́fà. Ẹ ṣe owó dábọ̀.
0: Rọ́lọ́fà mọ́jọ lálọ́mí ọmọ Abisujo kọ ìjàkadì kátá. Hello. Ìjàkadì kátá kì ti ń lóru ọ̀fà.
1: Bẹ́ẹ̀ni.
0: Hello, ta ń wà ń bẹ̀.
3: Ọmọ ilé Yorùbá ló wà ń bẹ̀. Ọmọ ilé Yorùbá.
0: Elórùwà.
3: Ilé Yorùbá. Ọmọ ilé Yorùbá ìjòkó ẹgbẹ́ dúdú orí òkè ni. Ẹ kú ètò yóò máa yẹ yín ní ìfàṣọ lámì
0: ìlú Yorùbá. Kàmí àṣẹ o. Oríkì ilẹ̀ wa òun lètò ẹ̀ráyé lóde bí.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwa náà kúkú kọ́ Elédùmarè. Ọba wa ni àdúpẹ́ fọ́lbà ọba abá mi òkè.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀bẹ̀bẹ̀ tí ń bẹ ká tó máa bẹ. Ọ̀wàwà tó ti wà ká tó wà. Ọba mi òkè tí ó máa bẹ́ǹgbẹ́ nìkan ọba ti sí má. Ajípọ̀jọ́ kúdà Ọlọ́run ọba mi ọ̀run ni. Ẹ̀ráyé lóde bí. Àsántiwá ọ̀wà gbakinní ọ̀hún lẹ́nu mi. Orí ètò oríkì ilẹ̀ ẹlẹ́ ti wá láwà. Iléeṣẹ́ rédíò òtìlágelú ni ìkànnì mẹ́rin ìdín ní ọgọ́rùn-ún tó ń dó tó lé méje ni òkè gajù òkè tá a kalẹ̀ sílé funfun báláwo. Owó gbọ́dọ̀ fẹ́lẹ̀ lẹ̀ ń bàdàn
1: tá
0: ń wà ń bẹ. Hello. Hello.
4: Hello bàbá mi òjútù gbà ló gbà kó.
0: Aráyé ẹ má jẹ wà nínú nira.
4: Àní rí nira olórúkọ Olúwa.
0: Ẹ bá ní koríkì ilé bàbá yín tó bí yín lọ́mọ.
4: Ẹ jẹ́ koríkì ilé bàbá mi kẹ́ wá bá ń gbà lẹ́nu mi ni o.
0: Ìṣìnà
4: kèrè ṣé o ọmọ wòyíra kó má bà lẹ́nu kẹ́rú. Ọmọ ẹrú kẹ́rú abilala lẹ́nu bí esi. Ọmọ òkè kẹ́mi làwọn òmí ní lọ́wọ́. Ọmọ tí mo wá gbé jórí ẹni lọ. Ọmọ ẹyẹ lé òkèrè ṣé kò sùn ọ̀sẹ̀ ò dápá sí. Ta ni o mọ̀ pé yẹ lé ìṣó ọjà bí òṣogè. Ẹ gbà lẹ́nu mi bàbá mi òdúdú gbà kẹ́ má
1: fi kórì ìwé. Ọmọ wo yíra kọ́ mọ́ bá rẹrúkẹ́rú ẹrúkẹ́rú abilala lẹ́nu gẹ́gẹ́ bí ẹ̀sìn ìkèrè sí lẹ́ọ̀mọ wo yíra kọ́ mọ́ bá ragbákígbá igbákígbá ni kẹ̀kẹ́ sọ́nlé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ olè kanjá ń rè sí ẹ lẹ́rin jọ́sí wọ́n mú gbawájú ilé ọba lọ ọba wa pé kí ló jí wọn pọ káṣù ọba ó sì kágbàdo ọba ọba ní ẹ filẹ jẹ ọmọ lọ ibi ní pọmọ lọmọ olè kan tí wọn á jà nílé àwọn bàbá tó bẹyìn lọmọ wọn mú gbàwájú ọba lọ ọba pé kí ló jí wọn ló kálá ọba ó sì kákàn ọba ọba ní ẹ mọ filẹ mọ tó bá dijọ méje òní ẹ lọ pa mo wá pé kí ló dé nílé àwọn bàbá tó bẹyìn lọmọ ẹ ló ta ló tún wà ń bẹ.
0: Adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Adúpẹ́ pé ọ̀sà Prince SK Adéwálé ń gbọ́ wa ketekete ń wò wá lórí ètò wa. Ráyé lóde bí àkàwọ́ òpó ògúdúgbà aráyé ẹ má jẹ wà nínú nira ìnira ọ̀dà. Àwa náà kúkú kọ́ Ọlọ́run ọba ni àwọn èèyàn wà lórí ètò wọn pọ̀ níbẹ̀ bíbà king akeem ọmọ àti jagabahun ẹsẹ bí jẹẹsì kùmá kìláńchẹrì aran ni yáyá láre abubakiri àwọn èèyàn pọ̀ tá a bá ní purọ́ rí nǹkan ni bákan náà iná ni mo kí ọ̀rẹ́ mi wàṣíù ọ̀jẹ̀kúnlé ẹ̀lẹ́ ń bẹ̀hun kí n wá sáré kaká di ayọ̀ tí ń bẹ ní àyín bẹ́ẹ̀ náà ló kúkú rí aláàjì nùrùdíìnì owó èké ọmọ adébólú nílùú ìbàdàn bẹ́ẹ̀ náà ló rí alága oní alága decent club ẹ̀lẹ́ ní decent brothers club ní sàkápẹ̀nà ìdí arẹrẹ nìbàdàn ó wá ń kí gbogbo àwọn èèyàn tó wá bí ìnáwó ikú àna rẹ̀ lọ́jọ́ ọjọ́ sí ní kòpẹ́kòpẹ́ náà ni ó kí gbogbo ọmọ ẹgbẹ́ decent brothers club tí ń bẹ ní sàkápẹ̀nà ìdí arẹrẹ bẹ́ẹ̀ náà ló tún kíyàwó ẹ̀ aláàjà bọ́lájí adébólú wọ́n kí aláàjì kábírù ọmọ jálárúrú àti gbogbo láńlọ́ọ̀dù láńlẹ́dì ní àkóyọyọ òkè odò ní àmúlòkó ńlú ìbàdàn wípé ẹsẹ ẹkú àdúró tí ẹkú náwó ẹkú nára wọn ní gbogbo ọmọ gbogbo wa lọmọ gbogbo ọbẹ ní ọgbẹ yìí gbogbo wa ẹjẹ àsàmì kágbẹtọ àmìmì bẹẹ náà ló tún rí bẹẹ ní aláàjì sheu abdulrasheed yọlá ogúnṣẹ ní ogun gbadẹ́mbà ọ̀sùn gbadẹ́mbà bàdàn màlété ńbàdàn ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ alásàlátù ti ìjọ ogúnṣẹ́ wípé àdúrà alásàlátù ti ìjọ ogúnṣẹ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n ní tọ́ bá tún di àlárúbà àti ń bọ̀ yóò wáyé pẹ̀lú àti ọlọ́run ọba ni wọ́n wá lọ́bọ̀ òkè yóò bá ní mọ́jọ́rọ́ sàmí ẹgbẹ́ tó ara mímì wọ́n tún kí gbogbo gbọ́ngàjẹ́ àsìmíyù adépọ̀jù aríọrí ààrẹ gbogbo mọ́gàjì nílẹ̀ ìbàdàn wọ́n kí gbogbo mọ́gàjì nílé toko wọ́n ní ẹ mọ́ gbàgbé wọ́n láwọn kí yín wípé ẹ tún kù múra ìpàdé èyí títún ń bọ̀ lọ́nà wọ́n lọ́ba òkè yóò sì bá ní mọ́jọ́rọ́ sàmíkẹ́ ẹgbẹ́ tó àmì mí.

0: Ọlọ́run.
1: Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá buṣe gàdà tó buṣe gèdè, tẹni ṣiṣẹ́ rin jìjẹ ìlérí díẹ̀ gbọ́njẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníyè lápò ètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. Nlè tó ń ti máa dé tí etí ìgbà onípojúpo ènìyàn fún wọn ní ìsíníyè tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ọmọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé ìsíníyè ló kan o. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Zionist Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Àpáta Expressway, Ìbàdàn, ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bádójú Adé. Àkókò ìsíníyè gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
2: Àdúpẹ́ nítorí pé kì í ṣe ẹnìkan ṣoṣo ni ètò yìí ń lọ́kàn. Àtọmọdé àti àgbàlagbà ni, àti Kìrìsìtẹ́nì, àtẹni tó mọ Jésù, àtẹni tí ò gba Jésù, àtẹni tó ti gbàdúrà tó rò pàdúrà òun ò gbà, tó sì rò pé ń bo lọ̀nà àbáyọ. Bẹ́ ẹ bá jókòó ti rédíò yín ní gbogbo àkókò yìí láago méje, aago méje ní ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ báyìí. Ẹ mọ̀ gbádùn ètò yìí, àkókò ìsíníyè, níbi tí bàbá Wòlíì àti Àpọ́sù Olúmọ̀mí Awoyọ̀mí tí wọ́n ti ń ṣe onípòjípò níye. Ẹ tún jókòó, àsìkò ti tó láti pé kí a ṣe níye látinú Bíbélì mímọ́, èyí tí Ọlọ́run ti ògbélé gbogbo Kìrìsìtẹ́nì lọ́wọ́ àti gbogbo àgbáyé ní orúkọ Jésù, èyí tí a ó gbọ́ lónìí, Olúwa ò ní jẹ́ kó jẹ́ àgbọmọ.
3: Àmì.
2: Tọ́ ẹ̀yin bàbá lónìí, bójú yìí ṣe ń rọ̀ wìwìwì, mo fẹ́ kí tòní kó tún tu kálukú wa, kó tún tu wa lára bí ó ṣe máa rí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ẹ fún wa ní àdúrà ká wá mọ ibi tí à ń lọ.
3: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
4: Àmì.
3: Olúwa gbọ́ pé wa.
4: Àmì.
3: Olúwa gbà yín wa.
4: Àmì.
3: Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa, ẹ̀mí mímọ́ dárí jẹ́.
4: Àmì.
3: Ẹ jẹ́ Jésù Olúwa dà sórí
4: wa. Àmì.
3: Inú bó ẹ̀jẹ̀ rẹ, ẹ̀mí mímọ́ rí wa síbẹ̀.
4: Àmì.
3: Àti dé ní àṣálẹ̀, Olúwa darapọ̀ mọ́ wa.
4: Àmì.
3: Ẹ̀mí mímọ́ kọ́ wa máa ṣe.
4: Àmì.
3: Àwọn nígbà wo ètò olórúkọ Jésù Olúwa bùkú fún wa.
4: Àmì.
3: Ẹ̀mí mímọ́ ra wọn lọ́wọ́.
4: Àmì.
3: Olúwa tì wọ́n lẹ́yìn.
4: Àmì.
3: Iléeṣẹ́ náà lórúkọ Jésù kò máa tẹ̀síwájú.
4: Àmì.
3: Àwọn òṣìṣẹ́ ibẹ̀ náà kàn máa ṣe rere.
4: Àmì.
3: Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbà ńláyé lórúkọ Jésù, ẹ ra àánú gbà.
4: Àmì Jésù.
3: Lórúkọ Jésù, ẹ kú òun ìdè.
4: Àmì.
3: Ẹ gba ìtura.
4: Àmì.
3: Ẹ ní wọnú ìnira
4: lọ. Àmì Jésù.
3: Àwọn tó ń lórí àkẹta ẹ̀sán Ọlọ́run bá bọ́ ọmọ ẹ̀mí mímọ́, Olúwa gbé wọn jẹ.
4: Àmì.
3: Ẹ̀mí mímọ́ mú wọn lára dá.
4: Àmì.
3: Olúwa dá wọn sílẹ̀ lálàáfíà.
4: Àmì.
3: Ọlọ́run ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan sí ohun tá a sọ, Olúwa dára kọ́ mọ́
4: wọn. Àmì.
3: Orílẹ̀-èdè Olúwa dá sí.
4: Àmì.
3: Olúwa gba àṣàkóso.
4: Àmì.
3: Ògbẹ́ ní forúkọ
4: Olúwa. Hallelujah.
3: Olúwa wà nínú àṣàánú fún wa.
4: Àmì.
3: Lórúkọ Jésù Olúwa wa.
4: Àmì. Àmì. Àmì lé orúkọ Jésù Kristi.
2: Tọ́ kí ni àkòrí tòní bàbá?
3: Ohun tí a fẹ́ kíyèsí ní àṣálẹ̀, ọjà nǹkan kékeré táwọn kan ọ̀ka sí tó sì máa dí àdúrà wọn lọ́wọ́ nínú ilé ìjọsìn. Nǹkan kékeré ni tí àwọn èèyàn ọ̀ka sí tó sì máa dí àdúrà wọn lọ́wọ́ nínú ilé ìjọsìn. Òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ máa ń kópa nínú ìjọsìn tá à ń pè ní asọ́nà, tá a tún dà pè ní ọ́sà. Asọ́nà. Bẹ́ẹ̀ ni asọ́nà tá à ń pè ní ọ́sà. Asọ́nà tá à ń pè ní ọ́sà. Ọ́sà. Ó jẹ́ pé bíbélì fúnra gan ò pè ní ọ́sà o. So adènà ní bíbélì pé nílẹ̀ Yorùbá.
2: Àwọn àpèlè adènà, àwọn èèyàn ò rò síbò mí.
3: Ṣùgbọ́n ní èdè ti òyìnbó ní ti bíbélì, doorkeepers ni wọ́n pè.
2: Doorkeepers. Àwọn náà ni doorkeepers.
3: Àbí gatekeepers.

0: yorùbá fi pe ni asona ṣùgbọ́n lédè tàwọn ilé ìbò gangan
1: so
0: ọsà ni wọn pè ṣùgbọ́n kankan náà ni ó túmọ̀ sí bí kẹ́nẹ̀ kọ́ sọmọ ẹni pamílẹ́rìn kẹ́nẹ̀ kejì náà sọmọ ẹni náà ni laughter kẹ́ máa sọ pé orúkọ mi àtọmọ rẹ pé orúkọ ọmọ tuntun tiẹ ọyà tó tẹ́ra wọn ẹbí ní kí túmọ̀ kan náà lọ́jọ́ ni laughter pamílẹ́rìn kankan náà ẹ̀rẹ́rìn náà
1: lọ́wọ́ ọṣà yìí kì í sì sẹ́nu ọ̀nà nìkan náà ń dúró sí ọṣà náà ń dúró sí àárín kí n tó gbọ́ ẹni tó bá ti ẹni tí bá ń sùn lọ́wọ́
0: gbogbo náà lákèsì ní àṣálẹ̀ yìí
1: àsọnà
0: torí àwọn kan máa ń fẹ́ a máa ń fojú pamọ́ rẹ adẹ máa ń tẹ wọn mọ́lẹ̀ adẹ máa ń ṣe lòdì sí wọn ó dẹ̀ mọ́ mú ká àdúrà ẹlòmíì gan kó má rí ìdẹ́wọ́gbà nínú ilé ìjọsìn tó pé wọn àfira wọn síbẹ̀ ìjọ ló fi wọn síbẹ̀ àwọn àránṣẹ́ lọ́nà náà fi wọn síbẹ̀ láti mójútó bí ìṣiṣẹ́ ń lọ àti bíjọ ṣe ń lọ àti bíjọ ó ṣe wà ní àlàáfíà ṣòbí tá a fẹ́ ka náà ni kọ́rẹ́ǹtì kínní orí kẹrìnlá ẹsẹ̀ ogójì nìkan ni ajá ti kà bábá kọ́rẹ́ǹtì kínní orí kẹrìnlá ẹsẹ̀ ogójì.
2: Ẹ máa ṣohun gbogbo tẹ́yẹ́tẹ́yẹ́ àti lẹ́sẹẹsẹ.
0: Ẹ máa ṣohun gbogbo tẹ́yẹ́tẹ́yẹ́ àti lẹ́sẹẹsẹ. Abáfẹ́ lo Yorùbá òde ni fún ọ pé ẹ máa ṣohun gbogbo tẹ́yẹ́tẹ́yẹ́ àti létò ètò. Ẹni pé àwọn ọ̀sà àwọn ọ̀nà máa wà nídìí bí gbogbo nǹkan ó ṣe lọ gẹ́gẹ́ bí ìdúró ìfọ̀n gẹ́gẹ́ báwọn ṣe máa ń dáṣà rẹ̀ tí ó wà gẹ́gẹ́ bí ètò ọ̀nà máa rẹ̀ di bíjọ́ tí ó ṣe rí báwọn èèyàn ó sì dókòó báwọn àwọn tí mo lédè àwọn náà nínú ọ̀sán pé ẹ dókòó báyìí. ẹsẹ̀ báyìí iṣẹ́ máa pọ̀ àwọn tí ń sùn àwọn náà ni ó jí wọn àwọn tí ń tẹ fóònù chọ́ọ̀chì tán dé aláìgbọràn alágídí àwọn náà ní ó kìlọ̀ fún pé ẹ má tẹ fóònù mọ́ ní chọ́ọ̀chì míì tán fún aláṣẹ wọn á gba fóònù yẹn kó lọ́wọ́ wọn ni.
1: ó sì gbé bíbélì yẹn lọ
0: bíbélì yẹn lọ tó bá parí tán àǹfààní fún wọn àǹfààní padà so bẹ́ẹ̀ so iṣẹ́ ọ̀sà so a lè pin sọ́nà mẹ́ta ní gbòógì gangan pẹ̀pẹ́ mẹ́ta ẹ̀ta yìí ó tún pín sóríṣiríṣi ọ̀nà o ọ̀gbẹ́ já pin sí ọ̀nà mẹ́ta so a ti mọ̀ pé mi tán kà fà ní ìṣẹ̀dọ̀fà pé nínú ilé ìjọsìn kí gbogbo nǹkan kọ́ máa lọ ní létòlétò àti lẹ́sẹẹsẹ àti lọ́wọ́ọ̀wọ́ kọ́mọ̀sì rúdurùdù ń bẹ̀ àgàgà láàrin àwọn tí ń sọ àsọ tẹ́lẹ̀ ẹbí tá a kà tán ẹ̀ka ṣe 33
2: nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ohun rúdurùdù
0: ọlọ́run wa kì í ṣe ọlọ́run ohun rúdurùdù o
2: ṣùgbọ́n ti àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́
0: wá ṣẹ̀ṣẹ̀ wà tún wá ka fọ́ọ̀tì yẹn sí lẹ́ẹ̀kan sí.
2: Ẹ máa ṣohun gbogbo tẹ́yẹ́tẹ́yẹ́ àti lẹ́sẹẹsẹ.
0: Ṣé ẹ rí pẹ́sẹ̀ méjèèjì jẹ́ kójá pé ọlọ́run kì í ṣe ọlọ́run ohun rúdurùdù ọlọ́run àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú ìjọ àwọn ènìyàn mímọ́ ó wá sọ lẹ́sẹ̀ kójì pé ẹ máa ṣohun gbogbo tẹ́yẹ́tẹ́yẹ́ àti lẹ́sẹẹsẹ àti létòlétò. Àwọn olùsọ àgùntàn tán darí ìjọsìn àwọn ò lè ní àǹfààní àti máa ṣe gbogbo ẹ̀ náà pọ̀ mọ́ra wọn tó bá jẹ́jọ́ kékeré náà ni ọ̀yà kù àwọn mójútó ọ̀rọ̀ ọlọ́run tiwọn àti àdúrà tá ń gbà tiwọn fún àwọn èèyàn àwọn ọ̀sà ni ó mójútó bí ìjọsìn ó sì lọ létòlétò àti lọ́wọ́ọ̀wọ́ tí ò ní sí rúdurùdù ilé tí ó mú kí ọlọ́run ó lè jókòó sí àárín wọn tó pọ́ ọlọ́run kì í gbé ìgbé rúdurùdù so iṣẹ́ àkọ́kọ́ tí ọ̀sà ń ṣe ni pé ọ̀sà ni ó fi ìfẹ́ hàn sí àwọn àlejò tó ẹsẹ̀ ń wọlé láti welcome wọn pé ẹ dókòó báyìí ẹsẹ̀ báyìí pé àwọn ń fún wọn ní ìwé orin ni o wọ́n ń fún wọn ní tract ni o wọ́n ń fún wọn ní bíbélì ni o wọ́n ti pín àwọn bíbélì dání àgbọ̀nmúra nímúra tí ọ̀tọ̀ àdá ni ó fi sùúrù sọ fún wọn pé ìmúra báyìí wọ́n pé ẹ fi lè borí yín ẹ fi lè bọ́ra yín aṣọ tẹ́ ẹ wọ́n ẹ dókòó báyìí kí ni ẹ̀dọ́ báyìí so ìyẹn ni pé àwọn ni ó ṣáájú pẹ̀lú ìfẹ́ abárò ọmọ tí ń ké àwọn náà ni ó gbé táwọn àmọ́ra táwọn sì bóyá yàrá ti gbé títí kọ yàrá orí túnú wọn lè fún àwọn nǹkan mìíràn tó lè mú kí ni ọmọ ọdún tó wá ti pẹ́ máa ń lọ tí ń jẹ bisikíìtì àti
1: iṣẹ́ ńlá ni
0: so àti bẹ́ẹ̀ so lẹ́yìn náà iṣẹ́ kejì tán tún ṣe náà ni pé wọ́n jẹ́ ìránṣẹ́ nínú ìsìn so bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ sọ nǹkan fún àwọn àlùfáà tó wà àwọn àdùbá o lè dìde láàyè rẹ kọ́ aṣọ pọ́fẹ́ lọ bá àlùfáà sọ̀rọ̀ lórí ọ̀tà ọ̀pọ̀síbù àwọn nọ́ọ̀sì wọ́n sì tó fojú kò létí tó fún ní ìfilọ̀ tó wà lọ fún àwọn àlùfáà àbí wòlíì àbápọ̀jù sílẹ̀ nínú àbí bíṣọ̀bù sí ni àwọn yóò lọ bá àwọn àtẹ̀jọ́ lọ níbi tán tó kù sí àti níbi tán wà so iṣẹ́ wọn pọ̀ gidi so ìránṣẹ́ inú iṣẹ́ ẹ̀sìn nínú ilé ìjọsìn náà ni má jẹ́ so iṣẹ́ kẹta náà ni pé àwọn ni wọ́n ń dúró gẹ́gẹ́ bí ìjọsìn wà ní ètò ni pé àwọn náà mẹ́ǹtẹ́ ọ̀dà nínú ilé ìjọsìn a bá fẹ́ sọ lé gan mo sábà máa ń sọ bó ṣe rí pé ọ̀sà ni ọlọ́pàá inú ìjọ
1: bó ṣe rí nìyẹn
0: bẹ́ẹ̀ ni sa o so iṣẹ́ tí agbára àwọn ọ̀bàkan máa ń pẹ́ ọlọ́pàá gangan sí ọ̀sà ni ọlọ́pàá inú ìjọ àwọn agbófinró inú ìjọ so àwọn ọ̀sà yẹn tá a pè ní.

ọkàn yín, ẹ ní salai ní, ẹ ní ànító àti àníṣẹ́kù. Lórúkọ Jésù Olúwa, ẹ ní wárí àti àánú tì. Jésù Olúwa wa, àmì fàyà. Ogo onífọ̀rọ̀ lókè ọ̀run, ọjà àdúrà yín kọ́, àtẹ̀mí àti yín, àmẹ́yẹ láòjọ náà. Ogo oníforúkọ Olúwa, ìrìn àjò àdúrà marathon program. Ẹlẹ́ẹ̀kan lóṣù mẹ́ta, ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ni o. Ọ̀sẹ̀ tí a mú yìí, òun náà ló máa wáyé. Ọjọ́ Friday, eléyìí tó gbẹ̀yìn, oṣù ẹlẹ́ẹ̀keje, July 31, láago mẹ́jọ láàárọ̀, tó fi máa di ní aago mẹ́rin sí márùn-ún dájí. Ọjọ́ kejì, wákàtí ogún níwájú Ọlọ́run. Ọlọ́run ó tó rìn, Ọlọ́run ayọ̀ babalọla, ó máa ṣiṣẹ́ agbára rẹ̀ yóò wáyé nínú ìjọ CAC pa ogun rẹ, Prayer City tó wà ní Aba-Oke ní Along, onígbàgbọ́ Aba-Oke ló ti máa wáyé. Aba-Oke Junction ní Abeokuta Express Road látago mẹ́jọ láàárọ̀ tó fi máa di ní ìdajì. Ọjọ́ kejì, tó bá nígbàgbọ́ nínú omi máa gbómi bọ̀, máa gbòròró bọ̀, a máa gbàdúà sí ìyanu ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ̀mú, ó máa tún ṣe bó ti ṣe nínú ayé rẹ. Jésù ni kò wá bá pẹ̀lú ìgbàgbọ́, torí pé pẹ̀lú Ọlọ́run kọ́ ohun gbogbo ní ṣíṣe. Mọ́mì dádì, ìwọ́lẹ̀ rí kan àkòrí tó lọ fún wa fún ti kọ́tà. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni breaking the yoke of affliction of darkness. Jíjà àjàgà ìdàlóró kòkò máa bọ̀ wá. Mi ò mọ tó jẹ́ àjàgà kòkòrò ayé ẹ, ìwà láyé Jésù Olúwa ó máa jẹ́ àdàrùn, yóò sọ ayé ẹ dòmìnira. Lórúkọ Jésù Olúwa, tí ẹ ò ní sòro ṣe, lórúkọ Jésù Olúwa, ẹ tún mọ gbọ́ kéde síwájú sí nípa ìrìnàjò marathon program. À ń gbàdúrà kan bọ̀ látọ̀sẹ̀ mélòó kan tí mo pè ní kí ni èrèdí ìwàsáyé mi, kí ni èrèdí tí mo fi wà láyé. Mo sọ wípé èrèdí ìwáyé wa ó jẹ́ fún òkú Ọlọ́run, ṣùgbọ́n àwọn ipa kan, àwọn agbára kan ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wáyé kó mú àyàmọ́ rere. Kò jẹ́ ká mú iṣẹ́ tá a bá kó èèyàn tó ń bẹnu ayé ká fi dá ìdá ọgọ́rùn-ún dé. Sọ pé nínú ọgọ́rùn-ún 100% ènìyàn tó wá sínú ayé, tó wà nú ayé 90% ènìyàn ni ò mú èrèdí ìwáyé wọn ṣe. Kí ló fà á? Torí ìṣòro kan, torí àwọn wàhálà kan. Mo ti sọ àwọn nǹkan kan tí máa ń fà á kí èèyàn wáyé, kí èrèdí ìwáyé èèyàn má wá sí ìmúṣẹ. Kí ni nǹkan míì? Nígbàtí ègún ìdílé, nígbàtí ègún ìdílé bá ń bẹ lórí ènìyàn, nígbàtí èpè tí bá ń jẹ ènìyàn, kí ni ègún? Ègún ni èpè, ègún ni ìfibú, ègún ni ìfiré, ègún ni ọ̀rọ̀dì sínú ayé ènìyàn. Ègún a máa jàyàn, a dẹ̀ mú ẹrù ògo lórí ayé ènìyàn, ó dẹ̀ máa yí ìdànù. Ìwé òwe 26 vasu, ó ní bí ẹyẹ fún ìṣíkiri àtàlápá ń dẹ̀dẹ̀ fún fífò. Ó ní bẹ́ẹ̀ ni ègún kì yóò wà láì nídìí. Ègún a máa wà fún ìdí kan, ó ní ìdí tógun fi máa ń jani, ó ní ìdí tí ṣòro tó fi máa ń wáyé. Yóò bá sọ pé ogun ni ṣíní mú, wọ́n ní èpè kì í sin ní ìjà. Ẹnìkan bẹ lábẹ́ òun yìí, èpè kẹpè tó lè máa jà ọ́ tó jẹ́ kéré bí wáyé ó ṣẹ. Lónìí lónìí, agbára tó bẹnu ikú, ìsìnkú, àjínde, ẹ̀jẹ̀ Jésù Olúwa, kó yí ègún dànù kó lórí ayé ẹ. Dé ka fún ọ nínú ìwé Genesis 49, dé ka ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Ẹ̀gbọ́n tó wí yìí, onírú bẹ́ẹ̀ni, ìwọ ni àkọ́bí mi, agbára mi àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára. Pàṣípọ̀ wípé ẹni rúrú bí omi, ìwọ kì yóò lè tayọ, torí ìwọ gun orí ẹni bàbá rẹ, ìwọ sì bàjẹ́ ogun orí àkété mi. Bàbá kan níbí yìí tá a pè ní Jakọ́bù, nígbà tó fẹ́ kú, ó fẹ́ jáde láyé, àwọn ọmọ tó bí lọ́mọkùnrin 12, ó ní ẹ wá síwájú mi bí ẹ jẹ́ sọ tẹ́lẹ̀ sáyé yín ohun tó bá dé báyìí lẹ́yìn ìwọ ọ̀la, ohun tó ẹ máa jẹ́, ohun tẹ́ ẹ máa dà, ẹ jẹ́ sọ fún yín. Àwọn náà súnmọ́ wọn, ó ní ìwọ ni àkọ́bí mi, bẹ́ẹ̀ni, torí pé ìwáyé ẹ ògo ni, títayọ ọlá ni ọ́, títayọ agbára ni ọ́, ẹni rú bí omi ni ọ́. Wá gbọ́ o, ò ní lè tayọ, torí pé ó ṣẹ̀ ogun orí àkété mi. Yẹn ni pé ọmọkùnrin yìí ó ń la kọ bí ìyàwó bàbá rẹ̀, ọmọkùnrin sú wọlé tọ́, ó ba láṣepapọ̀, bàbá ò dẹ̀, bàbá dẹ̀ mọ̀, bàbá

0: orúkọ Jésù Olúwa Ọlọ́run ó gbà ọ́ ní ọwọ́ rẹ̀ oh my God tó gbà ìkéde nípa ìrìnàjò marathon tó ń bọ̀ lọ́nà.
1: 20 hours go tele marathon prayer.
0: Padà lórúkọ Jésù Olúwa ogun ayé ò ní borí rẹ egun ja Rubeni Rubeni ò tayọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nú ẹ̀yà Israẹli ẹ̀yà Rubeni òun náà ní ẹ̀yà tó lọ sẹ́yìn jù nú ẹ̀yà Rubeni ẹ̀yà Rubeni ló pọ̀ pọ̀ sí jù nú ẹ̀yà Rubeni ẹ̀yà Rubeni làwọn tálákà náà pọ̀ sí jù tán bá lọ sójú ogun ẹ̀yà Rubeni ló máa ń kú jù lójú ogun tán bá dáko tán gbé nǹkan ọ̀gbìn tán gbé nǹkan ẹnu ẹ̀yà Rubeni ibẹ̀ ni àwọn olòṣì torí pé irúgbìn wọn á ṣòfò dànù olòṣì pọ̀ ńbẹ̀ torí pé ègún jà wọ́n torí pé ogún jà wọ́n bí ègún bá ń jayé ènìyàn èrèdí ìwáyé èèyàn kò ní ṣe májẹ̀mú oko kò ní fọhùn láyé ènìyàn ègún ni amúkóbìnrin kò ṣọkọfẹ́ ègún ni amúkẹ́ òṣòwò bíi mẹ́rin kò ní jèrè ọ̀kankan nínú rẹ̀ ègún ni amúkólàjò á padà lófo ègún ni a máa fọ akú àìtọ́jọ́ ègún ni a máa ṣe wàhálà yóò kàwé awùyárí pé tòótọ́ ẹni yìí ó fi gbogbo agbára ṣiṣẹ́ ṣùgbọ́n kò sí nǹkan kan tó fi hàn wípé èrè eléyìí kí ló fà á ègún bẹ lórí ẹ ṣùgbọ́n ọjọ́ tí Mose gbàdúà fúnra Rubeni lègún yẹn parẹ́ inú ìwé Deuteronomy 33:6 ó ní kí Rubeni kí ó yè kó mọ̀ sí ikú mọ́ kí àwọn ènìyàn rẹ̀ kó mọ̀ sí mọ́ níwọ̀n lábẹ́ ègún yìí ìran Rubeni jáde but kó tó jáde àwọn ìran mẹ́rin wọ́n ti parẹ́ ìran mẹ́rin wọ́n ti ṣòfò dànù ìran mẹ́rin wọ́n ti ṣègbè dànù ìran mẹ́rin ti kú sínú ègún kó tó wá di ìran kẹrin sí karùn-ún kan tó wá bọ́ ẹnìkan bẹ lábẹ́ wòyí mi ò mọ ìran tó wà mi ò mọ iye tó jẹ́ inú ọmọ ìyá ẹ ọmọ bàbá rẹ wá gbọ́ o táwọn kò bá rọ́nà àbáyọ ní tiẹ̀ ní tiẹ̀ tó gbọ́ mi tó sàmì wà rọ́nà àbáyọ fàyẹ̀ fún jésù jésù ní agbára tó du ti Mose lọ láti rí ègún dànù fàyẹ̀ fún jésù wẹ̀nu agbára ẹ̀ wẹ̀nu ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ dẹsẹ̀ mọ́ ìwà burúkú ohun tí ò da mọ́ ṣe mọ́ padà sọ́dọ̀ jésù ó lágbára àti wo ègún ayé ẹ èpè ayé ẹ láti wẹ̀ dànù agbára ìwàláyé rẹ̀ yóò fún ọ ní ìṣẹ́gun jẹ́ ń gbàdúrà fún ọ láti wákàtí yìí lọ ìwọ tó ń ṣàmì ègún tán lórí rẹ èpè parẹ́ ọ̀rọ̀ òdì ègún tí ń jà ọ́ lógun ègún lé bàbá rẹ ègún lé ìyá rẹ àṣẹ Jésù Olúwa ọba wo ègún wè pé kó wo ègún ẹ dànù kó pa èpè ayé ẹ rẹ kó pa ègún ayé ẹ rẹ orí burúkú ó jáde láyé ẹ lórúkọ ti bábá àti ní ti ọmọ àti ẹ̀mí mímọ́ kó mọ̀ rí bẹ́ẹ̀ kó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó kó forúkọ Olúwa omi iwájú rẹ mo bómi yẹ sọ̀rọ̀ omi gbọ̀rọ̀ Olúwa òróró gbọ̀rọ̀ Olúwa gbagbára ìka Ọlọ́run àánú Ọlọ́run àṣẹ Ọlọ́run kó wọnú rẹ gbogbo nǹkan tó bá lómi yìí fún kó dìyanu kó dìyanu Ọlọ́run ayọ̀ pàpàlọ́lá àṣẹ ìpìlẹ̀ síyèsí kó wọnú omi iwájú rẹ yẹn kó lò ó fún ìyanu fún ìṣẹ́gun ìdáǹdè pẹ̀lú àṣẹ ti bàbá tó mọ́ àtẹ̀mí mímọ́ ó máa ní ẹ̀rí wàá rọpẹ́ dá ó yín lọ́run lógo bó àdúà Jésù Olúwa wa ìyá aláìsàn ẹ máa sàn ẹ máa yè létòhùn yìí wọ ayọ wọbẹ ìdùnnú wọbẹ ò ní rí ìbànújẹ ayé ò ní dá olóró wàá sùn láyọ wàá jẹ láyọ ojúmọ eré ojúmọ ayọ ó máa mọ fún ọ Jésù Olúwa wa àmì fáyà ogo ní fọlọ lókè ọrùn orúkọ mi náà ní ìránṣẹ ọlọ Peter Aki pẹlú Adékunlé láti sí ẹsẹ ìpa ogun rẹ prayer city ló wà ní àbá ọkẹ junction. along Abeokuta Road. Gbogbo isin wa ipade wa legbo leyin ohun mi yi. I love you all. Have a wonderful and beautiful night. Au pade nigba marathon lose to nbo.
1: Nigba what is dani loju pe Jesus oro fura rare ti ba yin pade latenu iko ati ranse Pastor Ake pelu Peter Adekunle eyin na to le je aladun Olorun ju be lo nipa didarapo ma awon ipade adu alagbara gbogbo

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀.

0: palipali abileyo. Epe 003-765-2404. Africa Gem Aba. Ego gya fara loku mara ya gaga ni uko jabe.
1: So eyi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: ki lo sele
3: ki won to so wa po njo ran ti po oseleri television fun mi fridge nko ero ofoso ki ise ile wa ma fowo ofoso nle ni 2026
1: ni tuto
3: ka sa so pe o ti rawon abi
1: ta lo ti e so pe mo gbodo ran gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati bebe lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: lati osu to koja ni mo ti rawon
3: oluso aguntan e so
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
6: ẹ pé CDK sórí 0707-454-3005
7: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ́gbẹ́ ayé rọrùn.
8: Javis PR Eye Care Foundation ló ń lọ́gùn tátátán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kẹ́nsá guara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbáà lè yí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọ bara òní dín dúró mọ́ wa lágbárí.

0: 6.7.
1: Wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá kúkú ní láti débi tó ń lọ. Ṣùgbọ́n tí ẹ̀dá ò bá wá débi tó ń lọ, ẹ̀dá ò ní láti ní ìlera tó pé, torí ìlera lèèyàn fi lè gbéra láti ibùsọ̀ kan sí ibùsọ̀ míì. Kódà gan bí ìlera èèyàn bọ́ bá ń ṣe fíagan. Ìjẹ́jẹ́ mọ̀ pé láti kúrò nínú yàrá kan bọ́ sínú yàrá míì, a máa le ìgbà míì ti ẹ̀wà gan tó yẹ pé ẹlòmíì, kó tó di pé wọ́n ó gbé láti inú yàrá pé ọ̀dà náà yẹ bọ́ sílé ìṣẹ́gá. Wọ́n ó gbé ni kì í ṣe gbígbé kékeré tí ò lè dá nǹkan kan ṣe. Irú wọn ọ̀hún là ń ṣàdúrà fún láṣálẹ̀ wípé Ọlọ́run ọba tó ní omi ara tó ní ẹ̀jẹ̀ ara yóò kọjá lọ sí gbogbo àgọ́ ara wọn, yóò sì bá wọn ṣe àtúnṣe. Eléyìí tó fi jẹ́ wípé àwọn náà lè dìde kánmọ́nkóbó tí ò ní sí pé wọ́n mọ̀ gbé wọn jẹun, wọ́n mọ̀ gbé wọn sùn, wọ́n mọ̀ gbé wọn jímọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run alàyè, torí bí ìṣẹ̀dá ṣe ṣe, òun gan ni pé kí gbogbo wa wà lálàáfíà, ká lè gbé ara wa ní kánmọ́nkánmọ́. Lóòótọ́ ẹ̀kọ́ kan o, ara mọ́ fẹ́ ṣapá kan jà mọ́, tí yóò sì fẹ́ dàbí ìgbà tó yẹ pé nǹkan ṣẹlẹ̀ lónìí o, a ó fẹ́ rí bákan fún mi lónìí. Ṣùgbọ́n yùn ìwọ̀nba ìgbà díẹ̀ ló yẹ kó béèrè fún pé ó dáa náà, èèyàn kì í ró kádún, kì í wá ṣe pé èèyàn ó wá wà ńlẹ̀ wà ńlẹ̀ wà ńlẹ̀ wà ńlẹ̀ wà ńlẹ̀. Irú eléyìn àwo tọrọ yùn lọ́dọ̀ Ọlọ́run ọba, gbogbo ibi tí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ Ọlọ́run ọba yóò yanjú rẹ o. Eléyìí tá a ṣe gẹ́gẹ́ bí àṣàmọ̀ yìí náà ló dífá fún ètò tá a pè ní ìlera wa ní ìkànnì Lágelu 96.7 FM òkè gájòkè. Ìkànnì tó ń lọ wájú tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ti ń tẹ̀lé lẹ́yìn. Adúpẹ́ o, ẹ ṣeun tẹ wá máa ń wà ń bẹ̀ ní gbogbo ìgbà fún wa lórí ètò ọ̀hún tá a pè ní ìlera wa. Ìlera wa ó la fi ń sọ̀rọ̀ lórí pé bó la ṣe lè ṣe tí ara wa yóò fi mọ jí pépé ní gbogbo ìgbà. Àwọn nǹkan wo ni a lè rí gẹ́gẹ́ bí àlàsé nínú àgọ́ ara wa tá a lè gbé àwọn ìgbésẹ̀ sí? Àwọn ìgbésẹ̀ wo gangan la lè gbé? Àwọn èwo ni ò lè bá àgọ́ ara wa mu tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ bá déèyàn sì ń ṣe ń gbádùn ẹ̀ lọ́wọ́? Ṣùgbọ́n báyọ̀gbẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí ó padà béèrè. Gbogbo ẹ̀ náà lè tó tá a pè ní ìlera wa yìí ni ló wà fún o. Adúpẹ́ o, a kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wípé ẹ ká lẹ́ lálẹ́ talẹ́ yìí o. Ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa, a kú dédé àsìkò yìí tó bá jẹ́ wípé kì í ṣe alẹ́ ló ń bọ́ sí lọ́nà ọ̀dọ̀ tẹ̀yìn, torí alẹ́ ó là wá wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń kí yín. Mo kí Títílayọ̀ Akínṣọlá tó jẹ́ olóòtú ètò. Adúpẹ́ lánàá òde yìí ni wọ́n ṣe àyájọ́ ọjọ́ tó wà fún àwọn ọmọ obìnrin lágbàáyé. A sì mọ̀ wípé àwọn obìnrin lágbàáyé, obìnrin Ọlọ́run ọba ló ṣẹ̀dá obìnrin bẹ́ẹ̀ pé kó wà dáadáa. Iyọ̀ ayé náà lobìnrin. A wá ní ká gbéyẹ̀wò gan ohun tó ní ṣe pẹ̀lú ètò ìlera àwọn ọmọ obìnrin wa, torí wípé nígbà téèyàn bá jẹ́ ẹni tí ara rẹ̀ pé o ní òtó le ronú láti ṣe àwọn nǹkan kan, òun ni ó tẹ́ lè gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan kan tó pinnu láti ṣe, pàápàá jùlọ tó jẹ́ nǹkan tó dáa. Òun náà mọ̀ ní ètò yìí ló mọ̀ fi wá sáyè ní àṣálẹ́ ọjọ́ tòní o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ti máa ń sọ náà lórí ètò tá a máa ń gbóríṣiríṣi nǹkan yẹ̀wò, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a fẹ́ gbé ara àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera ọmọ obìnrin a fẹ́ gbé yẹ̀wò ni. Lórí nǹkan bí wọ́n sì ṣe ń ṣe nǹkan oṣù wọn gan, ó ní nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ bá lọ́tẹ̀ yìí. A ti máa ń sọ láìmọye ìgbà, ṣùgbọ́n tọ̀tẹ̀ yìí yóò ní agbára gan ni. Ìyá wa ti wá wà ń kàlẹ̀ ìyá wa títí lọlá jẹgẹdẹ. Onímọ̀ ìṣègùn òyìnbó ni wọ́n, wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Kódà ìyá wa yìí wọ́n mọ̀ nípa tìfun àti tẹ̀dọ̀ ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ń ta fẹ́ sọ láṣálẹ̀ yìí o. Fún àǹfààní àwọn tó wá ní àwọn ọmọ obìnrin kéékèèké tó yẹ pé àti dá wọn lẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ gan, ó fẹ́ rí bákan, torí àwọn òbí mi jẹ́ mọ̀ pé wọn ò mọ̀ mọ bí wọn ó mọ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún ọmọ ńgbà míì nígbà tí iṣẹ́ bá ti pọ̀ jù, tàbí tí wọn ó wọ̀ pé bò ni n ó ṣe wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Tàbí kẹ̀ àwọn ọmọ obìnrin míì ti ẹ̀ wà tó jẹ́ àwọn ọmọ obìnrin kéékèèké wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ni wọn tí ní ìrírí n tá à ń pè ní nǹkan oṣù yìí. Àwọn kan ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń nini gẹ́gẹ́ bí ìrírí tó sì jẹ́ pé kiní ọ̀hún fẹ́ mọ ṣapá kan jà mọ́ sí wọn. Àwọn ìyá tó jẹ́ ìyá lọ́mọ tí wọ́n tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìṣègùn òyìnbó, àwọn wo ṣe gbogbo àlàyé ọ̀hún fún wa. Ìyá wa ti wà ń bí, ẹ rò pé mò ń ṣeré ni? Ìyá wa mọ̀ wà ń bí gidi mọ̀ ni. Ṣùgbọ́n o, mo fẹ́ kí a kọ́kọ́ kọjá lọ sókè Ọlọ́run náà, ká kọjá lọ ká padà wá. Nígbà tá a bá lọ tá a bá padà wá, a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ gan lórí n tí a fẹ́ jíròrò láṣálẹ̀ tòní. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, láburú ò ní ṣẹlẹ̀ sẹ́nìkankan wa. Ìlera wa lètò, ètò ni ìlera wa. Ẹ kú kàlẹ́.

0: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
2: Happy 40th anniversary!
3: Fún ogójì ọdún Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti padà di ọ̀tún. Orí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run. À ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹrẹ rere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìrànṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onagwa, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbade Ogunlana, Wòlíì Kẹ́lẹ́ Bọ́ládé Olúlàdé Bàbá Àdúrà Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìrànṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olùlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.

0: second chance lotto vogue ma sun piye be ranle ma gora e mu number ta la ola to la o di mi muse ta golden chance lotto vogue game aro kutu ta poruko re ni vogue golden chance lotto vogue ni gbogbo aro ojo anfani wa fun o lati je owo tabua wo sa ti ta golden chance lotto vogue ta ta je ke ran pe ke anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa o le gba winnings ni eyikeyi golden chance lotto payment center wa kilo tun duro de lo si eyikeyi golden chance lotto kiosk to wa ladugbo re golden chance lotto vogue owo aro kutu fully high ale morning ale cash sa lago mesan koja seju meedogun owuro ago mesa abo aro lo gbesi o si mago mago ta golden chance lotto vogue ko darapo mawon ebi olori re golden chance lotto
1: golden chance lotto vogue lagbe dode
2: labbaik allahumma
3: aha atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase Eku ti moti alidaya wipe idekun alalaji awu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo kiye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alache ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni tiwa bidni light ala
4: o bale bagere o wole pelu steez bitters jagunla bi okunrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agu ara woya aja 50 bitters best gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuga 50 bitters is produced by the 50 Waves Limited. S. Lerida Kakiri Bobo Bitimotin Taja Tojojulowo. Office address Iwani. Lot 3. Light and Craft Building. Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Navdaki Jolote.
5: Eyan wa ku kale o mo gbagbo pe se wa nbe nikan ni lagelu 96.7 FM ke gajoke te fi lanfani lati ma gbo mi iya wa titi lola adupe pe obirin le yin na on lo fi je pe oro yo fi dun so dada awon omo kan ti won sese nbalaga eru ba ma be lomi lo ti topolopo won na ni won ti gbo nipa ru eko bayi ta ti fi ko won boya ni awon ile eko won ni o abi ti awon agbalagba kan ti le so leti won sugbon sibe sibe o si ma nse won ni ahin nigba ti won ba dede ni iriri nkan osu obirin ru awon mo be e ba mi salaye fun won gan pe boro mo se je agose mo se lo nsoro nipa oro eto lera o ka le jo mo gbo o
6: e kale o e se o te gba mi lalejo lasale yi ki si ton aso obirin nikan na ni ko gbo ka won baba gbo kan le tun fi ko eko fa won mo ka won boda egbon ati aburo kan gbo kan tun le fi se eko fun awon aburo won obirin abi egbon won pe so gbo eto yi lale to soro npa nkan osu obirin boya won ti ri boya ikan to nse nkan osu ti won ma ni pe aki lo nse le ki lo nse le lara re wo aso e to se ri awon mi ti won ma ri awon sign kokan boya kinu ma run won boya ko ma re won gba ki lo nse e so nse ju nkan bayi lo ni eto wa lasale mo gbagbo pe yo tun kan wa leko siwaju ati siwaju si awon kan ta mo tele tele to tun ma fun wa lore ofe ati mo e se nkan ti a pe ni nkan osu o ni eje to ma n da lara obirin ni ekan losu ki se ojo kan o sugbon ni osu osu lo ma n wa o wa tun yato o le je ojo meta o le je ojo merin o le je ojo marun o depend lori ara onikaluku elomi o le je ojo meta ni o fi se elomi o le je ojo marun nkan osu yen a wa gege bi obirin ara awon ami pe obirin ti balaga ni nigba to ba bere si ni se nkan osu awon omo to ye ka moju to pe lati bere si ni se nkan osu awon oyinbo ba so pe adolescent o ye o be awon omo kekere jojo lo tan lo si ipele agbalagba o lawon oloyinbo ma npe ni adolescent so ade mu lati omo odun mewa si omo odun merin di logun that is 10 years to 16 years old but specifically awon omo odun bi 12 laarin omo odun mejila so laarin awon odun yi ni a ma fi okan si pe awon omo wa obirin kan bere si ni se nkan osu yi mo fi han pe omo yi ti gbe enu le ibi si eyan ti n balaga to ye ka ko won ni eko beyan se n paramo beyan se ni imo toto awon ami ati awon amuye ti eyan o fi mo pe to omo yi nkan to n se ni yi o ti n se nkan osu re mu ele idani nkan osu re o mu ele idani o si ye ka so fun pe to ba ti n se nkan osu gege bi omo obirin osu lo ma ri o se se o ko ye pe en to ba sese bere nkan osu alakoko ta ma pe ni mena ki loyinbo that is first menstrual period te kokon ni menaki
5: to kokon ni riri
6: be ni menaki lawon loyinbo ma npe so ola fun ma npe tawon to obinrin to ba ti dagba tan ti dojo lori ni menopause ma ni menopause si bere menaki so omo to ba ti ni menaki to ese bere nkan osu alakoko o le se fun osu kan osu meji osu meta ko tun ma se fun bi osu kan abo osu meji iyen o mu iyonu dani
5: eni suru iyawa e lo le se fun osu kan abi osu meji
6: abi meta
5: abi osu meta se ti o ma wa ti o ma lo laarin awon osu yen ni abi ti o ma se lojojumo
6: gbe mo se so tele ni osu kan elomi le se fun ojo meta elomi le se fun ojo merin elomi le se fun ojo marun o depend lori ara wa agu ara wa bi agu ara n kaluku se ri e se so elomi le se fojo meta ki sarun elomi le se fojo merin elomi le se fojo marun e ma so pe enikan ojo marun lo fi se ti se ojo meta rara agu ara n kaluku lo ma so ojo but laarin ojo meta si marun lo se se ke eyan fi se but ni arin e kan lo su ni iyen ni pe e meta ojo meta yen laarin osu kan abi ojo marun yen laarin osu kan osu to nbo na yo tun se be pe ojo meta laarin osu kan abi ojo merin abi ojo marun laarin osu kan to ba se be ni ojo yi ojo to ba fi nse laarin osu kini osu keju o se pe do osu keta abi osu kini ko ma ri ki se ko ni yonu ki se wahala awon omo mi ma se be nitori pe won sese bere ni so o se se ko seize na ma pe a dawo duro a se raro die leyin yen a bere si ni ma se tori elomi to ba seize to ba se raro iya ro bere ma paru ha o ma se losu to lo o ma se to losu to lo olohun ki lo ye to se losu yo ba di gbagbu a kini kan e ma e ka yora wa lenu ta ba ti mo wi pe ko wa losu eleyi eje ka fi ara bale to osu keji eje to ba pe okan wa bale eje ka lo so hospital won tun salaye fun wa siwaju si pe ko si nkan kan to ri po sese bere ni ti yan ba tun si wa duro to ti bere si ni se awa ma se lo be titi ti o fi wole oko titi o fi bimo ba se ma se lo niyan iyen beyen se wa tun ri nkan osu yi ta nso yi o ti a ba ti bere si ni se eje ka ko awon omo wa wi pe o ti kuro ni omo kekere jojolo o ti n balaga gbogbo awon igbese to ye ko gbe a ti ko won ko to di gbayen o ta ba tun wa di gbayen tan se pe a ti de oju agba mi ise ti bere gbayen a ti ri ki se pe n fenu so o ti wa sele o ti n ri nkan osu a wa so fun to ba ti ri wa so fun mi to ba je ile eko lo ti ba e tori ngba mi omo le lo school ko ma mura ko ma di ara ko kan de be ko kan ri pe to gbugba aso to wo o ti rin pelu eje je ka so wi pe ko ma tiju ko lo ba oluko re obirin ko salaye pe ah
5: oluko lobirin
6: ko lo so fun won wi pe ah ejo
5: to ba wa ile eko
6: ejo e wo aso ohun so oluko lobirin aye I understand better o ma ye siwaju si pe ah omo is a bi pe se o se nkan be yen ri ah ohun o se ri ma ni o da bayi ni o se se lo nu ile igbonse lo clean are ko lo we are mo lo se gba lo sa nkan to ba wa larowo to n gba won le bi awon senior awon to ju lo pe eni to ba ni nkan ta ma fi n gba eje ta n pe ni pad awon yoruba pe ni idigo bi pad en to ba ni o sese ka lawon to tin setan ni tan mu dani kan ya wa leyokan abi kan fun wa leyokan ti won a fi ko sugbon to pon mo ti obi e ti sise saaju ni o ma ye o le ma mo bi o se lo npa e bo si o ma ye pe to nkan ta awon obi mi àbí táwọn olùkọ́ mi ti sọ fún mi pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ tí n bá ti dé ọmọ ọdún mẹ́wàá síwájú òun ló ṣẹlẹ̀ yìí tó báyìí jẹ́ pélé náà ni ẹ má ẹ̀ka fọwọ́ yẹpẹrẹ mú pé ẹ kí wá ni ìgbà tó wá rárá ẹ pé ẹ fà mọ́ra pé tó ó ti dóbìnrin o nǹkan oṣù ló ti ń rí yìí tó túmọ̀ sí pé ó ti gbé ẹnu lé ibi tó ti bàlágà àwọn nǹkan yìí ó fọ aṣọ ẹ ó máa wẹ̀ ní òòrèkóòrè ó máa yí àwọn nǹkan tó wà àwọn àwọ̀tẹ́lẹ̀ ó máa yí padà ó máa pààrọ̀ ẹ ṣe ó máa yí àwọn àwọ̀tẹ́lẹ̀ ẹ padà kì í ṣe ọkàn tó bá wọ̀ náà wà wọ̀ títí tó fi máa di alẹ́ tó pé lè lo wà tó bá ti di pé ara ẹ ti fẹ́ máa rẹ ó wọ ilé ìwẹ̀ lọ ó lọ yọ ó fi nǹkan yí bó bá ṣe pé ilé ilé ìgbọ̀nsẹ̀ ló máa jù sí tí wà flọ́ọ̀ṣì bó bá yẹ ìjápá tán máa ń fi nǹkan wé tí wọ́n á jù sí inú ilé ìdánkan sí ni ẹ fi wé kì í ṣe pé ó wà á yọ ó wà á fi sílẹ̀ lẹ̀ gbogbo àwọn tó bá lo ilé ìgbọ̀nsẹ̀ yẹn àbí ilé ìwẹ̀ wọn wá máa rí pé ẹnìkan ti yọ nǹkan ara ó ti rárá o a lò ó a jù sínú ilé ìgbọ̀nsẹ̀ a flọ́ọ̀ṣì àbí ká fi nǹkan wé bíi pépà a wá jù sí lylon a wá dì í a jù síbi tá a máa ń ju ìdọ̀tí sí tá a sì dì dára tẹ́nìkan kò ní mọ nǹkan tó wà nbẹ̀ jẹ́ ká jẹ́ kélé iye wọn a dì tí ẹnìkan kan ojú mi ò ní rí débi tí wọn ó mọ̀ pé nǹkan tó lọ sọnù nìyẹn tó bá ṣe yẹn tán wà wá chẹ́ǹjì àwọ̀tẹ́lẹ̀ wà á san ara tó bá pé ibi tó ti lè sanra ni tó bá pé kì í ṣe ibi tó ti lè sanra fomi nu ara ẹ kò fomi clean ara ẹ kò fomi tún ara ẹ ṣe kò mọ ẹ kò wá mú ìdígò yẹn tá n pè ní pad míì tó tún jẹ fresh one wàásùn fi sí ojú ara wà wá wọ àwọ̀tẹ́lẹ̀ wà wá wọ̀ sí tá n pè ní pant wà wá wọ̀ sí wàásùn nis padà wà dẹ̀ tún fresh padà àwọn ògùn ní mọ nǹkan tó ń ṣe pọ̀sibọ́ tó bá ń ṣe nǹkan oṣù tó yí padà tó sọnù tí ó ti rẹ tó yọ kò ní pẹ́ tó bá dúró sẹ́gbẹ́ yìí wọ́n á máa gbóòórùn pé nǹkan kan ń ṣẹlẹ̀ òórùn bákan bàkan pé kì í ṣe pò ń ṣe nǹkan oṣù àwọn agan tẹ́lòmíì bá dúró sí wa lẹ́gbẹ̀ẹ́ àmọ́ pé a máa ń wà force láti sọ pé ṣé kì í ṣe pẹ́ ń ṣe nǹkan oṣù torí òórùn tó máa jáde lára ẹni yẹn sí ẹni tó dúró sẹ́gbẹ̀ẹ́ òórùn tó máa tọ́ka sí pé ó ń ṣe nǹkan lọ́wọ́ ni àwa ọmọdé ìsìn kò yẹ ká ṣe yẹn tá a bá ń yí nǹkan tá à ń pè ní pad tá à ń pààrọ̀ ẹ̀ lóòrèkóòrè àníyàn pé àwọ̀tẹ́lẹ̀ wa tá à ń pè ní pant tó bá ti stain ká fọ́ ká sà ká tún mú míì kí àwọn míì tán bá ti wọ pad ẹyọ kan láti àárọ̀ ó di alẹ́ tán bá fẹ́ sùn funny enough àwọn míì àtún wọ̀ sùn tó bá dára ọjọ́ kejì náà yìí ò da rárá ẹ má yẹ ká fi kó àwọn ọmọ ẹ jọ àwọn míì dẹ̀ tán bá tún ṣe nǹkan oṣù ni tó fi yẹ kán lo pad wọn á mú aṣọ aṣọ
5: aláṣọ ngan ni mo wá fẹ́ gbẹnu lé pé yàtọ̀ fún aṣọ kàṣẹ tó lọ síbi aṣọ àwọn kan tún máa ń lo tọ́lẹ́tù bó o ní àárín
6: ẹ ṣe
5: torí ẹyin ò sọ tẹlẹtù mọ ọrọ
6: tó àmọ ẹṣẹ bẹrẹ ni a sọ tẹlẹtù a sọ cotton wool a sọ tampons àwọn kan máa ń lo so ti oní cotton wool bẹ ṣe oní tẹlẹtù bẹ ṣe sọ yẹn ṣe mọ̀ tó bá báyàn lójijì tí èyàn ò sí níbi tí àwọn nǹkan ní ẹ wà tí ò dẹ̀ sí lárọ̀ọ́wọ́ tóbi tó ti lè ra páàdì ó ṣeéṣe kó yẹ pé tẹ bá tún gbogbo most obìnrin máa ń ní páàdì ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin la máa ń ní tọ́lẹ́tù nínú ẹrù wa èèyàn lè mú kó lò dìgbà tí ó fi rí ibi tí ó ti ra pad àbí tí ó fi délé but tọ́lẹ́tù kì í ṣe nǹkan téèyàn fi ń ṣe nǹkan oṣù téèyàn náà bá mú tọ́lẹ́tù dání nígbà míì tá a bá fi inú àágùn lójú wa ẹ̀rí bá ṣe já sí gbogbo ojú wa tí àágùn yẹn á jẹ́ kó ṣe jákajáká ẹ wá fi inú rò pé ká wá mú irú nǹkan bẹ́ẹ̀ ká fi sí ojú ara wa ṣé àpò ó máa ń gbọ̀n lẹ́lẹ́lẹ́
5: báyìí
6: ibi tó ti ń túká tó ti ń gbọ̀n yẹn ó ṣeé ṣe kó gbọ̀n sí ojú ara wa ẹni tí ò bá ní ìmọ́tótó tó bá ń lo toilet roll ó ṣeé ṣe kó ní infection torí gbogbo kòkòrò àìfojúrí kòkòrò àìfojúrí sì léwu fún ọmọ obìnrin ẹ̀yin náà mọ̀ pé ojú ara ọmọbìnrin gbayawu ló dé láti ibẹ̀ délé ọmọ dénú ilé ọmọ lọ́hùn ó ń lọ bẹ́ẹ̀ straight ni so tó bá gba àwọn nǹkan yìí tó bá ibi tó bá ti ń dẹni tí ò ní ìmọ́tótó ibi tó bá ti yọ toilet roll ẹyọ kan kò tún ní clean ojú ara kò ní dùn nù kò ní ṣàn nù a kan tun mu mi a tun ya a tun yi roborobo a tun fi si gbogbo awon idoti titi gbogbo awon ajaku toiletro to ye ko gbon to ye ko san o se kankan o kan tun mu toiletro mi o tun yi mora o tun fi soju ara gbogbo idoti yen wa o wa npa lori ara won awon loyinbo ni o accumulate awa accumulate soju ara e eleyi o ma ran kokoro ifojuri tan pe ni infection o ma ran lowo lati rin wo oju ara wa ina ko mo ko oju ara wa o si sita ni ki se n to pamo so idi ta ni ka ma lo toiletro tun ma gbon o ma gbon wuruwuru o le gbon sinu awotele lati awotele ko ma ja sita ko ma ja sita eyi o de ye ko de bojuri iyen beyen awon to ma nlo aso elomi o ni pe won mi o lowo pad mi o lowo tissue paper mu aso aloku aso tan ti wo to ti gbo bo so won ti sonu won wa ba wa ge won wa ka wọn ka dada wọn wa fun ọmọ pe ko ma lo eleyi o ye ọlọrun a ran wa lọwọ asiri abo e je ka ma gbianju fe especially awọn ọmọ wa kekeke ti won ese bere yi e je ka ma se mo toto pelu aso yi ise mo pomo kekere ni pe ba ti fun tan ti o ba ti se eje si o le yo ko fi sibi kan to ba fi sibi kan to ba gbe e mo eje ni ko npe gbe te ba fi sibe la lensin kile to mo o ti le gbe laisa e kan sa fi sibi kan ta fe ba ti fe dada o ma gbe omo kekere ti oye oye dada bo ba ti lo keji tan ti o ti fo kan o tun le na won mo ko tun lo pada o seese eyi o bojuri
5: se itori ide yi gan le so wi pe ki aso kan ma ma lo aso mo
6: pe aso ma tun ko idoti o ma fi ko o ma gba ido e se o ma gba idoti sara a gba idoti sara omo yesun le ma le fo mo dada
5: o ni won lo
6: a gba te
5: wi o le so pe gbogbo won patapata na ni won ni kokoro ifojuri
6: o na la so ani eni pe awon iya aye ijon bon ti e fe lo nkan mi ngba ti o si pad la aye gba yen nko a se mo pe igbogbo kokoro to nsele aisan to nsele ngba na a ni iwadi to kun rere ti o fi han pe to iya ti o nsaisan yo kokoro ifojuri lati oju ara lo si wole si lara sugbon nisiyi ayewo ti wa gbogbo awon kan ta fi se ayewo ta fi se imo iwadi to peye o ti wa so iwadi to peye ti wa to fi han wa wi pe aimoye kokoro ifojuri lo ngba oju ara obirin wole nipase aini mo toto so omo te fun laso to ba fo aso owo re le marun number su oju le ma ro ati fo another point o tun le fo ko ma ti igbe ko ti ni die yo kan lo ka la igbe beyen e de pe o gba awon ibi to lomi to se poso to tutu ni awon kokoro ifojuri ma nfe sa pamo si o tun le fo ko ma lo sa sita ninu orun orun ti e si tun ma nje ka so gbe daada ki kokoro ifojuri ni to ba ri orun a gbe abi aku but omo to mu aso to sa si koro nu yara ti o fe ka awon eyan mo po nse nkan osu ba lo se fe gbe denu báwo ni kòkòrò ìfojúrí ṣe fẹ́ kú lára aṣọ yẹn tí ó tún fi lò ń gbà mí bó ló ṣe fẹ́ fọ̀ mọ́ sẹ́yìn bá ń wò pó fọ aṣọ yìí mọ́ tó o ká sí má bàa sọ̀rọ̀ jù
5: gáyà mọ́ kúkú yà lò
6: ẹ jẹ́ má wulẹ̀ jẹ́ ká lò ó
5: tàbá sì tún fẹ́ máa lo
6: páàdì náà kí a rí
5: pé ètí lọ́nà tó dáa àti ọ̀nà tí kò ní mú jàǹbá bá wa láàfin máa lò ó
6: ẹ ṣe kán máa yí padà lóòrèkóòrè kán máa pààrọ̀ ẹ̀ lóòrèkóòrè ìyẹn tún máa ó tún ṣe ara ní àǹfààní ìyẹn bẹ́yẹn so òun látún wá sọ pé ká máa lo cotton wool àwọn kan á mú cotton wool wọn á fi sójú ara ẹ̀yin náà pé cotton wool ó máa ń já ẹ mọ̀ bó ṣe máa ń já púkẹ̀púkẹ̀ báyìí bí tissue paper ṣe ń já lòun náà ń já ẹ dẹ̀ mọ̀ ipò ojú ara wa gẹ́gẹ́ mo ṣe ń ṣàlàyé ojú ara wa yàtọ̀ sí tọkùnrin nǹkan ló le easily gba ibẹ̀ wọlé ẹ má wòlẹ̀ jẹ́ ká lo nǹkan tó máa já tẹbi tí ó gba ojú ara wa wọlé tẹ bá rò pò jáde tí ò jáde tẹ bá rò pẹ yọ tí ò yọ tán tó dẹ̀ dúró síbẹ̀ pàtó bá fi máa lo ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kì í ṣe ibi tó yẹ kó wà ló wà so ó ti máa di nǹkan míì àwọn nǹkan ojú ara ó tún ti lè rọ̀ ọmọ lára tí a fa àrùn àìfojúrí fún wa a wà máa sọ pé nǹkan jáde lójú ara wa ó ní kọ́lọ̀ ó ní kọ́lọ̀ tí ò da àbí oorun gbogbo àwọn àìṣe ìmọ̀ tó tó pẹ̀lú ojú ara wa máa ń fa infection tó máa yẹ ká máa ní discharges tó máa ní kọ́lọ̀ oríṣiríṣi tó dẹ̀ máa rùn ọlọ́run á ràn wá lọ́wọ́ ìmọ̀ tó tó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì ẹ̀jẹ̀ jẹ́ ká mọ́jú tí àwọn ọmọbìnrin wa tán ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan oṣù ṣíṣe ọlọ́run á ràn wá lọ́wọ́ àjèrè wọn lágbára wọn.
5: àdúpẹ́ ẹ kú àtọ́tọ́nu látàárọ̀ mo rò pé gbogbo ọ̀rọ̀ yìí ó ti ń yé gbogbo àwa tọ́rọ̀ kan gbogbo àwa ìyálọ́mọ tí àwọn ọmọ wa tí wọ́n ti ń bàlágà mo si tun lero pe gbogbo awon omo to tin balaga na won ti ni ruri ri bayi awon na ti rora nko kini ohun le pe imototo se pataki lasiko ta ba la nse nkan osu yi tori pe ta ba ti le se imototo si awon kokoro ati awon arun aifojuri o le wole sinu agbo ara wa lati ro asiko be ti onitan ti o si mo bayi olohun o saanu fun wa o e seun pelu be se salaye awon nkan ti o ye keyan ma lo to ba diru asiko yi iya wa awon eyan kan wa to je wi pe olojo marun la won ma nse awon kan olojo meta la won ma nse sugbon tori pe olojo marun lo gbaju gbajaju en ti ba wa nse ti e lo olojo meta eru o mo ba pe se nkan o ti se un bayi e ba salaye lori yi
6: e se gege mo se salaye siwaju mo ni ara oni kaluku lo ma eya ara nta ma npe ni hormones ati nature igba mi a ma tun wo a tun ma boju wo ile elomi se ki se family history se ki se hereditary
5: bi pe gbogbo ya ajogunba
6: ajogunba so en to ba nso lojo meta ki mo so fun pe ki se arun o de ki se wahala lojo meta dede olojo merin dede olojo ma gege be se so on lo poju but olojo meta yen e je ko bere lowo iya ojo mi o leyin fi se titin iya e ri pe boyo ba ni le ni boya ye olojo meta na
5: abi
6: egbon e to na ti balaga to tin se ko lo ba egbon egbon mi ojo mi o le fi se nkan osu titin e ri pe ninu iya abi egbon ikan nu won na se olojo meta to se se ko je ajogunba to ba je pe ki n ten se yen gan yen na ara re na o se o le je pe nature titi se gangan body made up titi se body chemistry titi se nkan to ba de niyan pe hormones system me bo se ri titi ti e niyan so ko da se so fun pe ko n sarun olojo meta dede na ni ko sa ti se ko de se ko wa bo se ye ko wa ko ma se ala dagara to ma ti pe to ma ya eje ko ma de se pa laiwa to ba se ojo meta tojo meta e de n se dede iyen ta n pe ni regular that is regular menstruation regular flow si wala
5: iya wa
6: pe olojo marun na ni ko sa ti regular
5: iya wa pelu gbogbo awon alaye te se kale ilẹ̀ mọ̀ kó gidi mọ̀ ni ó ti rókè fútọ̀sẹ̀ yìí lórí ọ̀tọ̀ tó níṣe pẹ̀lú ìlera wa bẹ́ẹ̀ bá wá fẹ́ mọ̀ sí nípa ọ̀rọ̀ yìí àti ibi táàfù lẹ̀ sí jọ́mẹjọ lẹ́mọ̀ pàdé wa ìkànnì lágelú náà ti sí dọ́sẹ̀.

6.7.

0: àpò mú wa o.
1: Ètò láwùjọ àgbà àtètò láyé jọ ń gorí afẹ́fẹ́. Ẹ pé Olúmídé ọmọ Akínlóye.
0: Àgbà ló tọrọ lọ, ọba ló tẹyìn erin fẹ́.
1: Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dóríru. Láyé jọun ètò tí ń tú pẹ́rẹpẹ́rẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Láwùjọ àgbà àtètò láyé jọun ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà. Ní dẹ́bí ago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà, ọjọ́bọ̀ tí ṣe Thursday lẹ́tọ́ láyé jọun. Tákì ọmọ Akínlójúde Olúyọ̀lé ọmọ mi gbogbo òlú títì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀.

ti wù kí kẹ̀ǹgbẹ́ tóbi tó kò lóhùn agogo lẹ́nu òbúrò akéwì ọmọ bàbá ti ń bẹ léléerú wọn kànlẹ̀kùn ilé odù lákànwọ̀ ọmọdé lólórin ẹ̀yìn àgbà lẹ́nu ìtàn bèèyàn bá fojú àgbàrá lásẹ̀wò kúdẹ ti àbódò lọ ta ní jákú apá lójú akú yányán ta ní jẹ́ dẹ́bọ̀dẹ́bọ̀ lójú dáràndáràn pàpé ìmídé baálẹ̀ fìlà onípa nǹkan ọ̀wọ́ rí ọmọ onípa méjì àjò rí ọmọ lọ òbúrò akéwì ọmọ bàbá ti ń bẹ léléerú wá forin ewì sílẹ̀kẹ̀

0: mójútó rẹ̀ ló kù po tiwa n tiwa kágbé n tí ṣe tiwa lárugẹ.
1: Ọlọ́run ò ṣe kábíyèsí rẹ̀ arúgbó ọjọ́ ìgbani kábíyèsí rẹ̀ ọlọ́run tó ń jẹ́ èmi ni kábíyèsí rẹ̀ ṣe bí ìwọ náà ni bí abáwojú ọjọ́ bó ṣe láti àárọ̀ rúṣúrúṣú bẹ́ẹ̀ ni nígbà ọ̀yá ó tún ra àlà díẹ̀ téèdì ọwọ́ ọ̀rọ̀lẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àwọn èèyàn wa ti bẹ ní Abuja mo ní bó ní Abuja yín òun ni láti àárọ̀ ni àwọn tí ń bẹ Lẹ́kọ̀ọ́ bó lọ̀dọ̀ yín òjò nǹkan wọn ní látàárọ̀ ni bẹ́ẹ̀ ni Ìbàdàn náà ó ń yí mara wọn lọ́tùn-ún àmọ́ gbò dalẹ̀ ó túlẹ̀ ó ṣẹ̀ ń dá díẹ̀ díẹ̀ ni níbikíbi torí Ọlọ́run ni ó ní gbogbo agbára lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹnìkankan gbogbo ẹ̀ òjò tí bá tí ẹ rí pé wọ́n sọ a sì ń gbọ́ nínú ìròyìn ẹ má ka newspaper yóò ti máa kà á ẹ má gbọ́ rédíò yóò ti máa gbọ́ àmọ́ tí ò ka ròyìn tí ò ka kankan tó tàgbéra rẹ̀ lẹ gbóndókù ó léwu àwọn òjò wọn ni yóò rọ̀ léraléra omi ò ní gbé yín lọ kò ní gbé èmi náà lọ bẹ́ẹ̀ téèyàn bá fi ojú di àgbàrá kú dẹ́tì nkankan ó lè ṣẹlẹ̀ owó ẹni ti wà tipẹ́ o bójò bá ń rọ̀ tó ń ṣe ṣìṣìṣì má èèyàn ẹ má dò lẹ́mìíkà sí bí ẹ kò sí tó lè ṣẹlẹ̀ òkùnkùn tí ò bá tójú ẹni sú ó lè ṣòro fún yàn láti rìn ẹ jọ àwọn òjò yìí wọ́n ń rọ̀ léraléra ọ̀sẹ̀ tó kọjá lọ náà ẹ rí pé mò ń sọ́gbà mò ń ṣètò láyé ijọ́ lọ́mọ ni òjò báyìí ó tún ti rọ̀ ó sì ń rọ̀ bẹ́ẹ̀ ni èmi àti yín a ò ní ṣìrìn ọlọ́run ní ṣíwá ní ẹran omi tí ó bù mí lọ ẹ jọ̀ọ́ báyọ̀ ọmọ wà nílé ẹ̀kọ́ ni tàbí ẹ̀yìn gangan ibi tẹ́ ẹ wà.

0: baba Yusuf Olatunji se mo pe orin won ati ti bari ni o ado mo wuda ni o ana esola ni o awon agbagbo olorin lo ni tumo se mo pe awon baba wa won ni awon ora yi wa oni mara fin korin bi o ma de isin e ma fi sere eyan be awon ora yi wa tori ara ile awon ko gbadun awon awon gangan gbadun ara re ti nkan ba wa hun ye ti o ti sin kiri lo waju re bayi amo tori pe e ti belegbe re o mo pe o le toro je won le joje nkan sin wu je dipo ki ora ko je ki won joje ko no gbadun emi are o to ya mo gbe lo ni eyan baun be iranlowo aye ijohun bawo lo se je ni aye odi oni seyin na se iru iranlowo be ri won kale ko ba se fun won hello
1: alo akin wa kin
0: e ma kale
1: e ku to
0: ta lo wa nbe
1: o ko ti mi ni ale aji ala di ji ade ye mo a ba lo lo ja mo le ti ta di ji wa kin Ìrànlọ́wọ́ tẹ̀yìn ní inú kúbì ni.
0: O kó báyìí.
1: Aláì ṣùgbọ́n Alihamudulayi ti gbọ́dọ̀ lọ.
0: Ẹjí ń gbọ́ bó ṣe kó báyìí.
1: Ìyá mi. O èmi làbí kẹ́yìn rẹ̀. Àwa tó fi àwọn ẹ̀gbọ́n mi. O fi lọ ilé ọkọ. O sì ti bímọ ọmọ yìí náà wà lọ ìyá mi. Nígbà tá a ṣe ko ikú ọ̀fẹ́ dé wọ́n lọ sùkúrò ọ̀fẹ́ o so ìgbìyànjú ni mo máa báyà mi fi wàhálà ọmọ tí ò lágbára bíi mi.
0: Nígbà náà
1: nígbà tó àwúrọ̀ wá dé ni ọmọ tí mi o nígbà tó pé ọ̀lẹ́ ló yà wá ní ìwé ọ̀lọ́ wọ́n ní kó àwúrọ̀ wọ̀ wọ́n ní bọ́ wa fún wa lọ sí sùkúrò. Nígbà tí wọ́n wá ìyá mi ní káàdì nìkan máa lọ pé àwọn ò ní fi láti níbi ilẹ̀ o ni àná ni máa ṣe gbémi àtokùnrin àtòmíbá jọ ń papọ̀ tí ń bá pagoro márùn-ún ó yọ pagoro olùpagidúró méjì lọ tàbí mẹ́ta.
0: Níbo wá ló ti kó bá yín jẹ́ ń gbọ́ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ níbo ló ti kó bá yín ìrànlọ́wọ́ tẹ fún òbí yín níbi ojú níbo ló ti kó bá yín kọ́ kò bá yín bá yín kò bá yín bẹ́yìn nígbà wá ló kó bá yín mo á wò pé èèyàn ọ̀ràn àkóbá kọ̀ ọ̀hún èmi gangan tí mo sọ̀rọ̀ yìí alápa mo bá wọn máa mi kiri nígbà náà alápa bẹ́ẹ̀ ni mo sì dá ti ń kiri búrẹ́dì tó di gómìnà ayi ma ye yan lọwọ tẹ yẹn se wa hẹn.
1: Adua yà mi tẹ balori.
0: Mo ti yọ tí mo fẹ yọ.
1: Mo ti máa wá ń dé nílẹ̀ tó máa lò ní
0: ìjọba
1: ìjọba mi fi ń bẹ̀. Olóòtú sànú mi dáadáa.
0: Kọ́mọ ọ̀nà òbí ẹ̀ lọ́wọ́ ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. Mo ti yọ tí mo fẹ yọ. Ẹnìkan tó ń kalẹ̀kùn bẹ́ẹ̀ ni láyé ijó wọn máa ran òbí lọ́wọ́ ni kò sì ní rojú. Tọ́mọ bá rojú wọn ni ọmọ ìrojú yóò sì kò báyàn yóò kò báyàn ní ìgbọ̀ bá ẹ̀lọ́.
1: Akin ọba Akin.
0: Ẹ mọ̀ kálẹ̀.
1: Bí àrí ọgbà o.
0: Àmì.
1: Lágbe bí èmi jóná o.
0: Àmì.
1: Ìtọ́jú ìjọba ọ̀hún mi jẹ́ ọgbẹ́ o.
0: Àmì àti yín náà.
1: Orúkọ mi ni kíyèsí sí owó ya láti òkè òfin lọ́yọ̀ aláàrẹ.
0: Ẹyin tó yọ.
1: Nígbà tí ìyá tèmi fi ń bẹ. Búrẹ́dì ni máa tàbí bá ti fi sùn ní báyìí ní kọ̀kọ́ bá gbé búrẹ́dì lọ kiri ní mo kiri nítorí jẹ́ pé yín máa ra lọ́wọ́ owó tí bá ti
0: bá báyìí. Rédíò yín bẹ́lẹ́gbẹ̀ẹ́ yín. Rédíò yín bẹ́lẹ́gbẹ̀ẹ́ yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sùn sùkúù mi.
1: Tó o ti ń bá kiri báyìí èyí tó bá jẹ́ kọmíṣánná tèmi yóò máa bá ń ti sí inú báńkì.
0: Inú báńkì alámọ̀. Alámọ̀.
1: Ẹ ká gbé mi tó gbé mi dìde dò ní àárọ̀ yìí. Tó ìrànlọ́wọ́ láyé ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́. Bóyá bá gbọ́ igbálé ọmọ kékeré lórí wọn ni wọ́n fi ń ṣe owó ẹrú. Wọ́n lè ṣáìdà bí òsì ni. gẹ́gẹ́ bí àwọn ilé ìwò so wọ́n lọ máa jẹ́ dání ìyẹ òbí kan ọgbọ́dọ̀ gbé igbá lé ọmọ lórí
0: ẹṣẹ́
1: àmì
0: sẹ́rí àwọn ìlọ́wọ́ tí mo sọ yìí àwọn nǹkan tọ́jú àṣà ti òkèèrè tí à ń lò jù fún àwọn nǹkan kan àti nǹkan kan ó sì léwu díẹ̀ lọ́dọ̀ tí wá ń bí tí ọmọ bá fẹ́ ya dìndìn rìn láyé ìtọ́hún etí ojú ọmọ ó rí tí ó fi gbọ́n wọn ò ní fílẹ̀ títí tí ó fi gbọ́n ni wọ́n lè gba ẹnu ẹ̀ wọ́n lè gbé etí ẹ̀ bẹ́ẹ̀ ni ojú mẹ́rin ló ń bímọ nílẹ̀ káàrọ̀ jíire ìgbà ojú ní ń wò bí ìgbà ojú gbójú mẹ́rin bá bímọ ní ìsìn tí ojú mẹ́fà bá mọ́ sí wa bẹ́ẹ̀ ẹ̀lọ́ ẹ̀kaalẹ́ o àmì ta ló wà nbẹ.
2: Orúkọ mi ni Olóyè Kamarudin Alamu láti inú garage Ìbàdàn.
0: Ẹ bá ní dáṣí.
2: Nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ yẹn, àwa dandan á kiri búrẹ́dì.
0: Àbí?
2: Búrẹ́dì òǹbẹ.
0: Oníbejì ni.
2: Bẹ́ẹ̀ ni. Ètò ṣe búrẹ́dì nìkan. A tún kiri ẹ ní kàkiri gbogbo òjì ọ̀lọ́ lálẹ́ńdé. Ṣé rí àdúgbò Bánàlọ́hùn àlè ìbúrẹ́dìṣì? Àbáyé àwọn ọmọ kankan wo àárín nǹkan kan ṣe ṣe àrígbẹ́sà ti rí káàkiri. Ọlọ́run ìjọba àjọ
0: ọ̀hún. Àmì àmì.
2: Orúkọ mi ni Kamarudin ni Alamu láti ní garage.
0: Ẹṣẹ́
2: ṣe ká súnmọ̀ ṣe déédéé jáláró lóko ojú ọ̀sán
0: àbájá. Ẹṣẹ́ thank you sir. Ìrànlọ́wọ́ ńlá yìí ìjọhún ó pọ̀ gan-an àwọn àṣà tí à ń lò míì tá a mú wa àṣà tiwa ó ń takora wọn bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ nọ́mọ rẹ̀ ń lu òyìnbó ní ìsìn àti ìjọ téèyàn bá nọ́mọ ọmọ gangan yóò fi hàn ilé ṣẹ́ṣàn ni ọmọ lè lọ́mọ ó lè má lọ́ mú ọlọ́pàá ó lè má lọ́ mú agbófinró ẹkún rẹ̀ tí wọ́n bá gbọ́ wọn ì wọlé bẹ́ẹ̀ ni àwọn nǹkan pọ̀ ẹnìkan tó ń kalẹ̀ kò jẹ́ ń gbọ́ wọn. Hello.
1: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ mọ̀ kalẹ̀ ta ló wà nbẹ.
1: Ẹ kò kọ́ mi ni Akin Adéẹja lónìí.
0: Akin Adéẹja lónìí bú.
1: Láti mọ́ ní ìyá.
0: Láti mọ́ ní ìyá òjò ìdí òsè.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yà.
1: Ní ayé ìdọ̀n, nígbà wà ní kéékèèké, ẹ̀bù la máa ń tà.
0: Kẹ́lẹ̀ ń pè yẹ. Hello. Kí ni ẹni ń ta? Kẹ́lẹ̀ ń kiri.
1: Ẹ̀bù la máa ń pè lọ́dọ̀ tiwa.
0: Ẹ̀bù.
1: Ẹ̀wà ṣíṣe. Tí wò ní fi àtàṣe lẹ́yìn iyọ̀ nìkan.
0: Lámúlùkẹ́ mọ̀ ni à ń pè ní.
1: Lámúlùkẹ́ ni
0: a
1: máa ń pè báyìí. Ẹ̀bù la máa ń pè ní kiri.
0: Ẹ̀bù.
1: Ẹ̀bù ẹyọ.
0: Ọ̀tọ̀lẹ́bù.
1: Ẹ̀bù náà ni ẹ̀pà yẹn la máa ń pè ní ẹ̀bù.
0: Ẹ máa kiri ẹ̀.
1: Mo fẹ́ ilé bíbí yìí. Pàṣẹ wọn kì í yẹ. Àwọn bá ohun ṣíṣì tá a bá kiri náírà márùn-ún báyìí ohun ṣíṣì mi ti wá ń bẹ̀. Ọba ìjà ló yá báyìí ni wọ́n bá mi fowó kún.
0: Àbí?
1: Ni wọ́n fi bá mi
0: rà bọ́.
1: Ẹni báńkì alámọ̀ yẹn.
0: Alámọ̀.
1: Ìní ẹ̀mọ́ mi àbọ̀ orí wo ṣe.
0: Téèyàn máa fi ìgbálẹ̀ yọ.
1: Wọ́n á mọ̀ ṣe gan wọn fẹ́ kankan ṣe mọ́.
0: Àbí ibi mọ́ ń lọ lẹ ti déhùn gangan wọn ò fẹ́ kankan ṣe.
1: Níjọ́ irú Ajíbádé wa ń bí ìsinmi níyà ẹsẹ̀ lọ mú fèrè lọ bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Tọ́gà ọ̀rọ̀ ń sọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Bọ́ọ̀gà bá fẹ́ ránmọ́ṣẹ́ nìṣẹ́ yóò fọlú wọn ọkọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Pé ọya lọ ra nǹkan wá lólo òṣogbo ń bẹ̀ yẹn. Wọ́n á fọ lówó ọkọ̀. Kí o dẹ̀ ríbẹ̀ ń jẹ́ o.
0: Àbí?
1: Ọjọ́ kan mọ̀ nǹkan ọgbọ́n ọ̀jẹ́ ẹ̀kọ́ gidi ọ wà fún wọn. Ọlọ́wọ́ sáyé wa kò ní bàjẹ́.
0: Àmì ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ kì í máa ṣeré àwọn nǹkan yìí láyé ìjọhún tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ agbalagba asin ki won ogbon oni owe won ni opade agbalagba mi lona ni oko ologbon boyo god agba ni so omo opade agbalagba mi oni oko ologbon boyo god agba ni so omo ene ka tun kale kun ko to di pe ojo lo tan yan hello
2: hello
0: e ti wa nbe o e kale o
2: aye gba yin teyin so eta o ko le ri je mo so ti to bi le ri je mo ni gba yin ka ji wa ku wa ka ti olaya olowo di aba lo soro lati aye gbo leyo ni koso
0: olaya
2: ka ji wa ku wa ni dad olowo di aba lati aye gbo leyo ni koso ka ji wa ku wa ni eko lagege o ko wa lo si jebu a lo gbe lodo egbo won o se fele ni ko mo lo gbe leje kan kan mo ni sin lati awa a ma ti ka pala igba yin Adema gbogbo gbe ko de nitumo ti wa.
0: Aba
2: ti je ni agba ti wa ti wa di every Friday. Dadi wa ma wa si jebu. Aba ba adagun kan pe ni.
0: Hello.
2: Ba oloji 7 up bye. Agbo oloji 7 up. Inu wa ma ma dun go. Ibinu pe dadi wa ko wa lo si jebu. Ni mo mi go fi wa si jebu wa ba wa sodun. Ko fe ko ku wa ko. Ta lo de ko mo pa le fo mo si eleni si. Ni si alhamdulillah. Awa de ti gbon. Awa de ade jeri e.
0: Abi
2: ko
0: si en to le ran ko si en to le ran obi re lowo ti o ni jire re laye ijohun
2: e da baba
0: ese ese mo fe ku luwo oja
3: Radio FM 96.7
4: gbogbo omo ologo pate ti yin melo ona bayo si fe ni ti o le gbadu awon nu ogo
5: sebi ni tori ogo ni o
4: Idire iti olorun Reverend PF wa fi pe gbogbo eniyan CD padu adu alagbara Sunday menila 14 Sunday prayer service leto ti bere lojo Sunday on the 28th of June ti o pari ni Sunday on the 20th of September 2026 bere latago meju aro si mejila bo san ni Sunday ose kokan ni gbangan soji la wa Christ Rubber Miracle Church Kremik ton be ni number 7 Reverend PF wa Christ Lens and Luce College Adeyemo layout malete mbadan ti akori re je idapada wonu ogo o tin gbadu ojo pe o ti poye ori oke ati wonu ogo won ti fe su elenu o kilode to fi sise fun elomi je ti wo si seru ogo akoko toto kun yo de ba iwo na darapo ma won eyan mi ma ninu adua sunday merin la yi ka yo fo ko toto pese da re bi ti jacob ati jabesi nu we mi ma agbo ti gbagbe joseph sinu ogba ewon oluwa si ona ti re o wonu ogo lo opo ona si olorun alaye lo olorun wo lo fun o ti baba wa ninu oluwa reverend pf owo ati reverend mrs co owa to gbadua sule fun o sayo ti mo pe ninu adua lagbara sunday merin la yi emi ori temi se o e gba be loruko jesu
5: oju olodu mario itori ogo ni
6: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon ka kiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu Ojusun nipa eto eko re di memuse.
5: Epo

0: àgbàlagbà.
1: Alhaji Rashidi ọlọ́jọ́ bíi tò nínú mo bá wọn wá yìí jáde ni. Alhaji Basorun Rashid Ayinde Meringue lágbàdo ọlọ́run ní sọ rere ní àṣemọ láṣẹ Edumare torí gbogbo ọjọ́ kẹtàlélógún nínú oṣù keje òní ọjọ́ bíi wọn. Mo kì í gbé ẹkú oríire kò ní bàjẹ́ ọlọ́jọ́ bíi ẹ̀wọ̀n rálẹ̀ ẹ ọ̀rọ̀ tó ń sọ lọ bọ̀. Hello. Ẹ sọ̀rọ̀ òkè o. Hello. Ẹ kalẹ̀. Ta ló wà ń bẹ̀?
2: Orúkọ mi ni Peter ní Báfúkí láti ilé Ayédọ̀rọ̀ lọ́nà Ọ̀nílá.
1: Lọ́nà Gbẹ̀dẹ̀ Àtúbà nù.
2: Gbẹ̀dẹ̀ Àtúbà. Ṣé o pè wá sí ọmọ pé yín náà dìjẹ́ Jimoh P àti ní iṣẹ́ Ṣẹ́gun ní iṣẹ́ Gbàdá Ṣé. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa.
1: Àmì.
2: Gbogbo ìgbà ni mo ń gbádùn ètò yín. Ẹ ṣe gbọ́dọ̀
1: Hello. Hello. Eba. Kọlubọ. Ewé gbòdògì gbòdògì. Ẹ ṣe kí ló lórúkọ yín lẹ́ẹ̀kan sí.
2: Orúkọ mi ni Jani Taofeek láti Ibẹ̀.
1: Ẹ ṣe. Ẹ ṣe. Torí àwọn nǹkan ayé ìjọ ń pọ̀ bẹ́ẹ̀ ni ẹ rí pé tí ọmọ bá ran òbí rẹ̀ lọ wọ́n ní jọ̀hún wọ́n jìre rẹ̀ dí ìsin ni o dí ìsin ni. Ọmọ ògbọdọ̀ gbójú sókè sí ìyá tàbí bàbá rẹ̀ torí ó léwu ńgbọ̀bàdọ̀jọ́ iwájú fọmọ náà ó ní àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹni tó ti pè wọlé àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe ó yé wọn láyé ìjọhún wọ́n sì mú lò yẹn dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà pẹ̀lú wa lórí facebook ti lágẹ̀lú orí ọmọjọ dáàdì afis abiodun láti sanyo ayọ̀mídé onímọ́tò láti ìlànà láti ẹ̀ṣẹ́ rafiat abbas mórí wọn mọ́mọ́ wa lájàyà àbèjì ẹlẹ́gùsí ẹ̀ṣẹ́ láti odòọba ọládélé sunday mú ìwà ẹ̀ṣẹ́ o ọmọlára ìyàkọ́m ẹ̀ṣẹ́ o adùnní àdè ṣógbìnì ẹ̀kú àdúrótì arómọ dọmọ ìyá onírú ẹ̀ṣẹ́ Adéwùmí Kassim Adékàsí Akínbóyè Gúnníran ẹ̀kàṣẹ́ ẹ̀kúṣẹ́ sà láti ife ọ̀dàn ẹ̀ṣẹ́ ọlọ́jọ́bí kọ́nà yẹn fún àwọn ọlọ́jọ́bí tí wọ́n wà pẹ̀lú mi láàyè ọjọ́bí kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe o ọlọ́run ṣe tí èmi náà torí oṣù keje 2026 dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ti ṣe jẹ́ bí nínú oṣù keje ni o sọmi síwájú.

0: Bàbá Ìbàrúbá ọba Isan Ara lorúkọ mi. O ti pẹ́ tèmi àti yín ti ń dà papọ̀ kò síjà kò sásọ̀ nítorí òótọ́ ọnú orúkọ wa ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wa. Ó sọ wá dọ̀rẹ́ yín, ó sì sọ wá di dókítà yín lọ́nà ti ìbílẹ̀. Bàbá ń sọ̀rọ̀ nípa ìwòsàn ìbílẹ̀ àwọn bàbá wa ti ṣe láyé àtijọ́. Àwọn bí kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó sí làwa sì tún ṣe nípa báwo ni oògùn ìbílẹ̀ yóò ṣe ní òdiwọ̀n báwo làá ṣe mele èyí tó bá àwọn èèyàn lára mu pàbá ń bárí ẹ̀ wá ní ọ̀nà àyẹ̀wò lọ́nà irinṣẹ́ ìgbàlódé eléyìí tá a ti bọ inú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ó wá jẹ́ kó tàwọn èèyàn pátápátá gbáà ni. Ìwòsàn lọ́nà ti ìbílẹ̀ ewé àti egbò pọ́nbélé níṣẹ́ wa o. Ṣé ẹ gbàgbé wípé ọ́fíìsì wa wà ní Opposite People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú Mọ̀lété Nìbàdàn. Ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ná 070-182-11111 àbí 080-3388-1008 làwọn nọ́mbà tẹ fi lè pè wá. Ẹ jẹ́ kí n sáré sọ bí méjì mẹ́ta nínú àwọn àìsàn tó sábà máa ń dojú kọ àwọn èèyàn ilẹ̀ Áfíríkà. Alákọ̀ọ́kọ́ ni gbogbo wàhálà tó lè mú kí iṣan ara kó dí lójijì kó má sì jẹ́ kí ẹ̀jẹ̀ ó ráyè kọjá sáwọn ibi tó yẹ kó kọjá sí. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí iṣan ó ti fà kó ti nà kọjá bó ṣe yẹ kó nà nítorí àwọn iṣan ara wa yẹn ó ní ìwọ̀nba bó ṣe yẹ kó gùn tó àti bó ṣe yẹ kó súnkì mọ́. Tó bá súnkì púpọ̀ jù ìṣòro ni tó bá nà púpọ̀ jù ìjàngbọ̀n ni. Kí ló lè máa mú kó rí bẹ́ẹ̀? Ó ní àwọn àìsàn arọmọ nínú eegun àbí àwọn ọ̀nà tá a gbà lu ara wa nígbà èwe àbí àwọn nǹkan míì tó yẹ ká máa jẹ tá ò jẹ nítorí tẹ́lòmíì ti dáyé kò mọ́ pàtàkì èso kò mọ́ pàtàkì ẹ̀fọ́ ewébẹ̀ kò sì mọ́ pàtàkì omi àti eré ìdárayá lára rárá. Béèyàn bá wá ń ṣe gbogbo tí mo sọ yìí náà nítorí pé a ó máa dàgbà lójoojúmọ́ iṣan wa nílò àmójútó tí ẹ̀jẹ̀ tó ń kọjá nínú iṣan ò fi ní di pé kò ráàyè sàn mọ́ tí iṣan ó fi bẹ̀rẹ̀ sí í wú. Níbẹ̀ lẹ máa ti gbọ́ àwọ́ká lẹ máa gbọ́ làkúrò ègbé lẹ máa gbọ́ eéwo ńlá lẹ máa gbọ́ ẹ̀yìn romi ìbàdí èjìká orúnkún àti ọrùn ẹsẹ̀. Gbogbo nǹkan wọ̀nwẹ́ ó ní ṣe pẹ̀lú ìgbà tí iṣan ò bá ti ráyè gbé ẹ̀jẹ̀ lọ bó ṣe yẹ kó gbé mọ́. Ẹ̀jẹ̀ a máa dúdú yóò sì máa ní kòkòrò nínú. Nígbà míì kòkòrò ló wọnú wa látara nǹkan tá a jẹ tàbí ibi tá a ti ṣẹ̀yọ́ tàbí ibi ilé ìgbọ̀nsẹ̀ tá a lò tàbí àwọn nǹkan tó gún wa lẹ́sẹ̀ tá a fọkàn sí. Tí kòkòrò bá wọbẹ̀ á di àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ kò sì ní jà nínú ẹ̀jẹ̀ láì jẹ́ pé fọwọ́ ba iṣan ara. Iṣan ara wà gẹ́gẹ́ bí wáyà iná tó máa ń gbé iná láti ibì kan lọ sí ibì kejì. Tó bá takú sọ́nà yóò jẹ́ ìṣòro. Tó bá débi tó lọ tí ò rí ẹ̀jẹ̀ gbé débẹ̀ yóò di ìṣòro. Bàbá Ìbàrúbá ọba iṣan ara kò ní iṣẹ́ méjì kọjá ká tọ́jú àwọn ènìyàn. Lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí iṣan ò bá ráyè ṣiṣẹ́ dé inú ọpọlọ wa yóò di kí apá kan orí máa fọyàn ó sì lè padà wá fọwọ́ bá àyàn lójú nígbà tó bá yá. A máa fọwọ́ ba ẹlòmíì létí o tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì ní máa gbọ́ dáadáa mọ́. Nígbà míì wà tí ó di pé ọwọ́ àti ẹsẹ̀ kan ẹ̀dá kan bẹ̀rẹ̀ sí kúriri lẹ́yìn tó bá ń kúriri yóò máa gbọ̀n ni o. Tó bá ń gbọ̀n ó ti ń di nǹkan míì nìyẹn tá à ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́. Àwọn èèyàn kan a máa sọ wípé àyà àwọn ń lù pípípípípípí ní gbogbo ìgbà. Wọn ò gba owó eléle wọn ò gba owó másùnmásùn wọn ò jẹ̀yàn lówó wọn ò sì dáràn síbì kan ṣùgbọ́n wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wọn. Ọkàn ti ń ṣiṣẹ́ eléyìí tó ń ṣe sódìsódì a sì gbọ́dọ̀ kíyèsí. Nígbà míì wà ẹlòmíì a máa sọ pé àti rórun sùn gan diṣẹ́ tó bá sùn láago mẹ́sàn-án alẹ́ tó bá máa jí padà ó máa jí láago méjìlá kò sì ní sùn mọ́ tílé ó fi mọ́. Ẹlòmíì sì rèé ara ríro àrò òdàbọ̀ ó máa ń dà wọ́n láàmú. Nígbà míì wà tẹ́lòmíì bá rìn ó máa dàbí ẹni pé wọ́n fẹ́ tì í ṣubú. Ẹlòmíì kì í sí mọ ìyàtọ̀ ìgbà tó wọ bàtà àti ìgbà tí ò wọ bàtà. Ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa tó wà ní Opposite People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn 080-3388-1008 àti 070-182-11111. Àlàáfíà ara wa ò ní gbọ̀dànù gbùbí èlùbọ̀ àti kádìde nílẹ̀ ká ṣe lọ́gán kó má di pé wọ́n máa fà wá wọ mọ́tò gbé wa bọ́ọ̀lẹ̀ bá wa gbẹ́sẹ̀ bá wa gbé apá. Gbogbo ohun tó wà lára ẹ̀dá èèyàn kọ̀ọ̀kan ló nílò àmójútó. Ewé àti egbò tá a sì fi ń tọ́jú yín láti ìgbà ìwá náà là ń fi tọ́jú yín. Tẹ́ ẹ bá dọ́dọ̀ wa tẹ́ ìgbà káàdì tán a kọ́kọ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín náà ká tó wá tẹ̀síwájú nípa ìtọ́jú yín. Ohun tó iṣẹ́ lára táyé ó lè yàtọ̀ sí ti Kẹ́hìndé torí ẹ̀ ló fi nílò ká ṣe àyẹ̀wò dáadáa. Bàbá Ìbàrúbá ọba Isan Ara wà Nìbàdàn. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi náà lẹ lè ti wá. Tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ lọ sọ pé ẹ lọ sí Mọ̀lété Opposite People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbó Nìbàdàn 080-3388-1008 àti 070-182-11111. Àìsàn kò ní ká ọ̀rọ̀kọ́ bí àwọn gángan kò ní tẹ̀wá ọ̀rọ̀kọ́ bí ọ̀pá ìlú. Àlàáfíà ara wa kò ní gbọ̀dànù gbù bí èlùbọ́.
1: Lagilu FM 96.7.
2: Tell me how you like me.
3: Tá a bá
1: ṣiṣẹ́ látọjọ́ Monday. Káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóságbó kò lẹ́jọ́ nù.
2: Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí má fi sí àpamọ́.
1: Ètò tó ń mú ìlú dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́sì International ni yóò máa gbé wa kiri lágbòságbò. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́sì International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super!
4: Lagelu FM 96.7.

0: Kari Mondei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Ọ̀pẹ́dára Aba Home olótú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀pẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kún wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú eegun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí kà sí wa lónìí ní Ọ̀pẹ́dára Aba Home.
2: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
1: Bàbá Ọ̀pẹ́dára ló ní àlàáfíà ló ń wọ́.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀pẹ́dára. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi tá a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo epo tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsì kó fi bojú òsì kó là á kó wo epo tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnì wìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí náà rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan oló máa ń fa àìsàn kéèyàn má rí náà déédéé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà dédé títà táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù àwọn náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà ọ́ láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà dédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà dédé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédéé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 6-8-8-5-3 ni le se ti wa awa ki fara niye toto pa wano obe lorun kolorun fara ni wa bakene ni opolo kwa si ti wa si le se wa ti wan ti wan dupe elu mare yo jeki wano ole nu ope ero ba ni sorote ima akpe ni si ni 090-488-6-8-5-3 alafia loju o
4: Lagilu FM 96.7
5: La Lagilu FM Jagaba Gogoretio Ma

ẹ̀ńgà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú onípọ̀ nílé wèrè wẹ̀ ọ̀kárẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nìkú bẹ́ẹ̀ lọ nísìsẹ́ mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájí ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́.

0: lórúkọ àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Lórúkọ olóòtú ètò àlàgbà kíni ẹ̀tùgún ẹ̀jẹ̀.
1: Jẹ́kọ̀ọ́ gbàdúrà pé kò lè rí àánú lò.
0: Lórúkọ gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ń bẹ ń létà jọ gbọ́ ètò fún ti tàṣà lẹ́yìn.
1: Bàbá

0: àbí gbẹ̀ngà ó yàtọ̀ nkín. Ìwà mo orúkọ tẹ́yìn mọ̀ sí lọ́dọ̀ tíyín. Mi mọ tẹ́ fi save number tèmi. Àbí bẹ́ẹ̀ bá ti gbóhùn mi àbí tẹ́ bá ti gbórúkọ mi nkankan tí bá ń bẹ́ tí bá ń buwá sọ́kàn yín gbogbo ẹ̀ náà ni mò ń kín. Ẹja ṣètò fún ta lẹ́yìn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko akin. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wa tọkàn tara akin. Gbogbo ẹ̀yin tí ìlọsíwájú wa tó jẹyin lógún akin. Gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Jájọ ṣe ta lẹ́mi lè dáṣe.
1: Anújú bí a ti rò wípé ó ti.
0: Bẹ́ẹ̀ ni lórí Facebook mo ti rí arọ́mọdọ́mọ ìyá onírú.
1: Ó ga ju ọrùn lọ.
0: Grandson nu. Ọláyíwọlá àfíìsì Ọláìdé Ọ̀kẹ́ owó mo rẹ́yìn náà. Èèyàn mi olúwa fi Káyọ̀ Akínwòmí Olúṣọlá. Kẹ́hìndé Ọlámídé Adédèjì. Àwọn tí ń bẹ lórí Facebook nìyẹn. Bá wà sí TikTok mo ti rẹ́yìn náà. Facebook ta wà ní Lágelo FM 96.7. Nígbà tí TikTok ta wà ní Gbẹ̀ngà Oyàtọ̀ Live. Sabeli láti Port Harcourt wọn làwọn ti miss ètò yìí.
1: Bàbá rẹ̀ nítorí ànúgbà ni.
0: Àjíkẹ́. Àrẹ́yìn náà. Tọ̀yìbù àríyìn TikTok bẹ́ńbẹ̀ Facebook náà bẹ́ńbẹ̀.
1: Bàbá rẹ̀
0: ní. Ẹja àjọṣe fún tòní.

Nedibu. It's in the Leno. Asphalt store.

0: Olayemi Olagoke lati Oso Sami. Abileko Ayinde lati Olunloyo. Olaniyi Agbabi Akawa lawon ki ni official. Kola Wole Isola Eku Ise. Awo Lowo Ayuba Adowo. NCRI Ibe ni Adesope Adebayo Aisha ti tin wu wa Oluwole Olufemi
1: Eni kon fi mo
0: Akinboye Ogunniran lati fe odo Alaba Yusuf Oko Iyawo e baba biji
1: to ba bi mo
0: lati lominu
1: ofe to ma fi
0: ni Badan ni Ipinle Oyo
1: ṣugbọn ko ya
0: Ayin eyan mi eje a sise loni. Sheri loni un ta fe se to poju. Eda ko eje a farabalẹ daada eje a mu oro asiri eje a mu lo. Eje a mu oro asiri eje a mu gbọ. Funka asiri ni eje a koko fi side. Gami TFC 2 Yami Modupe Rita Polo Otujo Meta Eyami Muiwa Mike Falowo Ladejo Abiola Yari Yari Babagba Lagba
1: Ongogo Teni Yonche O Nini
0: This is Baba Oga mi Anthony Bodunrin.
1: Ogogo teni yo se o nini a. Ja ko ran mi lorun. Baba.
0: Ami ami ami.
1: Baba.
0: Oga mi Solad na mo kin lati Canada.
1: Baba.
0: Gbo eyin eyan mi bi te rora pile ngo si mo rora mo gbo ni mo fe pe gbo eyin ololufe eto ipata pata mu kin en to je pe lage ilu ile mo yin si e gbe ko nbe akiyin akiyin o amo riri yin a kan pe yin le ko kan ni fun de ye e ja jo seto wa fun toni gbo eyin te ngo mi E dakun e je nbe yin lebe to po. Inu wa mo dun daada to je pe ta ba ni nkan bayi la fe un ta ba fe te ba nba wa fe. Tori pe o ni ba se to inu wa mo dun to je pe ba ba se to be na le se nba wa fokan ba lo. Te bantu awon yen mo kan a ma be to pe ti ma ti won bayi lori Facebook bayi tabi lori TikTok bayi n dede buserin n buserin awon eyan mi nu won ti de mami yemi si ni rosi eto jo meta ranki baba
1: mi mo re o mo wa du pa mo re eni ti o ba mo re
0: gbogbo ibi kibi te ba ti n gbo eto yi lasiko ipo kipo te ba wa e sa mo dupe e mo dupe lowo Olorun e je ko Olorun mo pe mo re
1: dupe ore eni ti o ba mo re
0: gbogbo en ti o ba wa mo ko ni dupe o en to Olorun o ba se fun lodo ti e to ba ni po Olorun o se fun wo joku nbe
1: Ma
0: complain lori ipo to wa. Olorun se fun o.
1: Olorun e mi mo re.
0: Olorin kan korin kan o ni adura mi gba.
1: Mo
0: dupe dupe o. Eni to ni tohun o gba o ni bo se je.
1: Ai
0: wo bai wuro la olomorin tohun.
1: Le o ko su baba ti.
0: Loluwa seun.
1: Orun wa yo. Imale atun oju atun ari
0: sabele lati Port Harcourt won lawon na dupe
1: soju ti o le
0: e dupe ntin ba nbe lowo yin ipo te wa ni isin tolo ba fun yin
1: oba ola
0: eyan e dupe
1: bodo farahan la
0: emi dupe temi o
1: la la
0: fun de ye eyan eyan te gbo mi kaakiri eyin ta jo fe seto ipapo Adepoju Zainab timi tope won lawon na mu re Ige Kehinde Amos won lawon mu re Princess Busayo Segun Oladapo Cherry oro ashiri ta fe gbo oni ke so fun Kini won pe ni nka ashiri nka ashiri tin be lori eto yi ni oro tin be lokan yin te fe so nkan le lori oro terun ba yin ati so sita oro to je pe be ba fe so e wo pe awo je kin dake je nse gbe mi e wo pe be ba soro isita o possible kawon eyan o bu yin iwen to ba mo yin
1: ti o ba more
0: sugbon e fe gbe igbese lori oro yen e si mo igbese te fe gbe e fe regret action yin
1: mo ti we mi more
0: Seri oro ti ti meji meta merin ba ti gbo e mo mu yin wa ojo kan be ta mama fi le fun edo kan se pe nkan to ba ndun yin lani oye e mo so fun a sugbon ile ki se edun okan un te se pamo ni koko un te yan ati yan kan jo se
1: emi
0: un ti e mo yi pe ah oro ise oni leyin soko mi oni gbo njo kan bayi ah se yawo mi oni gbo njo kan bayi kuku jewo foko mi se jewo fo mo mi abi ore mi ni je jewo fun ko mo pe mi ni nkan bayi sele si e fe gbe igbese e mo pe se ke so abi e mo so ki se riri aye ani ke wa bi ke wa fun riri aye o pe kawo eyan kan gbon be
1: ah oni la kaye
0: lootu awon eyan ko gbon be bo iriri aye nun te kan so amuko ni kin so fun won ni emi ti o ti lo eyan nko ah wa interested ninu n te ti se to ti lo un te n ro lokan wi pe oro yi mo n ro ah o je mi lokan mo si n wo pe se n so sita bi mo so awon nkan ti a fe je ke so nu se si ri ko si n te so oruko yin e fi le ko si nteni keni fe fi nse un kan ta kan need ni pe ipo te wa lowo lowo bayi un te pass through abi un to ti sele si yin ri yen eyin nikan ko lo sele si ri be ba so sita awon tiru e ti sele si ri e je ki won o help yin kan so fun yin yo le fun ye lokan yin ṣùgbọ́n bẹ bá mi lọ́kàn tẹ́ ẹ fẹ́ sọ síta yóò ṣe wà lọ́kàn yín náà nu kò sì sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe fún ìdí èyí ẹ sọ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ẹ sọ síta ṣùgbọ́n ẹ forúkọ yín lẹ̀ ẹ mọ́ dárúkọ ìlú tó ti ṣẹlẹ̀ gan ẹ sì mọ́ dárúkọ ẹnikẹ́ni fúnra yín ni ẹ sọ ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà kan bá yín dá sí ọ̀rọ̀ àṣírí ló wù mí ká gbà jù lónìí bó bá sì jẹ́ wípé ibi tẹ́ ẹ wà ẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín ìyàwó yín bẹ́ẹ̀ jọ ń gbọ́ ni ẹ mọ lọ bì kankan ẹ mọ sá sí kitchen ẹ mọ sá lọ bì kan lálẹ́ ti lẹ́pẹ́ fẹ́ lọ mọ pé ẹ fúnra yín lẹ túde ara yín tanu tó bá rí bẹ́ẹ̀ ẹ gba nọ́mbà yìí ṣẹ̀rí nọ́mbà yìí ni personal nọ́mbà mi ṣùgbọ́n whatsapp ló easy jù láti fi get mi ṣé bá fẹ́ jẹ́ kí n tètè dá yín lónìí whatsapp ni ṣé mo di ọ̀tọ̀ ni fóònù tí ń bẹ lórí whatsapp ọ̀tọ̀ ni line tí ń bẹ ńbẹ ṣùgbọ́n nọ́mbà tí mo fún yín tẹ bá pè sórí whatsapp tẹ bá fi whatsapp message ẹ̀ e ri pe logan ni mo da yin lo ṣugbọn te ba pe sori direct call possible ko je pe owo mi ko ni o wa ri wa lowo to bi Adeosun le binu ko binu odide ojo meji ko wa lowo Adeosun te pa Adeosun le n ba soro emi ko le n ba soro Adeyeye le mu lowo Infinity le so pe oga owo mi lo wa mo sa mo mu lo nti e inu direct call ni o ṣugbọn to ba je WhatsApp e le fi ba mi soro lowo wa lo bo si fun di yi e safe we WhatsApp ni e fi ba mi soro 080 38 48 46 75 080 38 48 46 75 e wa le wa pe o tabi ke send voice note nka asire yin e so sibe a le wa pa yin se ka change voice yen ko mo da be yin pe yin le soro ti o fi pay wa to fun di eyi oro isi ti oro asiri mo fe gba ju loni so a wa gba eyin eyan mo ti ko number le oga mi raf nikan oga ti de nisin gift o mo la lewu ni nisin bayi number te fi pe yin te fe fun mi ni nkan asiri to je number ti le agbara oni 091 2370 8675 0912370 8675 ti le agbara nu tinu studio nu tabi eyin te nbe nle okere na aye nbe feyin na be ba ni nkan asiri te fe so eda kan lohun na ninu eda e le pe wa sori number yen direct tabi ke pe sori number yen na lori WhatsApp tabi ke pe mi gangan sori WhatsApp mi direct e ba fe so nkan asiri sugbo oruko yin na e fi le enikeni o le buyan lori eto yin won e buyan ni gbogbo awa ta nbe nile la ni ti wa lara o number ti eyin te nbe loke okun ni +234 814 249 1006 ẹ ṣe ojú òní tí yìí Ademola Asisi wọn lọ́jà tán fẹ́ tà international promoter nu àwọn eléyìí èrò ti studio manager Ademola Asisi mú rírí pati wo studio bai gbogbo apapata on tosi ni okoko mo kale wa lowo ni ese mo mo ri re o olope bo o se on ti last week yo atun ti o de lo se yi o emi ele o ye je lo taja olope bo sa
2: lagilu fm 96.7 o bale bagẹ o wole pẹlu steez o kupita o bi awo mystic bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni +3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Jolote.
3: Javis PR Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọfẹ fún gbogbo ẹn bá nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹn tó bá fẹ mọ bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ cherry pl eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí ní ra owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹwò ojú rẹ ní number 94 opposite unity bank cherry sculpture building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, kò kàn kankan láti rà mọ́.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lágbá.

0: ti gbọ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó Natabira token
1: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gba IBEDC token yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
1: iRecharge, sanwó iná ní rọrùn.
3: Lágílú FM 96.7.
4: Ẹ káàbọ̀ padà látòjú ọjà. Tó lọ sójú ọjà mo ń sọ nǹkan kan bọ̀ pé lónìí ẹja bọ́ sí ọ̀rọ̀ àṣírí ni mo fẹ́ wù ká gbọ́ jù. Ó ń gbẹ yìí ó ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n gbà tá a bá ní pé ọ̀rọ̀ àṣírí ni kẹ́ ẹ fún wa. Tó jẹ́ pé ohun tí ó ń dùn yín lè fẹ́ sọ at that moment. Pé kò sí ohun tá a fẹ́ ṣe ṣùgbọ́n ẹbẹ̀ tí mò ń bẹ̀ yín ẹ jẹ́ ká àǹfààní ó wà fáwọn tán fẹ́ sọ nǹkan àṣírí. A dẹ̀ ti wá explain ẹ nǹkan àṣírí ni nǹkan tí ẹ fẹ́ sọ síta tàbí ohun tẹ́ ẹ wò pé nǹkan ìwò tí bá sọ ta ẹnu wo mo ti ẹ̀ fi fẹ́ sọ náà. Nǹkan àṣírí nìyẹn ṣùgbọ́n ẹ ní ìdí ìmọ̀ràn ẹ fẹ́ gbé ìgbésẹ̀. Nọ́mbà tẹ́ fi pè mo ti ṣe ojú òpó lè báyìí 091237086.

0: Hello. Hey. 091-23-70-86-75. All right, Shiri, mo fe
1: gbo. Hello. Ekale. Yes, ma. Kilewi. Mi Olorun yo ma fun
0: ni se. Ami Olorun. Ami ma. Mama, o n dun yin lokan ni abi nkan te le so fun yan to je nkan asiri. O ye ba n gbo soke, e ba n gbo soke ka won yan ni gbo yin dada.
1: E se sa. Mo bi omo akobi ti mo bi. O je obirin. Opa akoko ti mo koko fe oko. Ọkọ ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ òun ní àwọn ìyàwó kan lè. Ìgbà tí mo wá kó àwọn ọmọ yìí tí mo bí lákòókò yẹn débẹ̀, kò jọ pé wọ́n ń jowó àwọn ọmọ yẹn kò jọ kan ni. Ṣùgbọ́n èèyàn gbà mọ wò pé àdéhùn ẹ̀sìrẹ́ǹsì rẹ̀ tọ̀ ṣáàtì fàràdà. Ṣùgbọ́n kí ni mo wá rí ni rígbà pé nǹkan kan ń sọnù lára ohun tá à ń sọ. Ṣùgbọ́n nǹkan tí mo wá padà rí ni wípé mo kàn rí pé kò sí nǹkan oṣù ọmọ kékeré. Títí títí tó fi wọ́ 30 years bá ti ń sọ yìí. A wá sáré káàkiri. Ìfẹ́nifẹ́ni sọ fún àmọ́ ẹni nínú ẹni tàbí nínú ẹni.
0: Màmá bí n bá gbọ́ yín ẹ gbé ọmọ lọ sí ọ̀dọ̀ ọkọ tẹ́ ẹ wà yìí ni. Abẹ́ ti kúrò nílé ọkọ náà.
1: Ẹni yẹn náà wá ti kó báyìí.
0: Ok. Ẹbímọ ẹni tẹ́ bímọ fún mi nǹkan kan ṣáà ṣẹlẹ̀ ẹbímọ kan ẹ wá gbé ọmọ ẹyọ kan yẹn obìnrin ẹ gbé lọ sílé ọkọ kejì.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tẹ́ délé ọkọ kejì ṣé ẹ ṣabi amọ́ ń gbà yẹn náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. So ilé ọkọ kejì tẹ́ ẹ wà yẹn àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ wá bígbà tẹ́ pé wọ́n envy eléyìí tẹ́ ẹ gbé kúrò ńbẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. So ẹ wá ní eléyìí tẹ́ ẹ gbé kúrò ńbẹ̀ ń obìnrin ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin wò wípé wọ́n ń tara ẹ̀.
1: Bẹ́ẹ̀ni bí wọ́n ṣe máa ń sọ pé wọ́n tún máa ń fi hùwà.
0: Wọ́n ṣe máa fi ń hùwà pé wọ́n ń tara ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: So lẹ́yìn ìgbà yẹn ọmọ yẹn ti wá pé ó ti lé ní 30 years báyìí. Kò ṣe nǹkan oṣù.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé, màmá?
1: A lọ sọ síkà.
0: Kí náà sọ ńbẹ?
1: Wọ́n fún ní oògùn, wọ́n fún ní abẹ́rẹ́.
0: Ṣé
1: wọ́n ní kó máa padà wá, kó máa padà wá, àbẹ̀ náwó síbẹ̀.
0: Kò wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti tẹsẹ̀ lébọ̀ náà àbí mo trust yín abiyamọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìgbà tẹ́ ẹ tẹsẹ̀ lébọ̀ kí ni wọ́n sọ.
1: Ìgbà tá a tẹsẹ̀ lébọ̀ tá a bá ti fún ní bí àgbo tá a bá fún yẹn o lè oṣù kan yẹn o lè wá lọ́jọ́ méje.
0: Yóò wá. Ìgbà tẹ́ ẹ lọ chọ́ọ̀chì nkọ́.
1: A ní lọ chọ́ọ̀chì.
0: Ìgbà tẹ́ ẹ lọ dọ̀ aláàfáà nkọ́.
1: Ìgbà náà wọ́n ti fún ní bí àgbo yẹn.
0: Ṣé wọn ò sọ ohun tó ṣẹlẹ̀ sí? Ṣé wọn láì ọwọ́ ń bẹ lára ẹ ni àbí ara ẹ kàn rí bẹ́ẹ̀ ni?
1: Nǹkan tí wọ́n sọ ni wípé ọwọ́ ń bẹ lára ẹ, wọ́n ní pé ilé ọmọ rẹ ti kéré.
0: Wọ́n ní ilé ọmọ ẹ ṣe kí ni?
1: Wọ́n ló ti kéré pé wọ́n ti bí.
0: Wọn ò wá sọ bọ́n ṣe lè yọ ọwọ́ tí ń bẹ lára rẹ.
1: Wọ́n ní ká ṣe nǹkan fún kó sámúwó wá, màá bẹ̀ fún wọn, ṣùgbọ́n gbogbo ògbìyànjú kò tí ì yọ rárá.
0: Sọmọ yẹn lọ ilé ẹ̀kọ́ ni àbò ń kọ́ṣẹ́.
1: Ó sì wà sí báyìí.
0: Ṣùgbọ́n kì í ṣe pé bóyá kò ṣe rí tán bá ti fún lágbo àbí wọ́n fún ní nǹkan ó lè wá lóṣù kan á tún stop.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa, mo ti gbọ́ yín màmá. Mo ti gbọ́ yín. Ṣé ẹ ti gbọ́ màá?

0: Hello? Hello, my bank gone so okay, dear mama.
1: Ekale.
2: Oh, quite a lot.
0: Yes, ma'am. I'm here alone.
2: Sister.
0: Hello, ma.
2: You said boss is a king.
0: All right, ma.
2: I'm
0: mad now. I'm mad now.
2: Hello?
0: Moon Lubai, ma. Yes,
2: ma'am.
0: Chinka, she in on me. Oh, yeah, I'm sorry, so came. Mama, tin ba gbo yin dada oko yin te fe te bi mo fun o wa lara awon ton mo digun jale tele tele to lawon oran atawon ore sugbon gba to ya oko yin jawo won o se mo awon ore re si nse sugbon ko kan yin bo oko yin o se mo
2: àwọn èyí ọmọ tó wá jẹ́ àkọ́bí lọ́kùnrin òun lọ́wọ́ kú lára ẹ̀ fi bí wọ́n ṣe ń bá
0: ọmọ tẹ́ wá bí náà ọmọ tẹ́ bí òun náà tún di òun náà ti wá lọ darapọ̀ mọ́ àwọn adigunjalè àbí.
2: Kì í ṣe pé adigunjalè.
0: Wọ́n adigunjalè ó kàn máa ń fẹ́ wọ́ ni.
2: Kì í ṣe pé darapọ̀ mọ́ adigunjalè.
0: Tí ó ń dá ìjà ń tiẹ̀ ni kò ní kò lẹ́gbẹ́. Bí àwọn nǹkan wo ni mo ń té?
2: Ẹ̀fẹ́ ìní ìbáyìí ó lè gbowó lọ́wọ́ èyí wọ́n ní wọ́n fẹ́ ra nǹkan.
0: Fóònù màmá yìí ti tán fóònù wọn jẹ́ mo bá mo lè pe wọ́n padà.
3: Hello, the person you are calling is on another call at the moment.
0: Hello, ma.
3: Hello.
0: Mo gbọ́ yín.
2: Hello. Ṣé mo ní gbọ́ yá kí n wá káàdì mi tẹ́lẹ̀?
0: Mo gbọ́ yín.
2: So oun tiẹ̀ kì í ṣe pé bóyá ó ní ẹnìkan tí ẹjọ́ ní kákọ́ọ̀sì tí ìjọ ṣe kí
0: n wọ̀. Wọ́n máa ní.
2: Òun nìkan ni.
0: Ṣé ẹ máa ń jí nǹkan kan máa jí fóònù kan máa jí nǹkan kan máa pariwo lé lórí àbí?
2: Bẹ́ẹ̀ni, kódà ìsín yẹn pọ̀ gan-an. Ṣé àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ pé mo ń gbìyànjú lé lórí ní ọ̀tún.
0: Ẹ ti lọ ṣiṣẹ́ lọlé gbogbo ẹ̀ pé kó lè kúrò lójú ẹ̀.
2: Mi gbọ́dọ̀ ni mo gbìyànjú.
0: Màmá ẹ mọ̀ sunkún ṣebí abiyamọ ni yín. Ẹ bá ń sọ̀rọ̀ sókè díẹ̀ ẹ gbẹ́nu sí máìkì yẹn màmá.
2: Kí abiyamọ ayé abiyamọ.
0: Kán ràn yín lọ́wọ́. Hello, ma. Hello, mama. Is that a card? Mama, it's a tongue. Card one, it's a tongue.

0: Hello.
1: Sọ́rọ̀ àṣírí lè fẹ́ sọ sà.
0: Ọ̀rọ̀ ìlú máa láàkú yẹn mo fẹ́ dá sí mọ́.
1: Kí lẹ wí sà?
0: Wọ́n máa tọwọ́ kọ́ sọ̀rọ̀ lórí ọmọ olóògùn oṣù mi.
1: Ok sà.
0: Mo fẹ́ sọ nípa.
1: Yes sà.
0: Mo gbọ́ ní ọ̀rọ̀ yẹn tẹ́ ń béèrè pé ṣé lọ́sítì tí wọ́n ti sọ pé ìjọ ọmọ ilé ọmọ ẹ̀ kéré ni àbáwọn oníṣíṣe ló sọ pé ìjọ ọmọ ẹ̀ kéré ilé ọmọ ẹ̀ kéré.
1: Ó dàbí ẹni pé hospital náà ti sọ yẹn.
0: Ẹ hospital ló sọ pé tí láwọn obìnrin tó wà bẹ́ẹ̀ pé kò ní ṣe nǹkan oṣù lójú ara o. Ẹ pàtẹ́lẹ̀ wọn àtẹlẹwọ́ ẹ̀nìkan ni wọ́n máa dá pọ́n. Pẹ̀lú.
1: Mo gbọ́ yín.
0: Àwọn obìnrin kan wà àtẹlẹwọ́ tí wọ́n ní á pọ́n. Ẹgbẹ̀dẹ̀ bí ẹ̀gbẹ̀ kò ní ṣe ti ojú lójú ara ń tiẹ̀. Bóyá kí wọ́n ṣàkíyèsí eléyẹ náà.
1: Dà. Ó dà sá. Hello.
2: Ọ̀gá ẹ̀ kalẹ̀ kódò.
1: Ẹ kalẹ̀ sá.
2: Kí ni ìpàdé?
1: Yes sir, Alaba.
2: Ẹ̀rí arábìnrin tí wọ́n ṣe kẹ́yìn tí wọ́n ní ọmọ àwọn nǹkan kan bá wọn. Bí a ṣe wà ní ìṣẹ́wọ́ láwọn ti ṣe á bí àwọn èèyàn tó ya fẹ́fẹ́ àwọn ẹni tó bá mọ méjì mẹ́ta kí wọ́n dákun kí wọ́n pé yìí lẹ́nu ètò kí wọ́n dákun torí ọlọ́run kí wọ́n dákun tó àṣọ ọmọ ní alábọ̀lọ́.
1: Àmì ọlọ́run. Ẹ dákun ojú òpó tilẹ̀ òkèèrè ẹ má pèsè ojú òpó ti Nàìjíríà ní kẹ́ ẹ pèsè. Ojú òpó ti Nàìjíríà sì ni 09123708675. Àwọn nǹkan míì àmọ́ bẹ nǹkan àṣírí ni. Tó jẹ́ pé èèyàn bò mọ́ra èèyàn ò fẹ́ sọ síta. Ìyá yìí àkọ́kọ́ náà wọ́n ti kọ́kọ́ wé mọ́ àwọn fámílì ọkọ pé wọ́n láìkí ẹ̀ wọ́n ń tanú ọmọ wọn. Nítorí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọmọ yìí ti lé ní 30 years kò ṣe nǹkan oṣù. Wọ́n sì láwọn ti ṣe gbogbo ohun tó yẹ káwọn ò ṣe. Àkọ́kọ́ nìyẹn. Hello. Ìyá ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n ní ọmọ àwọn tó jẹ́ Àkọ́bí ó ti lé ní ó kù díẹ̀ kò pé 40 years. Kò sí ni nǹkan kan mọ́ té nǹkan ń bẹ lójú rẹ̀. Àwọn sì ti lọ sí gbogbo nǹkan tó yẹ káwọn ṣe kò stop. Ìyá yóò mọ táwọn lè ṣe mọ́. Tẹ́rí àti kínní àti kejì. Ẹ kàn jẹ́ ká ṣe báyìí jẹ́ ká yọ ilé kù. Ká mú eléyìí ká mú kù ń bẹ̀. Ṣẹ́rí àtìyá tó pè mí lákọ̀ọ́kọ́.

ó ní kẹ́ pè sí lọ́la pé ẹ̀yin ni ìyá ọmọ tẹ́ sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sọmọ yín. A lè sèfù nọ́mbà yín. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi náà tẹ́ ń bẹ ńlé tẹ́ ń bẹ ń kọ̀rọ̀ yàrá yín. Ohun tán sọ yìí àti ẹni àkọ́kọ́ tí wọ́n ní ò ní kò ṣe nǹkan oṣù àti ẹni ẹlẹ́ẹ̀kejì yìí náà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ fẹ́ sin Ọlọ́run látara àwọn èèyàn wọ̀nyí tẹ́ mọ tán lè ṣe tó jẹ́ pé gbogbo nǹkan tán sọ yìí nǹkan gbé ń tini. Ẹ gbọ́ mi dáadáa o. Tí ẹ ní gba owó lọ́wọ́ wọn kì í ṣe pé ẹ sọ pé ya owó báyìí ní òun náà tí ẹ ṣe fún wọn láláì ní gba owó. Wọ́n bá léyìn ò ní gba owó kì í ṣe pé bóyá kẹ ẹ lọ lowó yín fún nǹkan kọ̀ọ̀kan tó yẹ ra o. Ṣùgbọ́n tí ò ní mú ṣàkà lọ́wọ́ ẹ pé nǹkan ẹ kàn mọ́mọ́ fẹ́ ṣe tọlọ́run fún wọn tẹ́ ẹ ní lọ́wọ́ tẹ́ ẹ mọ tán lè ṣe. Bẹ́ẹ̀ni ni ó yá kán lọ pa màálùú kan kán lọ pa ẹran kan tán lọ ṣe gbogbo nǹkan ẹ mọ̀ pé ọmọ tí ò ṣe báyìí nǹkan báyìí ni kò ṣe fún ẹni tí ò ṣe báyìí nǹkan báyìí ni kò ṣe fún tẹ́ ẹ kàn ní lọ́wọ́ tẹ́ ẹ mọ̀ yìí pé ń bẹ lọ́wọ́ yín ẹ lò ṣùgbọ́n ẹ fẹ́ jẹ́ kó di owó fún yín. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ni pé ẹ ṣe eléyìí fún wa náà. Ẹ bá ti ṣe eléyìí fún wa tá a sì rí pé àwọn ìyá yìí àwọn ọmọ yìí wọn ayé wọn yí padà sí dáadáa. Orí ètò yìí náà ní sì wá ń sì wá mọ fi nọ́mbà yín lẹ̀ fẹ́ fáwọn èèyàn wípé ó yá ẹ dákun ẹni tó bá wọn ṣe leléyìí ẹ̀yin èèyàn ẹ máa pè wọn. Ibẹ̀ gangan ni Ọlọ́run gangan yóò ti bá yín bẹ́yìn náà bí ya bùkátà yín. Ààyè leléyìí fún yín láti lè prove ara yín nípa nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́. Nọ́mbà yìí ni kẹ́ ẹ pè wá sí àti ìyá àti ẹni tẹ́ ẹ mọ̀ wípé ẹ ní nǹkan tí wọ́n ó lò. Orí ètò yìí náà láti ṣe tẹ́ ẹ ti fún wa ní nǹkan tó yẹ pé ẹni tí ń bá ń tọ̀lé àtọkùnrin àtobìnrin ṣe gbàgbé ìyá kan báyìí tán ní 51 years làwọn. Àwọn sì mọ̀ ń tọ̀lé ṣùgbọ́n ọkọ àwọn ò mọ̀. Àwọn ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ọmọ wọn kan ń bẹ tí ń sùn tì wọ́n. Tó jẹ́ pé ọmọ yìí báwọn bá ti tọ̀lé tán ọmọ wọn ni wọ́n gbé síbi orí bẹ́ẹ̀dì ọmọ ìdánrò pé bóyá ọmọ ìlú ń tọ̀lé. Tíyà ẹ ní nǹkan àṣírí ibi náà lẹ ti já mọ̀. Ohun téèyàn lè máa lò at the end of the day nǹkan bíi mẹ́rin la mọ̀ tán sọ fún àtẹni tí bá ń tọ̀lé lè ṣe tí ó fi stop ẹ̀. Nọ́mbà yẹn jẹ́ ń pe nọ́mbà yìí 08035621600 08035621600 ẹ pe nọ́mbà yìí a lè kọ nọ́mbà yín lẹ̀ torí ẹni tó bá ní nǹkan tán fẹ́ sọ fún yín tí òjọ́ náà àbáyọ kò síbi tá a ti rí nọ́mbà yín kọ́ lẹ̀ o. Nọ́mbà tí mo kọ́ lẹ̀ nọ́mbà yẹn tí ó fún yín ní solution kọ́ o. Nọ́mbà wa ni o tẹ bá ti pè wá ẹ kàn sọ pé ẹ̀yin ní ìyá ọmọ tẹ ṣe báyìí lọ́la ni wọ́n pè lálẹ́ yìí o a lè sèfù nọ́mbà yín. Tí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ ní nǹkan tó ṣùọ̀ náà tẹ́ ẹ lè fún wọn tí gbogbo ẹ ó fi stop nọ́mbà yìí náà ni kẹ́ ẹ pè tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ lọ́gán náà làwa náà ó mọ̀ pé nọ́mbà yín fáwọn èèyàn tá a mọ̀ pè fún 08035621600. Jẹ́ mọ̀ pé ohun tó ṣokùnfà eléyìí tá a fi mọ́ ń pe nọ́mbà àfa ìlọrin fún gbogbo ẹ̀yin èèyàn òun náà leléyìí o ohun tó ṣokùnfà ẹ̀ rèé. Nígbà tẹ́nìkan wá sórí ètò yìí tó pè pé ojo òun ṣe nǹkan oṣù pé òun ṣe tí ò stop rí gbogbo ìgbà ló máa ń ṣe tí ò stop gbogbo ìgbà tí mo sọ ti tó bóyá bí ọdún bíi méje tán sì sọ tá a sì sọ lórí ètò tán sì pèpè ẹjẹ́ kẹ́ni náà kò wà ẹni náà sì lọbẹ̀ ó sì padà wá ó sọ fún wa pé ó ti stop a sì fún wọn nọ́mbà wọn.
je ka mo pe number fa lorin fun awon eyan sugbon la ni tan kan kini wo esi a le sori pe tori pe eni o dokita ni ori fifo ni mo wo ka ni pe gbogbo ori fifo ina gbogbo anti eyin ba dun ti nkan ba nse o na ni ese fun eyin te ba ni number fa lorin lowo 08062070968 number won la tu fun yin 08062070968 eyin to ye pe ru nkan ta so nipa ile to peun o ni sele sodo tin number won la fun yin eja kuro lori eleyi eja gbo oro asiri mi.

0: wọ́n wà tanná blue.
1: Imú ẹlẹ́dẹ̀ ó ti wọ gbà kí wọ́n tó mú wọlé. Torí pé àdúgbò mi ń bẹ wọ́n ráàyè o.
0: Màmá ẹ dúró tí ẹ sì mọ̀ pé àwọn obìnrin ìsìn information pọ̀ o. Tí èèyàn wá lọ tí yóò ní pé ọkùnrin tó lọ gba rúùmù kan tó sọ kinní sílẹ̀ tó wá rọra gbé kinní kúkà tí olórí ẹyọ kan tó gbé sí kọ́nà kan ń bẹ̀. Ṣé wọn ò ní máa rò pé dàbí pé bàbá ẹ níyàwó ńlé o kàn fẹ́ parọ́ fún mi ni tó ò bá níyàwó ńlé mú mi délé kò ní fẹ́ gbà.
1: Ọlọ́run náà lọ́ba akọ́ni màá ṣe
0: o. Ọlọ́run ni.
1: Ọlọ́run lọ́ba akọ́ni màá ṣe o.
0: Ọlọ́run kò wá.
1: Ìpàdé mi wà.
0: Sọ.
1: Ìbòbó pọ̀ o.
0: Tọ̀tọ̀tọ̀ pọ̀.
1: Iṣẹ́ àwọn obìnrin nu wọn ò ní sọ sí àwọn tètè dáre fún o.
0: Ti sú ẹ.
1: Ṣẹ̀sìmọ̀ pé wòlíì ní àtọ́lọ̀ fẹ́ náà ó ríran ríkùrí sí i. Náà ló fi di wípé kọ́kọ́ má fọwọ́ kàn mí mọ́. Ọkùnrin wo ló lè fara mọ́? Ọkùnrin wo ló lè gbà? Kéèyàn máa bá ọkùnrin gbé kọ́ sọ wípé kọ́ má fọwọ́ kàn ọ́. Sọ́kùnrin ó gbà ni. Ọkùnrin ò ní gbà. Gbogbo àwọn tó ń bá wọn lẹ́jọ́ ga àwọn gbò lè gbarú ẹ̀. Ṣé wọ́n lè gbà ni ọkùnrin?
0: Tẹ́yìn ò sì níyàwó méjì.
1: Kódà bó bá ní méjì, ṣebí ibi tọ́kàn bá lọ ni.
0: Àwọn ọkùnrin àìdè lámùmọ́ra tó bá tẹ̀jú obìnrin ni obìnrin lọkùnrin ò súnmọ́. Ká lóbìnrin lọkùnrin ò súnmọ́ obìnrin tiẹ̀ sì lè lámùmọ́ra díẹ̀. Ṣùgbọ́n ọkùnrin
1: lámùmọ́ra jọ ọkùnrin lọ.
0: Ó pọ̀.
1: Ọkùnrin ò ní dà.
0: Ó pọ̀.
1: Kò ní dà o.
0: Ó pọ̀ ọkùnrin tọ́gẹ̀dẹ̀ bá ti pọ́n báyìí wọn ò fẹ́ gbọ́ ń pà. Ọkùnrin ò fẹ́ gbọ́ ń pà kọ́ ló ń ṣàánú wa. Hello. Hello.
2: Your call has been placed on hold.
0: Ẹ̀yin lẹ hold díẹ̀ o, èmi kọ́ o.

0: ẹ pé wò lì nu wọn ọmọ àfáà ni mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ń bẹ tó jẹ́ pé àfáà ni wọn tómi ò jẹ́ bá wọn pẹ̀ gan ẹ̀ láyé bẹ́ẹ̀ sì ré mo sì mọ àwọn èèyàn dáadáa tó jẹ́ pé tọlọ́ọ̀ náà ń ṣe wọ́n sì jẹ́ ti tiwantiwa èmi ò lè bá wọn pẹ̀ gan ẹ̀ ṣùgbọ́n àwọn kan ń bẹ òjò náà dé tán dàgbà ṣe wá láwọn wòlíì náà táwọn wò bóyá wòlíì tí wọ́n ń gbàyàwó tí wọ́n ń ṣe nǹkan tí kò yẹ kan ṣe náà ọlọ́run kúkú lò wọ́n ọlọ́run lò wọ́n ní ìgbà téèyàn ń ṣiṣẹ́ ìjọba ni tó gba líìfù ni ìgbà téèyàn bá gba líìfù kí ni òṣè yóò ṣiṣẹ́ ara rẹ̀ ọlọ́run kúkú ń lò wọ́n ẹ bá dẹ̀jọ wọn ìyanu ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wá lọ́jọ́ sunday tí wọ́n wá ṣe ìjẹ́rìí ságbára ọlọ́run kí ló ṣẹlẹ̀ hello. yes sir.
1: mo gbàdúrà fún yín lórúkọ jésù ẹ̀ẹ́dẹ́gì ọjọ́ alẹ́.
0: àmì jésù.
1: lágbára ọlọ́run bọ́lá ti ń bẹ láì tí ó yí padà tó bá dọjọ́ alẹ́ ẹ̀yìn ráre.
0: àmì jésù.
1: bàbá àjèjì ló pè lẹ́ẹ̀kan fi ṣe rí mi ò pè sórí ètò mo dẹ̀ máa ń tọ́lọ ní all the time. adéọ̀sùn ó mọ̀ mí dáadáa ètò bàbá yẹn sọ lẹ́ẹ̀kan pé àwọn tó ń wà dáìsì èèyàn pé wọn lè gbà nígbà wọn bá ń sọ̀rọ̀ sà fẹ́ pé nígbà gba rú ẹ̀ ni ìyá tí màmá jẹ́ sì kì í ṣe kékeré torí pé nígbà tí rú ẹ̀ ṣẹlẹ̀ sí ni gàfárù lórúkọ tí mò ń jẹ ẹ sí ni pé gbà náà ní sì bá mi ríra mọ́ tí mo jókòó sí ìgbà tí rú ẹ̀ ṣẹlẹ̀ sí ni mo pa mọ́ra ni ìyàwó mi náà mo padà fẹ́ lẹ́yìn ìgbà náà tí mo mẹ́ka fún mi ní sì ni mo ríra mọ́ sí báyìí fẹ́ pé ìyàwó kan bá kápẹ́ ṣe ni mo bá yarí gbà náà tí mo ní ìmí ni lọ fẹ́ mo dúró dáadáa by now ètí mo fẹ́ kò ní bímọ fún mi yóò sì fi mílẹ̀ yóò ti lọ èmi náà ṣe rédíò program àwọn nǹkan tó dákan rédíò bíi tó ní wọn ṣe ilé pé bàbá àdìgún inú ètò yẹn jẹ o pé bẹ́ẹ̀ yàn tẹ́lẹ̀ mi ò lè gbà mí fún mọ́ àgbájá lórí rédíò i'm not the type èmi lè dá mi pèsè tó rárá so tí ẹni ẹ bá máa pọ òun ní ìdí ayé òun kò ṣẹ́tù lọ́jọ́ alẹ́ ó máa fojú fo nǹkan tó bẹ̀rẹ̀ kọ́kọ́ alátẹ̀pẹ̀ rẹ̀ alátẹ̀rẹ̀ àtọ́jú nǹkan tí ìyàwó rẹ̀ ṣe yẹn á máa wo tàwọn ọmọ tó fi bílẹ̀ á dẹ̀ máa wọ ọjọ́ alẹ́ báwo ló ṣe rí tó pé ọ̀sán àárọ̀ ọ̀sán ó sì gbẹ́ta tó bá dọjú alẹ́ fọ́jà bá kú lókun pátápátá o pátápátá ni ó kú o so tẹ́lẹ̀ bá nílò advice gidi látọ̀dọ̀ yín tẹ́ gbogbo ẹ̀rọ pé kọ́ lọ rẹ́ǹt ilé àwọn tí wọ́n bá lọ àwọn tó ò bímọ fún kò sọ gbọ́n ni tí wọ́n bá jẹ́ ń gbọ́n lẹ́sùn kan wọ́n rántí bí sẹ́ bímọ sí o wọ́n bẹ̀ padà sílẹ̀ ní àkó nìkan so tó bá kò tí wọ́n tọ́lá kò ní sí kọ́ ta tọ́lá kò ní sí kọ́ ta tó bá lẹ́kọ̀ọ́ nìkan ó tó ara ẹ̀ gbà àláfíà ni fẹ́sà bàbá àdìgbò ló sọ̀rọ̀ láti gbòdè òní.
0: ẹ ṣeun bàbá.
2: kìnyín gan-an ni.
0: ẹ ṣeun sá.
2: ọlọrun mi yẹ ká yẹ yóò bàjẹ́.
0: ami.
2: ẹbí máa gbé tó kan kalẹ̀ lórílẹ̀‐èdè yìí pé kì í sọ bóyá tán gbà wẹ̀ kí kálukú bẹ̀rẹ̀ sí sunkún pàdé ara wọn wọn máa sun ẹkún kì í sọ̀rọ̀ ẹ̀ rí. bí àwọn gbé program tẹ́ ń ṣe nísìnyí àwọn mi máa ṣe program mi tó yẹ kí èèyàn máa sun ẹkún ẹlòmíín ni à ń gbádùn ẹ o orí bẹ́ẹ̀ kí ẹ̀mí tó máa yín sọ̀rọ̀ yìí ọlọ́mọ yẹ ká rọrùn ẹ̀yìn tó ń gbénu mi mo róbìnrin kan sun àgbàdo ó sun ọ̀gẹ̀dẹ̀ bọ̀ọ̀lì mo wá yẹn fún màtìrì màá fún lówó màá bu ní nǹkan tó ń bá ní tó bá dojú kọ́kọ́ pè mí ni ó ní bàbá ó ló dẹ̀ ti lójú o mo ní kí ló kàn mí kí ló dé dẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní mo yẹ náwó fún ọdún fún ní kan mo ní rárá bí ẹ̀yìn inú mi yẹ ní kí fún ẹ ní ẹ̀yìn tó ń gbénu mi ló ní kí fún ẹ ẹ wo gbogbo owó èrò ló rẹ.
0: òun rò wí pé bóyá bẹ́ẹ̀ ṣe ń fún lówó yẹn ó ṣíṣe tó jẹ́ pé ẹ ti ẹ nífẹ̀ẹ́ tàbí nǹkan míì ló wà nínú yín.
2: ẹ kò ní bàjẹ́ fún yín.
0: ami.
2: ẹni ọmọ kan tó wà ní agbègbè ibi tí mo wà mo ní mo ṣe wà yìí mi báyọ̀ sun o mi ṣerú nǹkan bẹ́ẹ̀ àgbà ti jẹ́ o ṣé yìí mo máa gbà nù ètì ó kí kí mo wá kí kí mo pé ìrònú ẹ mo yẹ fún ní nǹkan lóru pé báyìí ayé wa ti ṣe nǹkan lórílẹ̀‐èdè ọlọ́run àgbà wa o
0: god
2: bless you
0: amen thank you sir
2: amúlẹ̀ ìbí tóye náà ni òun yìí tó ń kílọ̀ ìwà.
0: ẹ ṣeun bàbá. hello.
3: Hello.
4: Eka aro ma.
3: Eko eto.
4: Yes ma.
3: Iya yo lo soro. Oro lori garden en mi fe.
4: An gbo yin ma.
3: Se ri akoko na. O le je garden ye. O lo fa okun n to bere yen se. A le dajo fe nikan ko. Nitori pe Olorun lo mo n to selele yi be arin awon mejeji. Ṣùgbọ́n obìnrin yẹn ló bá lọ pẹ̀lú ìwà tí dádì yẹn wù sí. Obìnrin yẹn ló bá kó àròyé lọ sí pásítọ̀ pé bóyá pásítọ̀ lè fi péyà bóun fi dá ìwà burúkú tí bàbá yẹn ń wù. Ṣùgbọ́n ìgbà tó dẹ̀ pé ó ti wu pásítọ̀ rẹ̀ dì, obìnrin ti wu pásítọ̀ rẹ̀ dì, iṣẹ́ mi ló bá ń gbé fún. Ní tóbìnrin yẹn ń ṣe kì í ṣe dídádú ẹ̀ ló ṣe ń ṣe. Iṣẹ́ tí pásítọ̀ lò fún òun ló fà. Ṣùgbọ́n obìnrin yẹn ojú ẹ̀ máa padà wá dá o. Èdè akàn sọ fún dádì yẹn kan ní sùúrù. Òótọ́ wọn ò lè dá dúró pé láì ní obìnrin, ṣùgbọ́n ká má sì ní obìnrin kankan rárá. Kán kọjú sí àwọn ọmọ wọn. The time tí dádì yẹn bá máa níyàwó, Ọlọ́run ló máa ṣínà fún. Ọlọ́run ló máa ṣínà fún torí pé ọ̀nà tí obìnrin yẹn rìn kò wá láti ọkàn rẹ̀. Ìfẹ́ tó ní sí ọkọ ẹ̀ òun ló fi ìwà tí ọkọ wù sí ló fi rò pé tó bá sá dọ́dọ̀ pásítọ̀ pé ó lè bóun ṣe àwọn gbogbo nǹkan yẹn tó jẹ́ pé ọkọ ò bá kọjú so nǹkan tọkọ ń ṣe yẹn kò nílé àsọpẹ̀. Tó o kì í ṣe ọwọ́ obìnrin yẹn rárá.
4: Eshe mama. Mama.
3: Okay.
4: Thank you, ma. Oju oto ni mama yi tun fi wu oro yi. Won la so pe oro yi bi ilu gangan ni oju to ko seyan kan eyin lo ko si bomi. Ṣugbọn ju gbogbo e lo. Kò yí sí fún ọkùnrin láti máa dágbé láì má ní ẹnì kejì. Ẹ má jẹ́ atanra wa torí pé kò tíì ṣẹlẹ̀ sí wa, ó máa ń dàbí ìgbà tó bá jẹ́ pé nǹkan tí ò le ni. Pàápàá jùlọ èèyàn tó ti ní rí. Ọkùnrin tó jẹ́ pé wọn àtobìnrin ti jọ ń gbé tó ti gbé bíi 20, 25, 30 years. Tí ò wá sí obìnrin inú ilé yẹn mọ́ kì í ṣe nǹkan tó rọrùn rárá. Òun ló máa ń fa tó jẹ́ pé tí ìkan nínú ọkọ tàbí ìyàwó bá papòdà àwọn èèyàn máa ń tètè advice ẹni tó bá wà láyé pé kó wá ọkọ míì tàbí kó wá ìyàwó míì kó má jẹ́ kó pẹ́. So oru situation ti baba yi o tun ri bakan tori awon mo bi ti yawo won lo
3: tabi a ma so pe eni ami ororo ni wa Olorun to laye to Olorun ko mo si wa lona
4: amen
3: o mo doro gbogbo waru
4: amen
3: ni yawo meji ogba tele yo ko je meta
4: mama awon woli gidi wa afa gidi wa iranse Olorun gidi wa
3: won
4: o kan je pe
3: bibeli ni wa se ti Jesu wi ni won se
4: rara mama e mo ja
3: mi ororo ni wa
4: elo ma e mo ja adaju baun se ri bible na so oni
3: Olorun mo do oro wa ru
4: bibeli na so pe na ri awon eyan ohun
3: ni eyan bi wa iwo to ni gbele yo kan o ti do po baba ru o ba pe kere ba nbe ninu won baba lo bi ise gan inu fo aya fo ni awon mo yi o yi ya se so ipe ko ni suru pe yo pada imi gingin ni leti awo gbegiri oju ba kuro nbe so kan le kuro ni ati pe se ba kan na ni gbogbo okun ri won ni ko ira ju awon lo iyen ni
5: kini dani loju wi fe tobirin e ba pada woli o tun ni fe han oko yawo le mo abe riru re ri abi e riru re to je pe woli o tun pada fe da mo oko yawo ni nba o ba pada sodo e olorun ba mi o ko wa yo
4: amen
5: atafa ti woli ati baba lawo to eyin nu olorun bi asa ya de je lebi
4: ti o eyin nu olorun nu eji agba oro asiri kan si lati le ka to lo lori eto eji agba oro asiri lati le oro asiri ni nto sele si yin tabi to sele so yin kan to sumo yin to wa je on tin da yin lokan laamu tin dokan yin laamu tokan yin poruru ona bayo e mo kile se si e mo do te dorun lasi to se joro to je pe ku se se e le beni keni so igba mi ati so usoro tori pe o se se ka won eyan mo gba yin gbo igba mi wa gba yin gbo sugbon nte nwo ni wipe se won ni fi bu yin san ni ma fuju e wo yin bo le se ma soju te ba ti so fi yan kan tabi yan meji opolopo igba oro oro asiri yi ki se so fun eni to je pastor iyan gan tabi afa tori ero mo ba yin po se se kan fi waasu tabi kan fi se waasi sugbon eni lo ona abayo tori e mo kini nkan te se le lori yi loro ti je pe te ba nse nkan lowo te ti balance te nse nkan lowo tabe n bayan soro lowo tabe n sere e ti balance okan yin tin lo gbugbu nkan tin flow e kan na te ba ran ti si mood you change idi ni wi pe e ti ri ona abayo si e pe lori eto lale yi eson to se yin eson to sele je ka won omo Nigeria won logun loye omo Nigeria je kan ba yin dasi kan fun yin lamoran nte se le lori te ba ti wa pe e mo da oko yin e mo je amo bi te tin pe wa so tawon yo fun mo fura pe abi lagbaja ni abi tamedu ni nsoro e mo so eyin lo ni soki eson to sele kawon eyan o gba yin lamoran le lori number ta e pe si 0912370 8675 0912370 8675 to ba je pe le okere leyin ti fe pe wa number ti yin only +234 814 249 1006 +234 814 249 1006 ẹ̀kọ́ wa fọ́rọ̀ àṣírí láti lé hello
6: hello
4: ẹ̀ka ẹ̀rọ bàbá
6: ẹ̀ka lẹ́yìn
4: ṣe ẹ̀ lọ́rọ̀ àṣírí tẹ fẹ́ bá wa sọ.
6: Mo lọ́rọ̀ àṣírí tí mo fẹ́ bá yín sọ pọ̀ mo fẹ́ béèrè pé ṣé mo lè pè sórí nọ́mbà tẹ pè tẹ́lẹ̀.
4: Nọ́mbà tí ó jẹ́ ti WhatsApp n ẹ̀ lè pè sí ẹ̀ send WhatsApp message ni ẹ̀ wá lè send voice note.
6: Okay, sir.
4: Do that, sir. tẹ ba lọrọ asiri ṣugbọn e fe pe sori eto boye fe ba wa so ni abe aso ni ta wa ba yin na nbe lori eto pada e tabi ko je pe a ba yin play e te fe ka ba yin ton kan le un yin lori tabi ka play e be WhatsApp number ta pe lekan ohun ni ke send WhatsApp si e ma pe number yi o te ba pe o se se ko mo lo tabi ko lo ka mo gbe tabi ka gbe sugbon ko je pe omo iya afẹ ni o gbe

0: Ekaro, sir.
1: Yes, sir.
0: Oya baba ije agbo.
1: Kaun. Oni ore mi ko bi de ti mara gba tai. Nigba ni o ho ka da de ni ma mu.
0: Eh, agbo yin dada o.
1: Okay, pe tin ba sun mu awon eyan, ba like class ma fun won ni nkan. Abi ki igiga ore mi gba ayin pe ya won omo won. Ma n wo mi dada.
0: Baba lala koko kini nkan ta eni po pa eyin ati arabirin yi po bawo le se mo
1: nkan to sele ni pe adugbo ni ajo wa ore nlu wa
0: ore ni eyin ati arabirin abi eyin atoko e lo re
1: oko ni ore
0: eyin atoko lo re sugbon be so ma nse o ma nwo yin teyin ati oko e ba ti nsoro tabi te ba ti nsere
1: well,
0: what develop interest in you know yin
1: then interest
0: wa wo ke bo se kan ohun o di be leyin e kan yen so tun pada tun make move mi
1: o make move mi o ti e mi jugbo e leyin mi je mo se kan jugbo mo wa wo pe igeli yu fe continue pelu
0: ehe leyin ta la koko e tun se kan si o je meji titi elekeji yen ati gbo bi tala kokko se waye tele ekeji yen se eyin le so fun pe ohun to sele ngba yen ke tun se mi abi ohun lo tun pe yin pe ke wa gbe ohun lo bi ojo si
1: ilo ngo to sele ni pe ni ti lo pe mi pe nti na pe nti wa ni mo ju baba wa mi kan bi baba but mo pe again for anybody but mo ta
0: iyen ni the same hotel te lo lala koko na lele keji
1: no sir
0: imi ni
1: eh
0: sugbon baba laarin emi ati yin eyin na like obirin yi diye o kan le mo po ni
1: mi like e mo ko to se le mi like I am in Ghana, we are Kubako, Madame.
0: The Pokoma Loko Banyi.
1: Then,
0: can you relationship to a lani yat or question? Or a nitty matrimony a be or a lily fee?
1: Ah, opening it to be a good yap, the little Kamala. And it's going to be a good club.
0: Nick that now say, and you know, to marry, Nick Batten soy.
1: Omo ya omi
0: je sugbon leyin elekeji te ti wa so fun pe e fe soru nkan be yen mo kini nkan to so
1: oni mo nton ara mi no gbe ma
0: igba to wa pe yin leleketa te da lohun kini reaction ni
1: mo binu gidi ni tun so mo gbe ki lo nse ni kini
0: to ka so wipe di ba se nsoro yo si nbinu
1: yes
0: to ba do la bayi te ba so wipe o ya yo da yin lohun
1: da ku ni ma dun ni
0: ogbon wo leyin wa nda te e dele won mo ni abi te ba ti ri eyin ja loju ona
1: e si in ba se dele won mi je mo ka won mo e ki ja won loke ki ni
0: Jeki eyin mejeje eyin mejeje e pade mo ko si nkan kan to pa yin po mo
1: ewo mi pade o de komo la
0: baba olohun ti ran yin lowo lati mo je ki oru nkan to sele yo pada sele e wa biyanju
1: ban ma ro especially oko ajo wa nu egbe kan na
0: eyin le wa gbiyanju to je pe ipinu ti e make yi e ni ye kuro lori e mo tori koni bojumu be si ni eti oni eti oni gbo daada e ka wa so wi pe eni to je ore eyin ehe kon wa pada wa kan yin pelu iyawo e ko sibi te fuju si
1: den
0: gbogbo eyan to ba si gbo ore odale ni won pe yin
1: den ege ke don se de
0: gogo ni olohun ran yin lowo lati duro ninu ipinu yin te ni yese nbe se gbo yes sir nti o ba ti da ko da nu ko loruko meji ko da na ni nje igba mi le kokan eranra fe mo tiyan sugbon awon nkan kan wa to je pe a ni justification fun eni ta pe lore iyawo e o ye ka ri bi eni ti o ye ka tun mo rara ni
1: adeyeyin
0: e alaba e o ta ata kankan sorry jari e ka ro
1: emi lalaba alaba le
0: eyin lalaba alaba ni be ni jari
1: o be je ni ko ni baje
0: ami e ka ro
1: e se e ku se opolo
0: e seun
1: lo ni pala kaye yin
0: ami
1: gẹgẹ bẹ ṣe n sọ mo lo arakunrin naa wẹ nigba ti ọlọrun ti ran wọn lọwọ lati mọ sa fun obinrin to ti ye to ko si idi kankan tẹ fi le ma abi kiri ta wa gbayin mo ran pe kẹ sa kuro nlu ọgbọn tẹyin ta si naa lẹ mọ ta si eyi wipe tẹ ba n ri ọkọ ẹyẹn ẹri ọkọ ma n jẹ ìyẹn nìjìyà fún nkan tẹ ṣe àbí bẹ́ẹ̀ ni òun ò sá lè ní kọ́kọ́ sákúrò ń lù fáwọn wọn ò sì lè àwọn ló sì lè sákúrò ń lù fún tó kìkì dábí pé kẹ mọ́ padà sílẹ̀ ọlọ́run ti fún yín lórí ọ̀fẹ́ tí àṣírí ò fi tú bó ṣe ṣe bọ́yá ìmíì tẹ bá fẹ́ lọ ṣe báyìí
0: lọ́wọ́ tẹ́ wà tú
1: ọlọ́run máa ń fààyè ìdáríjì ńlẹ̀ àyè ọlọ́run àfilẹ̀ dáadáa ẹ̀rẹ̀ lómi yóò mọ̀ ṣe nǹkan inú ẹ̀ máa dùn á máa mú jẹ ọ̀pọ̀ ọlọ́run wò ó ràn wípé ó jẹ́ túbá tí ó bá wa túbá ọlọ́run wà gbà mú lọ́rùn ọwọ́ ló bá rí ìṣèlú nù ó
0: ẹ̀sùn ìgbà ta kankan. Hello.
2: Hello, Ekaro.
0: Ekaro, sir.
2: Orúkọ tèmi ni Mr. Ademola láti Ológun Ẹrú.
0: À ń gbọ́ yín bàbá.
2: Ìmọ̀ràn tèmi ni fún irú ọkùnrin ẹni pé tó bá ṣeéṣe fún ó yá kó wulẹ̀ kó kúrò ní Sùràndèsì ibi tí obìnrin yẹn ti máa rí. Tí ò bá rí mọ́, ó ṣeéṣe kí fẹ́ ó kúrò lọ́kùn obìnrin yẹn gan. So Ọlọ́run adarí ẹsẹ̀ ẹ̀dí.
0: Àmì
2: Ọlọ́run ìjọ bàjẹ́.
0: Ṣé ẹ wá rò ó lọ bí báyìí bàbá ẹ jẹ́ ń béèrè nkankan? Ipe ọkọ kúrò ládùúgbò òbí tán wà yìí ṣé ẹ rí wípé opportunity ló tún máa tún jẹ́ fún obìnrin yìí tó ráwù wípé ẹni yìí ti kúrò ní sàkání ọkọ òun. Torí kò síbi tó le dé àfi tí obìnrin yìí ò bá fẹ́ nìkan ló kù kó jẹ́ pé Abuja ló kó lọ tóbìnrin bá fẹ́ mọ ibi tó kó lọ wọ́n á mọ̀.
2: Ẹ ṣe ọ̀rọ̀ lẹ sọ, ọ̀rọ̀ dáadáa ní dáadáa, ọ̀rọ̀ yín dẹ̀ yìí dáadáa. Níwọ̀n bá a gbà tí ò bá ti tọ́kọ ọkùnrin yẹn wá mọ́, tó bá ti jìnnà sí, tí ọkọ dáadáa bá ní kó jókòó mọ ibi tó ń bá kú lọ, tí ò bá ti jìnnà sí, obìnrin ò lè máa wà kiri because obìnrin á fojú á máa wò pé bí àwọn àárẹ̀ lómìn ni tọ́lọ́ wọn àti kò yọ̀ tán yẹn because ọgbọ̀n tí wọ́n ti máa ríra wọn tí fẹ̀yìn ò lè máa wà lọ́kàn obìnrin yẹn náà igi. Obìnrin dẹ̀ ní ète gan, oríṣiríṣi ète lobìnrin tó lè gbà lò láti jẹ́ pé tó rúkọ mẹ́rin kó tó padà tó bá rẹ̀ nú ẹ̀gìn. Inú rírì ni mo ti ń sọ̀rọ̀ fún yín. Ọgbọ̀n tó bá jìnnà sí tí wọ́n bá ríra wọn mọ́, ọkàn obìnrin á kúrò ńbẹ, ọkàn tiẹ̀ náà kúrò ńbẹ. Ìgbà tó bá máa padà ríra wọn gan, ó sì ní kóbìnrin mí àmì kọ́kùnrin mi ò ti wà lọ́wọ́ obìnrin yẹn.
0: Tó bá wá ìyá tó bá tún wá jẹ́ pé bàbá yìí kọ́ lé síbi tí tó ń gbé yìí lọ́wọ́lọ́wọ́ ṣé torí ọ̀rọ̀ yìí wọ́n á filé àti àwọn fámìlì sílẹ̀ wọ́n á lọ gbalẹ̀ síbòmíì ni.
2: but inu oro ti baba yi so ko do nko le sibe
0: eh no oni ojo ngbe oni awon jo ngbe the same area no jo ngbe
2: eh
0: oye eh on se ni pe the same club la won jo wa
2: ko le sibe ni ta lo ba ko le sibe ni oro en adura ni ko ma gba ko lo nye ife re ko lo kan obirin yen ko ku fadura bo to ba je pe ko ba je pe won ko le sibe ko ko I mean ko respina si olubirin me because obirin ni ti gan to ba lu eti obirin fun e ma je ntayin da ti o ko to ro ba pada bedi oju ti ni o pada je fun rokunrin yen ladugo
0: esun sir
2: olorun ni joba je
0: amen jo gbogbo e lo emi gbagbo pe determination ni ta ba determine pa ni se nkan ko si bi a se rin ni gberegbere e to wa ni se eni to ba ni determination po won oni fenu kan ti mo koda ko je pe egbe biuri ni ngbe ko ni debi oti sugbon to ba je determination lori ahon lasan ni ti o dinu e kokan yo fe mo iya mo ki awon ore ni le oti

0: ìgbà míì mo mọ ń wò pé ṣé ó ṣeéṣe kárí ọkùnrin bíi ti Joseph nínú Bible. Ǹjẹ́ ó possible? Ẹ jẹ́ ń gba ìpè mẹ́ta lórí eléyìí. Ẹ dákun, mo kọ̀, I'm too curious to know. Mo fẹ́ mọ̀. Ṣé ó ṣeéṣe kárí ọkùnrin bíi ti Joseph nínú Bible? Kẹ́sì kan wa ọkùnrin ó mọ bí tí ó sáà lọ mú lẹ́sẹ̀, wọ́n mọ bí tí wọ́n á yí mọ́ pé torí nǹkan báyìí ló jẹ́ kí n ṣe nǹkan báyìí, kí n ṣe pé mo fẹ́ gbà tàbí mo fẹ́ ṣe, ṣùgbọ́n torí nǹkan báyìí ló jẹ́ kí n ṣe. Adọ́bù dídí nǹkan tẹ̀ ń sá fún yẹn náà lẹ́tùn padà tún wá pàdé. Ẹ sọ wípé ó jẹ́ kẹ́ ẹ ṣe, ìdí yẹn gan-an náà ni ò sì yẹ kẹ́ ẹ ṣe. Torí ní tèmi, ẹ padà tún wá pàdé ìdí yẹn náà ni kò ní kúrò ńbẹ̀. That same reason ò ní kúrò ńbẹ̀. Ẹjọ́ èèyàn mẹ́ta tí ó bá pè báyìí, mo fẹ́ béèrè, mo fẹ́ mọ̀, ǹjẹ́ a lè rí ọkùnrin tó dàbí ti Joseph nínú Bible? Tí ìtàn yóò bá yẹ yín ẹjẹ́ ń sáré nọ́ḿbẹ̀ kékeré. Ẹrú tó jẹ́ wípé ó rí opportunity àti súnmọ́ ìyàwó ọ̀gá ẹ̀, tí ìyàwó ọ̀gá ẹ̀ sì fún ní, tó sì sọ fún, tó promise ẹ̀ wípé tó o bá lè gbà, tó o lè bá mi ní àjọṣepọ̀, ó ti di olórí inú ilé yìí. Gbogbo ohun tó o bá fẹ́ ni màá ṣe fún ẹ, gbogbo ohun tó o bá béèrè ni wàá rí gbà. Ó sì jẹ́ pé òun àti ìyàwó ọ̀gá ẹ̀ nìkan náà máa ń wà nínú ilé, kò sí tó bá ṣe, kò sẹ́ni tó lè rí, kò sẹ́ni tó lè mọ̀. Ohun tá ń pè ní rare opportunity gbáà ni n tó rí. Tí ìyàwó ọ̀gá sì bọ́ra sí òun níwájú ẹ̀, ó sì sá jáde. Ṣé a lè rí ọkùnrin bẹ́ẹ̀ láyé tá a wà yìí? Hello.
1: Ẹ káre sá.
0: Ẹ káàárọ̀ ma.
1: Ẹ káàárọ̀
0: jẹ́. Yes ma.
1: Ẹ káàárọ̀ sá. Nípa Joseph tẹ̀sán yẹn. Wọ́n ní wisdom. Gbogbo ọkùnrin kan ló ní wisdom. Gbogbo ọkùnrin kan bí ẹ pé Joseph is a Viking. Àdúgbò ní bẹ̀rẹ̀ Ọlọ́run láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kí ṣe pé ó gbà tó délé Potiphar ló ṣe ní bẹ̀rẹ̀ Ọlọ́run.
0: Ó dá màmá níbi tẹ́ ẹ sọ dé yẹn. Ìránṣẹ́ Ọlọ́run láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ní ìbẹ̀rù Ọlọ́run tó bá dàárín kan, kí ló dé táwọn náà máa ń ṣe bẹ́ẹ̀?
1: Ẹ mọ̀ pé we are in civilized world now. We are in civilized world.
0: Torí pé ojú ọ̀la ju ngbà náà, ojú ọ̀la ngbà náà ló fà á. So ká sọ pé tí Joseph gbà náà bá wà láyé tá a wà yìí, òun náà

0: Hello.
1: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ jẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí. Irú ọba yẹn wà lọ́wọ́ kan wọ́pọ̀ ni.
1: A lè rí ṣùgbọ́n kò pọ̀.
0: Kò wọ́pọ̀ bẹ́ẹ̀ wọ́n wà lọ́wọ́ wọ́pọ̀.
1: Ẹ ṣe gan sá. Ẹ ṣeun sá.

0: Kajoki.
1: Ìrírí ẹ̀dá, ìrírí ayé kan kìí tini títí tí kò tini pa. Ọgbọ́n ni fi kọ́ ni. Ìrírí ẹ̀dá lẹ̀tọ́ kan tata tí ń kọ́ ni lọ́gbọ́n. Ètò tí ń yọni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí ń yọni kúrò níbi ikú òjijì. Ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n pín sí bìkan. Ibi ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Òkìkí Ọlá Ayégbọ́yìn Táyélolú ọmọ Abọ́ládé ní ìkànnì ti Lágelú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ Ìbàdàn. Gbogbo ọjọ́ Àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní dédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àtìpolówó ọjà. Ẹ máa pè 0055226948. Abọ́ládé Táíwò ló ní ìrírí ẹ̀dá ọgbọ́n.